ó ti di ẹlẹ́ṣẹ̀, ó ti di ọmọ onínakúnà, padà wálé, bèrè ìdáríjì, kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ àwọn ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣé o ti ń jalè? Ṣé o ti bẹ̀rẹ̀ sí ní purọ́? Ṣé o ti ń ṣèké? Ṣé o ti ń fi ara rẹ láti ta ara rẹ fún owó àgbèrè panṣágà? Ó yẹ kí o gbàdúrà kí a gba ọkàn rẹ là, kí a dáríjì ọ́ àwọn ẹ̀ṣẹ̀ òde ara, àwọn ẹ̀ṣẹ̀ tí a fojú rí, kí a dáríjì ọ́ kí o ní ìgbàlà. Lẹ́yìn ìgbà tí o bá ti ní ìgbàlà, ìkántúkù lódò ikùn, ìkántúkù nínú ọkàn lọ́hùn, ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ nínú ọkàn lọ́hùn, Ọlọ́run fẹ́ wẹ̀ ẹ́ nù, Ọlọ́run fẹ́ sọ ọ́ dọ̀tun, Ọlọ́run fẹ́ sọ ọ́ di mímọ́. Gbàdúrà, gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́, kí o sì rántí wípé èmi ni yìí, a ní láti kàn án máa gbélébù ìgbéraga láti inú ọkàn. Agbọ́ má gbà má ṣe fẹ́ Ọlọ́run láti inú ọkàn, a ní láti kàn án máa gbélébù orí kunkun, a ní láti kàn án máa gbélébù àìfẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo inú, pẹ̀lú gbogbo ìfẹ́, a ní láti kàn án máa gbélébù òǹfà tó ń fà ọ́ láti inú ọkàn sí ohun tó wà nínú ayé, a ní láti kàn án máa gbélébù ká tún máa fẹ́ àwọn nǹkan tó ń dán yìnyínyóyó nínú ayé, a ní láti kàn án máa gbélébù ìfẹ́ tí a ní sí àwọn aráalé tí ó tún fẹ́ kọjá ìfẹ́ tí a ní sí Ọlọ́run, ìgbọràn tí a ní sí àwọn ẹbí wa tí ó tún fẹ́ kọjá ìgbọràn tí a ní sí Ọlọ́run, a ní láti kàn án máa gbélébù. Ẹ̀mí tó ń lépa nǹkan ayé, tó ń lépa ipò ayé, ẹ̀mí tó ń sọ owó di Ọlọ́run, tó ń wa owó kiri, tó ń fẹ́ ni lọ́nàkọ́nà, a ní láti kàn án máa gbélébù. Ẹ̀mí tí kìí fẹ́ dúró di Ọlọ́run, ohun tí mo fẹ́ yóò jẹ́ tèmi, a fi Ọlọ́run sílẹ̀, a fi ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀, a fi ìlànà Ọlọ́run sílẹ̀, a máa wá nǹkan ayé káàkiri, ó ní a ní láti kàn án máa gbélébù. Bí o bá fẹ́ rí Ọlọ́run ní ìkẹyìn, o ní láti ní ọkàn funfun, o ní láti ní ọkàn tí a sọ di mímọ́, o ní láti ní ìwà mímọ́. Béèrè a ó sì ṣe é fún ọ. Alábùkún fún ni àwọn ọlọ́kàn funfun, nítorí wọ́n ó rí Ọlọ́run, ṣùgbọ́n alábùkún lé àwọn onínúfùfù, nítorí wọn kì yóò lè rí Ọlọ́run.

0: Epistele ekini ti Paul apostle si awon ara Thessalonica ori ikini. Paul ati Silfanu ati Timotheo si ijo awon ara Thessalonica ninu Olorun Baba ati ninu Jesu Kristi Oluwa. Ori ofe si yin ati alaafia lati odo Olorun Baba wa ati Jesu Kristi Oluwa. Awon dupe lowo Olorun nigba gbogbo fun gbogbo yin. Awon se iranti yin ninu adura wa. Ile aisimi ni awon ranti ise igbagbo yin ati laala ife ati suru ireti yin ninu Oluwa wa Jesu Kristi niwaju Olorun ati Baba wa. Nitori pe awa mo yiyan yin ara olufe ti Olorun. Yin rere wa ko ti wa sodo yin ni oro nikan sugbon ni agbara pelu ati ninu emi mimo ati ni opolopo igbekele bi eyin ti mo iru eniyan ti awa je laarin yin nitori yin. Eyin si di alafarawe wa ati ti Oluwa leyin ti eyin ti gba oro na ninu iponju opolopo pelu ayo emi mimo. Ti eyin si je apere fun gbogbo awon ti o gbagbo ni Makedonia ati Akaya. Nitori lati odo yin lo ni oro Oluwa ti dun jade. Ki se ni kiki Makedonia ati Akaya nikan sugbon ni ibi gbogbo ni igbagbo yin si Olorun tan kale to be ti awa ko ni soro nko nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si Olorun kuro ninu ere lati ma sin Olorun alaye ati otito ati lati duro de omo re lati orun wa eni ti o si gidide kuro ninu oku ani Jesu na eni ti n gba wa kuro ninu ibinu ti n bo.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
0: Epistele ekini ti Paul apostle si awon ara Thessalonica ori ikeji. Nitori eyin ti kara yin mo ara iru iwole wa si yin pe ki se lasan sugbon leyin ti awa ti di yasaju ti a si ti lo wa ni ilo itiju ni Philippi gege bi eyin ti mo awa ni igboya ninu Olorun wa lati soro irere Olorun fun yin pelu opolopo iwaya ija. Nitori oro iyanju wa ki se ti etan tabi ti iwa imo tabi ninu arekereke sugbon bi ati kawaye lati odo Olorun wa bi eni ti a fi irere le lowo be ni awa nso ki se bi eni ti nwo eniyan bi ko se Olorun ti ntan okan wo nitori awa ko lu oro iponi nigba kan ri gege bi eyin ti mo tabi iboju oju kokoro Olorun ni eleri be ni awa ko wa ogo lodo eniyan tabi lodo yin tabi lodo awon elomiran nigba ti awa iba fe ola lori yin bi awon apostle Kristi. Sugbon awa n se pele lodo yin gege bi abiyamo ti n toju awon omo ohun ti kara re be gege bi awa ti ni ife inu rere si yin inu wa dun jojo lati fun yin ki se irere Olorun nikan sugbon emi awa ti kara wa pelu nitori ti eyin je eni owon fun wa nitori eyin ranti ara ise ati laala wa nitori awa n se laala ni osan ati ni oro ki awa ko ma ba di eru ru enikeni ninu yin awa n waasu irere Olorun fun yin. Eyin si ni eleri ati Olorun pelu bi awa ti wa laarin eyin ti o gbagbo ni mimo iwa ati ni ododo ati ni ailegan gege bi eyin si ti mo bi awa ti n ba olukuluku yin lo gege bi baba si awon omo re a n gba yin niyanju a n tu yin ninu a si ko ki eyin ki o le ma rin ni yiye Olorun eni ti o n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re nitori eyi ni awa se n dupe lowo Olorun pelu ni aisimi pe nigba ti eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni tooto bi oro Olorun eyin ti o n sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nitori ara eyin di alafarawe awon ijo Olorun ti n be ni Judea ninu Kristi Jesu nitori pe eyin pelu jiya iru ohun kan naa lowo awon ara ilu yin gege bi awon pelu ti jiya lowo awon Jew awon eni ti o pa Jesu Oluwa ati awon woli won si ti wa jade won ko si se eyi ti o wo Olorun won si wa lodi si gbogbo eniyan. Wọ́n kọ̀ fún wa láti sọ̀rọ̀ fún àwọn kèfèrí kí wọn kí ó lè là láti máa sọ ẹ̀ṣẹ̀ wọn di kíkún nígbà gbogbo ṣùgbọ́n ìbínú dé bá wọn títí dé òpin ṣùgbọ́n ara àwa tí a gbà kúrò lọ́wọ́ yín fún sáà kan ní ara kì í ṣe ní ọkàn pẹ̀lú ìtara ọ̀pọ̀lọpọ̀ ni àwa ṣe àníyàn tí a sì fẹ́ gidigidi láti rí ojú yín nítorí àwa fẹ́ láti tọ̀ yín wá àní èmi Paul lẹ́ẹ̀kíní àti lẹ́ẹ̀kejì sátani sì dè wá lé ọ̀nà nítorí kí ni ìrètí wa tàbí ayọ̀ wa tàbí adé ìṣògo wa. Kí haise eyin ni níwájú Jesu Oluwa wa ní àbọ̀ rẹ̀ nítorí eyin ni ògo àti ayọ̀ wa. Epistele ìkíni ti Paul apostle sí àwọn ará Thessalonica orí ìkẹta. Nítorí náà nígbà tí ara wa kò gbà á mọ́ àwa rò pé ó dára kí a fi àwa nìkan sẹ́yìn ní Athene àwa sì ran Timotheo arákùnrin wa àti ìránṣẹ́ Ọlọ́run nínú ìrere Kristi láti fi ẹsẹ̀ yín múlẹ̀ àti láti tù yín nínú ní ti ìgbàgbọ́ yín. Kí a má ṣe mú ẹnikẹ́ni yẹsẹ̀ nípa wàhálà wọ̀nyí nítorí ẹ̀yin ti kara yín mọ̀ pé a ti yàn wá sínú rẹ̀. Nítorí ní tòótọ́ nígbà tí àwa wà lọ́dọ̀ yín, a ti sọ fún yín tẹ́lẹ̀ pé àwa ò rí wàhálà gẹ́gẹ́ bí ó sì ti ṣe, kí ẹ̀yin sì mọ̀. Nítorí èyí, nígbà tí ara mi kò gbà á mọ́, mo sì ránṣẹ́ kí èmi kí ó lè mọ ìgbàgbọ́ yín, kí olùdánwò ni má bàa ti dán yín wò lọ́nàkọ́nà, kí làálàá wa sì di asán. Ṣùgbọ́n ní ìsinsìnyí tí Timotiu ti ti ọ̀dọ̀ yín wá sọ́dọ̀ wa, tí ó sì ti mú ìrere ti ìgbàgbọ́ àti ìfẹ́ yín wá fún wa, àti pé ẹ̀yin ṣe ìrántí wa ní rere nígbà gbogbo, ẹ̀yin sì ń fẹ́ gidigidi láti rí wa, bí àwa pẹ̀lú sì ti ń fẹ́ láti rí yín. Nítorí èyí, ará, àwa ní ìtùnú lórí yín nínú gbogbo wàhálà àti ìpọ́njú wa nítorí ìgbàgbọ́ yín. Nítorí àwa yè ní ìsinsìnyí, bí ẹ̀yin bá dúró ṣinṣin nínú Olúwa. Nítorí ọpẹ́ kíni àwa lè tún máa dá lọ́wọ́ Ọlọ́run nítorí yín. Fún gbogbo ayọ̀ tí àwa ń yọ̀ nítorí yín níwájú Ọlọ́run wa. Ní ọ̀sán àti ní òru ni àwa ń gbàdúrà gidigidi pé kí àwa kí ó lè rí ojú yín, kí a sì ṣe àṣepé èyí tí ó kù nínú ìgbàgbọ́ yín. Ǹjẹ́ kí Ọlọ́run àti Bàbá wa tìkára rẹ̀ àti Jésù Kristì Olúwa wa ṣe amọ̀nà wa sọ́dọ̀ yín, kí Olúwa sì máa mú yín bí si, kí ẹ sì máa pọ̀ nínú ìfẹ́ sí ọmọnìkejì yín, àti sí gbogbo ènìyàn gẹ́gẹ́ bí àwa ti ń ṣe sí yín, kí ó ba lè fi ọkàn yín balẹ̀ ní àìlábùkù nínú ìwà mímọ́ níwájú Ọlọ́run àti Bàbá wa, nígbà àti wa Jésù Kristì Olúwa wa pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìsẹ́lẹ̀ ìkíní ti Paul Apostle sí àwọn ará Thessalonica, orí ìkẹrin. Ǹjẹ́ ní àkótán, ará, àwa ń bẹ̀ yín, àwa sì ń gbà yín níyànjú nínú Jésù Olúwa, pé bí ẹ̀yin ti gbà lọ́wọ́ wa, bí ẹ̀yin ìbá ti máa rìn, kí ẹ̀yin ìbá sì máa wo Ọlọ́run, àní gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń rìn, kí ẹ̀yin lè máa pọ̀ síwájú sí i. Nítorí ẹ̀yin mọ irú àṣẹ tí a ti pa fún yín láti ọ̀dọ̀ Jésù Olúwa. Nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run àní wíwà ní mímọ́ yín, pé kí ẹ̀yin kí ó ta kété sí àgbèrè, kí olúkúlùkù yín lè mọ bí òun ìbá ti máa kó ohun èlò rẹ̀ ní ìjánu, ní ìwà mímọ́ àti ní ọlá. Kìí ṣe ní ṣíṣe ìfẹ́kùfẹ́ gẹ́gẹ́ bí àwọn kẹfẹ́rí tí kò mọ Ọlọ́run, kí ẹnikẹ́ni má ṣeré kọjá, kí ó má sì ṣeṣe arákùnrin rẹ̀ nínú nǹkan náà, nítorí Olúwa ni olùgbẹ̀san nínú gbogbo nǹkan wọ̀nyí, gẹ́gẹ́ bí àwa ti kìlọ̀ fún yín tẹ́lẹ̀ tí a sì jẹ́rìí pẹ̀lú, nítorí Ọlọ́run kò pè wá fún ìwà ẹ̀rí ṣùgbọ́n ní ìwà mímọ́. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá kọ̀, kò kọ́ ènìyàn bí kò ṣe Ọlọ́run ẹni tí ó fún yín ní ẹ̀mí mímọ́ rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n ní ti ìfẹ́ àwọn ará, ẹ kò tún fẹ́ kí ẹnikẹ́ni kọ̀wé sí yín, nítorí a ti kọ́ ẹ̀yin tìkara yín láti ọ̀dọ̀ Ọlọ́run wá láti máa fẹ́ ara yín. Ní tòótọ́, ẹ̀yin sì ń ṣe é sí gbogbo àwọn ará tí ó wà ní gbogbo Makedonia. Ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará pé kí ẹ̀yin kí ó máa pọ̀ síwájú sí i, àti pé kí ẹ̀yin kí ó máa dùn gidigidi láti gbé jẹ́, láti máa gbọ́ ti ara yín, kí ẹ máa fi ọwọ́ yín ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwa ti pàṣẹ fún yín, kí ẹ̀yin kí ó lè máa rin ìrìn ẹ̀tọ́ sí àwọn tí ń bẹ lóde, kí ẹ lè má ṣe aláìní ohunkóhun. Ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ara ní ti àwọn tí ó sùn, pé kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí. Nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú, ó sì ti jíǹde, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pẹ̀lú ara rẹ̀. Nítorí èyí yìí ni àwa ń wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa, pé àwa tí ó wà láàyè tí a sì kù lẹ́yìn dé àtiwá Olúwa, bí ó ti wù kí ó rí, kì yóò ṣáájú àwọn tí ó sùn. Nítorí Olúwa tìkara rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá tí ó ń ti ariwo pẹ̀lú ohun olórí àwọn áńgẹ́lì, àti pẹ̀lú ìpè Ọlọ́run, àwọn òkú nínú Kristì ni yóò sì kọ jíǹde. Nígbà náà ni a ó sì gba àwa tí ó wà láàyè tí ó sì kù lẹ́yìn sókè pẹ̀lú wọn sínú àwọsánmọ̀ láti pàdé Olúwa ní ojú ọ̀run. Bẹ́ẹ̀ ni àwa ó sì máa wà títí láé lọ́dọ̀ Olúwa. Nítorí náà, ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí láti kú fún ẹ̀ṣẹ̀ wa, ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a ba lè ní ìyẹ́ ní pẹ̀kún. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. A dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. A dúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. A dúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. A dúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nigba ti aye n ba wa jagun nigba ti ese n gbogun nigba ti esu papa ti o wa eni ti yo paje e pe wa sinu agbo e si pe wa si abe abo adupe lowo yin e gba ope ati yin wa laarin odun yi opolopo akoko lo wa ati igba igba ririje igba airije igba ayo igba ekun igba omije sugbon ninu gbogbo re e je ki alaaja adupe lowo yin e gba ope ati yin wa ni igba ini e pese fun wa ni igba irobinu je e tu wa lara e si tu wa lokan pelu ni gbogbo awon ti alakoja ninu odun yi e sumo wa gege bi baba ti ma sumo omo adupe lowo yin e gba ope ati yin wa nje bi ati wa nihin loni an bebe wepe e fun alori ofe si wepe ohun gbogbo ti a o se iwa ti a o wo ati bi a o se korin ni bi a o se gbadura ni ohun gbogbo ti a ma se je ki o wa gege bi ibamu ninu oro yin ni oruko Jesu bi ati n gbo oro yin nisinsin yi e fun ani eti omo ti yo gbo ti o si se ohun ti en so fun wa lati se adupe wepe e ti gbo ti wa a si beyin wepe gege bi a o ti ma gbo oro yin nisinsin yi wepe oro yi yo je anfani fun wa yo si pese wa sile lati wa pelu olorun titi ni oruko Jesu Christ oluwa wa lati igba ti a ti bere isin ni a ti nso ti a si dupe lowo olorun wipe olorun ti o mu wa ri ibere odun yi o tun sanu fun wa lati je ki a ri opin re ebe ati adura wa siwaju si ni wipe gege bi olorun ti pa wa mo ti o ti se wa lore wipe iwa wa irin wa oro enu wa ise wa wipe yo ma fi ope fun olorun ni igba gbogbo gege bi awa na ti mo wipe ati sumo opin odun yi wipe ko to ojo meji ti odun ti a wa ninu re yi ti o fi di ogbologbo odun e ni wipe ti o fi koja lo ti a o fi bo si odun titun oro eyan ju ti a ni loni ninu iwaso wa ni ero nipa igbeyin eda ero nipa igbeyin eda ki a wo Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon Deuteronomy ori keji le logbon ese ikokandin logbon iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won iba se pe won gbon ki oye eyi ki oye won won iba ro igbehin won esoro olorun yi ti o n pe wa lati je ologbon ati ti o si n pe wa lati ro ti igbehin wa oni a fi n soro loni lori ero nipa igbehin eda olorun je ki o ye wa awa paapa gege be ni ti o foju sile ti a ri ohun ti o n lo ni ayika wa a mo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a n wo bi ounje ti a n je bi ile ti a n gbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun daradara yala ohun ti o ba ni ninu je a ma n so fun wa bi ekun pede ale kan wipe ayo n bo lowuro bi atile n sunkun sibe a mo wipe ekun sisun olopin ni idakeji bi a n rerin bi a n yo bi a n jeun bi a n sise bi a ni awon nkan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu ohunkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yo de ojo kokan ninu aye bo ti ni ibere be lo lopin ose kokan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kokan ati odun kokan wo nigbati a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti ko ni si opin sugbon nihi la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abo si we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a n gbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi papa gege bi orile ede ati ge gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipase Jesu Christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a ma roti igbeyin je kin ton ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won iba ro igbeyin won je ki a wo nkan meta gege bi akori ninu iwasu ti oni ikini igbeyin aye wa ikeji igbeyin aye iketa ijoba ti ko lopin ikini igbeyin aye wa eni wo pe gege bi eni kokan awa ti awa laaye loni bi Jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisinsin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awaye ma lo nitori be aye ti a n gbe gege bi eni kokan o ni opin o ye ki a si ma ro le kokan ki a tile we pe ki a ma ro ni igba gbogbo igbeyin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwo si wi pe emi o ma je iyalode titi lai be ni iwo ko fi nkan wonyi si aya re be ni iwo ko ranti igbehin re awon odo won ma nro wi pe won o je odo titi nitori be no ma se nso wi pe je kin jaye ori mi gege bi eni wi pe aye ko lopin awon elomiran ti won fara fun ijo jijo oti mimu irede oru won ma ro wi pe gbati awon ni ewa gbati awon ni aso gbati awon ni owo gbati awon ni awon nkan aye yi won ko mo wi pe aye nkoja lo ati awon nkan ti o wa ninu re wi pe aye ko duro ati wi pe awa papa gege bi eniyan won ma nso fun wi pe igbala ni awa ko lo laye o itumo re ni wi pe akoko yi ti a wa akoko yi ni a ri ni o je ti wa ati wi pe igbesi aye wa o nkoja lo eni yi ti a kan nihi ni o njalankato ni o nso wi pe emi o ma je iyalode titi lai ero ti o ni ni wi pe ewa ti o ni gbajumo ti o ni dukia ti o ni ati alaafia ilera ti o ni wi pe yo ma wa titi eni ti o ba je alai loye ni o ma huwa be ni o ma wo inu dingi be ni wi pe ewa ti o ri nisinsin yi ilera ti o ni nisinsin yi agbara odomokunrin ti o ni nisinsin yi wi pe awon nkan wonyi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wi pe aye ti a wa o lopin aye ti a n gbe o lopin wi pe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wi pe ke a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko lolorun ti won ro wi pe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti an gbe tabi awon oju titi won a koruko ara won sibe awon miran ni adupo wa won a le oruko won mo be won a ro wi pe awon o wa titi sugbon ara mi ko ri be nitori pe awon ti o ti je aye je ko je nigba ni awon ti o ti gbe igbese aye be ni pe aye o lopin tele tele awon na da nisinsin yi bi o ti le je wi pe awa ti a je omode a ko ti pe laye popo sibe sibe a mo opolopo awon eniyan ti o je wi pe bi a soro olorun fun won ni o ti o awon o fe gbo yin nitori pe awon o ma je anfani aye yi titi ti awon o fe ro nipa torun nisinsin yi awon o fe ro nipa bibo Jesu Christi nisinsin nitori pe ki lawon tun wa kinde ta won gbadura kinde ti awon fe lo si ile isin kini won wi won ro wi pe awon o ma je iyalode titi lai sugbon awon na da a fe won ko ile ti lainu re o ti gbe won mi ari wi pe tele tele won wa laye won wa laye sugbon nisinsin yi a ti gbe won sin o ye ki awa paapa ke a ma ronu bi a ba ti ri awon ti an gbe lo si ite awon ti an gbe lo si sare be na ni o ye ki a ma mo wi pe iru awon eniyan won yin o je eniyan eda bi ti wa wi pe awa paapa awon nkan yin won je apere fun wa ati owe fun wa wi pe awa na ki o wa laye titi ohun ti an so ni wi pe gege bi ojo kokan ti o ti ma lo sopin gege bi odun kokan ti o ti ma lo sopin gege be ni igbese aye wa kokan yo ma lo si opin je ke wo heberu ori kesan heberu ori kesan ese iketa dinlogbon ni won bi a si ti fi lele fun gbogbo eniyan lati ku le kan soso sugbon lehin eyi idajo bi aban ronu we pe ojo idajo nbo a o je ologbon sugbon asiwo eniyan ni ma ku wa ti ma gbe igbese aye re be ni we pe aye o lopin be ni we pe ko si ojo iku be ni we pe ko si ojo idajo sugbon o daju we pe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si nipo pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Christi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo si wa lowo ise ti a n se ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki a si ma mura sile fun dide Jesu Christi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe olorun ti o je eleda wa ninu Jeremiah ori keta dilogun Jeremiah ori keta dilogun ese ikokanla bi aparo ti saba lori eyin ti ko yin be gege ni eni ti o ku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagbede meji ojo re ati ni opin re yo je asiwere nihi ni olorun je ki oye wa we pe awon elomiran ti ma ku oro jo sugbon ti ki se pelu ododo pelu otito sugbon ti o ma nja ile onile bo ti re leyin ti o nse iloni lowo gba tabi o njale yala o njale ninu ijo tabi o njale nibi ise tabi o njale ninu ile o da wa loju we pe ojo kan bo ti o si lowo ti o so fun wi pe ojo igbese aye re won de opin o tile so wi pe yo fi awon duke awon oro won yi sile lagbede meji ojo re ati ni opin akoko re ninu aye yo je asiwere e je wi pe iku yo pa ju re de sugbon yo fi eka bamo senu wepe onko murasile lati pade olowa ni igba ikehin ninu iwe owe ori kokan delogun ese ogun feti si imo ki o si gba eko ki iwo ki o le gbon ni igbehin re bi aba feti sile nisisin yi ti a si gba eko eko ihirere eko ironupo ada ati igbala ninu Jesu Christi o daju wepe ni kehin a o je ologbon awon elomiran won ma fi ojo igbala dola awon elomiran won ma so wepe nigba ti awon si je odo nigba ti awon ni ilera nigba ti awon ni owo ati oro nigba ti awon ni ohun ini aye awon ko nilo oro igbala oro ironupo ada nitori be awon fe duro di ojo ogbo nigba ti awon ni anfani lati feti sile fun oro igbala ati oro atunse ati oro pe ki eje Jesu Christi ki o wenimo ki o foni fun jobe snow lo sugbon iru awon eniyan be won ma kabamo ni kehin oro ogbon ti an so fun wa oro ologbon ti o ye ki a fi sokan ni we pe nisisin yi ti a ni ilera nisisin yi ti a ni anfani nisisin yi ti olorun ba wa soro ni ki a feti si imo ki a gba eko ki a ba le je ologbon ni igbeyin aye wa o dabi eni we pe awon elomiran won ma ro we pe igba pe lo titi ati we pe awon o wa laye fun igba pipe sugbon bi a ba je ologbon o ye ki a mo we pe ko seni to mo la we pe ojo ola owo olorun nikan lo wa oni nikan la ri nitori be o ye ki a se ologbon ki a se fi okan wa si oro olorun bi a ko ba ti ni igbala ki a wa ojo olorun titi a o fi ni igbala wo orin dafidi ori kokan din ni ogoji orin dafidi ori kokan din ni ogoji ese ikerin olowa je ki emi ki o mo opin mi ati iwon ojo mi bi o ti ri ki emi ki o le mo igba ti mo ni nihin eyi ni adura oni samu o nso fun olorun we pe ki olowa jo ninu anu re ki o je ki oni oye lati mo bi opin bi o se sumo to sisi o ye ki awa na papa ki a ma feti sile ki a se fi ara bale bi emi olorun ti nso fun wa loni we pe igba ti a ni laye ko pe mo we pe o sese ki Jesu Christi ki o de ni igba kugba si akoko yi o se sese ki o je we pe iku ni o pa oju enikeni ninu wa de sugbon ohun ti oni samu wi ni we pe igba kugba ti iba je ki olorun ki o fun ni ogbon lati mo igba ti o ni nihin ki o n ba le mura sile fun dide olowa adura ti o ye ki o je ti wa ni adura ti o wa ni numeri ori ketalelogun ese ikewa numeri ori ketalelogun ese ikewa lati arin meji ese na je ki emi ki o ku iku olododo ki igbehin mi ki o si dabi etire ki adura yi ki o to le gba ani lati run ni kuada eni ti o ba fe ku iku olododo oni lati gbe igbesi aye olododo bi a ba fe ki a ku iku olododo ani lati ni ore ofe Jesu Christi ore ofe Jesu Christi yi ni o je ki a le gbe igbesi aye wa mimo igbesi aye olododo igbehin wa yo si dabi ti olododo je ki a lo si akori keji ninu iwaso wa eyi ni igbehin aye nje o je mo we pe aye ti a wa ninu re yi we pe o nlo sopin o si daju we pe lojo kan opin yo de ba ohun gbogbo eyi ni Noah so fun awon ti o gbe ni akoko ti re ti o so fun won wi pe aye igba na o lo sopin ṣùgbọ́n kò sẹ́ni tí ó gbà á gbọ́. Wọ́n rò wípé báwo ni gbogbo ilé tí ó wà, gbogbo àwọn ohun tí ohun mèremère tí wọ́n ń fojú rí, báwo ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣe lọ sópin? Ṣùgbọ́n bíbélì nínú májẹ̀mú láéláé àti nínú májẹ̀mú titun láti ẹnu àwọn àpọ́stélì, láti ẹnu Jésù àti láti ẹnu àwọn wòlíì májẹ̀mú láéláé, gbogbo wọn ni wọ́n fi ohùn ṣọ̀kan pọ̀ tí wọ́n sọ fún wa wípé ayé tí a wà nínú rẹ̀ yìí yóò lọ sópin, àti orílẹ̀-èdè àti àwọn ilé àti àwọn ìní àti ohun tí a fojú rí tí ó wà nínú ayé, wípé gbogbo wọn ni wọ́n lọ sópin. Yẹ kí a wo Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkeje. Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n òpin ohun gbogbo kò sí dẹ̀dẹ̀. Nítorí náà, kí ẹ̀yin kí ó wà ní àìrékọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Èyí ni àpọ́stélì sọ fún wa pẹ̀lú ìmísí ẹ̀mí Ọlọ́run wípé òpin ohun gbogbo ń lọ sópin, ohun gbogbo ó kò sí dẹ̀dẹ̀. Àti wípé nítorí náà, ó yẹ kí a wà ní àìrékọjá, kí a kúrò nínú ẹ̀ṣẹ̀, kí a jẹ́ kí òdodo Jésù Kristì kí ó jẹ́ tiwa, kí a sì máa ṣọ́ra nínú àdúrà. Nínú Kọ́rìntì kínní orí keje láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Kọ́rìntì kínní orí keje ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n èyí ni mo wí ara, pé kúkúrú ni àkókò láti ìsinsìnyí lọ, pé kí àwọn tí ó lé aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí, àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí, àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù, nítorí àṣà ayé yìí ń kọjá lọ. Àpọ́stélì jẹ́ kí ó di ímọ̀ fún wa níhìn wípé ayé tí a wà nínú rẹ̀ yìí, wípé ní ìgbà díẹ̀ sí yóò kọjá lọ, àti àwọn àṣà àti àwọn ohun ìní tí ó wà nínú ayé, wípé gbogbo wọn yóò kọjá lọ, àti pé ìgbà kúkúrú lè a ní láti lò níhìn, pé ẹni tí ó ní aya kí ó má ṣe jẹ́ kí aya kí ó dí òun lọ́wọ́, kí ó múra sílẹ̀ fún ìjọba ọ̀run, àti ẹni tí ó ní ohun ìní ayé yìí kí ó má ṣe àṣejù, kí ó má jẹ́ kí ọrọ̀ àti àwọn ohun ìní ayé kí ó dí òun lọ́wọ́, kí a má ṣe jẹ́ kí àṣà ayé ti ń ré kọjá lọ, kí a má ṣe jẹ́ kí wọn kí ó dí wa lọ́wọ́ nípa ti ìjọba ọ̀run, àti ẹni tí ń sọkún kí ó má ṣe ba inú jẹ́ gẹ́gẹ́ bí ẹni pé ó rò pé ìbànújẹ́ kò lópin. Nítorí bẹ́ẹ̀, kí a tújú ká, kí a mọ̀ wípé ìgbà kúkúrú ni a ní lò nínú ayé yìí, wípé òpin ohun gbogbo ó súnmọ́ tòsí. Nínú Matthew ni Jésù Kristì ni ó ti mú dá wa lójú wípé òpin yóò dé nítòótọ́. Matthew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógún. Matthew orí kẹwàá ẹsẹ̀ ìkejìlélógún. Gbogbo ènìyàn yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbalà. Ó sọ fún wa wípé òpin bọ̀, òpin wà fún ẹnì kọ̀ọ̀kan wa, òpin sì wà fún ayé tí a wà nínú rẹ̀ yìí, ayé tí a wà nísinsìnyí. Matthew orí kẹrìnlélógún ẹsẹ̀ ìkẹta. Bí ó sì ti jókòó lórí òkè Olifi, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá ní ìkọ̀kọ̀ wípé, sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣe? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ àti ti òpin ayé? Àwọn ọmọ ẹ̀yìn mọ̀ wípé dájúdájú òpin ayé ń bọ̀, wípé ayé ń lọ sópin. Ohun tí wọ́n ń bèèrè lọ́wọ́ Jésù ni wípé kí ni àwọn àmì tí a lè fiyè sí, tí a ó fi mọ̀ wípé ayé o ti fe lo sopin o si fun ni awon amo wonyi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun awe pe awon ami ti won ri o dabi eni wo pe aye n lo sopin ki a pa ti won ti segbe kan awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wo pe aye ti a wa ninu re wo pe o n lo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew ori ketala ese kokan dini ogoji Matthew ori ketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihi Jesu Kristi so nipa igbehin aye ye ki awo Ezekieli ori keje ki awo bi Olorun ti si woli yi loju ti o si ri wipe opin bo fun aye Ezekieli ori keje lati ese ikini oro Oluwa si to mi wa wipe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo wipe opin bo ese ikefa opin de oji si o kiyesi o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo we pe daju opin bo kini o ye ki o je ewa awon eniyan Olorun ewa eni ti o mo Jesu gege bi olugbala ewa eni ti nsin Olorun nigba ti a mo we pe opin aye yi o de tan ki a wo Peteru keji ori keta Peteru keji ori keta lati ese ikewa sugbon ojo Oluwa nbo wa bi o le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona gidigidi de yiyo aye ati awon ise ti o wa ninu re yo si jona lulu je bi gbogbo nkan wonyi yo ti yo yoni iru eniyan wo li eyin ibaje ninu iwa mimo gbogbo ati iwa bi Olorun ki e ma reti ki e si ma mura gidi de ojo Olorun nitori eyi ti awon orun yo gbena ti won yo si di yiyo ti awon imole re yo si ti inu oru gbigbona gidigidi di yiyo sugbon gege bi ileri re awa n reti awon orun titun ati aye titun ninu eyi ti ododo n gbe nitori na olufe bi eyin ti n reti iru nkan won ni emuragiri ki a le ba yin le alaafia li ailaba won ati li ailaboko li oju re nihi ni Olorun je ki o ye wa ninu oro re wepe pelu ariwo pelu ina pelu oru ni aye yi yo koja lo wepe awa ti a mo Olorun awa ti a ni ireti ninu Jesu ani lati gbe igbesi aye ailaba won ailaboko ati aileri niwaju re ki a le ba wa le alaafia ninu Jesu nigba ti ohun gbogbo yo lo sopin ati so nipa igbesi aye ti wa gege bi enikokan wepo n lo sopin ati so nipa aye ti a wa nisisiyi wepe daju igbehin opin yo de nikehin iketa ni ijoba ti ko lopin ayo ti o je ti omo Olorun ni wepe bi o ti le je pe aye ti a wa o n lo sopin ati igbese aye wa gege be ni kokan o n lo sopin ayo ti a ni ninu olorun ni wepe ijoba Jesu Christi o je ijoba ti ko lopin ninu Isaiah ori kesan Isaiah ori kesan lati ese ikefa si ikeje nitori a bi omo kan fun wa a fi omo kunrin kan fun wa ijoba yo se wa le ejika re a si ma pe oruko re ni iyanu oludamoran olorun alagbara baba yeraye amo alade alaafia ijoba yo bi si alaafia ki yo si ni ipekun an so nipa ijoba Jesu Christi ati alaafia ti o wa ninu ijoba Jesu Christi we pe alaafia ti ijoba re ki yo lopin eyi ni ayo awa mo olorun we pe bi aye ti le nkoja lo bi awon ti o wa ninu aye ti le nkoja lo bi aye yo ti le wa si opin ati bi a igbese aye eni kokan wa yo ti le lo si opin sibe amo we pe ijoba Jesu Christi ti ati wonu re nipa didi atunbi wi pe ijoba yi ko lopin eyi ni angeli le o so fun maria wundia nigba ti o so fun wi pe a o bi Jesu Christi ninu luku ori kini luku ori kini lati ese ogbon angeli na si we fun pe ma beru maria nitori iwo ti ri oju rere lodo olorun sa si kiyesi iwo loyun ninu re iwo o si bi omokunrin kan iwo o si pe oruko re ni Jesu ohun o po omo oga ogoju lo li a o si ma pe oluwa olorun yo si fi ite dafidi baba re fun yo si joba ni ile jacobo titi aye ijoba re ki yo si ni ipekun ayo ti o je ti omo olorun ni we pe ijoba Jesu Christi yo wa titi lai gbogbo ijoba ti o wa ninu aye ni o kase kuro nile gbogbo ijoba ti o wa ninu aye ni o re koja lo nigba ti aye yi paapa ti o ba ri koja lo a o si fi ijoba Jesu Christi mule a o si ri we pe ijoba yi o wa titi lai ninu woli iwe woli Danieli ori keji ese ikerin lelogoji Danieli ori keji ese ikerin lelogoji li ojo awon oba wonyi le olorun orun yo gbe ijoba kan kale eyi ti a ki yo le parun titi lai a ki yo se fi ijoba na le orile ede miran lowo yo se fo won tutu yo se pa gbogbo ijoba won yirun sugbon ohun o duro titi lai lai eyi ni ijoba Jesu Christi ti an so nipa re we pe ijoba yi yo wa titi nitori ijoba Jesu o je ijoba ti ki yo lopin ninu Danieli ori keje Danieli ori keje ese ikerinla a se fi agbara ijoba fun ati ogo ati ijoba ki gbogbo eniyan ati orile ati ede ki o le ma sin agbara ijoba re si je agbara ijoba ainipekun eyi ti a ki yo re koja ati ijoba re eyi ti a ki yo le parun eyi nso nipa ijoba ti Jesu Christi we pe yo wa lai lai ese iketa dilogbon ati ijoba ati agbara ijoba ati ipa gbogbo ijoba ni gbogbo abe orun li a o se fi fun omo li a o se fi fun eniyan awon eniyan mimo ti oga ogo ijoba eni ti se ijoba enipekun ati gbogbo awon alakoso ni yo ma sin ti won o si ma teriba fun iyin so si waju si nipa ijoba Jesu Christi. Bawo ni ijoba yi bawo lo se le je ti re bawo ni o se le wo ijoba orun eyi ti ko lopin ranti wo pe ohun gbogbo ti oni ninu aye yo lo sopin igbese aye ti oni papa yo lo sopin sugbon bi o ba wa ninu ijoba Jesu Christi o wa titi lai ninu Johanu ori keta Johanu ori keta ese keta Jesu dahun o si we fun pe looto ni mo wi fun o bi ko se pe atu eniyan bi ohun ko le ri ijoba Olorun o ti oni lati se ni pe ki ronu po ada ki o si gbadura si Olorun ki o bere fun idariji ki o je ki eje Jesu Christi ki o we okan re mo ki a so di otun ki o ni iye ni pekun ki a tun obi ki o si ma gbe igbese aye otun nipa ore ofe ti o wa ninu Jesu Christi bi o ba se yi o daju we pe o wo ijoba Orun ati bi o ti je omo eyin Jesu Christi ti o si ni ipin ninu ijoba Olorun nihin o ni ipin ninu ijoba Olorun ti aye raye ninu Petero keji ori kini lati ese karun ati nitori eyi na papa e ma se asimi gbogbo e fi iwa rere kun igbagbo ati imo kun iwa rere bi o ti ni igbagbo ninu Jesu Christi ti ati gba okan re la ti o ti di atunbi oni lati fi iwa rere kun igbagbo o ye ki ore ofe Olorun ki o yi igbese aye re pada bi o so wipo ti di atunbi o ye ki ore ofe Olorun ki o je ki imole re ki o ma tan ki o kuro ninu okunkun ki o ni iwa ododo iwa rere iwa ire koja ati imo kun iwa rere nigba gbogbo ni o ye ki iwo ti o je omo Olorun ti o n pese ara re sile fun bibo Jesu Christi ni o ye ki o ma ni imo si ninu oro Olorun ese kefa ati ire koja kun imo ati suru kun ire koja ati iwa bi Olorun kun suru o ye ki ire koja iwa ododo irin ododo ki o wa ni igbese aye re ati suru o mura sile lati gbe yawo ni abi o fe kole abi o fe ni nkan aye yi ki o je ki suru ki o wa ninu iwa re ati iwa bi Olorun iwa ti o fi han wi pe o je ti Olorun ati ife omo ni keji eyi ni ese ikeje kun iwa bi Olorun ati ife ni kun ife omo ni keji wo ese ikokanla nitori bayi le o pese fun yin lopolopo lati wo ijoba ainipekun ti Oluwa ati olugbala wa Jesu Christi oni bi abani igbagbo ninu Jesu ti ani iwa rere ti ani imo Olorun ti ani aire koja iwa ododo ti ani iwa bi Olorun ati ife ninu wa si omo ni keji wa gege bi ati fun ani ore ofe oni eyi ni yo pese wa sile lopolopo lati wo ijoba ainipekun ti Oluwa ati ti olugbala wa Jesu Christi loni ni ati je ki o da wa loju wo pe igbese aye wa gege bi enikokan o n lo sopin gege bi odun tin yi lo odun ti ojo sin yi lo ojo ti ojo ati odun ti won re koja lo be ni an darugboju be lo be ni an fi ojo kokan somole an fi ojo kokan somo sare tabi an fi ojo kokan somo ipada bo Jesu Christi o ye ki o da wa loju nigba na we pe ojo n lo sopin aye wa n lo sopin o ye ki amura sile fun dide Jesu Christi ati pe aye ti a wa ninu re papa o fe di ogbologbo tan aye yi o n re koja lo nitori be

0: ìdánilójú wípé a ti ní ìgbàlà àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa kí a fi òdodo àti orí ọ̀fẹ́ ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò kí a máa gbé ìgbésí ayé àìrékọjá òdodo ìwà bí ọlọ́run ìgbésí ayé ìwà mímọ́ kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristì. Sọ fún ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ tí a sì ń súnmọ́ òpin ayé wa kí ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀ kí o ba lè jẹ́ alábàápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristì.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Eje ki agbadura.
3: Atun wa lekan si loni baba. Lati wa ba o pade. Lati wa gbo oro re. A si nbe o wi pe gbogbo awa ti a wa loni. A o sala. Kuro ninu iji igbesan ti o nbo si aye. A o si le simi ni odo Jesu Kristi. Nje ambe o wepe wiwa sibi wa loni ati ni igba gbogbo pe ki o ma ja si asan. Gbogbo nti o ba ye lati mu si eto ni igbesi aye wa fi won han wa ki o si je ki eje Jesu Kristi ki o we won nu patapata sanu fun wa. Je ki oro re ki ori ibi ibujoko ni okan wa le oni adupe epo ti gbo ti wa ni oruko Jesu Kristi Oluwa wa. O se se ki o ti gbo tele tele ohun ti mo fe ka fun o lati inu iwe Genesis ori ikokandini ogun lati ese ikejila de ese iketadini ogun ohun ti mo si fe ki o se ayewo ki o si se ohun kan pato nipa re ni wepe sa asala fun emi re idajo nbo nitori wepe olorun lati orun fun ara re ni o ti pinu wepe bi eni buburu ba nse buburu ni ojo kan odun kan tabi odun pupo ti o ro wi pe ko si idajo oro olorun je ki o di mo fun a wi pe idajo nbo idajo yi yo se wa sori gbogbo agbaye pata pata esin kesin ti o wu ki enikeni ki o wa onkon ti o wu ki enikeni ki o ma se ati ibi ipamo ti o wu ki enikeni ki o wa olorun je ki o di mo fun a wi pe ojo kan nbo nigbati ki o si ibi sasi o si n kilo fun a wi pe bi a ba fe la bi a ba fe ni iye oni ni ani anfani lati le sa asala fun emi wa. Ni Genesis ori kọkàndínlógún ti mo pe fun ọmọ nbẹrẹ lati ẹsẹ ikejila awọn ọkunrin naa si wi fun Lot pe iwo ni ẹnikan ni hin pẹlu ana rẹ ọkunrin ati awọn ọmọ rẹ ọkunrin ati awọn ọmọ rẹ obinrin ati ohunkohun ti iwo nini ilu mu wọn jade kuro nihin yii nitori àwa ò run ibi yìí nítorí tí ìgbé wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì ran wa láti run lọ́ọ̀tì sì jáde

0: tí ó dára mú ṣinṣin. Ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jọ ẹbí. Kí Ọlọ́run àlàáfíà ti kara rẹ̀ kí ó sọ yín di mímọ́ pátápátá. Kí a sì pa ẹ̀mí àti ọkàn àti ara yín mọ́ pátápátá ní àìlábùkù ní ìgbà wíwá Olúwa wa Jésù Kristì. Olódodo ni ẹni tí ó pè yín tí yóò sì ṣe é. Ará, ẹ máa gbàdúrà fún wa. Ẹ fi ìfẹnukonu mímọ́ kí gbogbo àwọn ará. Mo fi Olúwa mú yín búra pé kí a ka ìwé yìí fún gbogbo àwọn ará. Kí orí ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì tí ó wà pẹ̀lú yín. Àmì. Èyí ni òpin Epístẹ́lì kínní ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Tẹsalónìkà.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A wá sọ́dọ̀ yín lónìí, nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá sọ́mọ̀dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristì ti kú wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, a ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọ jí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa, kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ìwé wòlíì Isaiah, orí 40, láti ẹsẹ 25. Ìwé wòlíì Isaiah, orí 40, láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí ta lí èmi ó bá dọ́gba, ni ẹni mímọ́ wí. Gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò, ta lè ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé, kì í ṣàárẹ̀. Bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu, kò sí àwárí òye rẹ̀, ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé, yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó fi ìyẹ́ gun òkè bí ìdì, wọ́n ó sáré kí yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kí yóò sì mú wọn. Lónìí, mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, bí o bá wà níhìn-ín ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ Ọlọ́run, èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí Ọlọ́run ṣe wa lójú láti rí, tí Ọlọ́run kọ sí wàhálà ó kan

0: àyà wa. Wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú Ọlọ́run àti ìfẹ́ wa fún Ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú Ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa. Wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí ókan àyà rẹ. Má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de Olúwa. Dídúró de Olúwa, kí ni èrèdí tí a fi ń dúró de Olúwa? Báwo ni a ṣe lè dúró de Olúwa? Kí ni àwọn àbáyọrí sí, àwọn àmì tí ó lè wà ní ìgbésí ayé wa wípé a jẹ́ ẹni tí ó ti dúró de Olúwa, a sì ti rí ìdáhùn èrèdí tí a fi ń dúró de Olúwa, àti pàápàá àkókò wo ni ó yẹ kí a máa dúró de Olúwa? Kí àwọn ìbéèrè wọ̀nyí kí a tó lè dáhùn wọn lẹ́sẹ̀lẹ́sẹ̀, kí a tó lè dáhùn wọn ní kíkún, a ní láti wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Bí òye ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n dé ẹsẹ̀ ọgbọ̀n bí ó bá ṣe yé wa sí, bẹ́ẹ̀ ni a ó ṣe ní òye dídúró de Olúwa. Jẹ́ kí n tún ka ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n lẹ́ẹ̀kan sí. Ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa, kì í ṣe àwọn tí ó sáré kọjá Olúwa, kì í ṣe àwọn tí ó ń sáré ní ìwàǹwara, ní ìkánjú, àìlè mú sùúrù, tí wọ́n sọ wípé kí ni kí n ṣe, mbo ni kí n yà sí, ọ̀nà wo ni kí n gbà, mo ti dé ìkóríta, kí ni ìpinnu tí ó yẹ kí n mú? Kì í ṣe irú àwọn bẹ́ẹ̀. Àwọn tí ó ní ìgbàgbọ́ nínú Olúwa, àwọn tí ó dúró de Olúwa, ó ní ṣùgbọ́n àwọn tí ó dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n ó sì fi ìyẹn gun òkè bíìdì, wọ́n ó fi ìyẹn gun òkè bíìdì, wọ́n ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọ́n ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Bí a bá ń sọ wípé àwọn wọ̀nyí wọ́n ó tún agbára wọn ṣe, èyí ń sọ wípé ṣé ìwọ náà mọ̀? Àwa tí a ń lo mọ́tò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bí a bá ti lo mọ́tò yìí yálà fún ọ̀sẹ̀ mẹ́ta, ọ̀sẹ̀ mẹ́rin, bí oṣù kan, wọ́n máa sọ fún wa wípé ó yẹ kí a gbé lọ sí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì wípé kí wọn kí ó tuntun ṣe, kí wọn kí ó tún agbára rẹ̀ ṣe. Wọ́n á fọ ilé epo, wọ́n á fọ ibi tí omi ń wà, wọ́n á fọ gbogbo àwọn nǹkan tí ó ń jẹ́ kí ọkọ̀ yìí kí ó máa ṣe dáradára. Nítorí bẹ́ẹ̀, a ó fún ọkọ̀ yìí ní àkókò láti wà, láti dúró ní ilé òṣìṣẹ́ mẹkáníìkì. Bẹ́ẹ̀ náà ni àgọ́ ara wa kì í ṣe òkúta, bẹ́ẹ̀ náà ni ọkàn wa kì í ṣe irin, bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé wa kì í ṣe ẹ̀mí. Nítorí bẹ́ẹ̀, àárẹ̀ ṣeéṣe kí ó mú wa. Ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé a dé ìkóríta, a ò mọ ibi tí a ó gbà. Ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé òkè ni ó wà níwájú wa, àti gun òkè yìí ó ṣòro fún wa. Bẹ́ẹ̀ ni nǹkan tí a ń fẹ́ ó wà ní òdì kejì òkè yìí, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé omi tí ó kún púpọ̀, tí ó sì kúnré kọjá, òun ni ó wà ní iwájú wa. Ohun tí a sì ń fẹ́ ó wà ní òdì kejì omi yìí, ni a fi ń sọ wípé bí a bá dúró de Olúwa, wípé a ó fi ìyẹn gun òkè bíìdì. Èyí ni wípé òkè tí ó wà níwájú wa, tí ó dàbí ẹni wípé kò sí ohun tí ó lè ṣí òkè yìí nídìí. Bí a bá dúró de Olúwa, Ọlọ́run á fún wa ní ìyẹ́ bíi ti ìdì. Nípa ìgbàgbọ́, nípa àdúrà, yóò jẹ́ kí a lè fi ìyẹ́ gun òkè bíìdì, tí ó jẹ́ wípé òkè yìí kì yóò jámọ́ nǹkan ní ìgbésí ayé wa. Ó ní a ó sáré kì yóò sì rẹ̀ wá. Bí a bá ti wo àwọn ọmọ wa ní iléèwé tí wọ́n máa ń sáré ìje, bí wọ́n bá ti ń díje, a máa ń rí wípé àwọn ọmọ mìíràn wọ́n máa sáré sáré sáré. Bí wọ́n bá dé àárín méjì lórí pápá, wọ́n á ṣubú lulẹ̀, á rẹ̀ wọ́n pátápátá. Ṣùgbọ́n àwọn mìíràn tí wọ́n ti jẹ́ ọlọgbọ́n nínú àwọn ọmọ wọ̀nyí, wọ́n ti múra sílẹ̀, wọ́n ti sùn dáradára lóru, wọ́n ti jẹun kánú, wọ́n ti ní agbára. Kí ó tó di wípé wọ́n ti ń sáré, wọ́n sáré yìí, wọ́n sáré ìje yìí, wọ́n ti ń gbìyànjú sílẹ̀. Bí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní sáré, wọ́n máa sáré lọ, wọ́n máa sáré lọ tètè, kì yóò sì rẹ̀ wọ́n. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún àwa tí a jẹ́ onígbàgbọ́, àwa tí ó jẹ́ wípé a kò dúró de Olúwa, a kò jẹ́ kí ẹ̀mí wa kí ó sinmi lé Olúwa. Ó jẹ́ wípé a ń gbé ẹ̀mí wa gbóná nígbàkúùgbà. Ó jẹ́ pé bí nǹkan kan bá ti ṣẹlẹ̀, ó ti gún wa lọ́kàn, ó ti dàbí ọkọ̀ tí ó gún ènìyàn lọ́kàn, a kò fara balẹ̀ láti dúró de Olúwa. Ó ní ṣùgbọ́n àwa tí a bá ń dúró de Olúwa, àwa ni a ó máa gun òkè pẹ̀lú iye idi. Àwa ni ó jẹ́ pé bí a bá ń sáré kì yóò rẹ̀ wá, àti pé bí a bá ń rìn àárẹ̀ kì yóò mú wa. Bí a bá jẹ́ ẹni tí ó ń tajà, tí a ń gbé àwọn nǹkan tí a ń tà, tí a ń gbé lọ sọ́jà, tí kìí sì ṣe wípé a fẹ́ wọ ọkọ̀ èrò tàbí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, bóyá ẹsẹ̀ ni a ń fi rìn, a ó rí wípé àwọn mìíràn tí ó jẹ́ wípé wọn kò ní okun, wọn kò ní agbára, wọn ò jẹun kánú. Bí wọ́n bá ti rìn díẹ̀, a ti rẹ̀ wọ́n, wọ́n á gbé ẹrù wọn, wọ́n á gbé sọ̀kalẹ̀, wọ́n á jókòó sẹ́ba títì, wọ́n á máa dúró de mọ́tò. Ṣùgbọ́n àwọn tí ó jẹ́ wípé wọ́n ní okun, wọ́n ní agbára, wọ́n ti dọ́jà ní kíákíá, wọ́n á lè ta àwọn nǹkan wọ̀nyí fún àwọn oníbàárà wọn. Àwa tí ó jẹ́ pé a dúró de Olúwa nípa ti ẹ̀mí. Bí a bá rìn tí a rẹ̀ sì mú wa, báwo ni a ó ṣe dé èbúté ibi tí a ń lọ lákòókò tí ó yẹ kí a débẹ̀? Èyí ni ó fi ṣe pàtàkì wípé a ní láti dúró de Olúwa. Ṣùgbọ́n mo sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí a tó lè dúró de Olúwa, kí a tó lè sọ agbára wa di ọ̀tun, ohun kan ni a ní láti kọ́kọ́ mọ̀. Yẹ kí a wò láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n, láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Ó ní, ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí ta lí èmi ó bá dọ́gba, ni ẹni mímọ́ wí. Èyí ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀kọ́ tí ó yẹ kí a kọ́, àti tí ó yẹ kí a mọ̀. Ṣé o mọ̀ wípé àwọn ẹlòmíràn òye bí a bá ń sọ nípa ti Ọlọ́run kò yé wọn dáradára? Ó ṣeéṣe àwọn ẹlòmíràn a máa wá sí ilé ìsìn, wọ́n a máa sọ wípé àwọn á wá fún ìgbà díẹ̀. Bí àwọn bá wá fún ìgbà díẹ̀, bí ohun tí àwọn ń retí bí ò bá tètè tẹ àwọn lọ́wọ́, àwọn á tún gba ọ̀nà ìbúrú mìíràn. Àwọn á lọ bá àwọn òrìṣà, tàbí àwọn bá àṣàlẹ̀, tàbí àwọn balógun ní abúlé. Irú àwọn bẹ́ẹ̀, wọ́n ń fi Ọlọ́run wé balógun tí ó wà lábúlé. Wọ́n ń fi Ọlọ́run wé àwọn bá àṣàlẹ̀. Wọ́n ń fi Ọlọ́run wé àwọn ìyálóde ti yemọja. Wọ́n ń fi Ọlọ́run wé àwọn ènìyàn kéékèèké tí agbára kò sí lọ́wọ́ wọn. Èyí ni Ọlọ́run fi ń bi wá pé kí a tilẹ̀ tún sọ wípé a ń dúró de Olúwa, kí a tó lọ gbàdúrà sí Olúwa, kí a tó bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run, kí a máa yẹ ìwé mímọ́ wò láti wo àwọn ìlérí pàtàkì pàtàkì tí ó ṣe fún wa. Ó ní, lákọ̀ọ́kọ́, ta ni ẹ̀yin ó fi mí wé, àti ta lí èmi ó bá dọ́gba? Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run ó ní ẹlẹ́dàá ọ̀run àti ayé. Kò sí ẹni tí a lè fi Ọlọ́run wé. Ó jẹ́ alágbára, ó jẹ́ ẹni tí ó gbọ́n ré kọjá àwọn ènìyàn nínú ayé yìí. Ó ní, bí a bá wo àwọn ọ̀run tí a wò láti ọ̀dọ̀ àwọn áńgẹ́lì, tí a wò wá sí ayé sí ọ̀dọ̀ àwọn ènìyàn, wípé kò sí áńgẹ́lì kan, kò sì sí ènìyàn kan tí a lè fi Ọlọ́run wé. Nínú àwọn ìjọ mìíràn, bí wọ́n bá ti ń gbàdúrà, wọ́n máa ń kí pé áńgẹ́lì Máíkẹ́lì, áńgẹ́lì Gabrieli, áńgẹ́lì Uriah, áńgẹ́lì báyìí, áńgẹ́lì Tọ̀hún. Àwọn tó ti ṣìnà, àwọn tí ò yé ìhìn rere òye, wọ́n fi Ọlọ́run wé áńgẹ́lì, wọ́n fi Ọlọ́run wé ẹ̀dá ọwọ́ Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ pé àwọn ẹlòmíràn bí wọ́n bá ti ń gbàdúrà, wọ́n máa sọ wípé Ọlọ́run lágbájá, Ọlọ́run tẹ̀mẹ̀dù. Wọ́n ń fi Ọlọ́run ọ̀gá ògo, Ọlọ́run alágbára, Ọlọ́run ẹlẹ́dàá, Ọlọ́run olódùmarè. Wọ́n ń fi wé àwọn ènìyàn ẹlẹ́ran ara tí èmi rẹ̀ wà ní ihò imú rẹ̀. Èyí ni Ọlọ́run fi wípé kí a tilẹ̀ tó dúró de Olúwa, kí a tó sọ wípé a ń lọ bá Ọlọ́run láti gbàdúrà, láti mú àwọn ẹ̀bẹ̀ wa, láti ṣí wọn payá níwájú Olúwa. Ó ní, lákọ̀ọ́kọ́, ta ni ẹ̀yin fi mí wé? Ó ní, lákọ̀ọ́kọ́, ta ni èmi ó bá dọ́gba? Èyí ni ẹni mímọ́ Ísírẹ́lì wí. Jẹ́ kí ẹ wo Exodus orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Exodus orí kẹjọ ẹsẹ̀ ìkẹwàá. Òun sì wí pé, lé ọ̀la, ó sì wí pé kí ó rí bí ọ̀rọ̀ rẹ, kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Ó ní, kí ìwọ kí ó lè mọ̀ pé kò sí ẹni tí ó dàbí Olúwa Ọlọ́run wa. Àwọn ẹlòmíràn tí òye òye, bí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n a máa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìsìn ló wà wípé bí ò bá sí ọ̀nà níbí, òun á tún wá ọ̀nà mìíràn lọ. Èyí ń jẹ́ wípé wọ́n rò wípé Ọlọ́run mìíràn tún wà níbòmíràn. Ìbànújẹ́ àwọn tí ń tọ Ọlọ́run mìíràn lẹ́yìn yóò pọ̀. Àwọn ẹlòmíràn, wọ́n a máa rò wípé bóyá òrìṣà kan, òrìṣà ìdílé, òrìṣà bàbá wọn, òrìṣà ti abúlé, òrìṣà ti àwọn ẹlẹ́yàmẹ̀yà lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n máa rò wípé bóyá nǹkan wọ̀nyí ó lè gbà wọ́n. Wọ́n a máa rò wípé bí àwọn bá wá sí ilé ìsìn, ti awon ba ka bibeli ti adura o ba gba ti o ba da bi eni wo pe nkan ti awon reti ko ti awon lowo won so wi pe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo bolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o da bi oluwa olorun wa ye ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli ye ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wi pe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan soso ni ninu exodus yi kan na ori kedogun ese ikokanla exodus ori kedogun ese ikokanla tali o dabi iwo olowa ninu awon alagbara tali o dabi iwo ologo ni mimo eleru ni ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wi pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun se nitori be je ki okan re ki o simi le olowa ki o si mo wi pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wepe ki o duro di olowa so ni wahala ni so da bi eni wepe o nsun ekun asunrin so da bi eni wepe awon nkan ti o nwa o jina rere si o so da bi eni wepe wahala ninu ebi wahala ni bi ise wahala ni bi okowo re wahala pelu awon alabagbe pe o fe mu olomi o da bi eni wepe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro di olowa o se duro di olowa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro di olowa o ranti josefu aparomo ata si oko eru o lo si ewon wo eru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti olorun ti fun tele tele se o je wi pe awon ileri won ti kuna ni se o je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josefu ti o duro de oluwa nigba yi ni aso agbara re di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wi pe afowofa samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki ohun lo pokunso ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de olowa o duro de olowa oni olowa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de olowa be o ranti dafidi ni wahala wahala popo ninu ebi ni o ranti igba ti omo re absalomu ti o dide si tabi o ranti nigba ti oba saulu nigba ti o dide si dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se o duro de olowa ni o duro de olowa ni bi a ba wa sinu majemu titun se o ranti awon aposteli aso won sinu tubo soran ti awon apostili ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de oluwa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti ojuko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa ojuko si ni ti wa ni oruko jesu wo orin dafidi ikokan dini adorun ejo esan orin dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa le orun ti a le fi we olowa dahun se angeli kan wa le orun boya michael ni o tabi gabriel ni tabi angeli miran o ni tali o wa le orun ti a le fi we olowa je iru eni be wa rara tani ninu awon omo alagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o... ti so pe ko si eda kan lorun ti a fi le ti a le fi we oluwa o tun wa so fun wa wipe ninu aye yi bakan na wipe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o simi le oluwa nigba ti o ti mo wipe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo wipe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijoloto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wi pe won duro de o je ki a tun pada lo si iwe Isaiah ori ogoji iwe Isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bigiga eni ohun ti olorun so fun wa o ni ki a gbe oju wa soke si bigiga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fo ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele o ni ki a gbe oju wa soke si bi giga ki e se wo ta le o da nkan won yi wa won irawo ta ni o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se ka tan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re loni ki a wo ye ki a mo we pe awon nkan wonyi won wa lati owo oluwa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe olorun wa alagbara ni nitori be ki a gbeju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe olorun wa ko si ohun ti o le se olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketa din logbon ese ti iwo fi n wi iwo jacobo ti iwo si n so iwo israeli pe ona mi pamo kuro lodo oluwa idajo mi si re koja kuro lodo olorun mi eni ariti awon mo israeli se ranti itan awon mo israeli o se ni laanu we pe awon wonyi won gbagbe ore olorun won gbagbe anu olorun won gbagbe ileri olorun won gbagbe majemu ti olorun ti ba won da ohun ti o se laanu ninu ni ti awon mo israeli ni we pe se oranti lati akoko Abrahamu ni olorun ti fun ni ileri ti o si so wipe lati odun de odun ni ibukun olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase Abrahamu ati awon omo re ni a o ti bukun gbogbo idile aye bi abase wo olorun kokuna olorun ko jafara ni akoko Mose ni olorun pe Mose wo pe akoko ati mu ileri ise wo pe o ti de bi o ti re je wo pe oye ko ye Mose ni akoko ti o so wo pe ta le mi ti o lo doju ko farao olorun so wo pe ohun wa pelu re ohun wa pelu enu re bi o ba je eni ti o nka bibeli daadara o ri wo pe opolopo ise ami opolopo ise iyanu le olorun se titi okan awon omo Egypt ti okan won fi remi ti o fi je wipe won ko ni agbara ati okun mo ti won so fun amo ise pe o ya e keru yin ke ma lo e ni a fi gba won kuro ni oko eru se ran ti wipe bi won ti de bi bebe okun popa ti won be si ro wipe aye fe pari ti won ro wipe o da be ni pe iku ti de fun won nisisin nitori pe oke wa lowo otun oke wa lowo osi awon omo ogun Egypt won bo leyin okun pa wa niwaju nbo ni ki agbegba be ni won ke pe Oluwa ni Olorun so fun Mose pe ki o na pa re ni okun pupa pin si meji ki se be ni kan ogoji odun ni won fi nje mana lai sanwo ti o je pe bi won ba ti ji looro ni won lo ko mana won ma jeun aso ogbomo won lara but agbomo lese nihi ni won wa so wi pe ona wa pamo kuro lodo Oluwa idajo mi si re koja kuro lodo Olorun mi e se ti Israel fi dia foju bayi ti ye won ra ti won ranti awon ore Olorun won ranti agbara Olorun won ranti awon ileri Olorun won ranti awon majemu ti Olorun ti ba won da sugbon ki a to ma da Israel lebi awa na nko nje awa na nigba ti a ba de ikorita awa na nigba ti o ba da bi eni wi pe omi poju oka fun wa tabi o poju gari fun wa nigba ti o ba da bi eni wi pe wahala wa fun wa ti o le ponran awa paapa ati gbagbe ori Olorun ati gbagbe awon eri ti an je tele tele wepe nigbati mo ti denu ijo yi nigbati mo ti ba Jesu pade nigbati mo ti ni igbala nigbati Olorun ti la mi loju nigbati mo ti kuro ninu iborisa nigbati mo ti jewo ise ti mo ti ko sile wo nkan ti Olorun se fun mi awa ti a tin jeri tele tele awa di awa eni to awa di eni to kari so awa di eni to sunkun asun dekun awa di eni to rin kaakiri bi eni ti ko lo Olorun awa di atoroje atun wa ronu pe boya ka pada sibi ta tin bo bawo lo se ri bayi se orowe po Olorun ti gbagbe re ni e se ti iwo fi n wi wi pe ona mi wahala mi awon nkan to n doju ko mi awon inu ni bi ni ti mo n doju ko ti mo n ba pade wi pe Olorun ko mo nkan won yi mo awon nkan won yi pamọ kuro lodo Oluwa e se ti a fi sunkun be ni ti o ni baba e se ti a fi kaakiri be ni ti o lo Olorun se Olorun wa ti ku ni se Olorun wa o si laaye mo ni se ileri re ti yi pada ni se majemu ti o ba wa da nipasẹ Jesu Christi nigba ti o ku lori igi agbelebo se awon nkan won yi ko tun ja mo nkan ni waju Olorun ni e se ti a wa fi so bi awon mo Israeli bi alai loye bi alai logbon bi eni ti oju emi re ti fo wi pe ona mi pamo kuro lodo Oluwa ati wi pe idajo mi awon eto mi wi pe won ti re koja kuro lodo Olorun mi eni o wa fi bi wa ni ese ikeji di logbon iwo ko ti mo iwo ko ti igbo pe Olorun aye raye Oluwa eleda gbogbo ipekun aye ki saare be ni are ki mu ko si awari oye re ijile ni agbara Olorun awa maridi ni agbara Olorun bi abawa lati ipekun kan lo si ipekun miran ninu aye yi ko sese awa maridi ni ijile ni ife re ijile ni majemu re ijile ni awon ileri ti o ti se fun wa a o ti mo ni bi a ba je eni ti o mo Olorun nigba ti a ba ti jewo ise ti a ti ko sile ti a ti gba Jesu Christi bo gege bi olugbala wa bayi ni ona ti si sile fun wa lati mo Olorun awa ti a ni igbala awa ni a ni imo Olorun awon elesin ti won kan sin awon o ni imo Olorun nitori be o ye ki okan wa ki o bale o ye ki a simi o ye ki a mo we pe a ni Olorun to ga le orun Olorun ti agbara re ki ba ti oni nitori be o ki a mo we pe lati ese kokandinlogbon o n fi agbara fun ala re o n fi agbara fun ala re o n fi agbara kun awon ti ko ni ipa ani are yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de Oluwa o ti a se duro de Oluwa ni wo pe ki o le fun ani agbara ki o le fun ani okun wi pe nigba ti awon miran ti a jo nsare ire eje yi nigba ti won ba nsubu le ba ona nitori wi pe Olorun ayeraye apa ayeraye ko je ibi sadi won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba nsubu le ba ona wi pe awon ma sare ki yo si re wa a o ma rin wi pe are ki yo mu wa sugbon je ki n bi o le re nigba wo ni o ye ki a duro de Oluwa ati bawo ni o ye ki a se duro de Oluwa bi a ba nso wi pe bawo ni o ye ki a se duro de Oluwa bi a ba nso nipa di duro de Oluwa e je wi pe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo Olorun awon ti o dabi eni wi pe won ko mo Jesu Christi gege bi olugbala won ti le ma gbiyanju lati duro de Oluwa ni imo ti won ni idanu ti won o kan je wi pe awon o mo ohun ti a n pe ni Jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo olorun sugbon o ma ngbianju lati duro de oluwa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti mo jesu christi gege bi olugba sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wepe o n fe lo gbadura o n fe duro de oluwa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu lai lai abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta ki lo de ti o je wi pe awon wonyi ti won o mo igbala Jesu Christi awon yi ti o je pe won ko ti ni idani loju idari je ese won ki lo de to je wi pe awon ni won mo bi ati duro de oluwa awa ti olorun si ti pe ti o ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe oun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori kedogbon orin dafidi ori kedogbon ese ikarun simi le ona otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo ni hin ni olorin dafidi lo tin so fun wa we pe ohun ni lati duro de oluwa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de oluwa se o mo we pe dafidi ti o korin dafidi ti aka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to ngbo latotun latosi won tako ara won ko si mo eyi to je otito ti ohun le duro le ninu won o dabi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki ohun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki o ngba ipinu ti o ye ki ohun se tabi aba ti o ye ki o da nitori be adu o fe duro de oluwa nigba miran ni igbesi aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi ni bi ise o de ikorita awon nkan ti o ngbo won tako ara won ti bi aso ti bi tọ̀hún asọ tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu o sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ ohun wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nítorí bẹ́ẹ̀ mò ń dúró de ọ èyí ni a fi ń dúró de olúwa ní àkókò tí a ń dúró de olúwa yìí a ó ka bíbélì a wo àwọn ìlérí ọlọ́run a wo àwọn àṣẹ ọlọ́run a wo àwọn nǹkan tí ọlọ́run ń pàṣẹ fún wa láti ṣe tí ó dàbí ẹni wípé a ti gbójú fò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan mìíràn tí ó máa ń ṣe wá lọ́ṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó jáfáfá nínú ìsìn ọlọ́run ni wípé àwọn àkólẹ́dọ̀ ìsìn àwọn àgbékarí ẹ̀sìn wọn kì í jẹ́ kí a lè ráyè láti dúró de olúwa ẹlòmíràn ó ṣeéṣe ibi tó ti fẹ́ ka bíbélì wọn sọ wípé arákùnrin kan bèrè rẹ̀ ó fẹ́ kí wọ́n lọ ṣe ìjìrẹ̀ ọkàn níta àtúndìde ẹlòmíràn bóyá ó fẹ́ gbàdúrà lórí nǹkan kan ni bóyá ó ń dúró de olúwa ni ó sì fẹ́ mọ ó fẹ́ mú ọ̀nà rẹ̀ gún níwájú olúwa wọn ni wọ́n ń pè yín o ẹ kọ́ a lọ sí ṣiṣẹ́ báyìí o kọ́ a lọ ṣe báyìí nǹkan wọ̀nyí kì í jẹ́ kí ẹlòmíràn kí ó lè dúró de olúwa jẹ́ kí a wo orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n orin dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkẹtàlá dé ẹsẹ̀ ìkẹrìnlá ṣùgbọ́n èmi ti gbàgbọ́ láti rí ire olúwa ní ilẹ̀ alààyè dúró de olúwa kí o sì tújúká kí yóò sì mú ọ lé àyàlé mo ní dúró de olúwa yóò sì mú ọ lé àyàlé èyí jẹ́ wípé nígbà tí ó bá dàbí ẹni pé ajé aláìlágbára nígbà tí ó bá dàbí ẹni wípé ajé aláìlera yálà nípa ti ara yálà nípa ti ẹ̀mí o je wi pe okun tan ninu wa agbara tan ninu wa o je wi pe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wi pe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro shinshin ke ama yese o dabi eni wi pe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki aduro de oluwa iru akoko be o ye ki aduro de oluwa pelu igbagbo lati ri ire olorun ire oluwa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse aferi nkankan nkan yo si ti ite olowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura e ti jo gbadura awon ore re ti ejo ma nka bibeli ti ejo ma gbadura ti ejo ma mu ibere ara yin lo siwoju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so we pe akoko de lati duro je de olorun akoko de lati lo si oju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to ma ndi wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi saanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisu bo sinu ese lai ro tele ni boya o dabi eni wo pe idanwo ni o le rekoja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wo pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wo pe awon nkan to lero tele tele won tin yo wole o si ri wo pe o n ba igbese aye igbagbo re je o n so di apeyinda o ni iru akoko be ni o ye ki o woju oluwa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni a tun ka nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wi pe emi o gbesan ibi iwo ma se wi pe emi o gbesan ibi sugbon duro de oluwa ohun o si gba o o seese ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o ki idanwo lati odo su ki o ma so si olokan we pe gbesan lu pada paromo un na se bayi o ni niru akoko be ti esu to nfo oro re to nfo oro okan re to nso wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de oluwa we pe bi o ba duro de oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba won yi ninu Isaiah ori kejo ese iketa din logun Isaiah ori kejo ese iketa din logun emi o duro de oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re o ni nigba ti o ba dabi eni wo pe olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won won jina si wa o ni ohun to ye ka se pe ki a duro de oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma sakakiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be o ni awa ti a fe di orun awa ti a fe fi orun sereje leyin aye yi o ni o te ye ka se ni pe ki a duro de oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanle logbon sugbon awon ti o ba duro de oluwa yo so agbara won dotun awon ti o ba duro de Oluwa won o tun agbara won se won fi yegun oke bidi won sare ki yo si re won won rin are ki yo si mu se oke kan wa ni waju re duro de Oluwa se o dabi eni pe okun lo wa ni waju re o si mo bo se fo re koja okun yi duro de Oluwa se o tin re oni se o dabi eni pe adura ogba ni se oni wahala ni se o dabi eni pe awon keferi fi ose sin won fi ose eleya se o dabi eni pe ohun to tin reti o dabi eni pe won jina re won o ti de o ni ohun ti a lati se ni pe ki a duro de Oluwa ke aduro de Oluwa ke ma je ki ohun kan ki o di wa lowo nitori be dide duro ki o so fun Olorun wi pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de Oluwa duro de Oluwa ma se je ki are ki o mu duro de Oluwa kepe Oluwa yo se da o sile yo tu o sile duro de Oluwa yo tun agbara re se
1: Epistle ekeji ti Paul Apostle si awon ara Thessalonica ori ikini Paul ati Silfano ati Timotheo si ijo Thessalonica ninu Olorun Baba wa ati Jesu Kristi Oluwa ore ofe si yin ati alaafia lati odo Olorun Baba ati Jesu Kristi Oluwa ise wa ni lati ma dupe lowo Olorun nigba gbogbo nitori yin ara ani gege bi o ti ye nitori pe igbagbo yin dagba gidigidi ati ife olukuluku yin gbogbo si ara yin di pupo to be ti awa ti kara wa nfi yin sogo ninu ijo Olorun nitori suru ati igbagbo yin ninu gbogbo inu ni bini ati wahala yin ti eyin farada eyi ti se ami idaju ododo Olorun ti o daju ki a le ka yin ye fun ijoba Olorun nitori eyi ti eyin pelu se njiya bi o ti je pe ohun ododo ni fun Olorun lati fi iponju gbesan lara awon ti npon yin loju ati fun eyin ti a npon loju isimi pelu wa nigba ifarahan Jesu Oluwa lati orun wa ninu owo ina pelu awon angeli alagbara re eni ti yo san san fun awon ti ko mo Olorun ti won ko si gba yin rere Jesu Oluwa wa gbo awon eni ti yo jiya iparun aini pekun lati waju Oluwa wa ati lati nu ogun agbara re nigba ti o ba de lati je eni ayin logo ninu awon eniyan mimo re ati eni iyanu ninu gbogbo awon ti o gbagbo nitori ati gba eri ti a je fun yin gbo ni ojo na nitori eyi ti a wa pelu n gbadura fun yin nigba gbogbo pe ki Olorun wa ki o le ka yin ye fun ipe yin ki o le mu gbogbo ife ohun rere ati ise igbagbo se ni agbara ki a le yin oruko Jesu Oluwa wa logo ninu yin ati eyin ninu re gege bi ore ofe Olorun wa ati ti Jesu Kristi Oluwa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: E je ki a gbadura. Baba wa, Baba Jesu Kristi Oluwa wa. A dupe wipe o tun win ninu anu ile kan si lati ko ajopo sodo ara yin lati ba wa soro gege bi baba si omo. Lati je ki a mo wipe sibe eje olooto sibe eje alaanu sibe ileri yin ati ife yin ko ye pada sibe edun okan yin polukuluko wa ko ye pada ati wipe bi o tile je wipe gbogbo nkan layika lo dabi eni wipe orirudurudu gbogbo nkan layika ninu aye ti a wa yi lo dabi eni wipe o dorikodo sibe eran wa leti wipe o ye ki a gbekele yin o ye ki a faramo yin o si ye ki a ni igbagbo ninu yin a nbe yin loni wipe okan wa oju wa emi wa yo simi le yin yo gbekele yin yo gbekele gbogbo awon ileri ti e ti se fun wa a nbe yin wipe awon igbekele miran ti o se se ki enikeni ninu wa ki o ti ni nipa ti ara e o fa won ti o e o mo kuro ni igbesi aye wa loruko Jesu a nbe yin wipe ki emi yin atoke wa ki o farahan ki o je ki igbekele wa ki o wa ninu yin lati isinsin lo ati titi dopin
3: adupa ipo eti gbo loruko Jesu Kristu Oluwa wa. Loni mo fe soro lori ewu ti o wa ninu gbigbekele eniyan. Ewu ti o wa ninu gbigbekele eniyan. Awon eniyan ninu aye yi ko le sala igbekele ohun kan tabi enikan lati igba ti eniyan ti subu ninu ogba Edeni ni ati fa okan eniyan kuro lodo Olorun ti o fi je wipe opolopo ni ki sese fun lati gbekele Olorun o si daju wipe okan ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele Olorun o daju wipe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa paapa tabi awon orisa o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye Olorun ti ko si ninu ore ofe Olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wipe bi o tile je wipe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin sugbon awa oran ti oruko Oluwa Olorun wa nihin ni onisamu yi tin je ki o ye wa wipe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa wepe enikeni ti abi sinu aye yi abi sinu iwaya ija abi si oju ogun wepe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won nlo ni igba ogun sugbon onisamu bi o tin so wepe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o nka bibeli wepe bi onisamu ti nso yi oni lati ranti itan awon mo Israeli kini o se ku pa awon ara Egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara Olorun nigba ti won ti ri titobi Olorun nigba ti won ti ri giga julo Olorun wepe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisa won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara Egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo Israeli bi won ti jade ti won bo ninu oko eru atodun modun be ni awon mo Egypt won yi ni won tun lepa won kini igbekele won igbekele won ni wepe awon mo Israeli ti won jade kuro le oko eru kuro ni Egypt won ni keke won ni esin won ni ida won ni onkohun nitori be awon ro wepe awon o segun awon mo Israeli nitori be ni won se satele won sugbon oni awa o gbekele oruko Oluwa Olorun wa kini Mose ni lati ja fun awon mo Israeli oruko Oluwa Olorun ni oni oruko Jehovah lenu bi o ti ke pe Oluwa be ni Oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi lairo tele ki se be nikan o dani loju wepe olorin Dafidi yi oni lati ma ranti Goliath oni lati ranti wepe nigbati awon mo Israeli ti won koju ja ogun si awon ara Philistine ni Goliath gege bi enikan lo jade igbekele re o wa ninu keke ati esin o wa ninu ohun ija eti awon ti se pelu ogbon eniyan sugbon igbekele Dafidi o wa li oroko Olowa eni o fin so fun wa pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin awon elomiran yi won je awon alai lolorun won je awon kefiri awon ti ko mo olorun alaye awon ti otito bibeli awon ti imole ni rere ko ti imole fun awon yi ni won gbekele keke ti won si gbekele esin sugbon o se ni laanu wo pe ninu aye ti a wa yi ki se awon ti ko ti ka bibeli ri nikan sosho ki se awon ti ki lo sile esin nikan sosho ni o gbekele keke ati ni o gbekele esin mo so fun otele wo pe bi abati bi eni kokan sinu aye abi soju ogun abi soju iwaya eja nitori wipe esu lati ba eni kokan jagun nitori wipe ese ati awon eran ara won ni lati ba eni kokan jagun nitori wipe aye ti a wa pelu ni lati ba eni kokan jagun eni Jesu so fun awe pe ninu aye o e o ri iponju e o ri inu ni bini e o ri ija o ni sugun etujuka nitori emi ti segun aye o se ni laanu wipe opolopo ti won fi lo si lesin opolopo ti won ro we pe awon je eni bi ti inu olorun opolopo ti won ro we pe awon sin olorun ninu iwaya eja ninu aye yi ninu ogun aye yi ninu isoro aye yi ninu tembelekun ninu ruko irudo ti o wa ninu aye igbekele won ki se ninu olorun igbekele won a ma wa ninu ohun ija ti ara igbekele won a ma wa ninu agbara won igbekele won a ma wa ninu iriri ti awon ti ni tele tele igbekele won a ma wa ninu baba asale a ma wa ninu enikan tabi ninu elomiran tabi elomiran ma fi igbekele re si ori awon orisa oni sugbon awa oranti oroko Olowa Olorun wa je ki awo awon ti o gbekele keke ati awon ti o gbekele esin mo ti so die fun o nipa ti awon omo Egypt je ki awo go lati ti mo menu ba lekan ninu Samuel kini ori keta dilogun Samuel kini ori keta dilogun wo lati ese ikokan le logoji Philistine na simbo o si somo Davidi ati okunrin ti o ru awa re sin mbo ni waju re nigba ti Philistine na si wo ti o si ri Davidi o shata re eni wo pe o kegan re nitori pe odomode kunrin ni se o pon o si se arewa eniyan Philistine na si we fun Davidi pe emi ha nse ajabi ti iwo fi mu opa to mi wa Philistine na si fi Davidi re nipa awon olorun re awon orisa re Philistine na si we fun Davidi pe ma bo emi o si fi eran ara re fun awon eye oju orun ati fun awon eranko papa Davidi si we fun Philistine na pe iwo mu ida ati oko ati awa tomi wa sugbon emi to wa le oruko Olowa awon omo ogun olorun ogun Israeli ti iwo ti gan seranti we pe awon elomiran gbekele keke awon elomiran gbekele esin eyi ni Goliath se nitori we pe o gbekele ofa o gbekele awon ohun ija awon keferi o gbekele awon ohun ija ti won fi ogbon eniyan ti won fi se ki se be nikan o gbekele agbara ohun ti kara re o gbekele iriri ti ohun ti ni lati oju ogun tele tele o shata o kegan Davidi o gbekele awon orisa re nitori pe Philistine na si fire o fi bu nipa awon olorun re nipa awon orisa re sugbon bi o ba mo itan yi dara dara o ri we pe asegun Philistine yi asegun re nitori pe igbekele re ko si ninu olorun asegun le awaje nigba ti a ba gbekele oroko Olowa Olorun wa sugbon je ki a wo awon elomiran fun aabo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni iro we pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun won ni abo ye ki awo Isaiah ori keji dini ogbon ki awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wipe awa ti ba iku damajemu a se ti ba ipo kumule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wipe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi ye moja tabi awon emi okunkun tabi awon emi alalupa ida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won ni farapa won agbekele awon ohun asan won fi rose igbekele won oni o nso ni yin we pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu we pe won ti fi akoko si igba ti awon le ko we pe won lati pe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon ni lati yin ton nitori pe awon mo we pe ko ti si iku loju won nisisin yi won ro we pe majemu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo okumule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa wi pe awon won yi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo kolu eni kokan wi pe ki yo de odo awon nitori wi pe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wi pe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fu o ni o fi se abo re o ni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe o ni abo labe iro ni eni be ni o fi ara pamo si o ni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo lemi o fi le osuwon yin yo gba abo eke lo omi o si kunbo ibi isasi mole oni bi enikeni ba ro we pe oni ibi isasi kuro ninu idajo olorun ti koronu poada bi enikeni ba ro we pe oni ibi isasi ni akoko idajo olorun oni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye Noah bi Noah bi o tin kan oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogbon ori won won so wi pe ojo ti rori awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro wi pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o seese ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro pe o ni abo ike kan bi enikeni ba ro wipe ohun ni ibi isasi kan bi enikeni ba ro wipe ohun ni igbekele kan wipe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju wipe idajo olorun ko ni re iru eni be koja awon elomiran won ma ngbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kikuwo won ma ngbekele ileri ti ru oni.

sọ́dọ̀ Olúwa bí kò bá padà wálé, bí ọmọ onínàkúnà bí kò bá mọ̀ wípé ibi tí òun wà, ilé àjèjì tí òun wà, wípé bí òun bá ń lọ, bí òun ti ń ṣe níbẹ̀, wípé ikú ayérayé yóò dé bá òun. Bí kò bá padà wálé, ó dájú wípé ìdájọ́ Ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀. Ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ Ọlọ́run, ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ, kí o sì lè kúrò lábẹ́ ìbínú Ọlọ́run tí ó gbóná jọjọ, kí ni ó yẹ kí o ṣe? Ìrònú pọ̀ àdá ni wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́, kí o jẹ́ olódodo, kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin, ohun ìrí níwájú Ọlọ́run. Kí o mọ̀ wípé àgbèrè, panṣágà máa ń fa ìbínú Ọlọ́run. Kí o mọ̀ wípé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kì í ṣe ọ̀rẹ́, ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ Ọlọ́run àti ègún Ọlọ́run wá sí orí rẹ. Kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ni, ní abúlé ni, tàbí ní òkùnkùn, wípé ojú Ọlọ́run ń rí ọ, ojú Ọlọ́run ń wò ọ́, yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá. Kí o wá fi pẹ̀lú òtítọ́, pẹ̀lú òdodo, kí o wá síwájú Ọlọ́run, kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀, má jánankátó, wípé o jẹ́ olùsìn, olùfarasìn, tàbí olùfọkànsìn, ẹni tí ń lọ sílé ìsìn, ẹni tí ń ka bíbélì, ẹni tí ń fún alágbè lówó, ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún. Ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Má sọ wípé bàbá mi ni ó dẹ́ṣẹ̀, ìyá mi ló dẹ́ṣẹ̀, àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀, ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀. Bínú mi ti rí, bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí, bí òbí ti rí, bẹ́ẹ̀ nínú mi rí. Ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́, kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò, kí o sì kọ gbogbo àìṣedéédé sílẹ̀ pátápátá, kí o lè jẹ́ wípé àánú Ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀. O Jákọ́bù, Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà, ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i. Nítorí náà ni ó ṣe wí pé Ọlọ́run kọ ojú ìjà sí agbéraga. Ta ni agbéraga? Ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara rẹ̀ ní olódodo, agbéraga ni. Ẹni tí ó rin ọ̀nà ìṣìnà, ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, ṣùgbọ́n tí ó ń sọ wípé kò séwo, kò sẹ́ṣẹ̀, kò sí àṣedéédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ẹni tí Ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti àpẹ̀yìndà, ṣùgbọ́n tí ó wá síwájú Ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun, ó jẹ́ agbéraga. Ó ní Ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga, ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín. Ẹ súnmọ́ Ọlọ́run, òun ó sì súnmọ́ yín. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn, o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú Ọlọ́run. Ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún, ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀, o sì jẹ́ ilé rí níwájú Ọlọ́run. O ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Bóyá o lè ní ìwà tirẹ, ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan, bí o bá rí, ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́, ẹ̀yin ẹlẹ́ṣẹ̀. Báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo? Èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe. O ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́, ẹ̀yin oníyè méjì, kí inú yín kí ó bàjẹ́, kí ẹ sì gbà àwẹ̀. Èyí jẹ́ wípé kí a kàánú, àti ó ń sọ pé kí a gbà àwẹ̀. Ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa, kí a ní ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, kí a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú Olúwa. Ó ní kí a sì sọkún, kí a sọkún. A máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí irú ìsìn báyìí, wọ́n a máa

fẹ́ fẹ́, ò sí bí, ò sọ́hun, aka bíbélì wọn ni wo bíbélì, akọrin wọn ni kọrin. Bí a bá sì sọ nípa ẹ̀ṣẹ̀, ẹ̀rín la máa rí lẹ́nu wọn. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ, tí a ń fẹ́ ojú rere Ọlọ́run, wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín. Kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì, tí ìdájọ́ Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀. Ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó kàánú, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún. Ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di ààwẹ̀, kí ó di ìbànújẹ́, kí ó di ẹkún sísun, àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ ra yín sílẹ̀ níwájú Olúwa, òun ó sì gbé yín ga. Ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó, ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí. Ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè Ọlọ́run. Wípé bí a bá jẹ́ ẹ̀ṣẹ̀ wa, tí a tún bá níwájú Olúwa, tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, tí a rí ara wa sílẹ̀, wípé yóò gbé wa ga, yóò dáríjì wa, yóò mú wa wá sí ìjọba Ọlọ́run, yóò sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó jẹ́ tiwa. Kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí? Ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró, kí a jẹ olóòótọ́, kí a sọ fún Ọlọ́run. Ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ? Ṣé o jẹ́ apẹ̀yìndà? Àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ, o rò wípé Ọlọ́run wá fọ́jú, wípé Ọlọ́run ò rí ọ, ó mọ ìgbésí ayé rẹ? Ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni pé kí o lè ronú pọ̀wàdà, kí o lè sọ fún Ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ. O sì fẹ́ jẹ́ ti Ọlọ́run, fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, o fẹ́ ké pe Ọlọ́run, o fẹ́ sọkún kíkorò, o sì fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ. Dìde dúró, sọ fún Ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, kí o sọ fún Ọlọ́run wípé o ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin, àìwà bí Ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ, wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀. O fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ, o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀, o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run pátápátá. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ ń bọ̀. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ìbínú Ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ. Ṣùgbọ́n bí o bá lè sọ fún Ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ronú pọ̀wàdà, bí o bá lè sọ fún Ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere Ọlọ́run, o dájú wípé yóò gbọ́, yóò dáríjì ọ́, yóò fún ọ ní ìgbàlà tòótọ́, yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ máa lọ, kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn yín, tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwà bí Ọlọ́run, ìwà àìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ara wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá. Kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run
o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù tí a sì wẹ̀ ọmọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù tí a sì wẹ̀ ọmọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìpìsílẹ̀ kejì tí Paul Apostle sí àwọn ará Thessalonica orí ìkejì. Ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ara nítorí ti wíwá Jésù Kristì Olúwa wa àti ti ìpéjọ wa sọ́dọ̀ rẹ̀. Kí ọkàn yín kí ó má ṣe tètè mì tàbí kí ẹ má ṣe jáyà, yálà nípa ẹ̀mí tàbí nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé bíi láti ọ̀dọ̀ wa bí ẹni pé ọjọ́ Olúwa dé. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ lọ́nàkọnà nítorí pé ọjọ́ náà kì yóò dé bí kò ṣe pé ìyapa nìbá kọ́ dé kí a sì fi ẹni ẹ̀ṣẹ̀ ẹni hàn tí í ṣe ọmọ ìgbé ẹni tí ń ṣòdì tí ó sì ń gbé ara rẹ̀ ga sí gbogbo ohun tí à ń pè ní Ọlọ́run tàbí tí à ń sìn tó bẹ́ẹ̀ tí ó jókòó ní tẹ́ḿpìlì Ọlọ́run tí ó ń fi ara rẹ̀ hàn pé Ọlọ́run ni òun. Ẹ̀yin kò rántí pé nígbà tí mo wà lọ́dọ̀ yín mo ń sọ nǹkan wọ̀nyí fún yín àti ní ìsinsìnyí ẹ̀yin mo ohun tí ó ń ṣe ìdènà kí a lè bàa fi hàn ní àkókò rẹ̀. Nítorí pé ohun ìjìnlẹ̀ ẹ̀ṣẹ̀ ti ń ṣiṣẹ́ ná, kìkì pé ẹnìkan wà tí ń ṣe ìdènà ní ìsinsìnyí títí a ó fi mú ti ọ̀nà kúrò. Nígbà náà ni a ó sì fi ẹ̀ṣẹ̀ ẹni hàn, ẹni tí Olúwa yóò fi èémí ẹnu rẹ̀ pa tí yóò sì fi ìfihàn wíwá rẹ̀ sọdí asán. Àní òun ẹni tí wíwá rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ Sátani pẹ̀lú agbára gbogbo àti àmì àti iṣẹ́ ìyanu èké àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí àbá fi gbà wọ́n là. Àti nítorí èyí Ọlọ́run rán ohun tí ń ṣiṣẹ́ ìṣìnà sí wọn kí wọn kí ó lè gba èké gbọ́ kí a lè ṣe ìdájọ́ gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ní inú dídùn nínú àìṣòdodo. Ṣùgbọ́n iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí yín ará olùfẹ́ nípa ti Olúwa nítorí láti àtètè kọ́ṣe ni Ọlọ́run ti yàn yín sí ìgbàlà nínú ìsọdí mímọ́ ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́ èyí tí ó ti pè yín sí nípa ìrere wa kí ẹ̀yin kí ó lè gba ògo Jésù Kristì Olúwa wa. Nítorí náà ará ẹ dúró ṣinṣin kí ẹ sì di ẹ̀kọ́ wọn ni mú tí a ti fi kọ́ yín yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé wa. Ǹjẹ́ kí Jésù Kristì Olúwa wa ti kara rẹ̀ àti Ọlọ́run bàbá wa ẹni tí ó ti fẹ́ wa tí ó sì ti fi ìtùnú àìní pẹ̀kun àti ìrètí rere nípa orí ọ̀fẹ́ fún wa kí ó tu ọkàn yín nínú kí ó sì fi ẹsẹ̀ yín múlẹ̀ nínú iṣẹ́ àti ọ̀rọ̀ rere gbogbo.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé ẹ tún fà wá mọ́ra lónìí. A dúpẹ́ wípé a ní àǹfààní láti wá síwájú yín, láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti kọ́ ẹ̀kọ́ tí ó lè mú wa gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín. A dúpẹ́ fún àǹfààní yìí, ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, à ń bẹ̀ yín wípé kí ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, kí ìtumọ̀ ọ̀rọ̀ yín kí ó lè yé wa, kí ẹ̀mí Ọlọ́run kí ó lè jẹ́ kí nǹkan wọ̀nyí kí ó yé wa tó bẹ́ẹ̀ gẹ́, tí a ó fi máa ṣe àwọn ohun tí ó tọ́ níwájú yín. Ẹ là wá lóye, kẹsì kọ́ wa ní ẹ̀kọ́ ìhìnrere. Bí a ti wá lónìí, a dúpẹ́ wípé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa, nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. Ní ọ̀sẹ̀ tí ó kọjá, a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí ní orí kẹta. A ti ka, a sì ti kọ́ ẹ̀kọ́ lórí ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje. Jẹ́ kí n kà á sí ọ létí bí ìwọ náà bí o ti ń fojú ba lọ nínú Bíbélì rẹ. Kólósè orí kẹta láti ẹsẹ̀ ìkarùn-ún dé ẹsẹ̀ ìkeje. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú, àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin wà nínú nǹkan wọ̀nyí. Ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkeje tí a ti jọ kà yìí ni a fẹ́ kí ẹ̀kọ́ wa kí ó dúró lé lórí lónìí. Bí a ti sọ ní ẹsẹ̀ ìkarùn-ún, ó ní: nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ̀lé ayé run. Èyí ni a fi pe àkórí ẹ̀kọ́ yìí ní ikú ẹ̀dá àtijọ́ ni. Ẹ̀dá àtijọ́ ni, ikú ẹ̀dá àtijọ́ ni. Kí àwọn ẹsẹ̀ wọ̀nyí kí ó lè yé wa, ẹ jẹ́ kí a tún ran ara wa létí ohun tí a ti kọ́ nínú ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin. Ó ní: ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níhìn-ín ni Pọ́ọ̀lù Apọ́stélì nípa ìmísí ẹ̀mí Ọlọ́run ni ó ti rán wa létí. Ó ní: ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé bí a bá wo èdè tí a lò ní Gíríkì ni tí a fi kọ Bíbélì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó ń sọ wípé nígbà tí a mọ̀ wípé a ti jí yín dìde pẹ̀lú Kristi, èyí jẹ́ wípé a ti darapọ̀ pẹ̀lú Kristi, a ti faramọ́ Kristi nínú ìjìyà rẹ̀, nínú ìkànmọ́ àgbélébu rẹ̀, àti nínú ikú rẹ̀, àti pẹ̀lú nínú àjínde rẹ̀. Ó ní nígbà tí a ti ní ìrírí ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù Kristi, nígbà tí a ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, nígbà tí a ti fún wa ní ìrírí ìgbàlà nípa wípé a ti gba ọkàn wa là, a ti dáríjì wá, a ti di ẹ̀dá ọ̀tún, ẹni tí a sọ wípé a jí dìde pẹ̀lú Kristi, ó jẹ́ ẹ̀dá ọ̀tún. Bíbélì wípé bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di ẹ̀dá titun. A ti jí dìde pẹ̀lú Kristi. Ó ní nítorí náà kí a máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè. Níbi tí Kristi gbé wà lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó wá sọ ní ẹsẹ̀ ìkejì wípé kí ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè. Mo sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá wípé gbà tí ó ní kí a máa ṣàfẹ́rí, kí a máa lépa, kí a máa fẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè. Báwo la ṣe lè ṣàfẹ́rí? Báwo la ṣe lè lépa àwọn nǹkan tí ń bẹ lókè? Èyí jẹ́ wípé kí a máa ronú lórí àwọn nǹkan tí ń bẹ lókè. Bàbá wa tí ń bẹ lé ọ̀run, ó jẹ́ ẹni tí ń bẹ lókè. Jésù Kristì, olólùfẹ́ ọkàn wa, olùgbàlà wa, kí a máa ronú nípa Jésù Kristì tí ń bẹ lókè nígbà gbogbo. Ẹ̀mí Ọlọ́run,
ti olorun fin kun awon omo ehin jesu christi ti ati gbala ti ati so di mimo o ni ki a ma se afe ri ki a si ma ronu awon nkan wonyi ti nbe loke ki se be nikan ile wa ti nbe loke awon ere ti ati pese fun awon asegun ti nbe loke o ni ki a ma ronu awon nkan ti nbe loke ki a ma ronu wipe jesu to de ki a ma ronu wipe jesu christi n pada abo ki a ma ronu wipe a o pa wa larada ki a ma ronu wipe a o gba wa soke pelu awon ayan fe ki a ma ronu ile ogo ki a ma ronu awon ere ti olorun pese sile fun wa ki a ma ronu awon nkan ti nbe loke ki se nkan ti nbe le aye o wa so wipe nitori eyin ti ku e je wipe ati ku si ese ati ku pelu jesu christi ati faramo jesu ninu iku ati ninu ajinde re o wa so wipe a fi iye wa pamo pelu christi ninu olorun e je wipe asumo olorun to be ge to je wipe ati fi wa pamo ati fi iye wa pamo ninu christi pelu christi ninu olorun o wa so wipe nigba ti christi eni ti se iye wa yo farahan nigba na le eyin pelu o farahan pelu re ninu ogo awon ese merin wonyi ti ati ko ni ose ti o koja won so nipa wese ikini awon nkan tin be loke ese ikeji nkan tin be loke ese iketa christi ninu olorun eyi ni na loke lorun ese ikerin eyi ti o farahan pelu re ninu ogo awon nkan wonyi ni o je ki o ye wa wipe bi ati duro bi eniyan ba duro ki a se apejuwe gege bi eniyan eleran ara bi a ba duro a o kori si oke ese wa yo wa nile o wa nso pe bi a ti kori si oke ki oju wa ki o wa loke ki okan wa ki o wa loke ki ilepa wa ki o je mo awon nkan to wa loke ati we pe atelese wa nikan ti a fin tele bi a ba wo iye ti atelese wa ko ninu gbogbo ara wa a o ri wipe atelese wa o je kekere ninu gbogbo ara wa o ni bi a tin fi atelese tele ki a je ki o je pe iwon ba atelese yi le a fin tele ki a fi owo den gbere ki a fi mu nkan ti o wa ninu aye ki o je wipe bi a ba ti fun ipe bi olori angeli ba ti fun ipe ti Jesu Christi ti farahan wipe ko si ohun ko ohun ti o le mu wa wa ninu aye yi lai je alabapin ninu ipalarada awon eniyan mimo o wa so fun wa pe bi a ba fe nipin ninu awon nkan wonyi bi a ba fe je ni ti o farahan pelu christi ninu ogo nigba ti christi yo farahan oni ani se nkan kan ani oju se kan lati se oni ani pa eya ara wa run eyi ti nbe le aye lati ese ikarun mo ro pe o ye ko ye wa ju be lo nisinsiyi o n so fun wa wipe iro wa ife wa ilepa wa ohun ta n saferi o ye ko je nkan to wa loke o ni bi a o ba se yi ti a o si mu inu olorun dun o ni ani lati se nkan kan si awon eya ara wa ti n be le aye nitori naa e ma pa eya ara yin run ti n be le aye ki a se apejuwe ki oro yi ki o le ye wa dara dara bi a ba ti mo agbe ti a si mo ise ti agbe n se ti oye ise agbe ti o si ye wa dara dara a o ri wipe bi agbe ki o to gbin nkan bi o ba ti de oko a koko pa gbogbo awon koriko ti o wa ninu igbo ti o wa lori ile yo pa won run ki lo de o n se bee ki o ba le gbin awon eso daradara ki o ba le je wipe awon nkan to fe gbin ko ni si awon nkan to ti hu lori ile yi tele tele ti yo le di lowo a ri wipe bi okunrin yi ti o je agbe bi o ba ti ge gbogbo koriko ti o ti fa won tuti gbongbo ti gbongbo a ko won si apa kan a jo won nina gba to ba ti jo won nina a wa se gbogbo nkan to ye ko se lori ile yi a si be sini gbin boya oka boya ewa boya iresi boya gbagoda boya isu onkan to ba fe gbin gege bi eso eyi ti a le je senu yo gbin won sile nje bi a ba ti gbin nkan yi se agbe a wa kawo gbera ko ni de oko mo a so wipe ohun ti gbin awon ewebe ohun ti gbin awon irugbin nitori be ko si se mo bi a ba mo ise agbe daradara a o ri wipe lojoojumo ni agbe yo ma pada de oko yi
bi agbe tin lo kaakiri ato ba ri awon epo ato ma fa won tu bi o ba ri awon nkan miran to fe jeyo tori wipe o le di idagba soke oka tabi irugbin re lowo a ma fa won tu ki lo nse o npa awon nkan won yi run ti o le di awon irugbin re ti o le di won lowo je ki a mu wa si iwa ti wa gege bi onigbagbo ki a to mo Jesu okan wa o dabi ile ile ti a ko ro ile to je wipe opolopo orisirisi nkan lo hu nibe agbere hu jade iwa omuti hu jade iwa ole hu jade iwa eri hu jade ijanko aso kama nodi ka so wipe ani enikan ti a oni ki ife ku fe nko ati opolopo nkan miran bi oju kokoro bi borisha awon nkan wonyi lo hu jade ojo ti a ba Jesu pade ojo yi ni a se bi agbe ti nse ni abere si nimu ada oro olorun ida oro olorun ni a nke gbogbo nkan won yi kuro ni a ronupo ada ni a fa awon jo se apa kan ni a bebe we pe ki ina emi mimo ki o wa jo awon nkan won yi bi a tin ronupo ada ti a tin gba awon nkan won yi ti gbogbo be ni a so fun olorun wi pe ki Jesu Christi omo olorun ki o wa si inu aye wa be ni a gbin oro olorun gege bi agbe tin gbin oka be ni a gbin sinu o kan aya wa nje nigbati a wa ti di atunbi nigbati a ti mo Jesu se eyi wa je we pe awon nkan ti a ti parun tele tele a o tun ni se nkan kan nipa won e ni Paul apostle bi nso fun a we pe gege bi eni ti o gbon gege bi eni ti ko fe ki awon nkan won yi ki o tun jeyo ni igbese aye wa o ni a ni ojuse kan lati se e ma pa eya ara yin ti n be le aye e ma pa won run e ni a fi fe wo nkan meje pataki ninu eko ti a n ko loni ikini ara ati eya ara eya re ara ati awon eya re bi abaka nkan won yi nitori na e ma pa eya ara yin ti n be le aye run eni ti ko ba ni eko ihin rere ti ko mo ohun ti a n so nihin a ma se ni kayefi we pe ewo la tun ri ka ninu bibeli nkan ti a wa ti a mo si eya ara ni apa ese eti enu imu awon gbogbo eya ara bawo ni a se wa n so fun wa nigba naa we pe ki a ma pa eya ara ti n be le aye run je ki n koko so nkan kan fun o bi eniyan ko ba ni emi olorun ko le mo itumo oro olorun nitori wipe a ko oro olorun lati owo emi olorun lati imisi emi olorun eyi ni o fi je ohun isina ki a gbe bibeli lo ba awon ti ko loye ihin rere bi enikan ba ka eyi o le ro wipe nkan ti olorun so fun ani pe ki a ma ge apa wa sonu ki a ma ge ese wa sonu rara ki se be ohun ti olorun so fun anihin o n fi ara gba to so wipe ara o n fi we gbongbo ese o n fi we itakun ese ni igbese aye wa o n fi we okunrin ti inu ni ti ko ti iba Jesu Kristi pade o n fi we eyi irugbin ese ti o wa ninu okan olukuluku awon eya ara ti o si n so ni awon nkan ti o n jeyo awon eka igi to n jeyo lati gbongbo ese eyi ni o n pe ni eya ara yin ti n be le aye o si se alaye fun wa o so wipe awon eya ara ti a n toka si ni agbere iwa eri ife kufe ife buburu oju kokoro ti se iborisa je ki a wo Romu ori kejo ese iketala si bibeli re kiakia Romu ori kejo ese iketala nitori bi eyin ba wa ni ti ara eyin o ku sugbon nipa emi bi eyin ba n pa ise ti ara run eyin o ye ohun kan naa ni emi olorun tun toka si nihin wipe bi a ba wa nipa eni ti ara e je wipe eni ti ko ni emi olorun eni ti ko ti ni iyipada okan bi a ba je iru eniyan be wipe a o ku
ki se iku ti ara lo nso o nso nipa iku ti emi wipe a o ya wa ya olorun a o ku wipe sugbon bi a ba npa awon ise ti ara bi a ba npa awon agbere bi a ba npa awon iwa iri ife kufe ife boburu oju kokoro bi a ba npa won run ti a o je ki won ki o tun gberi ni igbese aye wa wipe yiye ni a o ye ye ki a wo Galatia ori karun lati ese ikokanlelogun Galatia ori karun lati ese ikokanlelogun ikokandinlogun se gafara fun mi nje awon ise ti ara farahan ti se won yi panshaga agbere iwa eri wobia iborisha osho irira eja ilara ibinu aso ishote adamo arankan ipaniyan imoti para irede oru ati iru won ni awon ti mo wi fun yin tele gege bi mo ti wi fun yin tele ri pe awon ti nse nkan ba won ni ki yo jogun ijoba olorun awon oro ti a ka won yi lati gbe kolose ori keta ese karun lese awon ni o je ki o ye wa ede ti bibeli lo nigba ti o pe awon nkan won yi ni eya ara wa ti nbele aye ti o si so fun wa wi pe ke a ma pa won run ye ki a tun pada si kolose ti a ti n ba bo ori keta ese karun nitori na e ma pa eya ara yin ti nbele aye run nitori na bi awon agba bi won ba n soro bi won ba fe fi opin si nkan ti won so ti won si fe fi akele ipinu ti won mu lori e ti won tin ba so tele tele won so wipe nitori na e je wipe nitori eyi ti a ti so sile nitori eyi ti a ti gbo tele tele nitori eyi ti lagba ya so ti temedu papa ti o fikun nitori na bayi ni nkan ti a o se nigba ti Paul apostle to so wipe nitori na nitori kini oni nitori wipe ati jiyin dide pelu Christi lori ninu ese kini nitori wipe o je ilepa okan wa nisisin yi lati ma safari awon nkan ti nbe loke ese ikeji oni nitori eti fe lati ma ronu awon nkan ti nbe loke nitori wipe e ko ni inu didun si awon nkan ti nbe ninu aye mo oni nitori eyin ti ku ati nitori ati fi yeyin pamo pelu Christi ninu Olorun nitori wipe en reti ipada bo Jesu Christi lekeji esin reti wipe bi o ba farahan eyin papa yo farahan pelu re ninu ogo oni nitori na bi a ba ni awon ireti ninu wa nitori na e ma pa awon eya ara yin ti nbe le aye ke ma pa won run ni ese karun yi ni o daruko awon kan marun ototo ikini agbere ikeji iwa eri iketa ife kufe ikerin ife buburu ikarun oju kokoro yi ni o tun wa so fun wa wipe ohun ati iborisha okan na ni won je ki a wo won ni ikokan awon ti olorun pa lase fun wa awon ti emi mimo kan dandan gbon fun wa wipe ani lati parun ani lati mu kuro ni igbese aye wa ikini o daruko agbere ki akoko duro nihin ki a so nkan kan lati ran ara wa leti wipe o se dandan lati ma ka oro olorun fun ara wa nitori opolopo ijo lo wa o je mo won ki fe daruko agbere bi won ba ri enikeni to n waasu to n daruko agbere won ni ewo ni oniwaasu to n daruko ese gbajumo ni agbere awon won yo si ka se ese won ro wipe iwa gbajumo wipe ko si eni ti o le ni olaju ni toto ti ko ni nipa ninu agbere eyi ni olorun so fun a wipe ki a ma da won lohun ki a ma gbo ti awon alaheso ti o wa nita ti won ro wipe bi eniyan ba ti n dagba won ma so wipe ko si enikeni ti o le dagba to toju bo
ti ko ni ni ese agbere ni igbesi aye re nitori awon ka si iwa olaju nitori be ibomiran wa to je wi pe won ki daruko agbere eyi ni ninu awon ejo eleya meya ti won odro lori kikun eko ihinrere sugbon o se wa laanu lati tun so wi pe awon miran wa ti o tile je wi pe awon je onihinrere won ma nso nipa igbala won ma nso nipa iriri wi pe ki a we ese wa nu sugbon awon won yi papa won ki fe daruko agbere won si ma nso fun wi pe ah oniwaasu lati sora won ma nso wi pe oniwaasu to ba n daruko agbere nigba gbogbo ti o ba sora nkan to n daruko to n la gomo lojojumo ni esu papa o le fi nkan be ko lese ko fi gbe esubu nitori be awon ma nso wi pe awon ki fe daruko agbere nitori nkan elege ni awon ka agbere si sugbon ki a me ki a feti wa si oro olorun ki a gboju kuro ninu agalamasa awon elesin ki a mo wi pe oro olorun o kan dandangbon fun a wi pe ani lati pa eya ara wa tin bele aye run ikini o daruko agbere je ki a wo bibeli ki a wo bi bibeli papa bi o se menu kan awon nkan won yi ninu Marko orikeje Marko orikeje lati ese ikokanlelogun nitori lati inu okan eniyan ni ero buburu ti jade wa panshaga agbere ipaniyan do nibe ohun ti Jesu Kristi omo Olorun ti o kokko daruko nihin nigba ti o so wipe ero jade wa lati inu ohun ti o kokko daruko ti o je abayori si ero buburu to n jade yi ohun ni panshaga ati agbere nitori be bi Oluwa olugbala wa bi eni ti o je jagun jagun asegun fun wa bi eni ti o je apere wa pipe bi o ba daruko agbere ti o si n ki awon omo ehin re nilo wi pe won ko gbodo lowo si ohun ti n je panshaga ati agbere bawo ni o se je wi pe awa ti a je omo lehin re bawo ni a o se fenu menu ti a ko ni daruko ohun ti Jesu Kristi funrara re ti o daruko ti o si kilo fun awon eniyan ya wo Romu ori kini Romu ori kini ese ikokandinlogbon won kun fun aisododo gbogbo agbere ika oju kokoro aran kan won kun fun ilara ipaniyan ija itanje iwa buburu a fi oro kele banije ohun ti a kọkọ daruko nihin ki a tun fiyesi daradara o je agbere a n so wipe ki a sora kini de ti bibeli ti o n daruko agbere nigba gbogbo ti o si n kilo fun awon ti won fe fi ojoba orun sere je edi eredi ti a fi n daruko re nigba gbogbo ni wipe o je ohun ti o wopo bi o ba je eni ti o n foju sile bi o ba je eni to mo nkan to n lo nigboro o ri wipe iwa agbere o je ohun to wopo ati le ma n ri laarin awon omo kekeke ti won sese n lo si ile eko alakobere a n ri iwa agbere laarin won bi a ba wo awon ti won tun ti dagba tan lojo lori die sugbon ti won o ti to bi omo ogun odun ti won se n lo sile iwe ese agbere o je ohun to bale je o je ohun to wa lowo awon omo kekeke wonyi bi a ti n ri lowo oluko won be la n ri lowo awon akeko bi a ti n ri laarin awon omo kekeke be la n ri laarin awon to dagba ju won lo bi a ti n ri lodo awon eni to kawe be la n ri lodo awon kuruntu ti ko gbo kankan bi a ti n ri laarin ilu be la n ri labule nitori eyi ni olorun fi n tenumo wipe bi o tile je ohun to wopo wipe ohun to le se ni lose ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi n tenumo sugbon o se ni laanu wipe kii se lodo awon omo kekeke wonyi nikan ni ese buruku yi lo ti jinle si a tun ri
lọ́wọ́ àwọn tí ó tilẹ̀ ti ṣe ìgbéyàwó. Àwọn a máa ṣe panṣágà, wọn a fi ọkọ tiwọn sílé, wọn a tún máa káàkiri. Àwọn mìíràn wọn a fi ìyàwó wọn sílé, wọn a tún máa wá àwọn ẹlòmíràn, wọn a máa wá wọn káàkiri, wọn a ní àlè níta. Owó tí wọ́n ń gbà wọn ò jẹ́ kó délé, ṣùgbọ́n àwọn àlè tó wà níta òní wọ́n ná gbogbo owó wọn fún, òní kí a ṣọ́ra o. Bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti ń gbilẹ̀ kan, kí a má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó wá sí ìgbésí ayé wa. Nínú Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé ọ̀run jẹ́ ibi mímọ́, ìjọba Ọlọ́run jẹ́ ibi mímọ́, Ọlọ́run pàápàá jẹ́ ibi mímọ́, àwọn áńgẹ́lì rẹ̀ jẹ́ mímọ́, bíbélì pàápàá jẹ́ bíbélì mímọ́, àwọn àjògún ìgbàlà wọn láti jẹ́ mímọ́. Ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run? Ó ní kí a má ṣe tàn yín jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ni a ti fi ẹ̀kọ́ èké ni a ti fi tàn wọ́n jẹ, ọ̀pọ̀lọpọ̀ ni àwọn wòlíì èké ni wọ́n ti tàn jẹ. Ó ṣeni láàánú wípé bí a bá ń dárúkọ wòlíì, bí a ti rí àwọn wòlíì, àwọn wòlíì ti ìgbà ìsinsìnyí tí wọ́n máa ń kọ́ ilé ìsìn wọn sí ẹ̀bá òkun, sí etí òkun, àwọn ni a rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó jọba ní ìgbésí ayé wọn, ó jọba nínú àgọ́ wọn. Ó ní kí a má ṣe tàn yín jẹ, kí a má ṣe rò wípé torí pé wòlíì ló bá ọ dá ẹ̀ṣẹ̀ àgbèrè àbí panṣágà, kí o ti rò wípé kò sí nǹkan kan, wípé ìdájọ́ Ọlọ́run kò ní dé. Ó yà wá lẹ́nu, ó sì ṣe láàánú láti sọ wípé nígbà mìíràn ọwọ́ bíṣọ́ọ̀bù láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ṣeni láàánú, ọwọ́ àwọn ẹlẹ̀sìn láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè. Irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa sọ wípé kò sẹ́ni tó mọ̀ pé bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀, ta ni ó lè dúró? Wípé nítorí bẹ́ẹ̀ Ọlọ́run láti ṣàánú fún wọn ni, nítorí pé kò sẹ́ni tó lè wà láyé yìí kó má dá ẹ̀ṣẹ̀ àgbèrè. Ó ní má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ, kí a má ṣe tàn yín jẹ. Kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ̀gàn tàbí àwọn alọ́ni lọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Ó ní kó dá wa lójú wípé àwọn àgbèrè, àwọn panṣágà, àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, àwọn tí ń fi obìnrin ba ara wọn jẹ́, wípé àwọn wọ̀nyí kì yóò lè jogún ìjọba Ọlọ́run. Yẹ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrin, kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn, kí àkété sì jẹ́ aláìléèrí. Kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn. Bí a bá ń sọ wípé kí ìgbéyàwó kí ó ní ọlá, ẹlòmíràn ìtumọ̀ tí wọ́n ní ni wípé bí àwọn bá fẹ́ gbéyàwó, kí ilé ìsìn wa kí ó ṣe ìfilọ̀, kí a sì sọ fún tekutẹyẹ, àwọn tó wà nílùú, àwọn tó wà lóko, gbogbo ènìyàn pátágbà wípé kí wọn kí ó pèsè láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ìgbéyàwó. Kí a jẹ́ kí ìlú àti ijó àti ọtí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó wà níbẹ̀. Èékọ́ ni bíbélì ń sọ ara mi. Ó ní kí ìgbéyàwó kí ó lé ọlá, kí ó ní ọ̀wọ̀ láàrin gbogbo ènìyàn. Kí a mọ̀ wípé ìgbéyàwó ó jẹ́ ohun tí Ọlọ́run fún ara rẹ̀ tí ó pilẹ̀. Ó ní kí a sì jẹ́ kí àkété jẹ́ aláìléèrí. Dúró níbẹ̀, ǹjẹ́ ó jẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí wọ́n ń ṣe ní àwọn ilé ìsìn káàkiri, àwọn ọkùnrin àti àwọn obìnrin wọ̀nyí wọ́n ti mọ ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ó ṣeéṣe pàápàá kí àfẹ́sọ́nà kí ó ti lóyún, ó jẹ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò lọ́lá. Ó jẹ́ wípé àkété wọn jẹ́ iléèrí. Àwọn ẹlòmíràn tí wọ́n ti lóyún tó ti jẹ́ wípé ikùn ti ga, ó ti jẹ́ oyún oṣù mẹ́ta, mẹ́rin, márùn-ún, tí a tún ń sọ fún wa wípé kí a tún wá máa ṣe irú ìsopọ̀ bẹ́ẹ̀, kí a máa ṣe nínú ilé ìsìn. Èyí jẹ́ ohun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Àwọn àgbèrè àti panṣágà àwọn lé Ọlọ́run yóò dá lẹ́jọ́. Yẹ kí a lọ wo Kolose orí kẹta ẹsẹ̀ ìkarùn-ún,
Nitorina, ema pa, awon eya ara yin tin bele aye, ema pa won. Oni ki a ma je ki agbere, ki o wa laarin wa, ki a pa run. Bi a ba so pe ki a pa nkan run, ede wa ni Yoruba, o je ki o ye wa. Gba ti a ba pa nkan run, bi eniyan ba ku, ohun ti a ma nse ni pe a ma gbe won si. Tabi bi a ba pa awon koriko igbe, bi a ba ke won lule, ohun ti a ma nse ni pe a ma jo won nina. Bi a ba pa awon eya ara won yi, bi a ba pa won run, agbere bi a ba pa run, o je wi pe ati je wo re, ati ko sile, a si ti sin, a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo. Bawo ni o se le je wi pe bawo la se le pa nkan won yin run? Ohun ti a le se ni wi pe akoko ki a je wo fun Olorun, ki a ko sile, ki a bebe fun iwenumo ti o wa ninu eje Jesu Kristi, ki a bebe fun ore ofe pelu igbala Olorun ki o je ti wa. Ki a ri wi pe a je eni ti o ti ni idariji, eni ti o ti ni igbala, eni ti o ni alaafia okan wi pe a ti bo ninu ese won yi, sugbon ki se bee nikan. Ohun ti a tun ni lati se ni wi pe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere, je ki n se apejuwe, o se se ki o je omobinrin ninu ile ti a fi se omo odo, ti a ni ki o ma ran iyawo wa lowo. Omobinrin yi bi iyawo ba ti jade, boya iyawo lo soja, tabi iyawo lo ponmi, tabi iyawo lo ki awon obi re, tabi o lo sibi kan, o se se papa ki o je wi pe iyawo je osise ninu ijo, o lo pelu awon osise. Be ni eni ti obinrin ti a fi se omo odo, obinrin ta ni ko ma ba o lo soja, obinrin ta ni ko ma ba iyawo shoshobo, obinrin ti a ni ko ma ba wa lota, ko ma ba wa wamje, obinrin ti a gba we pe ki o ma ba wa gbalẹ, ni obinrin yi la ma se bi iyawo si oko. Omo odo a tun ma se ojure gberegbe bi eni wi pe oun ni iyawo inu ile, a di eni to je wi pe a tun ma fa okan okunrin yi, okunrin yi papa ti o mo ihin rere, okunrin yi ti o je okunrin ti o je olooto si aya re, a tun ma wole pelu obinrin ti o je wi pe omo odo ni ninu ile. Oni bi a ba fe pa eya ara wa to wa ninu aye, bi a ba fe pa run, ohun kini ta ni lati koko se ni wi pe ki a so fun omo odo yi, omobinrin yi, pe ko keru e, wi pe ko ma lo sile awon obi e. O se se ki iyawo ma mo ki lo n sele, ki iyawo ma so wi pe ah, ta lo ma ba mi sosobo bi a ba le omobinrin yi lo, ta lo ma ba mi gbonje bi a ba le omobinrin lo. Wa so fun wi pe ijo, bi a ba fe de ijoba Olorun, bi a ba fe fi ijoba Olorun sere je, bi a ba fe ki obo le ki wa ni ojo idajo, bi a ba fe ki nkan ki o ya wa lenu, je ki obinrin, je ko omobinrin ki o lo, ki n ba le ni anfani lati mo Olorun ti mo n sin. Nitori be lati pa awon eya ara wa ti n be ninu aye run, ohun ta ni lati se niyi? Tabi o se se nibi ise ki obinrin kan ki o je pe bi a ba ti ni akoko die nibi ise, a wa joko sori table wa, bi a ba fe jeun, a so pe ah, e ra ounje fun mi ni o, e sanu fun mi ni o, e se bayi ni o, a so ah, mo ti ni yawo eh, ani ko se nkan kan, bo ni yawo nko, o le je yawo keji, bo ti e je keta, bo ti e je kerin, ohun oko, o le je keta, o le je kerin, bi o ba fe ka jo gbe ninu ile, emi pelu iyawo, emi pelu iyale, eh, o le gba ile fun mi nita. Iwo lo ma ja nkan yi ko Olorun e, lo ma sa fun esu, nitori esu lo joko ti e, esu lo wa ni pako e to fe ti o lo sorun apadi, iwo lo ma sa wi pe o ti o iyawo kan ti to mi o. Nitori be mi o fe agbere tabi panshaga, o si sese awon elomiran won lo ma wo filmu nigboro, won ma lo sile cinema, ile cinema ti won lo yi, tabi ero amohunmaworan ti a n pe ni television ti won wo, onu je ki irokuro ki o ma wa sokan won. Nkan to ni lati se lati fi ja nkan won yi kuro ni pe ti o ba fe pa eya ara ti n be le aye run, ki o gboju kuro ninu awon nkan won yi, ki o ma je ki awon nkan won yi ki o wa si igbesi aye re. Elomiran o sese ki o so wi pe ibi ti ohun ti ni wahala ju ni wi pe bi on ba wa ni inu oko ero, tabi bi on ba n lo ni igboro, bi on ba ri awon omobinrin kan ti o je wi pe bi won ti woso, gbogbo ara won ni won fi sile, awon nkan won yi si ma mu idanwo wa si okan ohun wi pe kini eniyan le se. Nigba ti a so wi pe ki a pa awon eya ara wa ti n be le aye, ki a pa won run, kini a le se niru igba be? Oro Olorun
o je ki o ye wa ninu Jobu ori kokan le logbon ese ikini emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo undia eni ti o ba fe fi ijoba olorun sereje eni ti o ba fe lo ni akoko ipalarada awon eniyan mimo ni akoko ti o gba awon ayan fe soke oni iru eni be ti ko fe ki agbere tabi iwa kiwa ninu aye yi ti ko fe ki o joba ni igbese aye ohun oni oni lati ba oju re da majemu eni olorun fi se wa ni olori ire we pe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti ori we pe nkan wonyi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mo osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe Job lo so wi pe emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo wundia je ki nbi oni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se o mo wi pe Job o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo si wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi o n ba ri awon wundia bi o n ba tejumo won wi pe bi o n ba tejumo won o se se ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun eni o fi so wi pe o n da majemu pelu oju ohun wi pe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti ani ni akoko ni igba ti wo yi awon obirin ti ani ni akoko ti wa yi ti won ki wo sokanle awon ti o je wi pe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki awo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sereje iwo ni oni lati da majemu pelu oju re wi pe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okunfa tabi won fe je idewo idanwo fun o iwo ni o lati ba oju re ati okan re da majemu wi pe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti a ti ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabirin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a n wo awon obirin ihoho awa ti a tan ara wa je ti a tun lo n gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun lo n wo nkan wonyi ti okan wa ti o n kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje o n so fun wa wi pe ki a mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ati iwa iri iwa eri iwa obun oro ti ko dara a ma n ri eyin obirin e tete sile ni ibi ti e ti lo n dirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabirin wipe arabirin ran mi lowo lati wa ba mi dirun ti o je wipe o lo sibi ti won ti n dirun ninu aye wa ri wipe oro ko bakun gbe oro ti ko dara iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma ma so nibe awon adirun awon ti o n diri wonyi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wipe e bayi iwo ti o so pe o je omo olorun bi o ba n joko si iru ibi be o mo wipe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o ti n gerun ni awon ti won n gerun won ma sosokuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o seese nidi ayo nidi emu nidi oti
ni di ludo ni won ma tin so awon nkan won ti ko dara fun eti onigbagbo lati gbo eni a fin so fun awe pe ki a pa nkan won yirun ki a mu won kuro ni igbesi aye wa ki a ma ti le debe oni ife ku fe ife ku fe gba ti o ba ri alata loja iwo onile lona ewo ti o ti je eni to gbe yawo sile ti o tun lo fo okan leke ton pe e ba o lo se ri nbe ba o le o mo pe ife ku fe niyan iwo ti o je wipe eni ti o ngbe ninu ile pelu e ti o je obirin ni to to lo so pe ni to o je ara ile mi ara ile e to tun lo nye pata ewo nigba ti iyawo e sun o ri wipe nkan mi ti nwa sinu okan e iyen na npe ni fe ku fe ati ife buburu e to ma je ki eniyan ki o jade o agun mokanla lu okunrin tun jade le nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade la agun mokanla ki se wipe oni ise oru to fe lo se nbo lo nlo en bo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki asora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan ba nfa si ohun ti ko ye ki o fa si eyi ni a npe ni oju kokoro bi nkan won yi ba ri be a nkilo fun awe pe ki a sora o idajo olorun ko jina si awon eniyan be wese ikefa nitori ohun ti ibinu olorun fi nbo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti rin nigba kan ri nigbati eyin wa ninu nkan wonyi o nso fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o nbele aye ti ani lati pa won run o ni nitori ibinu olorun o nbo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o nbo sori awon elese ki a wo Romu ori kini Romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran won ma nse be ni we pe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je wi pe e ko dara ko bo si gege bi eko ro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si nkilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ifihan ori kokanlelogun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisha ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu

Ọlọ́run ń béè lọ́wọ́ rẹ, ohun tí ó kù fún ọ ni pé kí o lọ bá Ọlọ́run sọ̀rọ̀, kí o ní kí Ọlọ́run kí ó fún ọ lágbára láti lè pa àwọn ẹ̀yà ara tí ń bẹ nínú ayé run, láti lè pa àgbèrè run, láti lè pa ẹ̀wà ìrì run, láti pa ìfẹ́kùfẹ́ run, láti pa ẹ̀wà búburú mu, láti pa ojú kòkòrò, láti pa àrùn. Dìde kí o sọ fún Ọlọ́run, dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀. Bí a bá ti gba ọkàn rẹ là, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ tí ó fi jó lóòótọ́ sí ẹ̀kọ́ ìhìn rere. Bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, ó yẹ kí o béèrè orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó fi máa gbé ní òdodo, ní ìwà mímọ́, ní ìwà bí Ọlọ́run lé ọjọ́ ayé rẹ gbogbo, yálà ní ìkọ̀kọ̀, yálà ní gbangba, yálà níbi tí àwọn ènìyàn wà, yálà níbi tí àwọn ènìyàn kò sí, yálà níbi tí àwọn onígbàgbọ́ mìíràn tí wọ́n ti lè rí ọ, yálà níbi tí àwọn ẹlòmíràn kò ti lè rí ọ. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jó lóòótọ́, o fẹ́ pa ẹ̀kọ́ yìí mọ́, o fẹ́ pa àwọn ẹ̀yà ara tí ń bẹ̀lé ayé, o fẹ́ pa wọ́n run, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Dìde kí o sọ fún Ọlọ́run, má jẹ́ kí ẹnikẹ́ni kí o di ọ lọ́wọ́, má jẹ́ kí ẹnikẹ́ni kí o tún pè ọ sí ìpàdé kan lẹ́yìn ìsìn, má jẹ́ kí ohunkóhun kí o gba àdúrà lọ́wọ́ rẹ. Dìde kí o bá Ọlọ́run sọ̀rọ̀, kí o sọ fún Ọlọ́run kí o gbàdúrà títí o fi gbàdúrà àgbáyé orí, títí ó fi ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, títí ó fi ní ọkàn láti pa gbogbo nǹkan wọ̀nyí run ní ìgbésí ayé rẹ. Ọlọ́run yóò fún ọ lóore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ oníwà mímọ́ olóòótọ́ títí di ọjọ́ ìkẹyìn, títí pé yóò fi dún tí a ó fi pa àwọn ènìyàn mímọ́ láradà. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, o fẹ́ máa gbé ìgbésí ayé òdodo, o sì ń fẹ́ láti gbé ìgbésí ayé tí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ lóore ọ̀fẹ́. Ó ṣeéṣe kí àwọn ènìyàn kí ó máa rò wípé o jẹ́ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ìwà rẹ ń kọ́, ìrìn rẹ ń kọ́, àwọn nǹkan tí o ń ṣe ń kọ́. Sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ ti Ọlọ́run láti ìsinsìnyí lọ títí Jésù yóò fi dé.

ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro olorun meji ti akayi ni won la wa loye ohun ti o je didun inu olorun ati opolopo ipese olorun fun eni kokan wa ki ilana ti ra pada ki o ba le je ti wa ife olorun ni wipe ke a bo kuro ninu ibaje ti nbe ninu aye ati wipe ki eda olorun aworan olorun ati iwa olorun ki o le je ti wa nitori eyi ni ohun ti a jogun lati odo Jesu Christi nitori iku ti o ku fun wa sugbon o se ni laanu wipe opolopo ni ko mo idi re ti olorun baba ti o firan olorun omo sinu aye ti o si fi fun wa ni olorun emi lati ma ba wa gbe lati ma topase wa lati ma je ki iwe mimo ki o ye wa opolopo ti won lo si ile isin ni won ti padanu awon ohun ye biye ati ogun e ti a pese sile fun wa nipasẹ Jesu Christi oluwa wa sugbon o je ayo kan ti wa wipe a wa sihin loni ki eyi ti a fe wo ninu iwe mimo ati eyi ti a fe gbo gege bi oro isiri ati oro iyanju ki o ba le je ohun ti o je ki aje alabapin ohun ti olorun ti pese sile fun wa awon ese meji ti a kayi eyi ni ni peteru keji ori kini ese keta ati kerin awon ni o fi nkan wonyi han wa opolopo ni o ma nro we pe aran Jesu Christi wa sinu aye yi ki a ba le gba wa kuro lowo idajo aye raye ibinu ati irunu olorun ni iya aye raye ti orun apadi ni tooto ni we pe o je ife olorun we pe ki enikeni ninu wa ki o ma ba segbe ki a ma ba lo si inu iya aye raye ti orun apadi sugbon ko mo nibe nikan soso awon elomiran won to ma ro we pe aran Jesu Christi lati fi ru ebo fun wa ati we pe ki o ba le fun wa ni awon ibukun bi iwosan bi ipese ati awon ibukun miran ti ko koja aye yi o ye ki a mo we pe ki se ati lowo ati loro ati ni iwosan ati ni idande nikan ni a se ran Jesu Christi wa sinu aye o dabi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni a firan Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibukun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu aye raye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ki a si ma gbe igbese aye wa mimo ati ododo sugbon eyi ni o wo olorun lati je ki a wo ninu iwe mimo loni ohun ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wipe alabapin
ìrí ọlọ́run tàbí ìwà ọlọ́run. Ṣùgbọ́n mo rò wípé ó yé gbogbo wa bí a bá sọ wípé alábàápín àwòrán ọlọ́run. Nǹkan tí ọlọ́run fẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ni wípé kí a fi ìwà àti ìṣe kí a fi jọ ẹni tí ó dá wa. Bí ọmọ bá jọ bàbá nínú ohun gbogbo, inú bàbá máa ń dùn. Bí bàbá bá jẹ́ ẹni tí ó lọ́gbọ́n, ẹni tí ó lágbára, ẹni tí ó lè rìn dáradára, ẹni tí ó jáfáfá. Bí ọmọ yìí tí a bí nínú ẹbí, bí ó bá fi ohun gbogbo jọ bàbá, bí bàbá bá ti ń rí inú bàbá a máa dùn. Ó yẹ kí a mọ̀ wípé bákan náà ni pẹ̀lú Ọlọ́run. Ó ń fẹ́ kí a fi ìwà, ìrísí, ìṣesí àti gbogbo nǹkan tí a ń lépa, ó ń fẹ́ kí a fi jọ òun. Bí a bá lè jọ Ọlọ́run nínú ìwà, nínú ìṣe, nínú ìrìn, nínú ọ̀rọ̀, nínú ohun gbogbo tí a dáwọ́lé, inú Ọlọ́run yóò dùn púpọ̀. Èyí ni a fi ń sọ nípa jíjẹ́ alábàápín nínú àwòrán Ọlọ́run tàbí nínú ìwà Ọlọ́run. Jẹ́ kí a tún wo ẹsẹ̀ ìkẹrin tí a kà lẹ́ẹ̀kan, kí a tún kà á lẹ́ẹ̀kan sí i. Nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí, èyí ni nípa àwọn ìlérí wọ̀nyí, ni kí ẹ̀yin kí ó lè di alábàápín nínú ìwà Ọlọ́run. Ó ń fẹ́ kí a jẹ́ alábàápín nínú ìwà rẹ̀ tàbí nínú àwòrán rẹ̀. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kùfẹ́, ìfẹ́kùfẹ́ wà nínú ayé, ìbàjẹ́ sì wà nínú ayé. Ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ kí a fara kó èérí. Ọlọ́run kò fẹ́ kí a jẹ́ alábàápín nínú àwọn ìbàjẹ́ àti ìfẹ́kùfẹ́ tí ó wà nínú ayé. Ó ń fẹ́ kí a jẹ́ ẹni mímọ́, olódodo, ẹni pépé, ẹni tí ó jẹ́ alábàápín nínú ìwà àti àwòrán Ọlọ́run. Bíbélì sọ fún wa wípé láti ẹnu ẹni méjì tàbí ẹnu ẹni mẹ́ta ni a ó ti fi ìdí òtítọ́ múlẹ̀. Ìbéèrè wa ni wípé ṣé ẹsẹ̀ ọ̀rọ̀ kan yìí ló sọ fún wa nípa wípé ìfẹ́ Ọlọ́run ni yóò jẹ́ inú dídùn Ọlọ́run bí a bá lè jẹ́ alábàápín nínú àwòrán àti ìwà rẹ̀. Kì í ṣe ẹsẹ̀ ọ̀rọ̀ yìí nìkan. Jẹ́ kí a wo ìwé Róòmù 8:1, ẹsẹ̀ 29. Róòmù 8:1, ẹsẹ̀ 29. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀, lì ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀, kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Níhìn-ín ni apostẹ́lì ni ó ń sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́, wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà. Tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀ síbẹ̀síbẹ̀. Èyí ni wípé kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run, àti wípé kí Jésù Kristì kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Jẹ́ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí. Bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀, tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọ́gbọ́n, oníwà tútù, ẹni jẹ́jẹ́, ọmọ tí kì í jalè, ọmọ tí kì í porọ́, ọmọ tí kì í rìnrìn ìdọ̀tí, tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wa lọ́rẹ. Ó máa ń jẹ́ dídùn inú wa
wipe awon omo ti won tele iru akobi rere be wipe ki awon omo wonyi ki won ki orin ni pa isise omo akoko yi ohun ti a mo nipa Jesu Christi ni wipe o je eni tutu o je ologbon o je olododo o je eni mimo o je eni ti a ko ri iwa ese kankan ninu re tabi lowo re lekan ri o je eni ti o wo olorun nje mo fe ki o ma ye wo I a se ilepa yi lo wa ninu okan eni kokan ti o wa si lesin I a se ilepa yi lati dabi Jesu ninu okan ninu ero ninu ilepa ninu ife ninu ise ni ikoko ni gbangba ni abule ni ilu ninu oja tabi ni ibi isowo wa I a se ilepa yi ni o wa ninu eni kokan lati ri bi Jesu lati rin bi Jesu lati se bi Jesu lati soro bi Jesu ati lati wo Olorun gege bi Jesu eyi ni ilepa Olorun eyi ni ife Olorun eyi ni irongba Olorun eyi ni ohun ti Jesu Kristi fi wa ti o fi ku fun wa lori igi agbelebo nitori be bi o ba je ero okan re ni we pe ilepa re tabi eredi ti o fi wa si ilesin ni ati ni iwosan nikan ilepa tire ni ati ni duke aye yi Jesu papa so fun wa oni kini ere ti o ja se fun eniyan bi a ba jere gbogbo aye yi sugbon ti a so emi wa nu o mo we pe idi ti a fi ran Jesu ni ki o ba le gba wa lowo ese ese nipa ti ode ara ese nipa ti inu ki o ba le je olugbala wa kuro ninu ese patapata je ki a wo Peteru kini, ori kini, ese ikerin dilogun. Nitori ati kope, e jemimo, nitori ti imi jemimo. Nitori ati kope, e jemimo, nitori ti imi jemimo. Bi obaje ni ti omo Olorun, omo wepe, ke ato ko iwe mimo. Ni Olorun ti ro dara dara ohun ti a fe ko sile o si so fun anisinsin we pe ke aran ti o ati ko sile ohun ti Olorun ko ko se eni ti o le yi pada ye ki ran ole ti we pe ninu ori ti o keyin ninu bibeli ni ati fi egun le eni ti o ba yi ohun ko ohun ti ati ko eni ti o ba yi pada ni ati so we pe bi eni keni bi o ba yo kuro ninu awon nkan wonyi a o yo oruko re kuro ninu iwe iye bi enikeni ba se fi kun a fi kun awon iyonu ati iponju ti o deba ranti we pe ati ko pe e je mimo nitori ti emi je mimo jo je mo opolopo ilesin ni o ti yo iwa mimo kuro ninu eko won opolopo awon onigbagbo ni o ti yo iwa mimo kuro ninu ilepa won ninu adura won je kin bi o lere nje o ti yo iwa mimo kuro ninu adura to ngba ki se adura fun mi lowo fun mi lomo fun mi lonje fun mi ni iwosan fun mi ni idande la ngba nje a o ti yi e ti akosile a o ti yi pada nje a o kin mu egun olorun wa sori ara wa nigba ti a so wipe nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ninu opolopo ilesin ni a ma nri ti awon igbimo ninu ijo to ma so fun olosu agotan wipe o to ge iwasu wipe ke a ma wasu lodi si ese ke a ma wasu lodi si awon oso aye ke ma wa su lodi si awon ibaje ti o wa ninu aye wepo to ohun ti an fe ni wepe sa ma gbadura fun wa sa ma ko wa bi a se le ma ni awon kan aye yi sugbon nipa ti ke a ko ise sile nipa ti ke a ni igbala nipa ti ke a wa ni iwa mimo yen na to iyo lenu to ti fun wa o ti poju nitori be bo ba se fe je oluso agotan fun wa alufa ninu ijo yi ohun ti an fe ni wepe danu duro ti iwa mimo won yi iwe mimo pada egun si wa lori awon ti o ba yi eyi ti a ti ko sile ti o ba yi pada egun wa lori won
o ṣọ́ra kí egun ọlọ́run kí o má ba wá sórí rẹ o ni nítorí a ti kọ ọ pé ẹ jẹ mímọ nítorí tí èmi jẹ mímọ o yẹ kí a tún fiyè sí ohun tí a ń kà kò sọ wípé kí a tẹ̀lé àpẹẹrẹ àwọn tí ò jẹ mímọ àwọn ẹlòmíràn bí wọn bá wá sí inú ìjọ wọn máa tọkọ sí lágbájá wọn máa tọka sí ẹlòmíràn wọn máa sọ pé o ṣetán ẹ̀yin lágbájá tó ṣáájú mi dénú ìjọ òun náà ò sá jẹ mímọ wọn máa sọ wípé arákùnrin arábìnrin tí ó tilẹ̀ ń ṣe ojúṣe nínú ìjọ kò sá jẹ mímọ pànàmọ kò sọ wípé kí a jẹ mímọ nítorí tí àwọn ẹlòmíràn jẹ mímọ ó ní nítorí ohun tí ò yí padà nítorí láti ayébáyé láti ayérayé títí di ayérayé ni òun fi jẹ mímọ nítorí pé kò sí àkókò kan kò sí ìṣẹ́jú kan kò sí ọjọ́ kan tí òun kò fi jẹ́ mímọ́ ó ní nítorí bẹ́ẹ̀ ohun tí òun jẹ́ baba fún wa ni òun jẹ́ àpẹẹrẹ wa ó ní nítorí èmi jẹ́ mímọ́ kí ẹ̀yin pàápàá kí ẹ jẹ́ mímọ́ yẹ kí a wo Matthew 5:5 ẹsẹ̀ 12 nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ̀lé ọ̀run ti pé èyí ni ọ̀rọ̀ tí jésù kristi sọ fún wa àwọn ẹlòmíràn wọ́n ti gbàgbé wípé èyí ni ọ̀rọ̀ jésù kristi nítorí bẹ́ẹ̀ bí wọ́n bá wà nínú ẹ̀ṣẹ̀ tàbí wọ́n ní àìlera nípa ti ara tàbí ó dàbí ẹni wípé ìwà wọn kò bá bíbélì mu bí a bá sọ fún wọn wípé arákùnrin ò gbàdúrà kí ọ̀bọ lè má ba kí ọ ní ọjọ́ ìkẹyìn nígbà tí ìpè bá dún nígbà tí a ó gba àwọn àyànfẹ́ sókè nígbà tí a ó pa àwọn àyànfẹ́ láradà ò gbàdúrà kí ó bá lè wà ní ìwà mímọ́ á ní ó tó kò sẹ́ni tó pé nítorí bẹ́ẹ̀ bí n ò tiẹ̀ pé bí n ò tiẹ̀ jẹ́ mímọ́ ọlọ́run náà mọ̀ wípé lábẹ́ òòrùn kò sẹ́ni tó pé irú ẹni bẹ́ẹ̀ yóò yà ọ lẹ́nu lọ́jọ́ ìkẹyìn ò gbọ́ tí jésù sọ pé nítorí náà kí ẹ̀yin kí ó pé bí bàbá yín ti ń bẹ lé ọ̀run ti pé nítorí bẹ́ẹ̀ ìfẹ́ ọlọ́run ni pé kí ẹnì kọ̀ọ̀kan nínú wa kí a ba lè jẹ́ alábàápín ìwà ọlọ́run alábàápín àwòrán ọlọ́run alábàápín ìṣe ọlọ́run àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí a ti kà látinú pétérù látinú róòmù àti láti pétérù kìíní pétérù kejì àti láti matthew òun ni ó ń jẹ́ kí ó yé wa wípé ìfẹ́ inú ọlọ́run ni wípé kí a ba lè ní àwòrán ọlọ́run fún ara wa ó sì fún wa ní àwọn ìlérí tí ó tóbi àwọn ìlérí tí ó ṣe iyebíye àti agbára rẹ̀ ni ó fi ti àwọn ìlérí wọ̀nyí lẹ́yìn wípé bí a bá ń fẹ́ ní tòótọ́ bí a bá fẹ́ láti gbàdúrà sí ọlọ́run bí a bá fẹ́ láti ké pe ọlọ́run òun ṣe tán ó sì lágbára tó láti jẹ́ kí a jẹ́ mímọ́ láti jẹ́ kí a di pépé àti láti jẹ́ kí a ní àwòrán ọlọ́run nínú ọkàn wa kí ìṣe wa ìwà wa ìrìn wa kí ó ba lè wu ọlọ́run lọ́rùn kí ó ba lè jẹ́ wípé ní ìgbà gbogbo ní ibikíbi tí a bá wà a ó lè máa gbé ìgbésí ayé tí yóò máa mú inú ọlọ́run dùn ọ̀rọ̀ yìí bí a ti ń wò nínú bíbélì ni a ó máa wo ìlàsílẹ̀ ọlọ́run tàbí ète ọlọ́run ìfẹ́ ọlọ́run a ó sì máa wo ìkejì agbára ọlọ́run láti lè mú ète tàbí ìfẹ́ inú rẹ̀ lórí wa yìí láti lè mú ṣe àti ìkẹta ipa tí àwa kó kí alábàápín tí ọlọ́run fẹ́ kí a jẹ́ yìí kí ó ba lè jẹ́ tiwa jẹ́ kí a wo ìfẹ́ ọlọ́run ète ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ ohun tí ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa kí a ba lè jẹ́ alábàápín ìwà àti àwòrán ọlọ́run nínú pétérù kejì tí a ti kà mo tún fẹ́ wò ó lẹ́ẹ̀kan sí i pétérù kejì 1 láti ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 4 bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lé ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run yẹ kí a dúró níbẹ̀ náà ó ní pẹ̀lú agbára ọlọ́run ni ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè èyí ni tí ṣe ti iyè àìnípẹ̀kun àti tí ṣe ìwà bí ọlọ́run bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè àìnípẹ̀kun bí a bá rí ẹnikẹ́ni nínú wa tí kò ní iyè nínú jésù
be ba ri enikeni ninu wa ti iwa igbese aye re irin re ti ko yi pada e ki se we pe olorun o ti se ohun ti o ye ki o se olorun ti se ohun gbogbo ti o ye ki o se aso fun a we pe o ti fun wa li ohun gbogbo nigba ti o ti ran Jesu Christi lati ku lori igi agbelebo nigba na lo ti fun wa ni ohun gbogbo ti o ye ki o fun wa ke abale je alabapin ninu iye ayeraye iye ti ko ni pekan ati ke abale je alabapin iwa bi olorun oni nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re nipa imo eni ti o pe wa e ni afire o pe awon elomiran won ko ni imo nipa Jesu eni o fi dabi eni wo pe won wa ninu okunkun won o mo bi ati le bo lowo ese won o mo gege bi a se le di omo olorun won o mo bi a se le ni idariji ati iwenomo oni nigba ti a ba ni imo ti eni ti o pe wa eni ti o pe wa kuro ninu aye wa sinu ijoba olorun gba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu okunkun wa sinu imole nigba ti a ba ni imo eni ti o pe wa kuro ninu ibaje aye ti o pe wa sinu ododo alaafia olorun nigba ti a ba ni imo eni ti o pe wa kuro labe isiru esu lati wa si abe agbara oludande ati olugbala oluso agutan wa oni nigba ti a ba ni imo yi ni iye ainipekun ati iwa bi olorun yo je ti wa nitori be nigba ti a ba de inu ijo ohun ti o ye ki o ma je edun okan wa ni lati ni imo bi ati de atun bi ati bo lowo ese bi ati de eniyan olorun bi a se le gba Jesu Christi gbo ti o je wi pe a o ko oruko wa ninu iwe iye iye anipekun yo si je ti wa iwa bi olorun yo si je ti wa je kin bi o je oni imo wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogu olorun nje oni imo wi pe ko sese ninu agbara ti re ninu agbara ti mi lati bo lowo isu ati lati ba eseja ki a si segun ninu agbara ti wa nje o ti ni imo wi pe iku Jesu Christi lori ige agbelebo ni kan soso lo le gba wa kuro lowo ese nje o ti ni imo wi pe ore ofe ti ti odo olorun wa nipasẹ Jesu Christi e ni a fi le ni idariji e ni a fi le bo lowo ese e ni a fi le di ominira le a fi le di atunbi nje o ti ni imo wi pe enikeni ti a ba we ninu eje Jesu Christi oni lati mo ni oni lati mo funfun just know lo imo yi oni o ma fun wa ni iye enipekun nigba ti a ba gbadura ti a ko ese wa sile ti a ro mo olorun ti a so fun wi pe ki o je ki ohun ti Jesu Christi wa se lori ige agbelebo ki o le je ere fun eni kokan wa wese kerin nipa eye ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa awon ileri ti o tobi awon ileri ti o se iyebiye awon nkan wonyi le o fi fun wa we pe ke abale je alabapin ninu iwa olorun sugbon ohun ti a ma nri ninu adura opolopo ohun ti a ma nri ni ilepa opolopo ni we pe ileri iwosan nikan ni won ma ro mo o mo we pe eniyan le ni iwosan bi ko ba ni iwa mimo ko le de orun o mo nkan ti iwe mimo we ni o ni e ma le pa alaafia pelu eniyan gbogbo ati iwa mimo lai si eyi ni ko si eni ti yori olorun kini tumo eyi e ja si we pe lai si iwa mimo lai si iwa mimo lai si iwa mimo ko si eni ti o le ri olorun eniyan le ni gbogbo owo aye yi bi o ba ni iwa mimo ko le ri olorun eniyan le ni iwosan ki o si wa fun ojo pipe fun odun popo lai saisan bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le bo kuro labe lowo agbara okunkun agbara esu ki o si ma sogo nipa wipe esu le bori ohun ati pe alakara ko si mo bi ko ba ni iwa mimo ko le ri olorun eniyan le so wipe ohun je afadura jagun eni ti o je pe nipa adura ni o fi segun oso o n segun aje bi o segun aje ati oso bi o ba ni iwa mimo o le ri olorun elomi a ma so fun a wipe bi o ba gbadura
won ma le emi esu jade won ma gbowo de awon alaisan ara won ma da bi o ba ni gbogbo nkan won yi lai si wa mimo o le ri olorun eni a fin so wi pe ileri ti o fun wa awon ileri ti o se yebiye awon ileri ti o tobi popo ki se lati ni iwosan nikan ki se lati ni owo nikan sugbon lati ni ohun ti o gaju owo ohun ti o gaju iwosan ohun ti o gaju awon nkan aye won yi lo lati je alabapin iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye ohun ti o se wa laanu ni wo pe ibaje ti a ri ninu aye atun ma ri ninu ijo ibaje ikobirin ijo ti o wa ninu aye nje ko si ninu opolopo ijo loni ibaje wi pe ke a ma gba owo eyin ti o wa lowo awon eni aye awon ti o mo olorun nje a ki ri lowo awon ti o wa si ilesin ibaje ilesin ni manko ibaje ki omo kekere ti omode ti a ran lo si ileiwe omo odun 14 omo odun 15 ki o ma gboyun wa lati ta ki o gbe wa sinu ile ibaje ti a ri ninu aye nje a o ri ninu ijo ibaje pe ki a ma seyun ti o po ninu aye nje a ki ri ninu ijo ibaje wi pe ki a ma poro ibaje o le jija ibaje fayawo ibaje awon kan aye wonyi ibaje isoso aye ibaje wi pe ki a ma rin irinkunrin ki a ma je eje kuje ki a ma mu imukumu ti o wa lowo awon ti o wa ninu aye nje ko si lowo awon ti won wa sinu ijo opolopo ijo leni ni ati baje ese ti ba won je ikobirin ijo nko ti ba won je ki a ma yan ale ni ita ki a ma se pasaga ki a ma se awon nkan wonyi ti ko dara nje bi a tin ri ninu aye nje a kirin ninu opolopo ijo ki a fi ijo awon ijo miran sile laarin iwa nko awa ti a wa ninu ijo nibi ti a tin wa so iwa mimo nibi ti a tin je ki o ye wa wi pe ani lati je mimo nje iru awon ibaje wonyi nje ati bo lowo won nje iwo ti bo kuro ninu ibaje ti o wa ninu aye eni a so fun wa oni nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be isise akoko fun wa ni wepe ani lati di atunbi ani lati je owo ise ke ako sile ke a ba le di ti olorun ke a ba le bo lowo ibaje ke a bo kuro ninu ibaje ti o wa ninu aye nipa ife ku fe ke a le so fun olorun wepe a fe bo lowo ise ke awon nkan ije ko je ti awon aye nje imukumu ti awon aye mu irinkunrin ti won rin iborisa ti won lo sinu re owo eyin owo riba ti won gba ati awon nkan miran ti won se ti o je bi ese ki o ma ba si ni aarin wa ki a bo kuro ki a yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife ku fe nitori be eni kokan wa ni o ye ki a wo dingi oro olorun ki a ri we pe aje ti olorun nje gba ti olorun da eniyan bawo ni o se da ki se ninu aworan olorun ninu iwa mimo olorun ni o da eniyan ni ibere pepe ni akoko je ki a wo genesis ki a wo ife olorun ki a wo bi olorun se bere nkan wonyi genesis ori kini ese ikerin dilogbon olorun si wi pe je ki a da eniyan le aworan wa gege bi iri wa je ki a menu duro nbe ife olorun ni wo pe ki eniyan ki o ba le jo ohun ni iwa ni iro ni irin ni ise ni ohun gbogbo nitori be nigba ti olorun da adamu ati efa o ni je ki a da eniyan li aworan wa gege bi iri wa olorun ko da eniyan lati ri bi angeli o da koja eyi ni o da ni aworan olorun fun ara re olorun ko da eniyan gege bi eranko eni ti ma nfa eni keji ya amo we pe awon eranko won ma nje ara won ni awon eranko opolopo iwa obun lo wa lowo won sugbon awa ni olorun da lati jo ohun o fe je baba fun wa ni o ni eje ki a da eniyan le aworan wa gege bi iri wa wese iketadinlogbon be li olorun da eniyan le aworan re
le aworan olorun le o da ati ako ati abo le o da won o je mo awon elomiran won ma nro we pe awon okunrin nikan sosho ni o ye ki o ni iwa mimo won ma nro we pe igbala ti okunrin o yato si igbala ti obirin won ma nro we pe iwa mimo ti okunrin ti o le ni o yato si iwa mimo ti obirin won ma so we pe olorun o da wa dogba gba to da awon okunrin egungun mesan lo fun won gba to da awon obirin egungun meje lo fun mbolo tirika ta lo so be fun o ori nihin to so wi pe ni ese iketa din logbon oni be li olorun da eniyan le aworan re le aworan olorun le o da won o ati ako ati abo le o da won e je wi pe iwa mimo ti adamo okunrin akoko iwa mimo yi kan na le adamo obirin akoko iwa ti o je wi pe o wu olorun ti o farajo olorun ti o je ki a je alabapin aworan ati iwa olorun eyi kan na ni ada fun okunrin ati obirin ni akoko we fesu ori kerin ese ikerin le logun efeso ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti a da nipa ti olorun fi ese daadara o eyi ti a da nipa ti olorun li ododo ati li iwa mimo otito eni an so nipa we pe ada wa ni ada adamu ati efa ni aworan olorun ni iwa mimo ati li ododo eni ife olorun lati ibere eyi si ni ife olorun titi di sinsin yi olorun fe sibe we pe ke a ni iwa mimo ati ka fun wa ninu peteru kini ninu matthew ori karun ati ka fun wa ninu rome ori kejo je ke a tun wo ninu efeso ori karun ese iketa din logbon ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo lai ni aba won tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko eyi ni ife olorun we pe ki aba le je alai ni aba won eni ti ko si ese kan sosho ni igbese aye re ati pe ki o ma se alebo kan ki a le je alai laboko ki a le wa ni mimo bawo ni olorun se ma nse yi amo we pe ko si ohun ti o soro fun olorun lati se ati pe bi a ba fe ri oju olorun ni kehin iwa mimo yi o ni lati wa ninu wa bi a ba wo johanu kini ori keta johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo olorun le awa ise nisisin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigbati a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri ni ese iketa olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo nitori be ki se fun adamu ati efa nikan ni ada pelu aworan olorun nisisin yi olorun tun fe tun wa da ati so aworan olorun ati so nu ni akoko isubu eniyan ni eniyan di elese oni a se so fun ninu beli we pe gbogbo eniyan le o sa ti se ti o si kuna ogu olorun sugbon ko te olorun lorun we pe ke a wa ni ipo ese ipo egbin ipo aboko ipo ile ri sibe o n fe tun wa da o n fe tun wa mo o n fe tun wa se o n fe fi eje jesu christi we wa ti ki yo fi si aboko eri kankan ni igbese aye wa ti ki yo fi si ese kan sosho ni igbese aye wa ki o ba le sese fun wa lati ni aworan olorun lati ni iwa olorun ye ki a tun pada si peteru kini peteru keji se gafara fun mi peteru keji ori kini ese ikerin
Peteru keji ori kini ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi popo ti o se se yebiye fun wa pe nipa ewon yi ki eyin ki o le di alabapin ninu iwa olorun ye ki a duro nibe ki a se alaye die si ki a ba le di alabapin ninu iwa olorun ye ki n bi o ni ibere kan ki o se je ki emi olorun pelu imo iwe mimo ki o ma dahun lati inu okan re nje bi a ba di alabapin iwa olorun nje yo se se fun agbere lati tun wa ni igbese aye wa ki a toka si enikan wi pe obirin kan ki duro ninu ile re ososu lo n paro obirin ododun lo n se igbeyawo miran nje a le so wi pe iru eni be o ni o je alabapin iwa olorun rara tabi bi a ba ri enikan ti a ba ri wi pe eka ni iru eni be tabi o je oloju kokoro tabi aran kan lo joba ni igbese aye re lo de ni igbekun nje a le so wi pe iru eni be o je alabapin iwa olorun rara tabi ari eni ti o kun fun ilara eni ti ma jowu eni ti ki fe ki teni keji ki o dara eni ti o je wi pe bi o ba ti ri wi pe eni keji ni lowo inu a ma bi iru eni be a ma fe ki ti ise elomiran ile elomiran ki o daru a ma fe ki ohun ki o ni nkan ju awon elomiran lo owu eja ilara igberaga ko kuro ni igbese aye iru eni be se a le so wi pe iru eni be o ti di alabapin iwa ati aworan olorun rara tabi so fun mi eni ti o je wi pe bi o ba ti loyun lo lo nseyun apaniyan eni ti o n gba emi awon omo alaise tabi eni ti o je wi pe ija itanje iwa buburu a fi oro kele ba ti eni keji je se a le so wi pe iru awon be won je omo olorun won ti di alabapin iwa olorun aworan olorun tabi eni ti n so eni leyin akorira olorun abi awon alafojudi ti a ka bibeli fun a fe ka gbogbo bibeli fun sibe sibe iwa ibaje o kuro lowo e se a le so wi pe iru eni be o ti di alabapin iwa olorun agberaga nko ahale nko alaroṣe on gbogboro nko asa egboran si obi ninu oluwa nko awa ti a je bi oluso agotan lori re mo je bi obi lori re awaasu ojo aje ni ojo bo ni ojo aiku ni awaasu titi sibe sibe elese oko ese sile sibe sibe eni ti nja ko ko ija sile eni ti nbinu ko ko ibinu sile se iru eni be ti nsa egboran si iwaasu obi re ninu oluwa se a le so wi pe o ti di alabapin iwa ati aworan olorun odale nko alainiye ninu alainife onikupa ni eniyan alagidi alailanu nitori be o ye ki o ye wa o ti olorun be lowo wa o nfe ki a ni aworan olorun o nfe ki a ni iwa bi ti olorun ki a ba le ri wi pe ati di eni bi ti inu olorun bawo ni nkan won ba o lo se le sese o le sese bi a ba fara wa fun agbara olorun nitori wipe olorun lagbara lati tun wa se lati tun wa mo lati tun wa da lati yi wa pada lati we wa mo lati fo okan ero ati gbogbo nkan ti o wa ninu okan wa lati fo mo ki o funfun just no lo olorun ko le kuna agbara re ko le kuna eni a fi so fun a pe nipa agbara olorun ni o fi fun wa ni awon ileri won yi ti o tobi awon ileri ti o se yebiye nipa iye ti a le fi di alabapin iwa ati aworan olorun ye ki a wo orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikokanla olorun ti soro leekan lerin keji ni mo gbo eye pe ti olorun le agbara bi o ba nfe iwena mo bi o ba nfe iyipada to to bi o ba nfe ki olorun ki o wa si igbese aye re
kí o sì ri wí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ni awẹ̀nà ni a mú kúrò o ṣe sọ fún ọlọ́run o mọ̀ wí pé agbára wà nínú ọlọ́run kò sí ohun tí ọlọ́run ò lè ṣe bí o bá ń fẹ́ kí ọlọ́run kí o wẹ ọkàn rẹ mọ́ kí ọlọ́run kí o tún ọ dá kí ọlọ́run kí o tún ọ ṣe kí ọlọ́run kí o fọ ọ funfun ju snow lọ o lè ṣe nǹkan wọ̀nyí bí o bá wá sí ọ̀dọ̀ ọlọ́run bí o bá sọ fún wípé o ń fẹ́ kí o wẹ ọ mọ́ ṣé o rí wípé a máa ń kọ lórin wípé kristi jésù lágbára agbára láti dáríjì agbára tí ń sọni dààyè agbára tí ń fi iyì fún ẹlẹ́ṣẹ̀ wípé jésù kristi lágbára a ń fẹ́ kí olúkúlùkù kí o mọ̀ wípé kò sí bí ẹ̀ṣẹ̀ bí o ṣe lè pọ̀ tó bí o ṣe lè jinlẹ̀ tó bí o ṣe lè ga tó ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wípé jésù kristi ó lágbára láti sọni dọ̀tun ó lágbára láti wẹ̀ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn láti sọni di pípé ó lágbára láti pa wá mọ́ nínú ìwẹ̀nùmọ́ yìí nínú pípé yìí nínú ìsọdọ̀tun nínú ìwà mímọ́ yìí títí dé òpin wípé jésù kristi lágbára kò sí ohun tí ọlọ́run kò lè ṣe bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ti ń jọba ẹ̀ṣẹ̀ ti wà ní ìgbésí ayé rẹ jésù kristi lágbára láti pa ipá àti agbára ẹ̀ṣẹ̀ run kúrò ní ìgbésí ayé rẹ kíni kí o yẹ kí o ṣe ohun tí o yẹ kí o ṣe ni wípé kí o wá sí ọ̀dọ̀ jésù kristi kí o sọ fún yín pé òun gbé ń gbé ọ kí o sọ fún yín pé òun fẹ́ wá láti lè ní ìyípadà tí ó ṣe sàn án ìyípadà tí ó dájú ìyípadà tí bá ní kalẹ̀ ìyípadà tí ó wà nínú ọkàn ìyípadà tí ó wà nínú èrò ìyípadà tí ó wà nínú ẹ̀ṣẹ̀ ìyípadà tí ó wà ní gbogbo ìgbésí ayé rẹ ó lè ṣe nítorí pé ọlọ́run wa kì í kùnà kò sí ohun tí ọlọ́run kò lè ṣe bí o bá wá ó dájú wípé jésù kristi pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú agbára ìsọdọmọ pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́ yóò wẹ̀ ọ mọ́ yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ̀ wo Jeremiah orí 22 Jeremiah orí 22 ẹsẹ̀ 17 Olúwa Ọlọ́run wò ó ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ Ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti iná kò ní Ọlọ́run jẹ́ kí ó bá Ọlọ́run rìn tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀ òwò ìgbésí ayé Jósẹ́fù bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ò ṣe ṣe nǹkan búburú yìí tí èmi ò sì dá ẹ̀ṣẹ̀ sí Olúwa Ọlọ́run mi ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti Samueli tí Ọlọ́run fún ni agbára tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti Jeremiah nínú májẹ̀mú láéláé tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti kékeré láti gbé ìgbésí ayé òdodo ìgbésí ayé àlàáfíà òòrùn ti Danieli tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ tí a sọ wípé ìbá àṣe nípa ti ìjọba ìbá àṣe nípa ìwà àti ara rẹ̀ wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀ àfi nípa ẹ̀sìn nípa ti Ọlọ́run rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún a rí pé ó mú ìdúró rẹ̀ wípé òun kò ní fi ohunkóhun bá ara òun jẹ́ òun ṣe Shedraki Meshaki àti Abednego Ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipa ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ Ọlọ́run lè ṣe fún ọ òun ti Jésù Kristi àpẹẹrẹ wa òun ti Jésù Kristi ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ pípé kí a jẹ mímọ́ gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́ wo Luke 1 ẹsẹ̀ 37 nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè wẹ̀ ọmọ kí o fún ju snow lọ nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè mú ẹ̀dá Ádámù tí ó wà nínú rẹ ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ ó lè yọ ọ́ kúrò nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè sọ di alábàápín ìwà Ọlọ́run àwòrán Ọlọ́run nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ tí ó wà nínú ẹ̀dá rẹ tí ó wà nínú èrò ọkàn rẹ ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀
ni ojo meje ti o wa ninu ose merin ti o wa ninu osu ni osu mejila ti o wa ninu odun kokan o le mu ki o gbe igbese aye ailese nitori kini nitori ko si ohun ti olorun ko le se o le mu awon nkan ti o tin joba lori re gege bi ese gege bi ailera gege bi ohun ti o ro wi pe oni le bo lowo re o le mu okuro o le so won di alailagbara o le je ki o je olubori alagbara lori ese nitori ko si ohun ti olorun ko le se wo ese ikerin leni adorin ati ese ikarun dini ogorin luku ri kini ese ikerin leni adorin pe ohun o fi fun wa lati gba wa lowo awon ota wa ki awa ki o le ma sin laifoya ni mimo iwa ati le ododo ni waju re le ojo aye wa gbogbo wi pe o sese fun olorun ninu agbara re se agbara ti o da orun ati aye se ko le yi opada ni agbara ti o mo eniyan lati inu erupa ile ile se ko le yi opada ni agbara ti o mu ki okun pupa ki o peya se ko le yi opada ni agbara ti Jesu Christi ti o fi jide kuro ninu oku se ko le yi opada ni o le se bi o ba gbadura o le se bi o ba fi tokan rodo olorun ki o si kepe olorun o nso fun wa o ni ki awa ki o ma sin le aipoya o ni ni mimo iwa ki o ma si ore binu kankan lenu re ki o ma si ija lowo re ki o ma si erokero ninu re ki o ma si aran kan ki o ma si inu ni bi ni ki o ma si ohun kohun ti o le se ti a o so wi pe eje ese tabi ton je ese o le mu ki o wa ni iwa mimo ati le ododo ni waju re le ojo aye wa gbogbo ki se ni osu kan ki se ni odun kan le ojo aye wa gbogbo o se se fun olorun ki a ba le bori awon idewo ati idanwo ti o wa lati odo esu ki a mo wi pe agbara wa lowo olorun agbara ti o wa ninu eje Jesu Christi ki kuna o se se fun olorun lati pawamo wo Juda ese ikerin lelogun nje ti eni ti o le payin mo kuro ninu ikose ki o si le mu yin wa si waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun we pe o le pawamo lai kose o le pawamo lai subu o le pamo lai pada sinu aye o le pamo lai pada sinu ese o le pamo lai ni ese ninu ero ese ninu aninu ara ese nibi kibi o le pamo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini ipa ti re kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je ti re ye ki a wo jeremiah ori ketalelogbon ese iketa kepe mi emi o si da olohun emi o si fi ohun nla ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nlanu ni pe nigba ti olorun po wa pe ki a kepe ohun ki ohun ki o ba le fi ohun nla han wa ohun kekeke le a ma n bere o mo wi pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo wi pe ohun ti o dabi eni wi pe bi a ni ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si ohun rere lati wa pelu olorun titi ayeraye o mo wi pe ohun kekere ni loju o wa ni o se dabi eni wi pe iwosan je ohun ti o tobi wi pe mi o laalakala mo o dabi ohun ti o tobi loju o wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi ni yawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo n gbe ni lo sorun ni aba ma bi won le ni lai lo nka bi o ba je we pe owo lo n gbe ni lo sorun aba ma lepa owo lai dekun bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo n gbe ni lo sorun aba ma ma ro nipa lasaru eyi ti o lo sorun iwosan gbe ni lo sorun awon kan aye won yo gbe ni lo sorun awon kan ti o si gbe ni lo sorun nkan kekere ni waju olowa nkan ti o se ti tobi ni waju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere
Èyí ni a ń pè ní ìwà mímọ́ ṣé o mọ̀ láì sí ìwà mímọ́ kò sí ẹni tí ó rí Ọlọ́run ó ní kí a ké pe òun ó ní kí a béè lọ́wọ́ òun wípé òun ó dá wa lóhùn àti wípé òun ó fi òun ńlá òun alágbára òun ó fi hàn wá èyí tí a kò mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nípa bẹ́ẹ̀ ó yẹ kí a gbàdúrà sí Ọlọ́run ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ nǹkan yìí a ń fẹ́ nǹkan yìí a ń fẹ́ ìwà mímọ́ a ń fẹ́ àwòrán Ọlọ́run ní ìgbésí ayé wa nínú Jeremiah orí 29 Jeremiah orí 29 ẹsẹ̀ 13 ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi ẹ ó sì rí mi nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ohun tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìwà mímọ́ ìsọdimímọ́ ìsọdọ̀tun ohun tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè borí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti inú ẹ̀ṣẹ̀ ti òde ara nǹkan tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè jẹ́ aṣẹ́gun kí wọn kí ó lè wà ní ẹni mímọ́ aláìléèrí aláìlábùkù aláìlẹ́gbin kan ṣoṣo nǹkan tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè dàbí Jésù Kristì ní ọ̀rọ̀ ní ìwà ní ìrò ní ìṣe ní ohun gbogbo òun ni wípé wọn kì í fi tọkàntọkàn gbàdúrà bí ó bá jẹ́ wípé wọ́n ń wá owó ni wọ́n á fi tọkàntọkàn wá bí wọ́n bá ń wá ìwòsàn ni wọ́n á fi tọkàntọkàn wá bí wọ́n bá wá iṣẹ́ ni wọ́n á fi tọkàntọkàn wá bí ó bá di pé à ń wá ìgbàlà à ń wá ìsọ̀dìmọ́ à ń wá ìwà mímọ́ à ń wá agbára tí borí ẹ̀ṣẹ̀ tí borí ìwà òkùnkùn tí borí gbogbo ẹ̀gbin ayé yìí wọ́n kì í fi tọkàntọkàn wá wọ́n máa gbàdúrà bẹ́ni tí ò lè gbàdúrà wọ́n máa gbàdúrà bẹ́ni pé egbò wà lẹ́nu wọn wọn ò lè lanu láti bá Ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé ó ní ẹ̀yin ó ṣàfẹ́rí mi èyí jẹ́ pé ẹ ó wá mi ẹ ó sì rí mi nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ohun tí Ọlọ́run béè lọ́wọ́ ni pé nísinsìnyí kí a lọ sí orí eékún wa mi ò ní kí a jókòó mi ò ní kí a dìde kí a lọ sí orí eékún wa kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìkérora kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ṣàfẹ́rí Ọlọ́run kí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń dárúkọ rẹ̀ yìí ìwà mímọ́ tí a ń tẹnumọ́ mo fẹ́ ni mo fẹ́ kí àwòrán Ọlọ́run ìwà Ọlọ́run mo fẹ́ kí ó wà nínú ọkàn mi mo fẹ́ jẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run lọ sórí eékún rẹ̀ sọ fún Ọlọ́run o mọ bí Jésù Kristì ṣe gbàdúrà ní òkè Gethsemane o mọ bí ó ṣe fi ìkérora gbàdúrà o mọ bí ó ṣe fi omijé gbàdúrà o mọ bí ìwà ayá ẹ̀jẹ̀ àdúrà yìí tí ó jẹ́ kí ìró ẹ̀jẹ̀ kí ó máa kán láti ara rẹ̀ o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ o mọ bí Jákọ́bù bí ó ti dúró ti áńgẹ́lì nì tó sọ pé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ bùkún mi o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ o lè sọ wípé èyí ni ogún tí mo ń fẹ́ èyí ni ohun ìní tí mo ń fẹ́ èyí ni ohun tí ó wùn mí jù ní ìgbésí ayé mi wípé kí ìwà mi kí ó di mímọ́ kí ọ̀rọ̀ mi kí ó di mímọ́ kí ìrìn mi kí ó jẹ́ mímọ́ kí àwọn ayé yìí ìbàjẹ́ ayé yìí ìrìn ayé ọ̀rọ̀ ayé ẹ̀ṣẹ̀ kí wọn kí ó kúrò nínú ọkàn nínú gbogbo tí mo ń ṣe o lè sọ fún Ọlọ́run ìwo ló ń dúró ṣe o lè kúnlẹ̀ o lè gbàdúrà o lè ké pe Ọlọ́run o ṣàfẹ́rí Ọlọ́run ó ní èyí ó ṣàfẹ́rí mi ẹ ó sì rí mi nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi sọ fún Ọlọ́run gbàdúrà sí Ọlọ́run Jésù kó fún ọ lórí igi àgbélébó ó fẹ́ kí o bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá ó fẹ́ kí o di ti Ọlọ́run ó fẹ́ kí o ní ìwà mímọ́ ó fẹ́ kí o ní ìsọdimímọ́ bí o bá tí ní ìgbàlà béèrè fún ìgbàlà béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ sọ fún Ọlọ́run wípé kí o fún ọ ní oore ọ̀fẹ́ kí o bá lè jẹ́ ènìyàn Ọlọ́run àti bí o bá sì ti ní ìgbàlà kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìsọdimímọ́ o fẹ́ ní ìsọdimímọ́ o fẹ́ ní ìsọdimímọ́ títí Ọlọ́run yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ̀ yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ̀ tí o gbogbo nínú rẹ̀ ní ìgbésí ayé rẹ̀ tí yóò fi yí padà pátápátá tí ó jẹ́ ti Ọlọ́run kí gbé pé Ọlọ́run sọ fún Ọlọ́run wípé ìwà mímọ́ yìí òun ní ẹ̀dùn ọkàn rẹ̀ o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà nínú ìṣe nínú èrò nínú ìrìn nínú gbogbo o fẹ́ jẹ́ ti Ọlọ́run kí pé Ọlọ́run ó dájú wípé yóò ṣe fún ọ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọrùn. A dúpẹ́ fún ìdánilójú tí àwọn akọrin fún wa wípé òun ńlá ni Ọlọ́run wa yóò ṣe. Bí a ti wá lónìí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ yín, a ń bẹ̀ yín wípé ohunkóhun tí yóò jẹ́ ìdènà níwájú wa, tí kò ní jẹ́ kí àwọn ohun ńlá tí Ọlọ́run fẹ́ ṣe kí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa, pẹ̀lú agbára yín, pẹ̀lú iná tí jó àwọn nǹkan wọ̀nyí run, ẹ bá mú ọ kúrò kí ẹ jó wọn run pátápátá ní orúkọ Jésù. Ìbá ṣe ní ìgbésí ayé wa, ìbá ṣe ní àrọ́wọ́tó wa, ìbá ṣe nínú ẹbí wa, ìbá ṣe láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àti ẹ̀mí ni wọ́n fẹ́ gbé ogun dìde tí àwọn nǹkan ńlá tí Ọlọ́run fẹ́ ṣe ní ìgbésí ayé wa tí yóò fìdí mímú ṣẹ. Ẹ bá wọn mú ọ kúrò ní orúkọ Jésù. Ìbùkún àtọ̀run wá, ìbùkún ti ìgbàlà, ìbùkún ti ìsọdi mímọ́, ìbùkún ti ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ìbùkún ti ìdáǹdè, ìbùkún ti ìmúniláadá àti ti ìpèsè gbogbo. Ẹ jẹ́ kí ó jẹ́ ti àwọn ènìyàn yín. Bí a ti ń wọ ọ̀rọ̀ yín lónìí, ẹ ṣe wà lójú, ẹ fi ọwọ́ tọ wa lọ́kàn, ẹ kọ́ wa, ẹ tọ́ wa sí ọ̀nà tí ó dára. Bí ẹ sì ti ń kọ́ wa tí ẹ ń tọ́ wa, ẹ jẹ́ kí oore ọ̀fẹ́ àtọ̀run wá, kí ó fi ọkàn wa ṣe ibòjókòó, kí a lè tẹ̀lé ọ̀rọ̀ yín títí a ó fi rí Jésù lójúkojú, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí a ń sọ̀rọ̀ lórí ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Nínú ìwé Hebrew ní Májẹ̀mú Titun ni a ti lànà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí a ní ìgbàgbọ́, kí a sì ní ìgboyà. Bí o bá ka ìwé yìí dáradára, o rí wípé ohun méjì ni ó dàbí ẹni wípé ó ṣe àwọn ọmọ Ísíráẹlì. Ìkíní ni àìgbàgbọ́. Èyí ni ó jẹ́ kí wọ́n kí ó má lè wọ ilẹ̀ ìlérí àti ìfòyà tí ó wà ní ìgbésí ayé wọn. Bí àwa pàápàá, bí a kò bá fẹ́ kí èṣe tí ó ṣe wọ́n, bí a kò bá fẹ́ kí ó ṣe wá, bí a kò bá fẹ́ kí àdánù tí ó dé bá wọn, kí ó dé bá àwa náà pẹ̀lú, ó yẹ kí a mọ̀ wípé nínú iṣẹ́ ìsìn Ọlọ́run, bí a ti ń tẹ̀lé Ọlọ́run, bí a ti ń rìn ní ọ̀nà ìhìnrere yìí, ó yẹ kí a ní ìgbàgbọ́ lápá kan àti ìgboyà ní apá kejì. Ẹ jẹ́ kí a wo Hebrew orí kẹwàá ẹsẹ̀ 115. Ó ní, nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Rántí wípé ìgboyà ní èrè ńlá. Bí a sì ti ń sọ̀rọ̀ lónìí, ó yẹ kí a mọ̀ wípé bí a bá fẹ́ jẹ èrè ìsìn tí a ń sin Ọlọ́run, ó yẹ kí a ní ìgboyà. Nítorí bẹ́ẹ̀ dìí mú kí o má ṣe gbé ìgboyà rẹ sọnù, èyí tí ó ní èrè ńlá. Wo Hebrew orí 11 ẹsẹ̀ 37. Àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba, tí wọ́n ṣiṣẹ́ òdodo, tí wọ́n gba ìlérí, tí wọ́n sì di àwọn kìnìún lé ẹnu. Ní orí kẹwàá tí mo kà fún ọ, ó ń sọ̀rọ̀ nípa ìgboyà. Ní orí 11 yìí ni ó ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́. Àwọn ìkókó méjì wọ̀nyí ni ó yẹ fún wa láti wò dáradára, ìgbàgbọ́ àti ìgboyà nínú ìsìn Ọlọ́run. Ní irú àkókò àti ìgbà tí a wà yìí ni a lè mọ àwọn tí ó ní ìfẹ́ ìsìn Ọlọ́run nítòótọ́. Nítorí ní àyíká wa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ń ṣẹlẹ̀ tí ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn, àwọn ohun tí yóò dán ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé wa wò. Ẹni tí iṣẹ́ ìsìn rẹ̀ yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa ní láti fi ìgbàgbọ́ àti ìgboyà hàn. Ó dájú wípé inú ni bíni àti ìpọ́njú láti ọwọ́ èṣù àti láti ọwọ́ àwọn ọmọ ogun rẹ̀

dáyàfo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Àwọn wọ̀nyí pẹ̀lú bí a ti ń dáyàfo wọn, ó ṣeé ṣe wípé kí ìfàsẹ́yìn kí ó dé bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Fún àwọn ẹlòmíràn, àìríjẹ, àìríníṣẹ́ lọ́wọ́, àìní olùtọ́jú tàbí aláfẹ̀yìntì ni ó máa ń ṣe wọ́n ní ọṣẹ́ tí wọ́n fi máa ń sẹ́ ìgbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ àti ìgboyà nínú Kristi ni ó lè jẹ́ kí a farada, kí a sì fàyàrán títí dé òpin. Nínú Bíbélì ni a rí wípé irú àkókò tí a wà yìí, àwọn mìíràn wà ní àkókò bẹ́ẹ̀ nígbà kan. Báwo ni wọ́n ṣe ṣẹ́gun? Báwo ni wọ́n ṣe rí ìlérí Ọlọ́run gbà ní ẹ̀kúnrẹ́rẹ́? Bí wọ́n ṣe ṣẹ́gun àti bí ìlérí Ọlọ́run ti jẹ́ tiwọn ni wípé wọ́n ní ìgbàgbọ́ sí Ọlọ́run, wọ́n sì ní ìgboyà nínú Ọlọ́run. Bí o bá wo Chronicle 2 orí 15, Chronicle 2 orí 15 láti ẹsẹ̀ 5, àti ilé ọjọ́ wọn ni àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ṣùgbọ́n ìbànújẹ́ púpọ̀ lé ó wà lórí gbogbo àwọn olùgbé ilẹ̀ wọn ni. Bí o bá fi ọ̀rọ̀ tí a kà wọ̀nyí díwọ̀n ìgbésí ayé wa lónìí, bí o bá wo àdúgbò wa, bí o bá wo ìlú wa, ó ṣeéṣe kí o rí wípé irú àkókò àti ìgbà kan náà ni ó dé bá wa ní ìgbésí ayé wa. Tí àlàáfíà kò sí fún ẹni tí ń jáde tàbí fún ẹni tí ń wọlé, ìbànújẹ́ púpọ̀ ló sì wà ní orílẹ̀-èdè àti ní ìlú kọ̀ọ̀kan. Ní ẹsẹ̀ 6, ó wí pé orílẹ̀-èdè sì ń kọlu orílẹ̀-èdè àti ìlú sí ìlú, nítorí tí Ọlọ́run fi onírúurú ìpọ́njú bà wọ́n nínú jẹ́. Ṣùgbọ́n nínú àwọn ìpọ́njú àti wàhálà wọ̀nyí ni a rí àwọn tí ó ní ìgboyà àti ìgbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n dá ara wọn yọ sọ́tọ̀, yàtọ̀ sí àwọn ẹlòmíràn tí wọ́n torí ìbànújẹ́ kọ Ọlọ́run sílẹ̀. Ó ń sọ ní ẹsẹ̀ 7-8, ṣùgbọ́n ẹ̀yin mú ara le, kí ẹ má sì dé ọwọ́ yín, nítorí iṣẹ́ yín yóò ní èrè. Nígbà tí Asa gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí àti àsọtẹ́lẹ̀ òdedi wòlíì, ó mú ara le, ó sì mú àwọn ohun ìríra kúrò láti inú gbogbo ilẹ̀ Júdà àti Bẹ́njamínì, àti láti inú ìlú tí ó ti gbà láti òkè Efraimu. Ó sì tún pẹpẹ Olúwa ṣe tí ó wà níwájú ìloro Olúwa. Ó jẹ́ àsìkò tí ìpọ́njú àti wàhálà wà, síbẹ̀síbẹ̀ ohun tí a ní ní àkọsílẹ̀ fún Asa àti àwọn ọmọ Júdà àti Bẹ́njamínì ní àkókò náà ni wípé wọ́n fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Ọlọ́run. Ní àkókò tí wa yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé àìríjẹ, àìrímu, ìpọ́njú, wàhálà wà láyíká wa, ó yẹ kí àwa pàápàá kí a fi ìgbàgbọ́ àti ìgboyà kí a fi súnmọ́ Ọlọ́run. Nínú ìwé Jobu láti orí 1 ni mo ti ń kà fún ọ láti ẹsẹ̀ 14. Ìwé Jobu orí 1 láti ẹsẹ̀ 14, ó ń ṣẹ́kan sí ìtọ̀ Jobu wá wípé àwọn ọ̀dà màálù ń túlẹ̀, àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ sì ń jẹ lé ẹ̀bá wọn, àwọn ará sábà sì kọlù wọn, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú, wọ́n ti fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu, ẹnìkan dé pẹ̀lú tí ó wípé iná ńlá Ọlọ́run ti ọ̀run bọ́ sílẹ̀, ó sì jó àwọn àgùntàn àti àwọn ìránṣẹ́ ní àjorun. Èmi nìkan ṣoṣo lè ó sálà láti ròyìn fún ọ. Bí ó sì ti ń sọ lé ẹnu, ẹnìkan sì dé pẹ̀lú tí ó wípé àwọn ará Chaldea pingun sí ọ̀nà mẹ́ta, wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ, wọ́n sì kó wọn lọ. Pẹ̀lú, wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa. Èmi nìkan ṣoṣo lè ó sá àsálà láti ròyìn fún ọ. Bí ó ti ń sọ lé ẹnu,
enikan de pelu ti o si wepe awon omo re okunrin ati omo re obirin nje won mu oti wine ninu ile egbon won okunrin se kiyesi efufu nlanla ti haijo fewa ikolu igun mererin ile o si wo lu awon omokunrin na won si ku emi nikan soso le o yo lati royin fun o bi o ba wo awon nkan ti a ka won yi won je ajalu popo bi ajalu tin de ba eran osin be ni o nde ba awon dukia be ni o nde ba awon omo ninu ile won si wa royin fun Job ni ojo kan soso to je wipe iseju kan ko la aarin iroyin buburu kan ati omiran kini iru awa ti a wa laye lode oni kini a le se bi ajalu iponju wahala ba de ba wa o sese ki awon elomiran ki won ki o dekun ati sin olorun kini iwa ti Job hu ni akoko yi ti a nlo gege bi apere fun wa ni ese ogun nigba na ni Job dede o si fa aso igun wa re ya o si pari re o wole o si gbadura wepe ni hoho ni mo ti inu iya mi jade wa ni hoho li emi o si tun pada lo sibe olowa fi fun ni olowa si gba lo ibukun li oruko olowa ninu gbogbo eyi Job ko se be ni ko si fi were pe olorun lejo ohun ti a so ni wipe ninu iponju ninu ofi ola to wa ninu aye o ye ki asomo olorun o ye ki a ni igboya wipe bi emi ba nbe ireti nbe pelu wipe olorun ti o fi fun wa ni akoko bi o ti le dabi eni wipe ani ikolo bi o ti le dabi eni wipe ani wahala o daju wipe olorun yo tun saanu fun wa e je ki a wo Habakuku ori keta Habakuku ori keta lati ese keta dilogun ki a wo eri awon ti o lo saaju wa nigba ti won la wahala koja nigba ti o dabi eni wipe won de ikorita ona nigba ti o dabi eni wipe ojusu gbogbo awo somo sirodede yi won ka ti o dabi eni wipe wahala won ko se dojuko ko si se koja ninu re ki a wo kini iduro won kini jerisi won kini awon ohun ti won so lati le tele olorun ati faramo olorun ni timotimo ni Habakuku ori keta lati ese keta dilogun oni bi igi opoto ki yo ti le tana ti eso ko si ninu ajara ise igi olifi yo je asedanu awon oko ki yo si mu onje wa oke agbo eran kuro ninu agbo owo eran ki yo si ni ibosomo ni ibosomo sugbon emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi ohun ti Habakuku nso fun anihi wepe bi ko ti le si onje bi ko ti le si ohun ini bi o dabi eni wipe oda wa ni oko ati lori ile ti o si dabi eni wipe awon nkan ti ma munu eni dun ko si o ni sibe sibe emi o ma yo ninu olowa emi o ma yo ninu olorun igbala mi olowa olorun ni agbara mi ohun o si se ese mi bi ese agborin lori ibi giga mi ni yo si mu mi rin si olorin akorin lara ohun ona orin olokun mi o nso wipe ohun le korin iyin si olorun bi iponju ti le wa o le korin iyin si olorun bi wahala ti le wa o le korin iyin si olorun bi ko ti le si olotoju tabi alafeyinti wipe ninu awon nkan ti o nsele ni aye o si sese fun onigbagbo tooto lati rin ni oju ona ihinrere ti o lo si orun ki a ma bohun ki a ma kun ki a ma si se ohun ti o lodi niwaju olowa bi awon wonyi bi won ba le tele olorun ninu wahala won
bi won ba le tele olorun ninu iponju won o ye ki awa papa ti a wa ni akoko yi ki a ni igboya ati igbagbo ki a ma tele jesu pelu igboya igboran ati igbagbo ninu gbogbo ayida yida aye bi a ba se be o daju pe o le de wa mo titi de opin yo si de wa mo ni oroko jesu awo ikori meta ninu oro ti a fe so loni ikini ipinija ti akoko wa ikeji idajo lori aigboran ati aigbagbo ikerin iyanju fun awon omo ehin kristi ikini ipinija ti akoko wa ninu filipi ori keji ni ati nwo ohun ti olorun so fun wa wipe awa ti a ngbe ni igbese aye isisiyi ti o dabi eni wipe igbeyin aye ti de ba wa ti bi ati mo wipe awon ami ti o ye ki o ma farahan nigba ti bibo luwa wa yo sun mo to si bi ati mo wipe awon ami won yi farahan kini awon nkan ti olorun so fun wa kini awon ipenija ti a ni ti o ye ki a faramo ki a si foju si bi ati nla wahala tabi iponju tabi inu ni bi ni koja filipi ori keji lati ese iketala nitori pe olorun ni nsise ninu yin lati fe ati lati sise fun ife inu rere re e ma se ohun gbogbo le esi ikunsinu ati ijiyan bi atile ni wahala bi atile ni isoro bi o tile dabi eni wipe nkan dojuru ninu ebi ninu ile nibi ise o ye ki a ma sumo olorun ki a ma sin olorun li aisi ijiyan tabi ikunsinu li eseke dogun ki eyin ki o le je alailegan ati oniwa tutu omo olorun alailabawon laarin oniwa wiwo ati alarekereke orileede laarin awon eni ti anri yin bi imole le aye esi ma na owo oro iye jade ki emi ki o le sogo le ojo kristi pe emi ko sare lasan be ni emi ko se laala lasan eyi ni paul apostoli ti o je oloko ti o si je oluso agutan fun awon eniyan wonyi le o nso fun won wipe o ye bi wahala ti le wa o ye bi atile ni iporuuru okan o ye bi o ti le dabi eni wipe gbogbo nkan ti o yi wa ka le o ndojuru o ni sibe sibe o ye ki a ma se ohun gbogbo lai si ikunsinu ki a ma sin olorun lai si ikunsinu ki a ma gbadura lai si ikunsinu ki a ma ka oro olorun lai si ikunsinu ki a ma tele jesu lai si ikunsinu ki a ma se ise rere gbogbo fun awon ore wa fun awon ebi wa awon ojuse ti o ye ki a se yala ninu ebi yala ninu ijo yala ninu ibi ise wa ki a ma se ohun gbogbo lai si ikunsinu ati lai si ijiyan o n so fun wa ni ese kedogun wipe awon amuye ti o ye omo olorun awon amuye ti o ye awon ti a so wipe won ni igbala awon amuye ti o ye awa ero mimo loju ona lo si orun rere wipe ani lati je alailegan oniwa tutu gege bi omo olorun alailabawon bi o tile je wipe awon ti o wa larowo to wa awon ojulomo tabi awon egbe wa awon alabagbe wa won ni iwa wiwo won si je alarekereke eniyan o nso wipe ki awa ki a ma tan imole bi o ba je wipe ni toto ni ati ri imole yin rere ki a mo wipe bi aye ba sokun imole ni lati ma tan ninu igbese aye awa ti a mo olorun awa ti a ni igbala bi aye ba kun fun iri bi aye ba kun fun iwa idoti o ye ki awa ki a je mimo si olowa ninu timothy keji epistle paul ekeji si timothy lati ese keta ori keta ese ekejila ni toto gbogbo awon ti o fe ma gbe igbe iwa bi olorun ninu kristi jesu
yóò farada inú ni bíni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kìí ṣe ẹni tí ń tàn wá jẹ. A dúpẹ́ wípé kìí ṣe ẹni tí ó máa rí funfun tá à pè ní dúdú fún wa. Ó ti sọ fún wa, ó sì ti kìlọ̀ fún wa wípé nínú ayé inú ni bíni, ìpọ́njú tàbí wàhálà yóò wà. Èyí ni a ń sọ fún wa wípé ẹnikẹ́ni tí yóò gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run nínú Kristi Jésù yóò rí inú ni bíni, ó sì ṣe dandan fún wa láti farada àwọn inú ni bíni wọ̀nyí. Ó ń sọ wípé ní ẹsẹ̀ ìkẹtàlá, ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ sí i síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Bí èrò kan bá wà lé ọkàn rẹ wípé bóyá àkókò náà yóò dé tí ìwà búburú yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí wàhálà nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àjálù nínú ayé yóò dẹ́kun, bóyá àkókò náà yóò dé tí àwọn ohun ibi tí àwọn ayé tí wọ́n máa ń ṣe yóò dẹ́kun, kí Jésù kí ó tó dé. Èyí ń jẹ́ kí ó yí ọ wípé títí Jésù yóò fi dé ni àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú àti síwájú, wọn ó sì máa tanni jẹ, a ó sì máa tàn wọ́n jẹ. Ohun tí a ṣe ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa ni wípé kí a lè mọ ìdúró tí ó yẹ fún ọmọ Ọlọ́run, kí a lè mọ ìhà tí ó yẹ kí a kọ sí àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n bá ń ṣẹlẹ̀ lárọ̀ọ́wọ́tó wa. Kí ló yẹ kí a ṣe? Ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìnlá, ó ní ṣùgbọ́n ìwọ dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Ẹsẹ̀ ìkẹtàlá ń sọ wípé àwọn ènìyàn búburú yóò máa gbilẹ̀, ìwà búburú yóò máa gbilẹ̀, ìtànjẹ yóò máa gbilẹ̀, ẹ̀kọ́ èké yóò máa gbilẹ̀. Ṣùgbọ́n ó sọ wípé ìwọ tí a ti kọ́ lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o ti jẹ́rìí wípé ọmọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà, ìwọ tí o ti kọ ayé àti ẹ̀ṣẹ̀ àti àwọn inú rẹ̀ sílẹ̀, ìwọ tí o ti faramọ́ Jésù, ìwọ tí ó ń lọ ní ọ̀nà ìyà nípẹ̀kun, ó ní kí ìwọ kí o dúró nínú nǹkan wọn ni tí ìwọ ti kọ́. Bí ayé tilẹ̀ ń bàjẹ́, bí ayé tilẹ̀ ń burú jù bẹ́ẹ̀ lọ, ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, kí a dúró nínú àwọn ẹ̀kọ́ tí a ti kọ́, tí a sì ti jẹ́ kí ojú rẹ dá ṣáṣá sí, kí ìwọ kí o lè mọ ọ̀dọ̀ ẹni tí ìwọ gbé kọ́ wọn. Bí a ti ń rí àwọn nǹkan wọ̀nyí ní àdúgbò wa, bí a ti ń rí wípé ìwà ìbàjẹ́ ń gbilẹ̀, bí a ti ń rí wípé àwọn ènìyàn búburú ń gbilẹ̀ bákan náà, bí a ti ń rí wípé wọ́n ń tẹ̀síwájú ní ìwà òkùnkùn wọn, ó ń sọ fún wa wípé kí a wà, kí a dá dúró, kí a sì jẹ́ ẹni tí a yà sọ́tọ̀, ẹni tí a sọ di mímọ́, ẹni tí ó ní ìwà bíi ti ìwà bí Ọlọ́run, ẹni tí ó jẹ́ aláìlẹ́gàn, ẹni tí ó jẹ́ wípé ó ń tẹ̀lé Ọlọ́run gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun ìdìgbòlò púpọ̀ ló wà lọ́nà àwọn arìnrìn àjò sí ọ̀run rere. Bí ẹni tí ń sáré ìje, a kò gbọdọ̀ jẹ́ kí àwọn ohun ìkọ̀sẹ̀ wọ̀nyí kí ó mú wa ṣubú. Ní àyíká wa, gẹ́gẹ́ bí a ti ń ṣàlàyé fún wa, àwọn ohun ìkọ̀sẹ̀ púpọ̀ ló ṣeéṣe kó wà níbi iṣẹ́ tàbí nínú ẹbí tàbí pẹ̀lú àwọn aládùúgbò wa. Àwa tí a mọ̀ wípé a ń sáré ìje, tí a sì mọ̀ wípé a ń lọ sí ìlú ọ̀run rere, wípé Jésù Kristì ti lọ síwájú láti pèsè àyè sílẹ̀ fún wa, ó yẹ kí àwa tí a jẹ́ arìnrìn àjò yìí kí a tẹ̀júmọ́ Jésù, kí a má ṣe jẹ́ kí ohunkóhun kí ó kọ wá lẹ́sẹ̀. Ní ayé òde òní ni ìmọ̀ ayé ọ̀làjú wà. A sì mọ̀ wípé ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́ǹsì ó gbilẹ̀ kan. Àwọn ẹ̀rọ sáyẹ́ǹsì ayárabíàṣá wọ́n yí wa ká. Àwọn ìdíje orí pápá àti ọ̀pọ̀lọpọ̀ ohun amúlùúdùn láyìíká wa, àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn sọ ìgbàgbọ́ nù. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn bójú wẹ̀yìn. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń jẹ́ kí àwọn ẹlòmíràn rò wípé èéṣe tí a fi ń wá sínú ìjọ, tí a ń ka Bíbélì, tí a ń jẹ́rìí lójoojúmọ́, tí a ń sọ nípa ti ẹ̀mí, a ń sọ nípa ti ọ̀run. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí tí ó yí wọn ká, ó ń pa wọ́n lọ́kàn dà, ó ń fún wọn ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Kí ni kí a ti sọ nípa àwọn ẹ̀sìn èké tí ó ń gbilẹ̀? Kí ni kí a ti sọ
nipa awon eko eke to gbode kan ni akoko wa eyi ni a fi gba wa niyan jowe pe ki a ma je ki ohun kan ki o si wa nipo kuro ninu ijoba olorun bi abaduro lori ileri olorun ti a sirin gege bi oro re to ti lana sile fun wa o daju we pe ore ofe re to fun wa yo si di wa mo titi de opin ni oroko jesu bi awon kan won yi ti le wa ni ayika wa pelu igbagbo pelu igboran pelu igboya a ma tele olorun ni igbagbogbo eyi ni ikini nipa ipeni nija ni akoko wa ki a lo si ikeji idajo lori aigboran ati aigbagbo nje bi a ba je ki awon kan won yi fa wa seyin bi a ba je ki awon kan won yi ko wa lese bi a ba je ki awon kan won yi je ki a so igbagbo nu ti a di alaigbagbo ati alaigboran ti a si ni irewesi ati ifoya kini ere awon ti won so igbagbo nu be kini ibinu tabi idajo olorun lori won lori awon alaigboran ati alaigbagbo wo Hebero ori keta lati ese iketa dilogun awon tali obinu si fun ogoji odun ki ha se si awon ti o dese oku awon ti o sun le aginju awon tali o si bora fun pe won ki yo wo inu isimi ohun bi ko se fun awon ti ko gboran awa si ri pe won ko le wo inu re nitori aigbagbo ohun ti o se awon wonyi lose ohun ti ko je ki won ki o le wo ile ileri oni wi pe won ni aigbagbo ati aigboran adaya fo awon omo israeli wonyi li aginju nitori be o soro fun won lati le wo ile ileri won ko rin gege bi ilana oro olorun won ko rin gege bi eko oro olorun ti a fi fun won eyi nje ikilo fun wa wi pe idajo ti o de ba won ti a ko gba won laaye lati wo ile ileri ti a ko gba won laaye lati ri anfani ti a ti pese sile fun won bi awa papa bi aba boju weyin bi awa papa ti a ti fi owo wa le ohun elo itule bi aba boju weyin ti a se pada ikilo ti a fun wa ni wipe a ko ni le ye fun ijoba orun sugbon adura mi ni wipe ki olorun ki o de wa mu wipe bi afefe iji bi o ti le nfe ni ayika wa bi wahala ti le wa yi wa ka wipe ore ofe jesu yo to fun wa aigbagbo ati aigboran ma nfa ibinu ati idajo olorun bi o ti le je pe alaanu ni olorun sibe sibe o ye ki a mo daju wi pe bi o ti je alaanu ni be ni o je onidajo pelu bi a ba n so nipa aigboran tabi a n so nipa aigbagbo o ye ki o ye wa wi pe ebi kan na ni aigbagbo ati aigboran nse eni ti o ba ni aigbagbo si olorun o daju wi pe ki yo pe ti o ma fi se aigboran si olorun kini awon ami ti a fi mo aigbagbo ni igbesi aye enikan kini awon ami ti a fi le se apejuwe wipe bi eyi ba wa o je iwa aigbagbo ni igbesi aye wa ki a to tesiwaje ki n fun ni nkan meje ti a ri ka ninu bibeli wipe bi awon ami wonyi bi o ba wa ni igbesi aye wa o fi han wipe a ni aigbagbo bi a si ti ni aigbagbo wonyi yo fa aigboran ati idayafo ni igbesi aye wa bi awon nkan wonyi ba si wa nibe o ma nfa ibinu ati idajo olorun awon ami aigbagbo ni igbesi aye onigbagbo tabi apeyida ikini ifaseyin wo Hebero ori kewa ese ikeji dini ogoji sugbon olododo ni yoye nipa igbagbo sugbon bi o ba fa seyin okan mi koni inu didun si o nso fun a wipe a o wa gege bi olododo a o si ni iye olorun
bi e ba tesiwaju nipa igbagbo sugbon bi aigbagbo ba wole o ma nfa ifaseyin Olorun sin so fun wa pe bi o ba faseyin bi aigbagbo ba farahan ni igbese aye wa nipa ifaseyin oni okan mi ki yo ni inu didun si awa ti a tin sare tete lati wa si ile Olorun tele tele awa ti a tin je olooto ninu isin Olorun tele tele awa ti a tin se ojuse wa ninu ile Olorun o le o sese ki o je nipa sisan idamewa wa o sese ki o je nipa jijere okan fun Kristi o sese ki o je nipa bibe awon eniyan wo o sese ki o je nipa mimo awon eniyan wa si ile Olorun sugbon ti a tin fa seyin ti a nso wi pe wahala ati iponju ti o de ba wa ko je ki a tesiwaju ninu isin Olorun o so fun a wi pe bi a ba nri ifaseyin ni igbese aye wa eyi je ami aigbagbo o je ami wi pe a ti n ko Olorun sile o si je ami wi pe idaje Olorun o ro dede lori wa ikeji ami aigbagbo ni igbekele ninu eran ara igbekele ninu eran ara bi a ba ko oruko Jesu sile bi a ba ko ona ihirere sile bi a ba ko ifokantan ninu Olorun sile bi ti a si n tele ona ti ara ti a ni igbekele ninu ara eyi fi han we pe aigbagbo wa ninu okan wa ninu Jeremiah ori 17 Jeremiah ori 17 ese 5 bayi lelo wa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa tabi igbekele re eni ti okan re si si kuro lodo olowa wahala iponju ajalu ninu aye ni o ma mu ki awon elomiran ki won fi Olorun sile ni o ma mu ki awon elomiran ki won ki o mu igbekele won kuro ninu Olorun sugbon Olorun so fun a wi pe bi o ba ri be bi aba ti n gbekele eran ara bi aba ti mu oju wa kuro lodo Olorun ti a si mu okan wa kuro ninu awon ileri re eyi je ami aigbagbo ni igbese aye wa o si n so fun a wi pe bi o ba ri be wi pe egbe tabi egun eyi je idajo Olorun lori awon ti won ni aigbagbo iketa tite si ona ara wa bi a ba ni igbagbo si Olorun a o te si ona ti Olorun bi a ba ni igbagbo si Olorun a o ma rin ninu ona ti Olorun sugbon bi aigbagbo ba ti n wole ni o ma n di wi pe ki a ma te si ona ara wa ni o ma n di wi pe ki a ma da inu wa ro ki a si ma se ipinnu wipe bayi tabi lona miran ni a o gbe igbesi aye wa rin ni Samueli kini ori 8 lati ese 4 gbogbo awon agba Israeli si ko ara won jo won si to Samueli lo ni Sirama won si we fun pe kiyesi iwo di arugbo awon omo re ko si rin ni iwa re nje fi enikan je oba fun wa ki o le ma se idajo wa bi ti gbogbo orile ede ari awon wonyi awon Israeli won te si ona ara won Olorun ti te itoju won Olorun le o ti lana fun won ona ti o ye ki won ki o ma rin o si fi Samuel fun won gege bi onidajo gege bi woli gege bi atoni sona gege bi eni ti o n gbo ti Olorun ti o n gbo ti enu Olorun ti o n so fun won gege bi eni ti o n dari won sugbon won so fun Samuel we pe awon fe tesi ona ti ara won awon ti ri apere awon orile ede alaigbagbo orile ede keferi awon orile ede ti o rin ninu okunkun won ti ri we pe awon eniyan won yi won ni oba oba sin se akoso won awon pelu fe ko Olorun sile o ti sun won lati ma tele bayi ile Olorun wi o ti sun won lati ma tele bayi ni bibeli so o ti sun won lati ma tele bayi ni inu Olorun won so wi pe won fe se inu ti eniyan won fe se bi oba won yo ti ma so fun won nitori be fi oba je fun wa ni ese ikefa oni sugbon ona buru loju Samueli nitori won wi pe fi oba fun wa
ki o le ma se idajo wa. Samuel si gbadura si Olowa. Ese ikeje Olowa si we fun Samuel pe bo hun awon eniyan na ni gbogbo e ti won so fun o nitori pe iwo ki won ko sugbon emi ni won ko lati je oba lori won nisisi o ye owe pe bi eniyan ba nte si ona ara re ti o so wi pe ti bibeli ti su ohun ati ma se igboran si oro olorun wi pe o ti su ohun wi pe ki a ma duro de bayi le Olowa wi ki a to gbese ki a to se ohunkohun wi pe o ti su ohun ki a ma mu suru labe wahala labe iponju wi pe o ti su ohun wi pe ohun ri bi awon eniyan aye bi won se nto ara won lai duro de oro olorun lai duro de bayi le Olowa wi ori wepe bi enikeni ba ni iru iwa be o je wipe o ti ko Olorun sile o je wipe iru eni be o nfi ami ati iwa aigbagbo han ikerin aigba gbogbo oro Olorun gbo ki a ma sha ki a ma yan ninu oro Olorun eyi ti a fe tele eyi ti a fe duro le lori o ma nfi han wipe a ko gba oro Olorun ni kikun o je wipe ani aigbagbo ati aigboran ninu igbese aye wa ohun ti an so ni wipe idajo Olorun ki jina si iru awon eniyan be ninu Hebrew ori kerin ese ikeji oni nitori pe ati waasu ihire fun wa gege bi fun awon na sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo bi ese yi ba ye wa ohun ti o nso ni we pe awon miran nigba ti won ba gbo oro Olorun ko ni dapo mo igbagbo ninu okan won won ma we pe won ko gba eyi ni gbo bi a ba nso ti atunse a ma so we pe ileri Olorun ni ohun gbagbo ohun ko gba ti atunse gbo bi a ba nso ti oro Olorun nipa iloko laya gege bi ilana ti a la sile fun wa gege bi omo Olorun a ma nri awon elomiran ti won ma nso wi pe ihin rere ti awon gbagbo ko kan ni ti loko laya bi a ba nso nipa wi pe ki a mu ona wa to ni waju aya ki a mu ona wa to ni waju oko ki a mu ona wa to ni waju awon aladugbo wa awon elomiran ma nso wi pe awon ko gba eyi ni gbo oni ati waasu irere fun awon elomiran pelu bi ati waasu fun o sugbon ko dapo mo igbagbo ninu okan won nitori be ni ihinrere ti won gbo ti ko bi se won ni anfani ikarun ifoya ati kiko lati tesiwaju idayafo ni igbese aye wa ati kiko lati tesiwaju eyi ni ki a je ki ogbo nkan ki o so wa patapata ki a so wipe a ko fe tesiwaju mo a ko fe se ife Olorun mo a o mo ibi ti a fe gbe ona ti igbagbo wa gba mo nitori awon nkan ti o nsele si wa eyi le ari ninu numeri ori kerinla lati ese ikini gbogbo ijo si gbe ohun won soke won si ke awon eniyan na si sokun le oru na gbogbo awon omo Israeli si nkun si Mose ati si Aaroni gbogbo ijo si we fun won pe awa ibakoko ti ku ni ile Egypt tabi awa ibaku le aginju yi nitori kini Olorun se mu wa wa si ile yi lati ti ipa ida subu awa awon aya wa ati awon omo wa yo di ije ko ha san fun wa ki a pada lo si Egypt won si we fun ara won pe e je ki a yan olori ki a si pada lo si Egypt idayafo ti deba awon eniyan wonyi awon ti o lo se ami ni ile iliri ni ile Kenani ti won pada wa won so fun a wi pe awon ri awon eniyan omiran ninu ile na wi pe awon omo Israeli wonyi ti won lo se ami ni ile na won dabi elenga loju ara won won si ro wi pe bayi papa bi elenga ni won ri loju awon eniyan ile na nigbati awon omo Israeli gbo nkan wonyi igbagbo fo lo ninu okan won idayafo aini reti
àìní ìgbàgbọ́ sì wá jọba ní ìgbésí ayé wọn. Èyí ni wọ́n fi sọ wípé àwọn ò ní lè tẹ̀síwájú mọ́, ni wọ́n sọ wípé àwọn fẹ́ yan olórí fún ara wọn láti lè padà sí ilẹ̀ Egypt bí èrò bá ń wá sí ọkàn rẹ. Tí ó ń sọ wípé ò fẹ́ ṣe ti ìgbàgbọ́ mọ́, ò fẹ́ padà sínú ayé, ò fẹ́ lọ sínú ìjọ mìíràn, ó tún fẹ́ lọ kó èébì tó ti pọ̀ jáde, ó tún fẹ́ lọ kó jẹ lẹ́ẹ̀kejì. Èyí ń sọ wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé rẹ. Bí o bá ń gbèrò nínú ọkàn rẹ, tàbí o ń ṣe ìpinnu nínú ọkàn rẹ wípé o fẹ́ yan olórí mìíràn, o fẹ́ yan adarí mìíràn tí ó tọ ní ọ̀nà ti ara rẹ, ní ọ̀nà tí ó wù ọ́, tí kì yóò máa fi òkodoro ọ̀rọ̀ Ọlọ́run lélẹ̀ fún wa àti fún ọ, ó dàbí ẹni wípé àìgbàgbọ́ ti ń wọ ìgbésí ayé rẹ. Ìkẹfà, àìlè dúró nínú ìmọ̀ àti àṣẹ Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìfihàn tàbí àmì àìgbàgbọ́ ní ìgbésí ayé apẹ̀yìndà. Àìlè dúró nínú ìmọ̀ràn tàbí àṣẹ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 44, orin Dáfídì orí 44, 160, orin Dáfídì ẹsẹ̀ 13, wọn kò pẹ́ gbàgbé iṣẹ́ rẹ̀, wọn kò sì dúró de ìmọ̀ rẹ̀. Wọn kò dúró de ìmọ̀ rẹ̀. Èyí ni àfihàn ìpẹ̀yìndà àti àìgbàgbọ́ ní ìgbésí ayé wa. Àìlè dúró de ìmọ̀ Ọlọ́run, àìlè dúró de àṣẹ Ọlọ́run. Bóyá à ń fẹ́ gbéyàwó ni, à ń fẹ́ lọ́kọ ni, à ń fẹ́ ṣiṣẹ́, à ń fẹ́ bímọ, à ń fẹ́ ní àwọn nǹkan ti ayé yìí, a sì ti ń gbàdúrà ó wá sú wa. Àwa ń sọ wípé a fẹ́ bojú wẹ̀yìn, wípé àti dúró pẹ́ tó, àti dúró fún oṣù mélòó tàbí ọdún mélòó, ó sì ti sú wa, kò ṣeé ṣe fún wa láti tẹ̀síwájú mọ́. Àwọn wọ̀nyí ni a ń fi ẹ̀sùn kàn wípé wọn kò lè dúró de ìmọ̀ àti ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. Èyí ni ó jẹ́ àmì wípé àìgbàgbọ́ ti wọ ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀. Ìkeje, wíwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Àwọn tí a rí wípé wọn kò sí nínú ìmọ́lẹ̀, àwọn tí a rí wípé wọn kò sí nínú ìsìn Ọlọ́run tòótọ́, àwọn tí a rí wípé wọn ti pa ìlànà ìgbàanì, wọn ti pa á dà, a sì ń tàn wọn lọ láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwa pàápàá a ti di aláìgbàgbọ́. Nínú àwọn ọba kejì, àwọn ọba kejì orí 1 láti ẹsẹ̀ 2, Ahasiah sì ṣubú láàrin fèrèsé Ọlọ́nà kan ní iyàrá òkè rẹ̀ tí ó wà ní Samaria. Ó sì ṣàìsàn, ó sì rán àwọn oníṣẹ́, ó sì wé fún wọn pé ẹ lọ, ẹ béèrè lọ́wọ́ Baal-Zebubo, òrìṣà Ekroni, bí èmi ó là nínú àìsàn yìí. Wo ọba yìí tí ó yẹ kí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó mọ ìlérí Ọlọ́run, wo ọba yìí tí ó yẹ kí ó sátọ Ọlọ́run lọ, wo ọba yìí tí ó yẹ kí ó kẹ́tọ Elijah wòlíì Ọlọ́run. Ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì òrìṣà, tí ó ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àjèjì Ọlọ́run tàbí àwọn ọ̀tá Ọlọ́run àti ọ̀tá Ísírẹ́lì. Wọ ẹsẹ̀ 3, ṣùgbọ́n áńgẹ́lì Olúwa wí fún Elijah ará Tishbi pé dìde, gòkè lọ pàdé àwọn oníṣẹ́ ọba Samaria, kí o sì wí fún wọn pé kò ṣe pé nítorí tí kò sí Ọlọ́run ní Ísírẹ́lì ni ẹ̀yin fi ń lọ ìbéèrè lọ́wọ́ Beelzebubu òrìṣà Ekroni. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún fi etí òkun ṣe ilé. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ apẹ̀yìndà tí ó tún lọ sí àwọn ìletò káàkiri. Ìbéèrè yìí kan náà ni ó yẹ kí a béèrè lọ́wọ́ àwọn tí ó lọ ń bá àwọn atanijẹ ìyá àgbà ní ẹkùn kọ̀ọ̀kan, tí wọ́n máa ń gbé ara wọn jókòó wípé bí àwọn bá fún ọ ní nǹkan mu, bí àwọn bá fún ọ ní nǹkan jẹ, wípé ìlóyún yóò dé. Irú àwọn atanijẹ bẹ́ẹ̀, wọ́n á sọ wípé bí àwọn bá ti gbé nǹkan yìí fún ọ jẹ,
ti iloyun yi ba si ti de o gbodo lo si ile isin kankan mo o si gbodo lo si ti isegun awon o ti oyinbo papa itanje ni gbogbo re bi abari apeyinda ti o nse ese kan ile ese kan ode ohun ti a n bere lowo oba samaria yi ni a n bere lowo re wepe iha se wepe ko si olorun ni israeli ni eyin fi lo ibere lowo awon ota olorun lowo awon ti ko ni imole ihirere wo ese kerin je nitori na baye le olowa wi iwo ki yo so kale lori akete ni lori eyi ti iwo gun sugbon kiku ni iwo yoko elija se lokoro o ye ki o ye wa we pe ibinu olorun wa lori awon ti won sato olorun miran leyin lori awon ti won fi aigbagbo aile maraduro aile duro de iranwo latoke wa iru awon ti won fi iwa be han idaje olorun wa lori won iponju le wa ninu aye tabi iya onko ti iba de o ye ki aro mo olorun bi a ba ro mo olorun o daje o pe yo gbo ti wa aye pada rere yo de ba wa sugbon bi a ba ko olorun sile bi a ba fi iwa aigbagbo iwa aigboran si oro olorun bi a ba fi ru nkan be han iponju nla iya ti ko se fenu so ati idajo aye raye nduro de gbogbo awon alaigboran ati awon alaigbagbo ida olorun ko se fo pa loju idajo olorun ko se dojuko nitori be ohun ero ni lati je ki ibinu tabi idajo re ki o wa sori re ki wa ni ona abayo tabi ona si ibokan eni o mu wa lo si ikori keta iyanju fun awon omo ehin kristi iyanju ti olorun ni fun wa ti oro olorun ni fun awon omo ehin kristi wo korinti kini orikewa korinti kini orikewa ese ikokanla ati ikejila nkan won isi se si won bi apere fun wa a se ko won fun ikilo awa eni ti igbehin aye deba nitori na eni ti o ba ro pe o n duro ki o kie sara ki o ma ba sobo awa ti ati n tele olorun awa ti ati ni igbala awa ti ati di atunbi ohun ti a n so fun wa ni wepe bi a tile ni wahala ninu aye bi a tile ni inu nibini ninu aye ki a wo awon apere wonyi ti a ti ka se ti igbo wa ki awa paapaa ki a mara duro ki a duro lodo olorun ki a tele olorun ki a si ma wo awon nkan ti o ti lana sile fun wa ki a ma bojo weyin ki a ma si so ireti nu bi a ba tele olorun ti a si fi igbagbo di ileri re mu o daju wepe lojo kan yo se wa ni rere ni juda ese iketa olofe nigba ti mo fi aisin mi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan n ko gbodo sai ma kowe si yin ki n si gba yin ni iyanju lati ma ja gidigidi fun igbagbo ti a fi le awon eniyan mimo lowo leekan soso o ni ki a ma ja gidigidi fun igbagbo ti a ti fi le awon eniyan mimo lowo leekan soso o seese ki esofe gba igbagbo yi lowo wa nipa wahala nipa inu nibini nipa awon ajalu to n de ba wa nipa awon nkan ti a n ba pade loju ona naa sugbon so wipe ki a di ileri olorun mu ki a di igbagbo mu ki a ma je ki aya ki o fo wa ki a se ipinnu wipe bi o ti won ki o ri a o ba jesu joba bi o ti won ki o ri a ko ni je ki ohunkohun ki o mu wa pada seyin ninu timoti kini ori kefa timoti kini ori kefa lati ese ikefa sugbon iwa bi olorun pelu itelorun ere nla ni iwa bi olorun pelu itelorun ere nla ni aini itelorun aini soro ohun lo ma n fa ki a ma ni oju kokoro
o lo ma nfa ki iyawo kan ki o ma to okunrin o lo ma nfa ki oko kan ki o ma to obinrin aini itelorun o ni o ma nfa ki a lo darapo mo awon eniyan oniruuru iwa aini itelorun o ni o ma nfi ka fi igbagbo sile ki a tun ma tele awon nkan miran kaakiri sugbon ran wa leti o pe iwa bi olorun pelu itelorun ere nla ni ese ikeje nitori a ko mo nkan wa si aye abi a mo nkan wa si aye oni be ni a ko le mu onkon jade lo bi abasi ni onje ati aso iwon yi yo te wa lorun sugbon awon tin fe di oloro a ma bo sinu idanwo ati idekun ati sinu were ife kufe popo ti pani lara iru eyi ti ma ri eniyan sinu ipanu ati egbe nitori ife owo ni gbogbo ohun boboro gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sakokuro ninu igbagbo won si fi ibinu je popo gun ara won li oko awon miran won fi lesun sile won fi bibele sile won fi jesu sile won fi eko irere sile won fi ise isin wa ti olorun gbele wa lowo won fi sile won ma wa owo kaakiri nitori ife owo ni gbongbo ohun buburu gbogbo eyi ti awon miran lepa loju mejeje ni awon miran won fi ebi sile won fi omo sile bi won tin lo si ise ti osan be ni won lo si ise ti oru be ni won lo si ise ti idaji omo ko ni itoju oko ko ni itoju aya ko ni alabagbe pelu o dabi eni wi pe won wa owo kiri loju mejeje o nso wi pe iru awon eni be won se igbagbo won kuro won sa ko kuro ninu igbagbo won se fi ibinu je popo gun ara won li oko o wa so fun wa ni ese kokanla sugbon iwo eniyan olorun sa fun kan won yi ki o ma lepa ododo iwa bi olorun igbagbo ife suru iwa tutu ma ja ija rere ti igbagbo bi iye ni pekun mu ninu eyi ti a gbe pe o si ti iwo si se ijewo rere niwaju eleri popo eyi ni Paul apostle fi nje ki o da wa loju we pe ipinu ti o nti ni ipinu ti o si nfe ki awon ara Rome ni ipinu ti o si nfe ki awa na ni o ni we pe ko si onkon ti o ya wa kuro lodo Jesu ni Rome ori kejo lati ese ikarun din ni ogoji tani yo ya wa kuro ninu ife Kristi tani yo ya o kuro ninu ife Kristi se onkon le ya o kuro ninu ife Kristi o wa nbe lo wa we pe iponju ni tabi wahala tabi inu ni bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ranti we pe awon kan ti saju wa lo awon bi Josepho won ni wahala won ni inu ni bini awon bi Shedraki Meshaki ati Abednego won ni iponju ti o peleke ti o po ti o dabi eni wipe yo ju agbara won lo sugbon olorun mu won laaja awon eniyan bi Danieli awon miran ti a ti ko nipa won bi Paul apostle awon ti a lo ni ogo awon ti o dabi eni wipe aye yi ko ye fun awon ti o dabi eni pe ikun wa won kaakiri sugbon ninu gbogbo nkan won yi ni Paul apostle tin so wi pe tani yo le ya wa pe kuro ninu ife Kristi e a se iponju tabi wahala tabi inu de bini tabi iyan tabi ihoho tabi ewo tabi eda ni ese ikerin din logoji gege bi ati ko pe nitori ire li a se npa wa kuli ojo ni gbogbo ojo anka wa si bi agutan fun pepa sugbon ninu gbogbo nkan wonyi ninu gbogbo awon iponju wonyi ninu gbogbo awon wahala wonyi ninu gbogbo awon inu ni bini wonyi ninu gbogbo iyan airije wonyi ninu gbogbo airasowo airilegbe airisese se amowe pe bi ekun pe bi alekan ayo nbo le oworo
awon iponju ti an ri won yi won ko duro pe o se se bi eniyan ba sa esan fun odun kan tabi fun igba die a ro wi pe odun kan tabi osu mefa tabi osu kan wi pe o pe lo titi sugbon o dajo pe igbala olorun yo je ti wa imularada yo je ti wa bi aba ni soro die bi aba farada bi aba fayaran die o daju wi pe iranwo yo toke wa fun wa eyi ni paul ofin so wi pe sugbon ninu gbogbo nkan won yi awa ju eni ti o segun lo nipa eni ti o fe wa nitori o da mi loju pe ki se iku tabi iye tabi awon angeli tabi awon ijoye tabi awon alagbara tabi ohun igba esinsin yi tabi ohun igba timbo tabi oke tabi ogun tabi eda miran ohun ti paul n so o ko gbogbo awon nkan ta le fojuri ohun ko ti enikeni le se agbako re ninu aye o ko gbogbo re papo o so nipa ti iyan o so nipa ti wahala o so nipa ti iponju o so nipa ti nuni bini o so nipa ti ihoho o so nipa ti ida o so nipa ti jamba tabi ewo o so nipa ti idojuti ni tabi ipani o so nipa opolopo nkan o so nipa ti aye o so nipa ti iku o so nipa ti iye o so nipa ti awon angeli o so nipa awon alagbara awon ijoye o so nipa awon oba aye yi o so nipa awon ti isinsin yi ati awon nkan ti nbo o so nipa oke o so nipa ogbon o so nipa awon ti eda miran ti o sese wipe a ko ti ifenuba o wa so wipe idani loju ti oni ni wipe awon nkan wonyi ki o le ya wa kuro ninu ife olorun mo gbagbo wipe idani loju kan na ni iwo na ni wipe ko si nkan ti o le ya kuro ninu ife olorun ati kuro ninu kristi jesu oluwa wa orin dafidi orin dafidi ori keta dini ogota ese ikeje okan mi ti mura olorun okan mi ti mura emi o ma korin emi o ma korin okan mi ti mura wahala ibade iponji ibawa awon afefe iji ba ma fe yi mi ka okan mi ti shitan mo ti ni ipinu wipe emi ki yo fi olorun sile se ipinu kan ni o wa ipinu kan na le o wa le okan re mo fe ki o dide duro ki o so fun olorun wipe bi o ti le je wipe nkan le bi o ti le je wipe wahala wa bi o ti le je wipe o dabe ni wipe airije airimo airilegbe arasowo bi o ti le je wipe a ko ni alabaro onitoju abi anafeyinti bi o ti le je wipe o dabe ni pe nkan pin fun opolopo awon eniyan wipe sibe sibe a ma sin olorun okan mi ti mura tan okan mi ti mura olorun wipe emi o ma sin o emi o ma bu ola fun o emi o ma wa oju re ni igba gbogbo wipe a ko ni je ki ohun kon ki o ya wa ya olorun wipe a ma fi igbagbo ati igboya tele olorun a o si ma gboran si oro olorun ni igba gbogbo wipe bi ekun ti re npe di ale kan o daju wipe ayo n bo le owuro se ipinu ti a ki o le yi pada ni waju oluwa wipe o sin olorun titi de opin aye re se ipinu ti enikeni ki o le fowo kan wipe o sin olorun titi de opin aye re se ipinu ti esu ki o le doju re bole wipe o sin olorun ninu wahala ninu iponju ninu inu onibini ninu airije ninu airimo ninu wahala ti awon eniyan le da si olorun wipe o tesiwaju lati ma sin olorun se ipinu wipe pelu ore ofe re o ni di apeyinda se ipinu wipe o ma tele olorun nkan le le wahala le wa iponju le wa o le dabi eni wipe awon ti o ro pe o ye ko feran re won ko sile won ko se boju ti won won ko se suja won sugbon so fun olorun wipe awon nkan wonyi ki o le fa o seyin ko rodo olorun o wa pelu olorun o wa pelu olorun o wa pelu olorun ranti joseph ni majemu lailai ranti job ni majemu lailai ranti ipinu abakuku ni waju olorun ranti awon woli ti o ti koja ranti awon ti o ti sare je yi saju wa ranti awon ti o ti di asegun ranti shedraki meshaki ati abednego ranti danieli
ranti Paulu apostoli ranti awon omo ehin Jesu Kristi ti a se nu ni binisi ranti wi pe iponju bi o ti le wa fun ose kan osu kan tabi odun kan tabi ju be lo ranti wi pe

ayé rẹ wípé o kò ní jẹ́ kí ohunkóhun kí ó fà ọ́ sẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run. Nínú nǹkan wọ̀nyí, àwájú aṣẹ́gun lọ. Ṣe ìpinnu. Sọ fún Ọlọ́run wípé ohunkóhun kì yóò fà ọ́ kúrò, kì yóò ṣe ọ́ nípò kúrò nínú ìjọba Ọlọ́run. Ohunkóhun kì yóò fà ọ́ sẹ́yìn kúrò lọ́dọ̀ Ọlọ́run. Rántí wípé àwọn tí ó bá forí tì í títí dé òpin, àwọn lẹ́ẹ̀ ó gbalà.

0: This CLM Radio, your spiritual welfare is our concern.
1: Ìsílẹ̀ kejì ti Paul Apostle sí àwọn ará Thessalonica orí ìkẹta. Lákòótán ara, ẹ máa gbàdúrà fún wa kí ọ̀rọ̀ Olúwa lè máa sáré, kí ó sì jẹ́ àyìn lógo àní gẹ́gẹ́ bí ó ti rí lọ́dọ̀ yín, àti kí a lè gbà wá lọ́wọ́ àwọn aṣòdì àti àwọn ènìyàn búburú, nítorí pé kì í ṣe gbogbo ènìyàn ni ó gbàgbọ́, ṣùgbọ́n olódodo ni Olúwa, ẹni tí yóò fi ẹsẹ̀ yín múlẹ̀, tí yóò sì pa yín mọ́ kúrò nínú ibi. Àwa sì ní ìgbẹ́kẹ̀lé nínú Olúwa ní tiyín pé nǹkan wọn ni tí a pa láṣẹ fún yín ni ẹ̀yin ń ṣe tí ẹ ó sì máa ṣe. Kí Olúwa kí ó sì máa tọ ọkàn yín sínú ìfẹ́ Ọlọ́run àti sínú sùúrù Kristi. Àwa sì pàṣẹ fún yín ará ní orúkọ Jésù Kristi Olúwa wa, kí ẹ̀yin kí ó yẹra kúrò lọ́dọ̀ olúkúlùkù arákùnrin tí ń rìn ṣegeṣege tí kì í ṣe gẹ́gẹ́ bí ìlànà tí wọ́n ti gbà lọ́wọ́ wa, nítorí ẹ̀yin ti kara yín mọ̀ bí ó ti yẹ kí ẹ̀yin náà farawé wa, nítorí àwa kò rìn ṣegeṣege láàrin yín. Bẹ́ẹ̀ ni àwa kò sì jẹ oúnjẹ ẹnikẹ́ni lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n nínú aápọn àti làálàá ni à ń ṣiṣẹ́ lọ́sàn-án àti lóru, kí àwa kí ó má baà dẹ́rùbẹ ẹnikẹ́ni nínú yín. Kì í ṣe pé àwa kò ní agbára, ṣùgbọ́n àwa ń fi ara wa ṣe àpẹẹrẹ fún yín, kí ẹ̀yin kí ó lè máa farawé wa. Nítorí nígbà tí àwa ti lè wà pẹ̀lú yín, èyí ni àwa pa láṣẹ fún yín pé bí ẹnikẹ́ni kò bá fẹ́ ṣiṣẹ́ kí ó má ṣe jẹun, nítorí àwa gbúrò àwọn kan tí ń rìn ṣegeṣege láàrin yín tí wọn kò ń ṣiṣẹ́ rárá, ṣùgbọ́n wọ́n jẹ́ àtọ́jú ilé kiri. Ǹjẹ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ ni àwa ń pàṣẹ fún tí a sì ń rọ̀ nínú Olúwa Jésù Kristì pé kí wọn kí ó máa fi ìwà pẹ̀lẹ́ ṣiṣẹ́, kí wọn kí ó sì máa jẹ oúnjẹ àwọn tìkára wọn. Ṣùgbọ́n ẹ̀yin ará, ẹ má ṣe ṣàárẹ̀ ní rere ṣe. Bí ẹnikẹ́ni kò bá sì gba ọ̀rọ̀ wa gbọ́ nípa ìwé yìí, ẹ sàmì sí Olúwa rẹ̀ kí ẹ má sì ṣe bá a kẹ́gbẹ́ kí ojú kí ó lè tì í. Síbẹ̀ ẹ má ṣe kà á sí ọ̀tá, ṣùgbọ́n ẹ máa gbà á níyànjú bí arákùnrin. Ǹjẹ́ kí Olúwa àlàáfíà àti kara rẹ̀ máa fún yín ní àlàáfíà nígbà gbogbo lọ́nà gbogbo. Kí Olúwa kí ó pẹ̀lú gbogbo yín. Ìkíni èmi Paul láti ọwọ́ ara mi, èyí ti ṣe àmì nínú gbogbo ìwé, bẹ́ẹ̀ ni mò ń kọ̀wé. Oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristì kí ó wà pẹ̀lú gbogbo yín. Àmì. Èyí ni òpin Epístélì èkejì ti Paul Apostle sí àwọn ará Thessalonica. Epístélì ìkíni ti Paul Apostle sí Timotheo. Orí ìkíní. Pọ́ọ̀lù, Apostle Kristi Jésù, gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run olùgbàlà wa àti Kristi Jésù ìrètí wa, sí Timotheo ọmọ mi tòótọ́ nínú ìgbàgbọ́, oore ọ̀fẹ́, àánú, àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Kristi Jésù Olúwa wa. Bí mo ti gbà ọ́ níyànjú láti jókòó ní Éfésù nígbà tí mo ń lọ sí Macedonia, kí ìwọ kí ó lè pàṣẹ fún àwọn kan kí wọn kí ó má ṣe kọ́ni ní ẹ̀kọ́ mìíràn, kí wọn má sì ṣe fiyè sí àwọn ìtàn lásán àti ti ìran tí kò ní òpin, èyí tí máa mú ìjìyàn wá dípò iṣẹ́ ìríjú Ọlọ́run tí ń bẹ nínú ìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni mò ń ṣe ní ìsinsìnyí, ṣùgbọ́n òpin àṣẹ náà ni ìfẹ́ láti ọkàn mímọ́ àti ẹ̀rí ọkàn rere àti ìgbàgbọ́ àìṣẹ̀tàn wá láti inú èyí tí àwọn ẹlòmíràn ti yapa kúrò, tí wọ́n sì yà sápá kan sí ọ̀rọ̀ asán, wọ́n fẹ́ ṣe olùkọ́ òfin, òye ohun tí wọ́n ń wí kò yé wọn tàbí ti ohun tí wọ́n ń tẹnu mọ́. Ṣùgbọ́n àwa mọ̀ pé òfin dára bí ènìyàn bá lò ó bí a ti lo òfin, bí a ti mọ èyí pé a kò ṣe òfin fún olódodo bí kò ṣe fún àwọn aláìlófin àti àwọn aláìgbọ́ràn, fún àwọn aláìwà bí Ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀, fún àwọn aláìmọ́ àti àwọn ẹlẹ́gàn, fún àwọn apababa àti àwọn apàìyá, fún àwọn apànìyàn, fún àwọn àgbèrè, fún àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́, fún àwọn ajé ènìyàn tà, fún àwọn èké, fún àwọn abúra èké, àti bí òmíràn bá sì wà tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó yè kooro. Gẹ́gẹ́ bí ìrere ti ògo Ọlọ́run olùbùkún tí a fi sí ìtọ́jú mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi ní agbára àní Kristi Jésù Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ ọ̀rọ̀ òdì lẹ́ẹ̀kan rí àti onínú ni bí ni àti eléwu ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é ní àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́.

0: wa wá sì pọ̀ rékọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí ànúgbà pé lára mi bí olórí ni kí Jésù Kristi fi gbogbo ìpamọ́ra rẹ̀ hàn bí àpẹẹrẹ fún àwọn tí yóò gbà gbọ́ sí ìyà ìnípẹ̀kun nígbà ìkẹyìn. Ǹjẹ́ fún ọba ayérayé, àìdíbàjẹ́, àìrí, Ọlọ́run kan ṣoṣo ni ọlá àti ògo wà fún láé àti láéláé. Àmí. Àṣẹ yìí ni mo pa fún ọ, Tímótì ọmọ mi, gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ wọn ni tí ó ti ṣáájú lórí rẹ, pé nípa wọn kí ìwọ kí ó lè máa ja ogun rere, máa ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere, èyí tí àwọn ẹlòmíràn tanù kúrò lọ́dọ̀ wọn tí wọ́n sì rí ọkọ̀ ìgbàgbọ́ wọn nínú àwọn ẹni tí Himeneu àti Alexanderu wà, àwọn tí mo ti fi lé Sátani lọ́wọ́ kí a lè kọ́ wọn kí wọn kí ó má sọ̀rọ̀ òdì mọ́.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
0: Epistle ekini ti Paul Apostle si Timotheo ori ikeji. Nitori na mo gba yin niyanju saju on gbogbo pe ki a ma bebe, ki a ma gbadura, ki a ma sipe ati ki a ma dupe nitori gbogbo eniyan. Fun awon oba ati gbogbo awon ti o wa ni ipo giga, ki a le ma lo aye wa ni idakeje ati pele ninu gbogbo iwa bi Olorun ati iwa agba. Nitori eyi dara ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa, ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́, nítorí Ọlọ́run kan ní ń bẹ, onílàjà kan pẹ̀lú láàrin Ọlọ́run àti ènìyàn, òun pàápàá ènìyàn, àní Kristi Jésù, ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn, ẹ̀rí ní àkókò rẹ̀. Nítorí èyí tí a yàn mí ṣe oníwàásù àti àpọ́sẹ́lì, òtítọ́ ni èmi ń sọ, èmi kò ṣèké, olùkọ́ àwọn kẹfẹ́rí ní ìgbàgbọ́ àti òtítọ́. Nítorí náà mo fẹ́ kí àwọn ọkùnrin máa gbàdúrà níbi gbogbo, kí wọ́n máa gbé ọwọ́ mímọ́ sókè ní àìbínú àti ní àìjiyàn, bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn obìnrin kí ó fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣe ara wọn ní ọ̀ṣọ́ pẹ̀lú ìtìjú àti ìwà àìrékọjá, kì í ṣe pẹ̀lú irun dídì àti wúrà tàbí píálì tàbí aṣọ olówó iyebíye, bí kò ṣe pẹ̀lú iṣẹ́ rere èyí tí ó yẹ fún àwọn obìnrin tí ó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run. Jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́, ṣùgbọ́n èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin bí kò ṣe pé kí ó dákẹ́jẹ́, nítorí Ádámù ni a kọ́ dá, lẹ́yìn náà Éfà. A kò sì tan Ádámù jẹ, ṣùgbọ́n obìnrin náà nígbà tí a tàn án ó ṣubú sínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n a ó gbàálà nípa ìbímọ rẹ̀ bí wọ́n bá dúró nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìwà mímọ́ pẹ̀lú ìwà àìrékọjá. Epistle ekini ti Paul Apostle si Timotheo orí ìkẹta. Òtítọ́ ni ọ̀rọ̀ náà, bí ẹnìkan bá fẹ́ òye bíṣọ́ọ̀bù, iṣẹ́ rere ni ó ń fẹ́. Ǹjẹ́ bíṣọ́ọ̀bù jẹ́ aláìlẹ́gàn, ọkọ aya kan, olùṣọ́ra, aláìrékọjá, oníwà yíyẹ, olùfẹ́ àlejò ṣíṣe, ẹni tí ó lè ṣe olùkọ́, kí ó má jẹ́ ọ̀mùtí tàbí oníjà tàbí olójúkòkòrò bí kò ṣe onísùúrù, kí ó má jẹ́ oníjà tàbí olùfẹ́ owó, ẹni tí ó káwọ́ ilé ara rẹ̀ gírígírí, tí ó mú àwọn ọmọ rẹ̀ tẹríba pẹ̀lú ìwà àgbà gbogbo. Ṣùgbọ́n bí ènìyàn kò bá mọ bí a ti ṣe ìkáwọ́ ilé ara rẹ̀, òun àti ṣe lè tọ́jú ìjọ Ọlọ́run, kí ó má jẹ ẹni titun, kí ó má ba àgbéraga, kí ó sì ṣubú sínú ẹ̀bi èṣù. Ó sì yẹ kí ó ní ẹ̀rí rere pẹ̀lú lọ́dọ̀ àwọn tí ń bẹ lóde, kí ó má ba bọ́ sínú ẹ̀gàn àti sínú ìdẹ̀kùn èṣù. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ fún àwọn díákónì láti ní ìwà àgbà, kí wọ́n má jẹ ẹlẹ́nu méjì, kí wọ́n má fi ara wọn fún wáìnì púpọ̀, kí wọ́n má jẹ olójú kòkòrò, kí wọ́n máa di ohun ìjìnlẹ̀ ìgbàgbọ́ mú ní ọkàn funfun, kí a sì kọ́ wá ìdí àwọn wọ̀nyí dájú pẹ̀lú. Nígbà náà ni kí a jẹ́ kí wọ́n jẹ oyè díákónì bí wọ́n bá jẹ aláìlẹ́gàn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ fún àwọn obìnrin láti ní ìwà àgbà, kí wọ́n má jẹ asọ̀rọ̀ ẹni lẹ́yìn bí kò ṣe aláìrékọjá, olóòótọ́ ni ohun gbogbo. Kí àwọn díákónì jẹ́ ọkọ obìnrin kan, kí wọn kí ó káwọ́ àwọn ọmọ wọn àti ilé ara wọn dáradára. Nítorí àwọn tí ó lo oyè díákónì dáradára ra ipò rere fún ara wọn àti ìgboyà púpọ̀ ní ìgbàgbọ́ tí ń bẹ nínú Kristi Jésù. Ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí ọ, mo sì ń retí àti tọ̀ ọ́ wá ní lọ́ọ́lọ́. Ṣùgbọ́n bí mo bá pẹ́ kí ìwọ kí ó lè mọ bí ó ti yẹ fún àwọn ènìyàn láti máa hùwà nínú ilé Ọlọ́run tí í ṣe ìjọ Ọlọ́run alàyè, ọ̀wọ̀n àti ìpìlẹ̀ òtítọ́, láì ṣiyè méjì títóbi ni ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run, ẹni tí a fi hàn nínú ara, tí a dáláre nínú ẹ̀mí, tí àwọn ángẹ́lì rí, tí a wàásù rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè, tí a gbàgbọ́ nínú ayé, tí a gbà sókè sínú ògo.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí a gbàdúrà.
3: A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run wípé o fi Jésù ta wá lọ́rẹ. Wípé bí a bá ní ìbànújẹ́ tàbí àsùn dábọ̀ ẹkún, bí ohunkóhun bá wà tí ó dorí ìgbésí ayé wa kodò, tí ó sì mú ìpòrúru ọkàn bá wa, bí ohunkóhun bá wà tí ó ń da ìgbésí ayé wa tàbí ilé wa tàbí iṣẹ́ wa tí ó ń dàárú, bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ilé àìbalẹ̀ àyà ó ń yọ wá lẹ́nu, tàbí àlákàlà kò jẹ́ kí a gbádùn, tàbí ọwọ́ ayé ló ń lé wa kiri, a mọ̀ wípé o ti fi Jésù ta wá lọ́rẹ, wípé ó jẹ́ ilé ààbò fún wa, àti pé bí a bá sọ fún Jésù, bí a bá kó àròyé wa tọ́ lọ, bí a bá fi ara wa pamọ́, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa bí ẹlẹ́bi àti bí ẹlẹ́ṣẹ̀, ó dájú wípé ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sẹ́ẹ̀ lórókè Kálfárì ó sì wà síbẹ̀ fún wa pẹ̀lú. A sá ti sọ fún wa wípé èyí lé ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kú ẹ̀ṣẹ̀ aráyé lọ. A sì mọ̀ wípé bí a bá so mọ́ ọ, bí a bá dúró tì ọ́, bí a bá gbẹ̀kẹ̀lé ìlérí rẹ, tí a sì sọ gbogbo ìbànújẹ́ wa àti ẹkún wa, ìṣòro wa, bí a bá sọ ọ́ fún ọ, a mọ̀ wípé ó gbà wá. Ǹjẹ́ à ń bẹ̀ wípé lónìí bí a ti wá pẹ̀lú agbára rẹ, pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀, pẹ̀lú iṣẹ́ ìràpadà tí Jésù ti parí fún wa, a bẹ̀ wípé gbogbo àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ wọ̀nyí bá mú wọn kúrò. Ṣàánú fún wa. Jẹ́ kí àlàáfíà rẹ̀ kí ó jọba nínú ọkàn wa. Gbogbo ìgbésí ayé wa tí ó ti dàrú bá wa tún wọn ṣe. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kí ó lè ṣe wá pé ní àṣálẹ́ yìí ní orúkọ Jésù Kristì Olúwa. Mo fẹ́ kí o ṣí Bíbélì rẹ sí orin Dáfídì 56. À ń sọ lónìí nípa ààbò tí ó dájú. Bí àkókò kan bá wà ní ìgbésí ayé wa tí ó yẹ kí a mọ ààbò tí ó dájú, tí ó nípọn, tí ó sì ṣe iyebíye, èyí tí ó jẹ́ wípé ọwọ́ ayé tàbí ọwọ́ ọ̀tá tàbí ọwọ́ èṣù kò ní lè tẹ̀ wá, mo wòye wípé àkókò tí a wà yìí jẹ́ àkókò kan, nítorí wípé ọ̀pọ̀ òjò ló rọ̀ tilẹ̀ ń fi mu, ọ̀pọ̀ ìyà ni àwọn ènìyàn sì ń jẹ ní àìmọ̀ àti rí ibi ìsásí, ṣùgbọ́n bí ó ṣe tiwa ni àwa ni Ọlọ́run ṣe ní olóríire láti mọ ààbò tí ó wà. Mo sì mọ̀ wípé bí o bá fi etí sílẹ̀, tí o sì fi ara balẹ̀, tí o ń gbọ́ ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa ààbò, wípé bí ó tilẹ̀ jẹ́ wípé èṣù pàápàá ni ó lé ọ dé yìí, bí a bá parí ẹ̀kọ́ yòó láti sáko lẹ́yìn rẹ. Bí ìjìyà bá wà nípa ẹ̀ṣẹ̀ tí a ti ń dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nípa ìrìn tí a ti ń rìn tí ó dàbí ẹni wípé ìyà ń jẹ wá, ìṣẹ́ sì ń ṣẹ́ wa, mo mọ̀ wípé ìgbà tí a ti fún wa ní Jésù, tí a sì ti gbé Jésù sókè, gbogbo ìṣẹ́ wa àti ìyá wa ni a fi kọ́ sí orí igi àgbélébu Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì fún wa láti mọ̀, nítorí Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń jìyà, wọ́n sì ń kú nítorí àìní ìmọ̀. Ní orin Dáfídì tí mo pè ní 56, ni a ti ń sọ fún wa wípé Ọlọ́run lè ààbò wa àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, nítorí náà lè àwa kì í bẹ̀rù. Bí a tilẹ̀ ṣe ayé ní ìdí, tí a sì ṣe àwọn òkè ńlá ní ipò lọ sí inú òkun, bí omi tilẹ̀ ń hó tí ó sì ń ru, bí àwọn òkè ńlá tilẹ̀ ń mì nípa ọwọ́ bíbí rẹ̀, odò ńlá kan wà, ṣíṣàn èyí tí yóò mú inú ìlú Ọlọ́run dùn, ibi mímọ́ àgọ́ wọn nì ti ọ̀gá ògo, Ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀, a kì yóò ṣí i ní ìdí, Ọlọ́run yóò ràn án lọ́wọ́. Ní kùtùkùtù òwúrọ̀, àwọn kèfèrí ń bínú, àwọn ilẹ̀ ọba ṣídìí, ó fọhùn rẹ̀, ayé yọ, Oluwa awon omogun wa pelu wa Olorun Jacob le abo wa e wa wo awon ise Oluwa iru aporo ti o se le aye o mo otetan de opin aye o se orun o si ke oko meji o si fi keke ogun jona eduro je ke si mo pe emi le Olorun a gbe mi ga ninu awon kefiri a gbe mi ga le aye Oluwa awon mogun wa pelu wa Olorun Jacob le abo wa awon ti o wa ninu aye won wa abo kaakiri gbogbo awon eniyan yala olowo tabi ojogbon o si sese awon talaka papa ti won ko ni nkankan ti o dabi eni wipe o ye ki owo iya ki o duro lara won nitori pe towo won oni ti gbajumo ko si tabi ti dukia ohun ini ko je ti won sibe sibe bi o ti le je wipe won oni nkan pupo ninu aye sibe sibe esu ota emi wa ko je ki won ki o gbadun o si je ohun ti awon eniyan ma nwa kiri abo ti won ro wipe bi ohun gbogbo bi o n ba dojupo ti o si n daru eyi ti oni saamu ti o n se alaye re ni ese keta wipe omi ho eyi so nipa wipe nkan gbona mo awon eyan ti o wa ninu aye lara o si so pe oke nla papa ti a le ro wipe o fi idi mule sinsin o n so wipe o mi awon eniyan ti o dabi eni wipe pelu ohun ini won pelu gbajumo won won dabi oke ti a ti fi idi re kale ti o dabi eni wipe ko si ohun to le de wipe ko si mimi ko si si eru sugbon eni ti o ko iwe yi nipa emi si olorun o n so fun wa wipe ko si eni keni ti ara ro tabi ti ara tu pe bi won ti le dabi eni ti won dabi oke ti a fi idi won kale sibe sibe pelu ohun ti o n sele ninu aye o n so wipe awon oke nla wonyi won mi sugbon wa so fun wa ibi itura ti o wa fun awon ayanfe fun awon ti won sin olorun le emi ati ni otito awon ti won ni olorun Jacob gege bi oba gege bi olugbala ati gege bi oluwa won o so fun wa wipe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ibi mimo ago won ni ti oga ogo eyi ni jesu nje ki o di mo fun wa wipe omi kan wa kanga kan wa orisun kan wa ti o san fun omi iye fun imularada awon ti ara won ko da fun igbala awon ti won sonu fun idariji awon ti won dese ati fun imuduro awon ti ese won ti ye eyi ni eni ti o ko orin David yi nje ki o di mo fun wa wipe bi aye re ba daru bi o ba dabi eni wipe o dabi eni pe ki o lo pe pokun so ki o si kudanu nitori pe ko si nkan ti o ro pe o tun fe se ninu aye o n so fun o wipe ma binu je ma se so ireti nu nitori pe odo nla kan wa o le ma se onika ye fi wipe bi o ba je be wipe odo nla kan wa eyi ti o mu inu mi dun bi mo ba darapo mo awon eniyan olorun nibo lo wa nitori pe gege bi eni ti o dagba die o sese ki o ti ma wa ibi isasi ati ibi abo kaakiri sugbon o dabi eni pe bi o ti n sa be ni pasan be ni o n ba o ti o si ti sa kaakiri titi ti o n wa ibi abo sugbon ti ko si ibi abo awon eniyan ti won si mo wipe aye nle wa awon naa paapaa won ko ile kekeke kaakiri o sese ninu ogba ti won si fi enikan sibe ti o dabi oluso won si le ko si enu ona wipe ibi abo niyi o si sese ki iwo na ki o ti lo sibe ri boya gege bi alaboyun tabi gege bi eni ti o wa ise ti ko ri ise ti won si so fun o wi pe bi o ba sa pamo sibe abo ti o si je ara re niya o sese ki o ti le gba awe ojo meta tabi ojo meje tabi ojo pupo ju be lo o si ti ro wi pe o ti de ibi ti o nlo pelu awe pelu adura pelu ije ara ni niya sibe sibe leyin ojo meje leyin ose meta tabi leyin osu kan iya ko ye ya ile re nitori pe bibeli so wi pe elese ni a fi ise fun bi o ba digba ti a ko ese sile ise tabi ijiya ese ko ni ye ma wa lodo wa sugbon so wi pe o le salai mo ibi ti odo nla yi wa sibe sibe idaniloju ni wo pe odo nla kan wa sisan yi ti yo mu inu ilu olorun dun ko so wi pe sisan yi ti o mu gbogbo ilu dun ilu pupo lo wa sugbon gbogbo ilu ko ni ilu olorun o si sese ki o ti ma josin ki o ti ma lo kaakiri ki o ti ro wi pe pelu gbogbo eti mo nse na mo fa nse iwonba ti mo mo wi pe o ye ki nse sugbon sibe sibe anfani odo nla ti o san yi fun itura fun imularada fun iko fun ifokanbale fun alaafia fun idariji fun ase pe igbala re ko je ti re sugbon so wi pe bi ki o le mo bi a se mo wi pe a ti de ibi ti odo yi wa o ni olorun bele arin re Jesus si je ki o di mo fun a wi pe ibi ti eni meji tabi meta ba pejo ko so wi pe nidi oja tita nidi ikore nidi ibasa nidi ijeun tabi nidi ijo nidi ilu ko so be o oni ibi ti eni meji tabi meta ti won ba pejo po ki se nidi ija ki se nidi iyapa ki se nidi ki a ma lora wa laso mu wi pe ah ta lo ji owo apo alufa on ibi ti eni meji tabi meta ba pejopo le oruko mi oni emi wa le arin won eyi ni ilu olorun eyi ni ibi ti ansa pamo si nibi ti eko oro olorun ti o tin jade olorun be le arin re a ki o si nidi ko si bi aye se le gbiyanju to tabi bi esu papa bi o ti le buramuramu to bi o ba wa nibi ti olorun wa oni a ki o se onidi olorun yi o ran lowo ni kutukutu owuro bi o tin ji be ni iran lowo olorun be ni o wa ni to si re o ni awon keferi nbinu bi o ba ti mo tele tele ki o sin ja fara ti o ro wi pe ko sewu je ki n so fun o wi pe awon keferi nbinu si o awon wo ni an pe ni keferi awon tin tafani àwọn tí wọ́n fẹ́ ṣe ọ́ ní ibi àwọn tí wọn kò mọ ọlọ́run tí wọn kò sì fẹ́ mọ̀ àwọn ẹni ìkà àwọn ẹni ibi ayé àwọn kèfèrí ń bínú bó jẹun bó yó bó bá sọ síta wọn bínú sí ọ bó tí rí ìyàwó fẹ́ ṣùgbọ́n tí ọwọ́ rẹ jí tí ó dàbẹ ni pé nǹkan lọ déédéé fún ọ àwọn kèfèrí á bínú sí ọ bó rí jẹ àwọn kèfèrí á bínú bó sì rí jẹ bó ní nǹkan kan to tori be to joko seko wi pe but eni ti o mu owo wale ni won ma yin mi o si ni nkan ti mo mu lole bo lole won binu pe o wale bo si lole bo jeun bo yo won binu pe o jeun bo gbe yawo bo bimo won binu pe gbe yawo ko si ti bimo awon keferi nbinu bo ba si mo ibi abo o pari fun o awon ile oba won sidi sugbon won so fun a wi pe olorun wa ẹni ìgbà ayérayé ẹni ìgbà ni ẹni tí ó ń dúró sí ọ̀dọ̀ ẹni tí kò ní bàbá ẹni tí ó jẹ́ ibi ààbò fún wa wọ́n ní ó fọ́hun rẹ̀ ayé yọ ọ́ olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù onílé ààbò wa ìwọ bí o bá sọ gbé dúpọ̀ bá sọ gbé kúrọ̀ lọ béèrè lọ́wọ́ àwọn tó ń sọ gbé kúrọ̀ ikú ń pa wọ́n àtọmọ àti bàbá àti ìyá wọn kọ́lé ilé dáradára ilé mèremère tí a kùn dáradára ṣùgbọ́n kí wọn kí ó tó wọ inú rẹ̀ wọ́n á walẹ̀ sí ẹnu ọ̀nà wọ́n á rí nǹkan kan mọ́lẹ̀ wọ́n ṣe rí nǹkan mọ́lẹ̀ láàrin àwọn pápá mọ́lẹ̀ lọ bí wọ́n ń kú light ye needy. Wan so epe ari lagbaja ni ose to koja be ni e ti won soro e ti won ri mole ko gba won bi won tin bi won ni won so nde money di ti won so komo lorun apere po ta omo re fun esu niyan sibe sibe pelu abo eke ti awon eyan ti o wa ninu aye ti won ni won so fun a wi pe owo aye nte won esu n ba won on pa won awon ti o patan patapata o pa won ni aparo won je ni aye won je ni orun gba te eyan ba lo odun marun ni ile ewo san wo oyibo ni won ba adota tabi ogoji odun to ni lo ninu aye jo ti mo wi pe esu ti pa lapati gba to bi mo ti o raye gbadun won ti o si le toju won to tin kaakiri esin yi na ni o gbe bibeli kaakiri ko mo oju bibeli o sori bibeli kodo abo ti o wa fun wa odo nani ti o wa fun imulada fun irora ti wa ko mo nipa re Jesu Christ ti a fi han wa lati ku ese wa lo ati lati ko ijiya wa lo ko mo nipa re sugbon bi o se ti a wa ti a ti mo ona hirere awa ti a fi ese wa sowo si olorun ti a so wi pe kojo ajewo ese wa se ko sile bi a ba nse be awon eyan ma pe wa ni omugo won ti e so wa loruko won ni awon egbe jewo ese be ni awon ton jewo ese ose nse won iya si nje won sugbon iwo to gbon iwo to si mo wi pe o nfe iran lowo lodo olorun o si nfe abo re bo tin jewo ese ba tin da ba tin je ki ese ki o koja lo bi odo ti o san koja lo be ni abo olorun to ndaju lori re o so fun a wi pe awa ta se be pe a je olori re olorun jacobu tani olorun jacobu gba ti jacobu nsa ko lowo ta ni lowo isau le olorun pade re ni oju ona ibi to nsa lo ni igba ti o fi okuta se irori re ti o si wa ni ibi ona ti o je wi pe inu aginju ni olorun wa ba ni o ko si wi pe ohun a ma seso lori re olorun jacobu niyan nigba ti o de odo labani gbogbo iya ti labani fe fi je ati ireje ti labani fe se fun olorun gba nigba ti olorun so pe ki o kuro ni odo labani ni labani tun fe se eka o fe dode re o si fe le ki o si ba aja be ni olorun tun so fun labani pe jacobu je eni eyan ti ohun nitori be ko ma se fi owo kan nigba ti Jacob n bo lati rin ajo ti o ti lo ni o ranse si Esau wi pe mo n bo ki o si gba awon ore ni Esau ranse pada wi pe so fun wi pe emi papa n bo gege bi ota ti o mura sile lati parun pelu irin wo awon eniyan lese kese ni Jacob be si ni gbadura be ni Olorun je abo re ota ti o fe pa ko le ri owo te mo eyi ni Olorun ti o da abobo Jacobu a si wa so fun o wi pe bi o ba di eni igbala bi o ba je wo esere ti o ko sile ti o fi Oluwa se olugbala re ti o si fi Olorun se ile iso giga re wi pe Olorun Jacobu yo je abo re e wa wo awon ise Oluwa iru aporo ni aye o mu ote tan de opin aye ewo ni opin aye ibi ti o wa yi ni a npe ni opin aye gbati Jesu wa ni aye a o so fun ninu iwe itan wi pe o rin de ilu Nigeria tabi o rin de ileto re sugbon sibe sibe a nje ki o di imo fun wa wi pe bi o ti le je wi pe Jesu ninu ara ko rin de ileto re ko si rin de ilu re sugbon ninu emi pelu ise asetan igbala ti o se iye ko ti rin dodo re o ti gboro Jesu ati fi rere ati fi han o eni Olorun so wipe titi de opin aye nibi ti o wa nibe ni ise Olorun ni o ti nse awon ote ti awon eyan sin ni si o awon ti o dite mo o so wipe o mu awon ote won yi tan de opin aye o se orun o ija ni a npe be o si se oko o ija na niyan o se si meji o ke si meji o fi keke ogun o fi jona eduro je awa ti an saka akiri o so fun wa o ni eduro je nigba ti a ba saka akiri eredi ti a fi saka akiri an wa abo ni awon abo ti a sin wa je kin ka die fun o nipa awon abo ti awon ti o wa ninu aye ti won wa o si sese ki iwo na ki o ti wa iru abo be ri awon abo eke Isaiah ori ikeji din ni ogbon Isaiah ori ikeji din ni ogbon ese ikerin la ni mo ti bere lati ma ka nitori na egbo oro oluwa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wi pe awa ti ba iku da majemu a si ti ba epo ku mule nigba ti pasan gigun yo laaja yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara wa pamo eyi ti je ki o yi o gbe kuro onde eyi ti an so morun tabi oruka ere ti an fi sowo ti a ro wi pe yo je abo fun wa tabi a lo fi ara wa fun awon egbe okunkun a ro wi pe bi a ba le lo se egbe imule yo je abo fun wa nitori abo ni won se nwa iru nkan be kaakiri tabi a ti lo fi emi wa dogo si owo adaun se a ti ro wi pe bi a ba se be o pari bo so le wa koni ri wa bi o so ba ri eni le adaun se mbo lo ma ti ri o se lodo jesu lo so ma ti ri o awon ti won lo sile adaun se awon ni ofa osho ati ofa aje awon lo kokon ba awon ni won fi ori won sebo nitori wi pe abe iro ni ru awon eyan be ni won duro si gbo ese ke dogun le kan si nitori eyin ti wi pe nkan ti o kin je ki awon elomiran ki won ki o wa se abe yin rere niyan tabi lati gba eko ti igbala won ma so ninu okan wi pe awon ti won o ni o isora awon ni won wa Jesu kaakiri awa ti ni awon ohun ti o le panimo tabi ohun ti o le je abo wa wi pe nitori be lati kekere ni won ti se waji na awon ti won se jina won yi won lalakala iberu wa ninu okan won baba lawo papa to sogun fun won iyawo e ogbadun awon omo won won ri owo ile iwe san sibe sibe awon eniyan won yi ninu omugo ati ninu okunkun ti emi won wa ati ninu ipoju okan ti won wa ni won wa awon kan won yi kaakiri sibe sibe oye oye won jokan ti won ti e joko ki won ronu wi pe awon ti won wa ninu egbe okunkun won ku lai pe ogoji odun awon ti won si wa ninu egbe okunkun pelu won won lo si ibi iboji won bi o ba se wi pe abo to to ni won se nku be iya se nje won be won wa ise kaakiri bi won ti e ri ise se owo ti won gba adaun se lo n gba ogbo e pada lowo won awon ti won to si dabe ni pe won le so pe won seso nitori pe won wa owo bi won ba ni ru owo be owo eje ki se na bo jeun wa ni iyodi nipa e bo je sugar to ti eye ko dun lenu e lo fi owo ejera owo ipaniyan apa ona ni o wa so fun a wi pe nitori eyin ti wi pe o sese ki o wa ninu egbe awon ti won so bayi awon ti o je wi pe o kan so pe mo kan ba wa lale ni kin wa wo eyi ton se nbe nitori pe emi temi mo ti ni nkan aje tele aje sara a si ti se mi jina ko si nkan na bo ti le je wi pe aye ati pasan re won le awon eyan won dode awon eyan kaakiri sugbon bo se temi ni rara o ko si ni ibi kibi tin ba nlo ona nla ni nitori pe eye ki fo ko fori sogi duro be awon ti won ti so be saaju e to gba lenu e awon da nitori eyin ti wi pe awa ti ba iku da majemu won ku o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n sọ wípé wọ́n ti ba ikú dá májẹ̀mú a sì ti bá ipò kú múlẹ̀ nígbà tí pàṣán gígùn yóò làájá kí ó dé ọ̀dọ̀ wà nítorí àwa ti fi èké ṣe ààbò wa èké ni o má gbẹ́kẹ̀lé ajá ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ní ọjọ́ àìní ní ọjọ́ tí ó jẹ́ wípé ó ń fẹ́ nǹkan wọ̀nyí ààbò yìí gan yóò jẹ́ ọtílẹ̀ ààbò èké ni kì í dúró lábẹ́ ìrọ́ lè àwa ti fi ara wa pamọ́ ìwọ tí ó fi ara rẹ sí abẹ́ oògùn abẹ́ oúnjẹ abẹ́ òrùka abẹ́ ìrọ́ lè fi ara rẹ pamọ́ sí nítorí náà báyìí lè olúwa jehovah wí pé kíyèsí èmi gbé òkúta kan kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ òkúta tí a dánwò òkúta igun ilé iyebíye ìpìlẹ̀ tí ó dájú ẹni tí ó gbà á gbọ́ kì yóò sá bí ó bá rí ẹnikẹ́ni tí ó ń sá káàkiri kò gbàgbọ́ ẹni tí ó gba jésù gbọ́ nítorí jésù yìí ni òkúta tí a sọ fún wa nípa rẹ̀ èyí tí a gbé kalẹ̀ ní sioni fún ìpìlẹ̀ ìpìlẹ̀ ilé òun máa ń gbé ilé dúró ìgbésí ayé rẹ kò ní lè dúró láì ní ìpìlẹ̀ ti jésù kristi òkúta ilé a sì ti dánwò ó sì yege òkúta igunlé iyebíye ni ìpìlẹ̀ tí ó sì dájú ni ẹni tí ó bá gbà á gbọ́ ẹni tí ó gba jésù gbọ́ kì yóò sá ohunkóhun kì yóò lè le ìdájọ́ lè omi ó fi lé ẹsẹ pẹ̀lú àti òdodo lèmi ò fi lé òṣùwọ̀n yìnyín ni yóò gbá ààbò èké lọ omi ó sì kún bo ibi ìsásí mọ́lẹ̀ gbogbo ààbò èké yìnyín ni yóò gbá a lọ ìdájọ́ ọlọ́run ni yóò gbá a lọ nítorí bẹ́ẹ̀ bí o bá ń fẹ́ ààbò tí ó dájú ààbò tí kì yóò jẹ ọtílẹ̀ ní ọjọ́ ìpọ́njú jésù kristi ní ààbò tí ó dájú nítorí wípé gbogbo ààbò èké pátápátá ni yìnyín yóò gbà á lọ omi yóò sì kún bo àwọn ibi ìsásí mọ́lẹ̀ má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán nítorí bẹ́ẹ̀ àwa tí a ń sá káàkiri à ń fi owó ṣòfò ni o gbọ́ wípé ẹnìkan wà níbì kan ilé ààbò tí ó wà níbẹ̀ kódà kò sí ẹni tó sá síbẹ̀ àárẹ̀ ààbò ni ó ń fi owó rẹ̀ ṣòfò nítorí pé ọlọ́run ti ṣe ìpinnu àti ìdájọ́ lé ọ̀run kò sì sí ohun tí ó lè yí padà wípé má jẹ̀mú yín tí ẹ bá ikú dá lẹ ó sọ di asán ìmùlẹ̀ yín pẹ̀lú ipò òkú kì yóò dúró nígbà tí pàṣán gígùn yóò ré kọjá nígbà náà ni owó tẹ̀yìn mọ́lẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èwo ni ìsásókè ìsásódò wa ó sì ń sọ ní ẹsẹ̀ ìkọkàndínlógún níwọ̀n ìgbà tí ó bá jáde lọ ni yóò mú yín nítorí ní gbogbo òwúrọ̀ ni yóò ré kọjá lé ọ̀sán àti lé òru kìkì ìgbúrò rẹ̀ yóò sì di ìjáyà nítorí àkété kúrú ju ibi tí ènìyàn lè na ara rẹ̀ sí lọ àkété ni a ń pè ní bẹ́ẹ̀dì ó sọ wípé kí ó lè gbà wá dúró nítorí ó kéré ju ìdíwọ̀n wa lọ ó sì sọ wípé ìbora kò ní ìbò tó èyí tí òun lè fi bo ara rẹ̀ ohun tí a ń gbé káàkiri èyí tí a ń sumọ́rùn èyí tí a ń fi sí ìka ọwọ́ èyí tí a ń so mọ́dì ó ń sọ fún wa wípé ó dàbí ẹni tí ó ní nǹkan kan bíi scarf kékeré ní àkókò òtútù tí a sọ pé obìnrin ìbora rẹ da tí ó sì mú nǹkan náà jáde kékeré báyìí tí ó sọ pé wo ìbora mi nìyí lákòókò òtútù àkókò ọyẹ ẹgbẹ́ lọ ó lóun ní ju bẹ́ẹ̀ lọ ìwọ ronú ẹ ẹni tó ní gèlè orí ẹyin nìkan àgbàlagbà tó jẹ́ pé kò ní nǹkan kan ju gèlè orí obìnrin nìkan láti fi bora ní àkókò òtútù èyí tá ààbò tá a rò pa nínú ayé irú ẹ nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ kì í jẹ́ ààbò tòótọ́ o si se se ki o je awon elomiran ti won joko ninu ese ti won ni ki ore ofe olorun ki o ma po si awon ti ma so pe bi owo mi ba te samu o pari ki o so ma sare ni ki a je ki o ma fese fe a fi ki owo mi ki o ma ti te samu ni suru o ni Samuel kini ori kerin awon ti owo won teru nkan be ti won ti eju samu lo apo ti eri olorun gan paapa ni o bo si won lowo ibe ni a fi maje mu ti olorun ba israeli da ibe le a fi si awon mana ti won je le agiju ibe le a fi si pelu sugbon nitori won joko sinu ese bi owo won ti le te nkan won yi ti won si hoye be ni pe isegun ti de isegun o je ti won bi a ba nfe abo to to an lati kuro ninu ese ke asigba Jesu Christi ni oluwa ati olugbala wa eyi ni abo ti o daju eyi ni abo ti o si je iranwo fun wa ni Samuel kini ori kerin mo nka fun o lati ese iketa awon eniyan si de bodo awon agba Israeli si wi pe nitori kini oluwa se lewa loni ni waju awon Filistini eje ki a mu apoti majemu oluwa ti nbe ni silo sodo wa pe nigba ti o ba de aarin wa ki o le gba wa kuro lowo awon ota wa awon elomiran wa ti o je wi pe Samu ni won wa kaakiri ki Samu yi ki o le gba awon kuro le owo ota won awon elomiran o sese ki won ki o je alaboyun iro okuro lenu won eja okuro lowo won bi won ba fi ija pe ta pelu oko tabi pelu aladugbo won a so fun o wi pe ah ki ti baba mi ki o ma ti de ba mi ni awon na se won mo po lohun ki ja be tori be bo ba so pe ki ti baba re ki o ma ti de ni awon eyan ni le mu won ni le won ni le so oro a je wi pe esu baba re ni o fun oni sese sugbon iru awon eyan be bi won ba ti loyun o di ile adura pelu igo lowo won ati omi won so pe ko si ni baba ti mu mi adura gbogbo e pari binu run o bi omo yen bi o ba da be ni pe nkan fe sowo odi bi omi adura bo ba ti kan omode lara o pari eni to n gbadura sinu omi igo gan epe okuro lenu e iyawo keje okuro nle e ni to to lo n gbadura ni to to lo n da be ni pe o so nkan kan to da be ni pe o n fi ede fo opo lo n fo opo lo n pe nitori pe ko je tolorun ko si mo nkan ko mo ilana olorun o sese nipa be ke a so pe ah okan mi bale nitori pe omi adura o wa nle mi mo to won jo ni igo meje bele sele laaro igo bayi ni ma mu bele sele lale eleyi ni ma mu gbogbo e pelu ese lowo e tese o ba kuro lowo e abo ko yen o si sese ka se agbelebu pelu igi ka peter to ba kan agbelebu se ki dese ko ti fi owo ese ba agbelebu ti o kan fun oje wa gbe si enu ona wa ni jehovah jire olorun lo pese re na pelu gbogbo e aisan se o pelu gbogbo e won ru awon eyan jade ninu ilu iru ile be abo ekeni bi a ba kuro ninu ese ise oni kuro nile wa bi a ba si mo be a o sato olorun lo pelu okan ti o ronupo ada wo awon eyan won yi won so wi pe nigba ti apoti eri yi ba de aarin wa eyi je ami wi pe olorun olodumare ati alagbara wi pe o ti de aarin won won so wi pe ki o le gba wa kuro lowo awon ota wa beli awon eniyan si ranse si silo pe ki won gbe lati ibe ewa apoti majemu oluwa awon omo ogun eni ti o joko laarin awon kerubu ati awon omo eli mejeji ofni ati Pinihasi wa nibe pelu apoti majemu olorun nigbati apoti majemu oluwa debudo gbogbo israeli si hoye to be ti le mititi inu won dun o le ma wo awon elesin awon agabagebe awon ti won ja awon aluni awon eletan awon ika awon alagbere awon afi okunrin bara won je ti won ba de ile isin ni ojo isinmi no ba be si ni korin ti won jo ti won yo ti won pa tewo ti won fo soke won so wi pe awo ori esumole womu womu ki won si ma fo soke won so pe o pari ti ota pari ti oso pari ti eje pari ija kuro lowo won o ese kuro lowo won o si sese ki won gba awe ki won yira nile ki won ke hallelujah ki won pa tewo ki won se kini yi sugbon bi ese o ba kuro nbe iya oni kuro nbe won hoye wi pe isegun ti de o ti e le so ara re ni isegun tabi ki o bi omo ki o so pe ajagun segun bo ba kuro nu ese isegun oni de ni ese ikefa nigba ti awon filistini gbo ohun ariwo na won si wi pe ohun ariwo nla kile yi ni ibudu awon heberu o si waye won pe apoti majemo oluwa le o debudo eru si ba awon filistini won si wi pe olorun wo budo won o mo wi pe apoti lasan lo wo budo won mo wi pe samu lasan lo gbe dani wi pe agbara ti o wa ninu samu ni ese ti gba lowo e won mo wi pe korofo bibeli lo gbe dani agbara to wa ninu bibeli ti eko to ye koro ti o ma je ki agbara ni ki o sise ni igbesi aye wa nigba ti wo fun ara e oni eko ati igbala ti o wa ninu bibeli e pali ofo lo gbe dani ko sagbara nu e mo fun o abi mo agbe sori bedi ani agbe bibeli ti agbe sibi irori e a so pe e mo gbe bibeli sibe o bo so ba wa ko sa bi aje ba ko fo lo kiri be gba to ba jewo ese to ba ko sile ni agbara ti o wa ninu oro olorun ati agbara ti o wa ninu eje jesu lo ma le je fun eyan nitori be eru ba awon filistini won si wi pe olorun wo bodo won si wi pe awa gbe nitori pe iru nkan bayi ko siri agbe tani yo gba wa lowo olorun alagbara won yi awon won yi le olorun ti o fi gbogbo iponju pon egypt loju le aginju sugbon leyin igba ti eru ba won die ni won so wi pe eje alagbara e se bi okunrin eyin filistini ke eyin ma se eru fun awon heberu bi won tin se eru yin ri e se bi okunrin ke sija awon filistini sija won si le israeli won si sa olukuluku sinu ago re ipani si po gidigidi awon elese ti o subu ninu ogun israeli je egba medogun opolopo awon eniyan won si gba apote ri won o tan o se o ti gba samu lowo e aje o ti gba bibeli lowo e gbogbo eyi ti anka bi isoro ba de ni oganjo oru ka orin dafidi iketalelogun ni emeje won ti gba lowo e ese ko ti mu iponju ba o apote eri to wa lowo won igbekele won ohun ti o je idakoro ninu okan won won so fun awi pe won si gba apoti eri olorun ti a ba n fe ki agbara re ki o se ti wa o daju wi pe ani lati ko ese sile gbohun ti olorun so fun wa ni orin dafidi ikokanleni aadorun 91 ikokanleni aadorun esan okan ninu bibeli wa bi o ba je wi pe ni tooto ni olorun jacob ni o je abo wa ti a ti wa si bi sasi ati bi sadi ti o je ti o nipon ti o si se iye bi iye pupo bi o ba si ese lowo wa bi a ba ti fi ese wa ranse si idajo ti a so fun olorun wipe olorun jo ese mi ni mo mo wipe jesu ku fun bi o si fe ma tesiwaju ninu ese gbogbo awon onde awon oruka awon egba orun gbogbo awon kan ti a so mora fun abo ti a ti ko sile ti a ti jo won ninu ina awon igbekele wa ninu awon baba isale tabi babalawo tabi onisegun kan ti a ti ju sile ti a si so wipe igbagbo mi duro lori jesu christi eyi si ni idakoro mi wipe igbekele miran mi o ni apata ayeraye eyi ti a pe ni jesu christi o ni bi sadi mi eje re ti o si ti ha re yo eje ti o ta sile o ni abo fun mi bi o ba je be o daju wi pe abo re yo daju lori re eyi ni awon eni igbala olorun awon ti won je wese awon ti won ko sile awon ti won ri igbala jesu gba lofe tori ofe ni akifowora o kan gba wi pe ani lati je wese wa ki ako sile kire ati anu yi ki o le je ti wa awon wonyi ni olorun fi si ibi ipamo o so wi pe eni ti o joko ko so wi pe alarin kiri isansa ti yo wa sodo olorun lojo kan bi o ba tun ti jade to tun ri siga atun ma fa siga fi ojo sunday atun lo si lesi awon yen won joko ni bi kokoga ogo won da bi awon ti o wa se ko bibeli ni aya oni ti an se sugbon bi o ti jade ni o tun ti ri awon ore ka atijo awon agbere won ni o ba agbara olorun kuro ni igbesi aye re gba ti ese ba ti wole pasan iya pasan ese ati idajo olorun atun tele sugbon awon ti o so wi pe mo ti pinya pelu ese pelu esu ati pelu irera aye awon ti won ti fi eje ti a ti fi eje Jesu we awon ti a ti se loso pelu agbada ododo ti a ti fi wo won awon ti ese ti kuro ni igbesi aye won awon ti won sin olorun le emi ati le otito awon ti ro eke ti o tun si le enu won mo awon ti emi olorun jeri ninu okan wi pe won ti di omo olorun igbesi aye tuntun ni won sin gbe nisisin yi awon won yi le eni ti o joko ni ibi ikokoga ogo awon ni o n gbe abe ojiji olodumare emi o wi fun olorun pe iwo le abo ati o di mi olorun mi eni ti emi gbekele ta lu gbekele ni ogonjo oru bi idagiri ba de ta ni gbekele re se epo ti won se sinu igo ti a n pe ni ti won pe ni ero se ohun ni igbekele re bi o ba je ifoju okan se epo lasan lasan o n le isu lo o mo wi pe bi aisan ba de esu lo wa n di e se epo ti awon elese se igo ti awon elese se owo ese ti won fun ara e to te bonu igo to fi ro to fi si atari omode se o lo le esu lo ifoju okan ni o ni olorun olodumare eni giga eni ayeraye eni igbani o ni oun ni igbekele mi eni ti emi gbekele ni tooto ohun o gba o ninu ikekun awon peyepeye awon tafatafa awon ti won ma n tafa ninu aye si eniyan ati ninu ajakale arun buburu yo fi iye re bu o abe iye apa re ni wo si gbekele otito re ni yo si se asa ati apata re iwo ki yo beru nitori eru oru tabi fun ofa tin fo le osan tabi fun ajakale arun tin rin kiri le okunkun tabi fun iparun tin pani tin run ni le osan gangan egberun yo subu le egbe re awon ti ko ni abo niyan o awon ti won fi eke ati rose abo won awon ti won gbekele ohun ti o wa ninu aye won a ma subu ni egbe egberun le egbe re ati le egbarun le apa otun re sugbon ki o sumo odo re kiki oju re bi o ba je pe o ti fi Jesu se abo re bi o ba ti ba je pe Jesu ti di olugbala fun o ti a ti gba o kuro ninu ese kuro ninu ija kuro ninu aso kuro ninu irinkirin kuro ninu afi oro kele banijo ni o so fun o wi pe kiki oju re le iwo fi ma ri yo fi ma ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi o le ma bere lowo ara re ma tan ra eje o se olorun ni abo re se oluwa le abo re tabi e to so sile e to fi si abe ibosun re e ti o fi si inu apoti re se ohun ni ibi abo fun o bi o ba je itanje gba to gba te eyan kuro nile ti o fi ogun dudu ti a lo atare ati alangba ti a jo ninu ina ti a de ti a so sinu awo agutan gba ti agutan wa laaye ti o se onire agutan to lohun fun wa ka ma je ka ma sanra awon eyan won tun so di nkan mi won so di eru jeje won tun mu awo re won tun di edu kan sinu e won tun fi sin le bo ba fe jade ki edu ni ki o ma so ohun ni e abajo ti o le nku oleru ayi bo ba wa loja ki o le ta atun fi nkan bi e bi eyo owo te atun lo wa lati bi kan ati atun fi si abe apere ti a fi ta nkan abajo ti agbe agba na le olowo sugbon bi o ba je pe gbogbo nkan won ni ni o ko sonu ti o so wi pe oluwa le abo mi o sin seso lori mi to pe mo se ye bi ele oju re o so fun a wi pe kiki oju re ni o ma fi ri ti o si ma wo ere awon eniyan buburu nitori iwo oluwa ni se abo mi iwo ti fi oga ogo se ibugbe re buburu kan ki o subu lu o be ni arukarun ki o sumo ile re eyi ni abo ti o daju fun awon ti won gbekele olorun ba mi wo Deuteronomy ori iketa le ni ogbon Deuteronomy ori iketa le ni ogbon 33 eta lati ese ikerin dini ogbon 26 titide ikokan dini ogbon nisinsin ni mo fi abo ti o peye abo ti o daju mo fi han o wa ku si owo re bi o ba fe gba abo ti olorun pese fun o Deuteronomy ori keta le ni ogbon lati ese ikerin dini ogbon ko si eni ti o dabi olorun iwo jesuru ni tin gun orun mo iran lowo re ati ninu ola nla re le oju orun olorun ayeraye ni ibugbe re olorun ayeraye ni olorun ti o ti wa ki esu ki o to wa olorun ayeraye ni o ti wa ki a to da awon ota re olorun ayeraye ni o ndide ti o so fun esu ta ati fun awon ota re pe panumo ti won o si le mi fi si o olorun ayeraye ni eni ti o mo opin lati ibere eni ti o mo atubota aye re eni ti o si setan lati toju re ati lati pa omo o ni olorun ayeraye ni ibugbe re ati ni isale ni apa ayeraye wa ni isale re wo olorun bi o ti ga to ni o wa ni oke o dabi abo fun o si wa ni isale pelu owo re owo nla re owo ti gbani owo ti yoni ninu ofin owo ti yoni ninu iya pelu owo re abe re ni apa ayeraye wa ni isale re o si ti ota kuro ni waju re o si wipe ma parun Israeli si joko le alaafia orisun Jacob nikan ni ile oka ati ti oti waini pelu orun re nse irisile alaafia ni fun iwo Israeli ta le o dabi re iwo eniyan ti ati owo oluwa gbala je ko wa ye o nisinsin we pe igbala se pataki ta le o dabi eni ti ati owo olorun gbala asa iran lowo re ati eni ti se ida ola nla re awon ota re yo si teriba fun o iwo o si ma te ibi giga won mole eni ti o fi olorun se abo re ati apa re awon ti ni a ka nibe yen ninu iwe owe ni ati so fun wa ni ori ikejile ni ogun iwe owe ori ikejile ni ogun ni ese ikewa de o so fun wa iru abo ti olorun pese fun wa abo ti o daju iwe owe ori ikejile ni ogun ese ke ese ikewa ati ese ikokanla bi eni wepe ile eso agbara ni oruko oluwa iwe owo ori keje din ni ogun ni o ese kewa oruko oluwa ile eso agbara ni olododo sa wo inu re o sila oruko oluwa oruko oluwa ile eso agbara ni olododo sa wo inu re kise elese o kise elegan kìíṣe ẹni tí ò ní fi ọ̀rọ̀ ọlọ́run ṣe ṣùgbọ́n olódodo ẹni tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti kọ̀ sílẹ̀ eni ti o ti bebe fun anu lodo oluwa eni ti a ti fi eje jesu wo enu

o ni oju ara re ni o ti dabi odi giga sugbon eni ti o ba nfe bo lowo ajakale arun lowo iku ojiji lowo ofa ti o nfo kaakiri ni osan gangan lowo ajakale arun ti oru ati lowo ohun ti o nlo ninu aye oni sawo ibi giga ile iso agbara ti olorun oruko oluwale olorun se fi fun wa lati je ile iso yi bi o ba sawo inu re o daju we pe ola a o si da oni ide eso olorun yo si wa le ori re ki a to lo gbadura ni anwo malaki ori keta malaki ori keta ese ikerin dini ogun malaki ni iwe ti o gbe ninu majemu lai lai ori keta ese ikerin dini ogun nigba na le awon ti o beru oluwa nba ara won soro nigba kugba oluwa si teti si o si gbo o si ko iwe iranti kan ni waju re fun awon ti o beru oluwa ti won si nse asaru oruko re wo si je temi ni inikan le oluwa awon mogun wi le ojo na ti emi o da emi o si da won si gege bi eniyan ti ma da omo re si ti o si olorun so wipe ni ojo wahala ni ojo idagire ohun o da o si ohun se owo se itoju re ohun o je aabo fun o bi o ba je wipe o fi ara re sinu kiko eko oro olorun eyi ti a n wa ti a n so fun wa wipe ki a wa ko eko oro olorun ki a wa gbo ti oluwa ki olorun ki o le gbo ti wa ki se lasan bi o ba wa ni ojo aya oni ti a fi eko bibeli ti yoruba si bi o ba n wa ti o n gbo eko oro olorun ti o si mu igbesi aye re pada bo sipo gege bi oro olorun o n so wipe ki se lasan wipe ohun a ni o gege bi ni ohun a ma seso lori re ohun a si je ibi abo re ki olorun ki o si to le je ki o to le je ibi abo re gbogbo abo eke gbogbo iro ti a sa pamo sabere o se pataki wipe ki a ko won sile ki a si so fun olorun wipe olorun iwole abo ati agbara mi iwole lowo lowo iran lowo ni igba ikanju fun mi o so pe nitori na ni emi ki yo beru bi a ti le si aye ni idi ti a si se awon oke nla nipo esi inu okun bi omi ti le n ho ti o si ru bi oke ti le mi nipa owo bibi re odo nla kan wa kíṣe èyí tí ó mú ìlú inú ìlú ọlọ́run dùn ìbí mímọ́ ọ̀gá ògo ọlọ́run bẹ̀lẹ̀ àárín rẹ̀ a kì yóò ṣe nídìí ọlọ́run yóò ràn án lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ olúwa àwọn ọmọ ogun wà pẹ̀lú wa ọlọ́run jákọ́bù lè ààbò wa àti jẹ́ kí ó di ìmọ̀ pọ̀ ní àṣálẹ̀ yìí ibi ààbò tòótọ́ ibi ààbò tí ó dájú ibi ààbò tí kì í jáni tílẹ̀ ní ọjọ́ ìpọ́njú ó wá kù sí ọ lọ́wọ́ láti gbàdúrà láti wá ojú olúwa bí o bá mọ̀ wípé ẹ̀ṣẹ́ sì wà nínú àgọ́ rẹ ẹ̀ṣẹ́ wà ní ìgbésí ayé rẹ kí o sọ fún ọlọ́run kí ibi ààbò tí ọlọ́run ti pèsè sílẹ̀ kí o lè jẹ́ tìrẹ gbogbo ààbò èké gbogbo irọ́ tí a sá pamọ́ sí abẹ́ rẹ kí a jẹ́ òfin ọlọ́run kí a kọ́ sílẹ̀ òrùka ọwọ́ ni ìgbàdí ti ìdí ni òǹdè ni tàbí ẹ̀gbà tí a so mọ́rùn tàbí èyí tí a rì mọ́lẹ̀ ní ilé wa tàbí èyí tí a sọ̀rọ̀ sí ojú fèrèsé tàbí sí ẹnu ọ̀nà kí a já wọn kúrò kí a sì sọ fún ọlọ́run wípé lónìí ó ń gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ jésù sì jẹ́ ẹni tí ó ra ọ́ padà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ èṣù kúrò lọ́wọ́ ẹni bíìnì bí o bá sọ fún ọlọ́run ó dájú wípé yóò gbọ́ tìrẹ kéèpé nígbà tí ó wà nítòsí nísinsìnyí kí ó lè gbọ́ tirẹ̀ kí ó lè gbọ́ àdúrà rẹ bí wàhálà bá wà fún ọ sọ fún jésù bí o bá ti ń fi ààbò èké ṣe ìsádi rẹ jẹ́wọ́ nǹkan wọ̀nyí fún ọlọ́run kí o sì kọ́ ọ sílẹ̀ bí o bá sì ti ń ta ara rẹ jẹ wípé

Sáàmù ni ibi ìsásíìtì rẹ tàbí àgbélébu tí ó sọ̀rọ̀ mọ ilé tàbí omi ìgò tí a yà sí mímọ́ lórò wípé yóò jẹ́ ibi ààbò fún ọ tàbí ilé tí a kọ́ sí àgbàlá ibì kan ni ó rò pé yóò jẹ́ ibi ààbò fún ọ àti jẹ́ kí ó di mọ̀ fún ọ lónìí èyí tí ó jẹ́ ibi ààbò tòótọ́ orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni bí olódodo bá sá wọnú ẹ ààbò dájú ẹ̀jẹ̀ rẹ̀ ni a ti ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa lọ́fẹ̀ẹ́ ni a ń gba ìgbàlà lọ́wọ́ rẹ̀ képe kí ó lè gbà ọ́ kí ó lè tún ìgbésí ayé rẹ ṣe wá sọ́dọ̀ jésù lónìí bí o bá jẹ́wọ́ tí o sì kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ àánú ọlọ́run àti ìdáríjì láti ọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tirẹ̀ képe olúwa yóò sì gbà ọ́ jẹ́ kí a ṣako kí ó padà wálé bí o bá ti mọ ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n o tún ti padà sínú ayé àti sínú ẹ̀ṣẹ̀ padà wá sí ilé a dúpẹ́ fún iṣẹ́ ìgbàlà tí jésù wá láti ṣe fún wa a dúpẹ́ fún ìyà tí ó jẹ́ nítorí tiwa a dúpẹ́ fún ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ nítorí tiwa a sì dúpẹ́ fún ọ̀rọ̀ ọlọ́run tí ó fi fún wa àti fún àwọn ènìyàn tí ó ti pèsè sílẹ̀ láti máa fi ọ̀rọ̀ yìí yé wa bàbá ọmọ àti ẹ̀mí gba ọpẹ́ àti ìyìn wa ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ìlú yìí àti ní orílẹ̀-èdè yìí tí wọn kò ní àǹfààní láti gbọ́ ohun tí ó ń jẹ́ kí a gbọ́ nítorí ó sọ fún wa pé ìbùkún ni ó fún ojú wa fún ohun tí a ń rí ìbùkún ni fún etí wa fún ohun tí a ń gbọ́ bàbá nítorí oore tó ṣe wá yìí a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa ṣùgbọ́n a ń bẹ̀ ọ́ bí a ti ṣe olórí ire tó tí ó sì ti fún wa ní àǹfààní yìí tó láti gbọ́ ọ̀rọ̀ ìyìn rere ọ̀rọ̀ tí ó ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò tí ó ń dá sílẹ̀ tí ó sì ń tú sílẹ̀ tí ó ń rání padà a bẹ̀ ọ́ wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́ ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ jésù a bẹ̀ ọ́ wípé nígbà kankan nígbèsè ayé wa a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ jésù a dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí o ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀ o sì ti jẹ́ kí ó nímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú àti wípé àwọn ojo àwọn ẹni ríra àwọn oṣó àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀
ti won ko lati ko ise sile o so fun a wi pe inu ina run apadi ni igbeyin won a o si fe ki eyi ki o je ti wa je anbe o wi pe fun iye okan kokan ti o ba ti ko ise re sile ti o si ti je won fun o tokan tokan pelu ipinu lati ma pada sinu awon ise won yi mo ti o si nbebe fun iwe inuma ati igbala nipa ise irapada Jesu Christi abe wi pe idani loju igbala ti o ma nfi fun awon ti o ba kepe o fi fun oni oruko Jesu asibe wi pe igbesi aye otun irin otun oro otun iwa otun bi se gbogbo awon eniyan wonyi loso ni oruko Jesu eti ati gbo ni asale yi nipa abo ti o daju je ki o je ti eni kokan wa apa aye raye ti o so fun wa pe yo wa ni abe wa ati owo agbara re ti o sijibo wa je ki o je ti wa ni oruko Jesu o sa ti so fun wa pe kiki oju wa le o fi ma ri ere awon eniyan buburu wi pe arun karun ki o sun ma go wa nitori wo pe ati fi olorun aye raye yi ati olorun alagbara olorun Jacob se bi abo wa abe o wi pe awon ileri won yi yo je ti wa abo ti o wa ninu awon ileri won yi yo je ti wa ibi ti eji aba ti wa tele tele ibi ti ise nise ti wa tele tele ibi ti owo aye ti wa tele tele ibi ti otani ti o ti n je lerun ti o si n parun ti o ti wa tele tele baba mu opin wa si nkan won yi ni oruko Jesu tu awon de sile mu awon alaisan laada a se be o we pe awon ti o ti yagan owo to won ki o si gbo ti won ki o si mu edun okan eni kokan wa ki o mu wa si iwaju ite re ki o si se owo wa lore adupe pe o ti gbo nitori agbadura ni oruko Jesu Kristi Oluwa wa.

0: Pistelli ekini ti Paul Aposteli si Timotiu ori ikerin. Ṣugbọn emi n tẹnu mọ pe ni igba ikẹyin awọn miran yoo kuro ninu igbagbọ won ma fiye si awọn emi ti n tan ni jẹ ati ẹkọ awọn emi esu nipa agabagebe awọn ti n seke awọn ti ọkan awọn ti kara wọn dabi eyi ti a fi irin gbigbona jo awọn ti n dani lẹkun ati gbeyawo ti won se n paṣẹ lati ka ewo ounjẹ ti Ọlọrun ti da fun itẹwọgba pẹlu ọpẹ awọn onigbagbọ ati awọn ti o mọ otitọ nitori gbogbo ohun ti Ọlọrun da ni o dara ko si ọkan ti o yẹ ki a kọ bi a ba fi ọpẹ gba nitori a fi ọrọ Ọlọrun ati adura ya si mimọ bi iwọ ba ran awọn ara leti nkan wọnyi iwo jẹ iranṣẹ rere ti Kristi Jesu ti a n fi ọrọ igbagbọ ati ẹkọ rere bọ eyi ti iwọ ti n tẹle ṣugbọn kọ ọrọ asan ati itan awọn agba obinrin si maa to ara rẹ si iwa bi Ọlọrun nitori ṣiṣe ere idaraya ni ere diẹ ṣugbọn iwa bi Ọlọrun ni ere fun ohun gbogbo o ni ileri ti aye isinsin yi ati ti eyi ti n bọ otitọ ni ọrọ naa o si yẹ fun itẹwọgba gbogbo nitori fun eyi ni awa n ṣe laalaa ti a si n jijakadi nitori awa ni ireti ninu Ọlọrun alaye ẹni ti ṣe olugbala gbogbo eniyan pẹlupẹlu ti awọn ti o gbagbọ nkan wọnyi ni ki o maa palaṣẹ ki o si maa kọni ma ṣe jẹ ki ẹnikẹni ki o gan ewe rẹ ṣugbọn ki iwọ ki o jẹ apẹrẹ fun awọn ti o gbagbọ ninu ọrọ ninu iwa hihu ninu ifẹ ninu ẹmi ninu igbagbọ ninu iwa mimọ titi emi o fi de maa tọju iwe kika ati igbaniniyanju ati ikọni ma ṣe aina ni ẹbun ti n bẹ lara rẹ eyi ti a fi fun ọ nipa isọtẹlẹ pẹlu ifọwọle awọn agba maa kiyesi nkan wọnyi fi ara rẹ fun wọn patapata ki ilọsiwaju rẹ ki o le han gbangba fun gbogbo eniyan maa ṣe itọju ara rẹ ati ẹkọ rẹ maa duro laiyẹsẹ ninu nkan wọnyi nitori ni ṣiṣe eyi iwọ gba ara rẹ ati awọn ti n gbọ ọrọ rẹ la.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ni oruko Jesu Kristi Oluwa wa. Ọlọrun alaanu adupe lọwọ yin wepe atun pejọpọ loni lati ko eko. Anbe yin wepe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun wa ni agbara. Lati ṣe ohun ti ẹ fẹ ki a ṣe adupe wepe ti gbọ lorukọ Jesu Kristi Oluwa wa pẹlu ore ofe Ọlọrun a n tẹsiwaju ninu ẹkọ bibeli wa nisisiyi a n ka Ebero ori kẹtàlá lati ẹsẹ ogun titi de ẹsẹ ikọkanlelogun ohun ti a n ka lonii jẹ adura ti ẹni ti o kọ episteli yi ti o gba fún àwọn olùkà episteli náà bí o bá wo ẹsẹ yìí ó rí wípé ó jẹ gbólóhùn àdúrà tí apostoli paulu tí ó gbà fún àwọn olùkà ìwé náà ó ní ǹjẹ́ ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé àní olúwa wa jésù kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀ kí o máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo wà fún láé àti láéláé àmì. Bí o bá wo ohun tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá ó rí wípé apostoli yóò ń bẹ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ láàrin àwọn ebéèrò náà wípé kí wọ́n kí o máa gbàdúrà fún òun nínú ẹsẹ̀ ìkejìdínlógún ó ní ẹ máa gbàdúrà fún wa nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe èyí kí a bá lè tètè fi mí fún yín padà. A rí àwọn ẹ̀kọ́ pàtàkì kọ́ nínú ohun tí a rí níhìn-ín lákọ̀ọ́kọ́ ohun tí ẹni yìí ń sọ wípé kí àwọn ọmọ ìjọ kí ó ṣe fún òun òun pẹ̀lú múra tán láti ṣe é fún àwọn ẹlòmíràn ohun tí a ń sọ ni wípé ó pàrọwà sí wọn wípé kí wọn kí ó gbàdúrà fún òun òun pàápàá sì ń gbàdúrà fún wọn. Ẹ̀kọ́ kìíní tí a kọ́kọ́ kọ́ níbẹ̀ ni a rí nínú Matthew orí keje ẹsẹ̀ ìkejìlá nítorí náà ohun gbogbo tí ẹ̀yin bá ń fẹ́ kí àwọn ènìyàn kí ó ṣe sí yín bẹ́ẹ̀ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́ nítorí èyí lè òfin àti àwọn wòlíì. Bí àpọ́sẹ̀lì ṣe ń sọ wípé kí wọn kí ó gbàdúrà fún òun, ohun tí òun fẹ́ tí ó sì ń retí láti ọwọ́ wọn, òun pàápàá ṣe tán láti ṣe é fún wọn. Ohun tí ìwọ bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ, o fẹ́ kí wọn kí ó fẹ́ràn rẹ, o fẹ́ kí wọn kí ó ṣore fún ọ. Àwọn nǹkan tí ò ń retí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, ó yẹ kí ìwọ pàápàá kí ìwọ náà kí ó lè ṣe é fún wọn. Ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni wípé nítòótọ́ ni ó ti gbàdúrà, nítòótọ́ ni ó ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ṣùgbọ́n ó mọ̀ wípé láìsí wípé a fi àdúrà ti ìwàásù wa lẹ́yìn, ìwàásù yìí kò lè ṣiṣẹ́ nínú ọkàn àwọn tí ń gbọ́. Èyí ń jẹ́ kí ó yé wa wípé àwa tí à ń wàásù, àwa tí a jẹ́ adarí, àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí adarí ẹkùn, ó yẹ kí a máa wàásù nítòótọ́, ṣùgbọ́n ó yẹ kí a máa gbàdúrà fún àwọn tí à ń wàásù sí. Nínú Samuel kínní orí kejìlá ni Samuel ti ń sọ fún àwọn ọmọ Israeli wípé òun mọ ojúṣe tí òun gbà lọ́wọ́ Ọlọ́run, ojúṣe méjì pàtàkì láti máa kọ́ wọn àti láti máa gbàdúrà fún wọn. Nínú Samuel kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlélógún pẹ̀lú, bí ó ṣe ti èmi ni kí a máa rí i pé èmi dẹ́ṣẹ̀ sí Olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín, èmi ó sì kọ́ yín lé ọ̀nà rere àti títọ́. Bí ó ti ń ṣe ìpinnu wípé òun yóò máa kọ́ wọn lé ọ̀nà rere àti lé ọ̀nà títọ́, lé ó tún jẹ́ kí ó dá wọn lójú wípé wọ́n ní òun ní láti máa gbàdúrà fún wọn. Ó tilẹ̀ sọ fún wa wípé bí òun kò gbàdúrà yìí fún wọn, a jẹ́ wípé òun dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ó yẹ kí ó yí àwa tí a ní àǹfààní láti máa tọ́, láti máa darí, láti máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run wípé ó jẹ́ ojúṣe wa bákan náà láti máa gbàdúrà fún wọn. Kí a wá wo Ébèrù orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún, ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù kí ó mú yín pé. Ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wípé bí àpọ́sẹ̀lì ṣe ń gbàdúrà, ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Bàbá, ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ Bíbélì lónìí, wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì. Bí wọ́n bá fẹ́ gbàdúrà, wọ́n máa dárúkọ áńgẹ́lì. Àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ. Ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà, ó ní òun gbàdúrà sí Ọlọ́run àlàáfíà, ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú, kí sì ni àdúrà tó ń gbà? Ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé, kí a ṣe wọ́n yẹ, kí gbogbo ìfẹ́ Ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn. Èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà, a kìí gbàdúrà sí Jésù tààrà, a kìí gbàdúrà sí áńgẹ́lì, a kìí gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ. Nínú Jòhánù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ní ní ọjọ́ náà, ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Èyí ni a fi rí i wípé àdúrà tí àpọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun gbàdúrà sí Ọlọ́run ọ̀run, Ọlọ́run Bàbá, Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú, ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé. Lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa, a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa. Ìkíní, àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìkejì, àlàáfíà Ọlọ́run. Ìkẹta, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Bí a bá wo ohun tí a ń kà lónìí, a rí i wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn Ọlọ́run, tí ó sì jẹ́ oníwàásù apostelì tí ó lágbára, ó ń gbàdúrà, ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà. Kí a kọ́kọ́ mẹ́nu dúró níbẹ̀ náà, kí a mọ̀ wípé àdúrà tí ẹni yìí ń gbà, o mu le ori iwe pe olorun ti o wa le alaafia pelu wa ti awa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se nwa ni alaafia pelu olorun ti olorun sin wa ni alaafia pelu wa nitori ye ki a mo we pe ohun amuye ti akoko ni lati ni ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti a gba nihin ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti an keko lori re loni ninu Isaiah ori ikeji dini adota ikeji dini adota 48 ni o tin so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro li Olowa wi oni alaafia ko si fun eniyan boboro ni Olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati Olorun ninu Isaiah yi kan na ori kokan din ni ogota 59 ori kokan din ni ogota ese ikeje ati ese ikejo ese won sari si ibi yi so fun wa yi ti o fi je we pe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala Olorun wo ti won ko fi ni alaafia pelu Olorun ese won sari si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia ye ki o yi onigba na wo pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia Olorun ohun ti o je ki o ri be ni wo pe ese nbe ni igbesi aye re a ti le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu Olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joram ri Jehu le o wi pe Jehu alaafia ko ohun to bere pe se alaafia ni ohun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be o je ko ye wa wi pe awon ti won ba ni emi okunkun awon ti won ba je osho tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati Olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri nigba gbogbo afi igba ti won ba ba Olorun laja ti won si ni alaafia pelu Olorun ninu chronicle keji Chronicle keji ni a to fi ye wa awon ti ko ni alaafia an kan kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu Olorun Chronicle keji ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni Israel ti wa lai sin Olorun otito lai ni alufa ati nkoni lai ni ofin kini abayori se we pe won ko sin Olorun otito won ko ni alufa ati nkoni ni eko bibeli won ko sin ni ofin won gba ofin Olorun ninu okan wa ninu igbesi aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo li o wa lori gbogbo awon olugbe ile won ni bi abaje eni ti o mo Olorun eni ti o ti ibere si ni sin olorun otito an so fun awe pe iru awon eniyan be won ni alaafia nitori kini nitori bibeli je ki oye wa we pe nitori afi ibinu olorun han lati oran wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan an so fun ninu ori david ori keje ese kokan la we pe olorun sin binu si eniyan boboro lojojumo ini eti atika ti o so fun awe pe ko si alaafia fun eniyan boboro sugbon bi a ba wo ohun ti an ka loni ninu ebero ori ketala ese ogun ni ari we pe apostle n gbadura we pe nje olorun alaafia nigba ti o se we pe gbogbo eniyan ni o ti se ti o si ti kuna ogun olorun bawo ni awon kan se ni alaafia pelu olorun ise wo ni won se igbese wo ni won gbe adura wo ni won gba ti o mu won wa si alaafia pelu olorun bi o ba je onka bibeli o mo we pe jesu ni an pe ni omo alade alaafia oni o dabi eni we pe o mu olorun lowo o si mu awa na lowo lati so owo awa mejeje papo lati je ki alaafia ki o wa laarin awa ati olorun eyi ni jesu kristi lo fi lo si ori agbelebo ti a kan ma agbelebo fun wa ki o le ku fun ese wa ki o le se etutu fun awon ese ti atida bi abagba jesu gbo ti a mo we pe o je aropo fun wa o je ologbala fun wa yo ko ese wa lo nigba ti o ba ko ese wa lo alaafia de sinu okan wa alaafia wa pe nipa re pelu awa ati olorun ninu Isaiah ori iketa leni adota 53 Isaiah ori iketa leni adota lati ese ikarun sugbon asa ale ogbe nitori ire koja wa apa lara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimo wa larada nigbati o so fun awe pe ina alaafia wa wa lara re o so fun awe pe iya ti jesu je ina ti ana jesu o wa lati je ki alaafia wa laarin awa ati olorun nitori be bi o ba ranti we pe ati fi jesu robo fun wa bi o ba ranti we pe jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi olowa ati gege bi olugbala re ni yo ba olaja laarin iwo ati olorun yo si mu ki alaafia wa laarin iwo ati olorun yi ni Ephesians so fun wa ni ori keji o nso fun wa we pe a ti se ilaja laarin awa ati olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati olorun Ephesians ori keji lati ese ikerinla nitori ohun ni alaafia wa ohun ni alaafia wa eni ti o se mejeji le okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si olorun tele tele awa ti a je elese tabi ota olorun tele tele nitori iku jesu kristi fun wa nigba ti a ba gba iku jesu yi ti a ba gba gbo oni jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota olorun tele tele nisisiyi a wa di omo olorun ore olorun nitori ori ofe ti nti pase jesu kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti nbe ninu ilana ti ki o le fi awon mejeje da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeje eyin toka si awon Jew ati awon keferi wi pe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abrahamu ni ti ara wi pe Jesu Kristi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu olorun ese ketadinlogun o si ti waasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronupo ada awon ese re ki o kan won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja yi o wa laarin iwo ati Olorun eyi ni Job nso fun wa ninu Job ori keji le logun Job ori keji le logun lati ese ikokan le logun fara re sumo Olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se we pe ki o sumo Olorun bawo ni o se le sumo Olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje Jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu Olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala Olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je we pe ni toto ni o fe ni alaafia Olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun Olorun ki o ko awon ese wonyi sile o ni ki o mu ki awon ese wonyi ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba Olorun laja eyi ni a n pe ni igbala Olorun bi a ba n so we pe a ni ibalaja pelu Olorun o tumo si ohun kan naa we pe a ni igbala Olorun bi a ba n so we pe a ni alaafia Olorun o tumo si ohun kan naa we pe a ni igbala ni lati odo Olorun nipasẹ Jesu Kristi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia Olorun nkan kan naa ni a n so nipa re ninu Luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju wipe a ti ko ese sile eje Jesu Kristi omo bibi Olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji eku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu Olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o nso fun wa nipa Olorun alaafia nipasẹ Jesu Kristi oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi a ba gba gbo nisinsiyi a o ni alaafia pelu Olorun se a mo wipe Jesu Kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo Adam fun awon ti o ti gba Jesu Kristi gbo igbala Olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu Olorun nje bi a ti nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo Olorun nipa Oluwa wa Jesu Kristi sugbon bi a ti nso nipa alaafia pelu Olorun ni o ye ki a mo we pe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a ndaroko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje Olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani Oluwa wa Jesu ki o mu yin pe o nso nipa alaafia Olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eje alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun ilaja ati igbala ti ani ninu olorun alaafia ni o fun wa ni alaafia pelu olorun sugbon bi a ti n ba jesu rin bi a ti n ko eko oro olorun bi a ti rin deede bi a ti ni idapo ti mo ti mo pelu olorun alaafia ni yo ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti a n so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi roro kan ki a so we pe ani isimi ninu okan wa eyi ni a npe ni alaafia olorun ninu filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di mo fun wa we pe ohun kan wa ti a n pe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o tile je we pe awon kan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Kristi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a nri layika wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o yi o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese wonyi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ki a mo we pe jesu ti pese ohun gbogbo fun wa ki a ma fi awon ibere wa ki a ma fi siwaju olorun pelu idope o ni bi a ba se be o ni alaafia olorun ti o ju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba se wa e ma gba nkan wonyi ro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wepe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wepe ele isele ton so bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi a ba ni alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Tesalonika keji, ori keta, lati ese ikerin din ilogun, nje ki oluwa alaafia ti karare, ma funyin ni alaafia ni igba gbogbo, lona gbogbo, ki oluwa ki opelo gbogbo yin. Ni hin ni o so fun awe pe alaafia bi o ba je wepe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wepe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa kani tabi wahala lodoju ko wa tabi o dabi eni wo pe airi sese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi siwaju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igba gbogbo alaafia ni bi gbogbo yo wa pelu wa iba je ninu ile isin iba je ninu ile wa iba je ni bi ise tabi ni bi kibi wipe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerin din logbon ese iketa Isaiah ori kerin din logbon ese iketa iwo pa mo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohun kohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye oni yo pa wa mo ni alaafia pepe ṣugbọn o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori kejile logbon ese iketa din logun wepe ani lati je eni ti nsise ododo eni ti rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je wepe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ise dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikejile logbon ese iketa din logun oni ise ododo yo se je alaafia eso ododo yo je idake je ohun abo titi lai o nso nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese oni eni ti a bi nipa ti olorun ki dese ko si le dese nitori wo pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si iro lenu wa a ki seke sugbon a rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idake je ati isimi idake roro ibale okan ati alaafia bi ati menu kan ododo bi a si ti menu kan eso ododo o ran wa leti awon eso ti emi wepe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo wepe eye wa ninu galatia ori karun galatia ori karun ese ikejile logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo nitoto ni ati ma awon nkan wonyi sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wepe o ye ki a ti di eni nipa ti emi eni ti a ti gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si n joba ninu re bi o ba je wepe nitoto ni emi olorun gbe inu wa awon nkan kan wa to n lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wepe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba o ni ayo olorun ayo igbala olorun o ni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti a nso nipa re yi ko le wa nibe o ni ipamora ni lati wa eni ti o nipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni yo wa ni igbesi aye wa nigba na ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo we pe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikura ni ijanu ninu okan awon ti o je wipe won je omo olorun ninu Isaiah ti a tin ka tele Isaiah ori ikeje dini adota 48 Isaiah ori ikeje dini adota ese ikeje din logun o ni iba se pe iwo fi eti si ofin mi nigba naa ni alaafia re iba dabi odo ati ododo re bi igbi omi okun o ni bi o ba se wepe afeti si ofin olorun akọ ẹkọ ọrọ ọlọrun a si mọ awọn nkan wọnyi lo a si jẹ ki o jẹ ohun ti a n fi si ise oni nigba naa alaafia wa yo dabi odo ati ododo wa yo dabi igbe omi nitori be ni a se tẹ mọ wa leti wo pe idapọ ati ririn deede pẹlu ọlọrun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu kristi nigba ti a ba gbe ninu kristi ti oro kristi gbe ninu wa ti a rin gege bi kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni olorun alaafia yo fun wa ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun ṣugbọn labẹ ninu ibu okun ni isale lohun idakeje ati iparoro alaafia yo wa iyi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbese aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won ni igba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi a ba lakaka bi a ba gbadura lati ri wipe iru alaafia yi o je tiwa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wipe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wipe a je omo olorun ṣugbọn ti a o le ba omo olorun bi tiwa gbe ti o je wipe ariyanjiyan ija ijiyan lo ma wa laarin wa o ma n se wa ni kayefi nitori wipe bi a ba je ti olorun ni tooto o ye ki alaafia ki o wa pelu awa ati olorun alaafia pelu awa ati awon ara alaafia ninu ebi alaafia pelu eniyan gbogbo ki a wo iwe mimo ninu agai lo ti n so fun wa agai ori keji agai eyi wa ni bi o ba ti n lo si ipari majemo laelae agai ori keji ese ikesan o ni ogo ile ikeyin yi yo po ju ti isaju lo li olowo awon omo ogun wi nihin yi li emi o si fi alaafia fun ni li olowo awon omo ogun wi ohun ti olorun n so nihin ni wepe awon omo israeli won pejopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba n pejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihin yi li mi o fun yin li alaafia nitori be bi a ba je omo olorun gba ti a n pejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oju ole bi o ba je pepe ni tooto ni eni kankan wa ti a wa ni idapo oju ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o n so fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o n so fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odi yiyan o ki mi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki o ri bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pẹ̀lú ènìyàn gbogbo. O wa nsọ wepe, báwo ni a ti rí ti àwọn tí ó fi wá ṣe ọ̀tá tàbí ó fi ara wọn ṣe ọ̀tá fún wa? Báwo ni a ti rí ti wọn sí? Ǹjẹ́ ó ṣe é ṣe kí a wà ní àlàáfíà pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀? Ó ṣe é ṣe bí a bá jẹ́ ọmọ Ọlọ́run. Nítorí òwe ń sọ fún wa nínú orí 16, òwe orí 16, ẹsẹ̀ 7, nígbà tí ọ̀nà ènìyàn bá wu Olúwa, òun a mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ ní àlàáfíà. Ohun tí ó ń sọ fún wa bí o bá fi iyè sí ohun tí a ń kà, ọ̀rọ̀ tí a pè ní pàápàá, ó ń sọ fún wa wípé nígbà tí ọ̀nà ènìyàn bá wu Olúwa, òun a mú gbogbo ènìyàn kí wọn kí ó wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Ó wá ń sọ fún wa wípé pàápàá àwọn ọ̀tá rẹ̀ yóò mú wọn wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yé wa wípé àwa tí a ti jẹ ọmọ Ọlọ́run nípa ìwẹ̀nùmọ́ ìsọdọ̀tun ẹ̀jẹ̀ Jésù Kristì olùṣọ́ àgùntàn àwọn àgùntàn tí a jí dìde kúrò láti inú òkú, wípé ó ṣeéṣe kí ó wẹ̀ wá mọ́, ó ṣeéṣe kí ó sọ wá dọ̀tun, ó ṣeéṣe kí ó yí ìgbésí ayé wa padà, kí a wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwọn ará, àlàáfíà nínú ẹbí, àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n ń gbé láyìíká wa. Nísinsìnyí, à ń padà sínú Hébreu orí 13, ẹsẹ̀ 21. À ń wo ipa kẹta nínú ẹ̀kọ́ wa, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Kí ni àdúrà tí apostelì tí ó ń gbà fún àwọn olùka epistelì tí ó kọ ránṣẹ́ sí wọn? Wò ó, ó ní kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kí ó má sì ṣe kí ó máa ṣiṣẹ́ ohun tí ṣe ìtẹ́wọ́gbà nínú rẹ̀, nínú wa níwájú rẹ̀, nínú wa nípasẹ̀ Jésù Kristì ẹni tí ògo ẹ wà fún láé àti láéláé. Bí o bá wo ẹsẹ̀ yìí, ohun kan ni ó jẹ́ kí ó yé wa wípé ìkíní, láti jẹ́ pípé kò ṣeé ṣe láì jẹ́ wípé o jẹ́ ẹni tó ń gbàdúrà. Ó ṣeéṣe kí o kọ́ ẹ̀kọ́ Bíbélì nípa ìsọdi mímọ́, nípa ìsọdọ̀tun, nípa wípé kí a ṣe ẹni pé, àti nípa wípé kí a ní ẹ̀rí ọkàn rere tàbí kí ọkàn wa kí ó funfun ju snow lọ. O lè kọ́ ẹ̀kọ́ yìí lójoojúmọ́ ní àkókò ìpàgọ́ tàbí nínú ìjọ. Bí o bá jẹ́ ẹni tí gbàdúrà, kò lè ṣeé ṣe, nítorí a rí níhìn wípé kí ohun yìí kí ó lè ṣeé ṣe ni Paul fi ń gbàdúrà wípé kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Èyí ni àkọ́kọ́. Ìkejì ni pé bí o bá ṣe wá pé ohun tí a ń pè ní pípé yìí, èyí kìí ṣe pípé ti áńgẹ́lì, èyí kìí ṣe pípé ti Ádámù nígbà tí ó wà nínú ọgbà Ídẹ́nì, èyí kìí ṣe pípé tí a ó ní nígbà tí a bá dé ọ̀run tí a rí Ọlọ́run lójúkojú. Ó ń sọ pípé, ó ṣàlàyé ohun tó ń sọ fún wa nínú ìke pípé yìí ni nínú iṣẹ́ rere gbogbo. Ó nígbà tí a bá sọ wá di mímọ́, tí a bá sọ wá di pípé, a ó ní iṣẹ́ rere, gbogbo iṣẹ́ ọwọ́ wa yóò jẹ́ rere. Iṣẹ́ wa sí aládùúgbò ni, iṣẹ́ wa sí ará ilé wa ni, iṣẹ́ wa sí ọkọ tàbí sí aya, iṣẹ́ wa sí ẹnikẹ́ni yóò jẹ́ iṣẹ́ rere. Ìkejì, láti ṣe ìfẹ́ rẹ̀. Ohun tí a ń pè ní pípé nìyí, wípé a mọ ìfẹ́ Ọlọ́run, ìwọ kò gbọdọ̀ jalè, èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò, èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ kò gbọdọ̀ ṣe ohunkóhun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, èyí ni ìfẹ́ Ọlọ́run. Láti ṣe ìfẹ́ rẹ̀. Àwọn wo ni a ń pè ní pípé? Ìkíní, àwọn tí ó ní iṣẹ́ rere gbogbo. Ìkejì, àwọn tí ń ṣe ìfẹ́ rẹ̀ nígbà gbogbo. Ìkẹta, láti máa ṣe ohun tí ń ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Níwọ̀n bí Ọlọ́run ti fún alẹ́ orí ọ̀fẹ́, tí ó ti ṣe iṣẹ́ orí ọ̀fẹ́ nínú wa, tí a sì ń ṣe ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀, èyí ni à ń pè ní pípé. Ó ní à ń ṣe nípasẹ̀ Kristi. Èyí kì í ṣe wípé nínú agbára wa tàbí nínú òye wa tàbí nínú wípé a mọ̀ ọ́ ṣe. Ó ní bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí a gba Jésù Kristì gbọ́, tí ẹ̀jẹ̀ rẹ̀ tí ó wẹ̀ wá nù, ó ní yóò jẹ́ nípa ti Jésù Kristì. Ó wá ń sọ wípé iṣẹ́ rere bẹ́ẹ̀ àti pípé bẹ́ẹ̀ àti iṣẹ́ tó jẹ́ ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀ yóò mú ògo wá fún Ọlọ́run, ẹni tí ògo wà fún láé àti láéláé. Ǹjẹ́ ó ṣeé ṣe kí a tọ́ka sí àwọn kan tí Ọlọ́run ti ṣe irú iṣẹ́ ìsọdọ̀tun, ìsọdi mímọ́ bẹ́ẹ̀, àṣepé bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wọn, tí ó jẹ́ wípé àwọn pàápàá wọ́n ní àfijọ ohun tí a ń sọ nípa rẹ̀ yìí? Bẹ́ẹ̀ ni nínú àwọn ọba kìíní orí 8, ẹ jẹ́ kí a ṣe Bíbélì wa. Àwọn ọba kìíní orí 8, ẹsẹ̀ 111. 61 ori kejo ese ikokan le ni ogota nitori na eje ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni awon won yi won je iwuri fun eni ti o soro yi oni ohun ti won se won rin ninu ase olorun won si pa ofin olorun mo oni gege bi ati se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose tin bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni ari awon won yi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo we pe ore ofe wa fun eni kokan wa lati je pepe ninu orin dafidi ori kan o le 100 orin dafidi ori kan le 100 ese ikeji ati ese iketa o nso fun awe pe emi o ma rin irin mi pelu ogbon li ona pipe nigbawo li iwo o to mi wa emi o si ma rin ninu ile mi pelu aya pipe o ntun so fun ani we pe nigba ti o ba wa ni ile ti enikeni o ri ohun sugbon ti oju olorun lati oke ti o wo ohun ohun o ma rin owo ma so owo ma se gbogbo ise ninu ile pelu okan pepe aya pepe emi ki yo gbe ohun boboro si waju mi emi ki yo gbe ohun kan ti o mu mi lo sinu ese ibaje aworan sinima tabi ohun miran emi ki yo gbe won si waju mi emi korira ise awon ti o yapa ki yo si fara mo mi sugbon bawo ni o se le se fun wa ki a le je pepe ti a ngba ladura ninu eko ti a nko loni bi abaje eni ti o fara mo oro olorun ti a si mo we pe ko si ohun kon to soro fun olorun lati se a mo we pe ohun kon ti olorun ba pa lase we pe ki a se o ti fun wa ni awon nkan kan ti a le se awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti nso ki a wo efeso ori kerin ese ikokanla ati ese ikejila o si ti fi awon kan fun ni bi aposteli awon miran bi woli

0: Ni oruko Jesu Kristi Oluwa wa. Olorun alagbara. Adupe fun awon eri ti a ti gbo. Adupe fun ise iyanu meri iri ki en se. Ama wo pe bi e ti se fun awon elomiran, e o se fun enikokan wa ni asale yi loruko Jesu. Ama wo pe ko si ko se se pelu eyin Olorun. Nitori be ni a se ni igbagbo, igbagbo ti ko gbo, ti ko ye. Wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu. Gbogbo awon arun ti aye pe ni ko gbogun ni an bebe wi pe ni asale yi bi a ba tin daruko Jesu, bi a ba tin gbekele oruko Jesu, bi a ba tin gbadura loruko Jesu, bi a ba tin fi eyin ti eyin Olorun alaye be ni o mu gbogbo won kuro loruko Jesu. Nje awa bi awon ti gba ni bi won ti wa, awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba, awa na wa loni an be yin we pe e o fi owo kan nikokan wa loruko Jesu. Gbogbo aisan, gbogbo arun ko gbogun, gbogbo arun ajogunba, gbogbo egun idile, gbogbo won ni o mu kuro loruko Jesu. Bi oro wa yo ti ma lo iwasu, an be yin we pe eran oran na jade yo se ise idande, ise itusile, ise iwosan ni ara enikokan loruko Jesu. Eje ki aro ki o fo fayo, ki oju apoju ki o la, ki awon aditi ki won ki o gboran, ki awon alaisan ki won ki o de alara dida sasa. Agbagbo wo pe e ti se, a o fi oju wa ri, a o fi eti wa gbo awon ise iyanu ti e o se, nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa. E joko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa n bere ibere kan lowo wa, sugbon bi o tin bere be ni o fun ara re ni o tun fun wa ni idahun. Ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo, emi le Oluwa Olorun gbogbo eran ara, ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi. Bi o ba wo igbesi aye re, bi o ba wo wahala to dojuko, bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re, bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re, Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi. Ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketadinlogun. O ni a Oluwa Olorun wo, iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re, o ni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi, ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re, ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re. Mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu. Bi a ba mo enikan ti o mo Olorun baba duju duju, ti o mo ohun ti Olorun le se, ti o mo ohun ti Olorun pinu lati se, ti o mo ohun ti Olorun fe se, mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso, o mo Olorun, o mo agbara re, o mo ti tobi to re, oni o wa so fun wa ninu Matthew ori ikokandilogun ese ikerindilogbon. Matthew ori ikokandilogun ese ikerindilogbon. Jesu so fun wa, o ni sugbon Jesu wo won, o si wi fun won pe eniyan li eyi soro fun, eniyan ni eyi soro fun, sugbon fun Olorun ohun gbogbo ni sese fun olorun ohun gbogbo ni sese bi o tin wo awon isoro awon aisan ko gbogbo ti o wa ni aye re ni ara re ni asale yi ma fi okan ba oro olorun lo ki o si ma ranti wi pe bi o ti le je pe o soro fun awon eniyan sugbon fun olorun ohun gbogbo ninu aye re yo di sise loroko jesu ninu marko ori kesan marko ori kesan ese iketa le logun loju kan na baba ese iketa le logun jesu si we fo pe bi iwo ba le gbagbo ohun gbogbo ohun gbogbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo bi o ba gbagbo ni asale yi o daje we pe ohun gbogbo yo di sise ni igbese aye re loruko jesu nitori wi pe oluwa le wo gbogbo arun ko gbogun gege bi olorun ti le se gbogbo ko sese pelu eniyan ko sese ni oran arun ete namani sugbon namani gba iwosan ati iwenomo lese kese nigbati o te ara re bo inu odo jordani le meje ni igboran si oro olowa ohun ti a o so fun o ni asale yi bi o ti le je wi pe ohun to rorun ni bi a ba ti n so fun o gege bi elisha bi o ti so fun namani gbo ki o si gba ki o si se lese kese bi o ba ti n fi si oju ise ni o ri wi pe arun to wa lara re aisan ojo pipe to wa lara re yo di ohun igbagbe loruko jesu mi o mo boya o ti ka itan batimio afoju nitori wi pe awon eniyan won ti fi ainireti lu agogo ko sese lori batimio afoju yi sugbon kristi ti ko mo ohun ti a n pe ni ko sese o wo san ni waransesa mo si gbagbo wipe lese kese loju ogan bi a ba ti gbadura ni asale yi ni gbogbo eyi ti satani to ko si o lara to ko si o ninu to ko si o lopolo lese kese bi a ba ti n daruko jesu ni won o pora loruko jesu mo ka nipa okunrin alarun egba kan ti ijo city iwo na ti ka nipa re ti esu ti o ti so di edun arinle ti ko si le ran ara re lowo fun odun mejidinlogoji gbako o ri iranlowo gba iranlowo nla o si ri iwosan awose ha o ri igba lodo jesu kristi eni ti n ji oku dide were bi eni ti n ji ni loju orun jesu yi kan naa o wa loni agbara re ko si yi pada obinrin kan ti o ni ti emi ailera to ti de loko to teba fun odun mejidinlogun o di eni ti o gba idande laarin iseju aya pelu agbara kristi ti ki kuna ti ko si le kuna laye mo gbagbo wi pe kristi pelu agbara nla re o wa nihin lasale yi bi o ti se ti awon wonyi yo se ti re pelu loruko jesu gbogbo wa ni atika ti obirin onisun eje ti o jiya jiya to sina ohun gbogbo ti o nitan to se we pe kaka ki ewe agbon re ki o de nse lo nle si eni ti esu foju re gbole ninu esun eje fun odun meji lagbako sugbon nigbati o se alabapade jesu o gba iwosan lese kese lati fi idi re mule we pe awotan wa fun gbogbo arun ti awon eniyan pe ni ko sese okunrin were ara gadara ti awon emi esu legioni ti won roro ti won fi inu re se ibogbe ni awon ara ile ati aladugbo re ti won ti tanu ti won so wipe oran eleyi koja sisese sugbon nigbati jesu de ibe ti kristi so oro ase oro agbara logan ni atu okunrin na sile
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju Olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko Jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati pari lese kese lo dide to gba ise iyanu tire arun a so wi pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyi won so fun wi pe o di bo se a o so di ominira loruko Jesu koko kini awon akanse ise iyanu ti Olowa se awon akanse ise iyanu ti Olowa se koko keji awotan awon aisan gbogbo ti Olowa se awotan awon aisan gbogbo ti Olowa se koko keta ategun akaso sinu iwosan ti Olowa nse ategun akaso sinu iwosan ti Olowa nse ikini awon akanse ise iyanu ti Olowa se ninu exodu ori kerinla ese ikokan le logun ati ikeji le logun exodu ori kerinla ese ikokan le logun ati ikeji le logun Mose si na owo re si oju okun Olowa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo Israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti Olorun se nihin nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni Olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko Jesu nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa lasan bi a se ma nso ni ede wa ni Mose na soju okun ti okun yi ti o si pinya opa lasan yi na ti a no si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telesin ati gbogbo awon ti o n koju ja si awon mo Israeli sibe sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase Olowa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o yi o wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata le kan soso tito lati ba aini opolopo pade eyi ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko ni lo wi pe a n gba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko ni lo wi pe a n gbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko sese ninu igbesi aye wa ki won ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a n gbadura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ̀ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí ore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo igba àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa, títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà, agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbàtí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ lẹ́yìn sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, iwọ di mimo loju kana mo fe ki o fala si di loju kana nitori wipe lale yi loju kana a mo arun re koro loju kana oju afoji yo riran lese kese bi a ba tin ke pe roko oluwa loju kana e tere si mo eyi ni oluwa yo se lasa le yi ni Matthew ori ogun lati nka ni sisiyi Matthew ori ogun lati ese ikeje le logbon Jesu si dese duro o pe won o si wi pe kili eyin fe ki emi ki o se fun yin won si wi fun o pe olowa ki oju wa ki o la be ni Jesu saanu fun won Jesu yo saanu fun o yo mo esan re koro o si fi owo ton won loju logan bi o ba je eni ti o gbo ide wa daada o ri wi pe bi a ba nso wi pe loju kan na bi a ba nso wi pe logan bi a ba nso wi pe lese kese gbogbo re tumo si ohun kan na nigba ti o so wi pe logan o nso fun a wi pe loju kan na lese kese oju won la oju re yo la won si to leyin bi Matthew ti so fun wa wi pe ise iyanu Jesu o ma nsele loju kan na be ni Mark papa lo so fun wa wi pe ise iyanu Jesu ki se wi pe ka lo ka bo ka to ri ni Mark ori keji je ki orin ole ti wo pe eni ti an ka ni pare nihi o je eni ti o ni arun egba wo lati ese iketa won si wa sodo re won gbe eni kan ti o li egba to wa eni ti awon merin gbe sugbon ki a wo ni sisi ohun ti olorun se o wa so fun ani ese ikewa sugbon ki e le mo pe omo eniyan le agbara le aye lati dariji ni o wi fun elegba na pe mo wi fun o dide gbe akete re ki o si ma lo ile re o si dide kini oro ti o tele e so fun mi ki n gbo oni o si dide loju kan na o si gbe akete na o si jade lo li oju gbogbo won to be ti enu fi ya gbogbo won won si yin olorun logo wi pe awa ko ri iru eyi ri eyi ni a n pe ni ise iyanu meri yiri awa ko ri iru eyi ri wo Marko ori keje Marko ori keje ohun ti mo fe ki o yi o ni wipe nigba ti Jesu ba be si ni sise iyanu loju kan na logan lese kese bi a ti n gbadura ti a n ke pe oruko re be ni yo ma dabira ni igbesi aye eni kookan wa ninu Marko ori keje lati ese ikeje le logbon won si mu eniyan kan wa sodo re ti eti re di ti o si n kololo won si be pe ki o fi owo re le o si mu kuro laarin ijo eniyan lo si apa kan o si te ika re bo li eti nigba ti o tuto o si fi owo to li ahan o si gbe oju soke wo orun ati okedun o si iwe fun pe efata eyi ni ni iwo si ninu ese ikarun din ni ogoji kini oro to saaju loju kan na eti re si si oko ahan re si tu o si soro kete kete mo gbagbo wi pe olorun fi awon nkan won yi han wa ki o le da loju wi pe lese kese bi a ba tin gbadura loju kan na logan bi a ba tin gbadura olorun yo fowo kan yo mu arun aisan re yo mu kuro loruko Jesu ye ki a wo Luke ori ikejo Luke ori kejo lati ese iketa le logoji Luke ori kejo ese iketa le logoji obirin kan ti o si ni esun eje lati igba odun mejila ti o ti na ohun gbogbo ti o ni fun awon onisegun be ni a ko le mu o larada lati odo enikan wa ó wá lẹ́yìn rẹ̀, ó sì fi ọwọ́ tọ́ ìṣe tí aṣọ rẹ̀, lọ́gán lójú ẹsẹ̀, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Mo gbàgbọ́ wípé bí a ti ń ka nǹkan wọ̀nyí, ìwọ náà mọ̀ wípé Ọlọ́run yóò ṣe fún ọ. Agbára Ọlọ́run yóò lé àwọn àìsàn wọ̀nyí jáde kúrò ní ìgbésí ayé rẹ̀, kúrò ní àgọ́ ara rẹ̀, lọ́gán lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀, bí a bá ti ń gbàdúrà láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Luke orí kẹtàlá láti ẹsẹ̀ ìkọkànlá, Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, bí a ti ń kà nípa ọkùnrin bẹ́ẹ̀ ni a ń kà nípa obìnrin, wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán tí agbára Ọlọ́run tí ó kọlu ìgbésí ayé wọn, bẹ́ẹ̀ ni wọ́n gba ìmúláradá àti ìdáǹdè. Luke orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlá, sì kíyèsí obìnrin kan wà níbẹ̀ tí ó ní ẹ̀mí àìlera láti ọdún 18 wá, ẹni tí ó tẹ̀tán, tí kò lè gbé ara rẹ̀ sókè bí ó ti wò kí ó ṣe. Nígbàtí Jésù rí i, ó pè é sí ọ̀dọ̀, ó sì wí fún un pé obìnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Obìnrin yìí, bó bá wà nbẹ̀ láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀. Ìwọ ọkùnrin yìí tí ayé ti dè lókùn àìfojúrí, ó sọ wípé ọkùnrin yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Bó jẹ́ wípé ọmọdé ni ọ́, láti inú oyún láti dè ọ́, gbàtà àti bí ọ ò lè rìn, ó ń sọ fún ọ wípé ọmọdé yìí láṣáálẹ̀ yìí, àtú ọ sílẹ̀ lọ́wọ́ àìlera rẹ̀. Ó sì fi ọwọ́ rẹ̀ lé ní ẹsẹ̀ kẹtàlá, ó sì fi ọwọ́ rẹ̀ lé. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ pè é sókè. Lójú kan náà a sì sọ ọ́ di títọ́, ó sì yin Ọlọ́run lógo. Ìwọ náà ó yin Ọlọ́run lógo láṣáálẹ̀ yìí lórúkọ Jésù. Nínú Jòhánù nísinsìnyí la ti ń ka o. Jòhánù orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án, a ń kà nípa ọkùnrin tó jẹ́ wípé láti ọdún 18 ló ti wà nínú àìlera, tó jẹ́ wípé kò lénìyàn kò lára, kò sì ní nkankan. Ṣùgbọ́n nígbàtí Jésù débẹ̀, a rí ohun tí Olúwa ṣe. Ní ẹsẹ̀ ìkẹjọ, Jésù wí fún un pé dìde, gbé àkété rẹ, kí o sì máa rìn. Kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé ní ẹsẹ̀ ìkẹsàn? Ó ní lọ́gán. Jẹ́ kí o yẹ wípé bí Matthew bó ṣe ń ṣe àkọsílẹ̀ rẹ̀, bí Matthew ṣe ń kọ, bẹ́ẹ̀ ni Mark ń kọ, bẹ́ẹ̀ ni Luke ń sọ fún wa, bẹ́ẹ̀ ni Johann sọ fún wa, wípé gbogbo àwọn wọ̀nyí tí Olúwa fi ọwọ́ kàn, lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà, ó ní lọ́gán, a sì mú ọkùnrin náà láradá, ó sì gbé àkété rẹ̀, ó sì rìn. Ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi, ọjọ́ ayọ̀, ọjọ́ ìmúláradá, ọjọ́ ìbùkún, ọjọ́ tìrẹ ti dé lónìí lórúkọ Jésù. A ò ní fi àkókò ṣòfò rárá. Mo fẹ́ wo kókó kẹta nísinsìnyí, nítorí wípé mo gbàgbọ́ pé o ti múra sílẹ̀. Mo ní o múra sílẹ̀. A fẹ́ wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe. Nínú Marko orí karùn-ún ni a ti ń wo àpẹẹrẹ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún 12, nítorí wípé ó ní àwọn ìgbésẹ̀ kan tí obìnrin yìí gbé, tí ó jẹ́ kí ìwòsàn ńláńlá kí ó jẹ́ tirẹ̀. Nínú Marko orí karùn-ún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12, ẹni tí ojú rẹ̀ sì ti rí ohun púpọ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn. Bí ó bá ń sọ fún wa wípé oníṣègùn, ó ń sọ nípa àwọn ajagilégbòsoògùn, àwọn tí à ń pè ní babaláwo. Ó ní ṣùgbọ́n tí ó sì ti ná ohun gbogbo, tí ó ní tán, tí kò sì sàn rárá, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú. Nígbàtí ó gbúro Jésù, ìjọ tí gbúro Jésù, mo ní ìjọ tí gbúro Jésù, ẹni tí ó ń ṣe àwòtán gbogbo àrùn, ǹjẹ́ o ti gbúrò ẹni tí ó ṣeéṣe kí ó mú àwọn òkè àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ, kí o mú kúrò láṣálẹ̀ yìí, ṣo ti gbúrò ẹ̀. Mo ní ṣo ti gbúrò ẹ̀. O ní nígbà tí ó gbúrò Jésù, ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀. Nítorí ó wí pé nínú ọkàn rẹ̀, bí mo bá sá lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá, ara mi yóò dá, ara rẹ̀ yóò dá. Mo ní ara rẹ̀ yóò dá. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà ní ìṣẹ́jú àyá, ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Ó sì mọ̀ lára rẹ̀ pé a mú òun lára dá nínú àrùn òun. Ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, ó sì wí fún ọ pé obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ìwọ tí o wà níhìn láṣálẹ̀ yìí, obìnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ọkùnrin ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ọmọdé ìgbàgbọ́ rẹ̀ mú ọ lára dá. Ó ní máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe, ohun méje ni mo fẹ́ kí ó yọ. Ìkíní, ó gbọ́ nípa Jésù. Ó gbọ́ nípa Jésù. Nítorí a sọ wípé nígbà tí ó gbúrò Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó gba ìròyìn tí ó gbọ́, ó gbà á gbọ́. Ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ, ohun tí Ọlọ́run ṣe lálẹ́ àná, bí o ti ń gbọ́ ìròyìn Jésù láṣálẹ̀ yìí, mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ. Jésù, a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ Jésù. Ìkejì, ó pinnu láti tọ Jésù wá fún ìwòsàn rẹ̀. Ó ní nígbà tí ó gbúrò Jésù, ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó pinnu. Ó ní láṣálẹ̀ yìí, lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà. Nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀. Ó tọ Jésù wá, kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kì í jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láì ṣiyèméjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn ó ti dópin ná. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùnmọ́léegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Lójú kan náà, lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé ó gba iṣẹ́ ìyanu. Ó gba iṣẹ́ ìyanu. Èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn. Ìgbàgbọ́ ààyè t to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omobirin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisin yi omobirin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logo bi o ba ti ngbo ti awon eni olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa nihin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin kepe oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wipe akoko temi to be ni ise iyanu yo ma kan o lara yo ma te o lowo

Ni oruko Jesu Kristi Oluwa wa. Awon melo ni a setan lati gba ise iyanu. Awon melo ni a mo wipe loju kan na lese kese logan ni waran se sa. Bi e ba tin gbadura ti an daruko Jesu, be ni ise iyanu yo ma wa si ago ara re. Be ni gbogbo arun yo ma kora ni ago ara re. Awon melo ni o da loju wipe bi e ba tin po ami ikeyin, be ni o yi ara re wo, ni o ri agbara Olorun ni igbesi aye re, wipe gbogbo aisan, gbogbo arun, gbogbo ogun, gbogbo ijegaba satani, wipe yo kuro ni igbesi aye re. Ni oruko Jesu ni agbadura. Mo fe ki o gbe owo le ara re, ki o si na owo iyoku, owo kan toku soke. Ki o mo wipe bi o ba tin gbo ami awon eniyan Olorun, wipe ise iyanu ti de. Nitori wipe ami itumo re ni wipe be ni ki ori. Bi abati so wipe ifoju pora, ami je wipe be ni ki ori. Bi abati so wipe ki ayaro ki o dide, bi abati so wipe ami, ami itumo si wipe be ni ki ori. Bi aban so fo iwo agan wipe ki o di olomo, ami je wipe be ni ki ori. Nitori be ni asale yi bi o ba tin gbo ami, ami, ami o je wipe ati ogun orun ati awon eda alaye ti o gba Olorun gbo, won so wipe ibukun Olorun ki o je tire, iwosan Olorun ki o je tire, itunse Olorun ki o je tire. Nitori be mo fe ki o nawo soke pelu igbagbo, ki o si fi owo kan toku, ki o fi kan ibi ti arun tabi ohunkohun ti ko barade nibi ti o ti nse o. Ni oruko Jesu Olorun adupe lowo yin wipe e tun je ki o ye wa wipe lese kese loju kana logan bi abati daruko Jesu ni gbogbo arun, gbogbo aisan, gbogbo ailera, gbogbo egun yo ma pora ni igbesi aye wa. Agbagbo wipe agbara yin o yi pada. Agbagbo wipe ko so n to soro fun yin lati se. A si gbagbo wipe gege bi oro Jesu, wipe bi a ba le gbagbo, ohun gbogbo ni sise fun awon ti o ba gbagbo. Ni asale yi a n fe iwosan Olorun, a n fe itusile, a n fe idande, a n fe awon ise iyanu ti o tobi. E se fun wa loruko Jesu. Mo gbadura fun awon ti o ni ohun kan ti o wu ni ago ara won. Iba je ni ibi ikoko ara, tabi ni orun gege bi gege, tabi ike ti won ru seyin bi oke nla. Nje mo gbadura wipe logan lese kese, iwo oke gbo oro Oluwa, iwo gege gbo oro Oluwa, ati iwo ike gbo oro Oluwa, iwo ipake gbo oro Oluwa. E pora loruko Jesu. Gbogbo nkan won ni ti o wu si ikun, ti o wu si inu, ti o wu si ni egungun, ti o wu si inu ara, mo pase wipe e kuro nibe loruko Jesu. Awon aisan ti o nfa irora, ti o nfa wa, aisan ka aisan ti iba je, oruko koko ti a ba ma pe won, mo gbadura pe nisisiyi iwo aisan bi ati se ami, be ni ki o pora loruko Jesu. Gbogbo irora, gbogbo iba, gbogbo tulu, gbogbo jedo jedo, mo gbadura mo pase wipe e jade loruko Jesu. Gbogbo ikan fe, gbogbo nkan to rin lago ara, gbogbo eto n dani loro niku, ninu edo, ninu itan, ninu agbari, mo gbadura wipe e jade loruko Jesu. Awon ti aye de loku, awon ti aye solota, a n bebe nisisin wipe gbogbo ota esu, gbogbo ofa esu, mo gbadura wipe e jade loruko Jesu. Olorun alagbara atobiju aseda, mo gbadura nisisin wipe gbogbo ohun ti o n si awon eniyan niwi, ohun to ya won ni were, ohun to n ko warapa ba won, emi warapa, emi isinwi, mo gbadura nisisin ye jade loruko Jesu. Awon ti o je wipe won ti loko, won ti laya, sugbon ko si omo laarin oko ati aya, eyin Olorun ti e se fun Ana,
ẹyin ọlọrun ti ẹ ṣe fún Elizabeth ẹyin ọlọrun ti ẹ ṣe fún Sarah a bẹbẹ fún wọn nísinsìnyí wípé ẹnì kọ̀ọ̀kan wọn bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di oyin ìgbàgbé lórúkọ Jésù ẹgba ọmọ tiyín lórúkọ Jésù níwòyí àmọ́dún bí Jésù bá fa bíbọ rẹ̀ sẹ́yìn bí ẹ bá pàdé níhìn ẹ ó gbé ọmọ tuntun tiyín wá lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n rọ̀ lápá wọ́n rọ̀ lẹ́sẹ̀ tí ayé sọ fún wípé kò ní ṣe é ṣe láti dìde rìn. Mo gbàdúrà wípé kí agbára láti orí ìtẹ́ agbára láti ọ̀dọ̀ Ọlọ́run kí agbára Ọlọ́run kí ó ṣàn sí ìgbésí ayé wọn nísinsìnyí agbára bí àrá kí ó wá sí ìgbésí ayé rẹ ìwọ tí ó yarọ dìde kí ó rìn lórúkọ Jésù. Ìwọ tí ó jẹ́ wípé o lè gbé apá o lè gbé ẹsẹ̀ o wà lójú kan nítorí wípé èṣù dì ọ́ lókun àìfojúrí. Mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo okun tí a fi dì ọ́ kí agbára Ọlọ́run kí ẹ̀mí Ọlọ́run kí ó já wọn lórúkọ Jésù. Nínú agbára Ọlọ́run dìde kí ó rìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn afọ́jú mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn ẹ ó sì ṣe fún àwọn wọ̀nyí pẹ̀lú ìwọ tí o fojú mo ń sọ fún ọ wípé gba ìmúláradá gba ìríran lórúkọ Jésù. Jésù tí kì í kùnà Jésù tí ìlérí rẹ̀ kì í yẹ̀ à ń gbàdúrà nísinsìnyí wípé kí o fi ọwọ́ tán wọn lé ojú kí o fọwọ́ kàn wọ́n lé ojú ohun gbogbo tó ti dìbàjẹ́ nínú ojú wọn kí o tún ṣe lórúkọ Jésù. Jẹ́ kí wọn kí ó lajú kí wọn kí ó sì ríran lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí bí àìsàn bí àrùn bí àìlera mo lé wọn jáde pẹ̀lú agbára Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán níṣẹ́jú àyá nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù ẹ̀mí àìsàn mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára agbàgbọ́ wípé nísinsìnyí ìbáṣe nínú gbọ̀ngàn kínní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje àti àwọn tí ó wà ní ìkẹjọ ìkẹsàn ìkẹwàá àti àwọn tí ó wà lóde kí agbára Ọlọ́run agbára ìwòsàn agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣeéṣe kí ó tẹ̀ wọ́n lọ́wọ́ kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí a ti ń lajú kí a máa lajú sí iṣẹ́ ìyanu Ọlọ́run bí a ti ń lajú wa nísinsìnyí kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù kí àlàáfíà kí ìmúláradá kí ìsọdọ̀tun kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Mo gbàgbọ́ wípé ti ṣe mo gbàgbọ́ wípé ti fọwọ́ kàn wọ́n wípé iṣẹ́ ìyanu ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Ó jẹ́ tèmi mo ní ó jẹ́ tèmi ó jẹ́ tèmi máa yẹ ara rẹ wò nítorí wípé iṣẹ́ ìyanu ti dé ọ̀dọ̀ rẹ wo àgọ́ ara rẹ

0: ó ń bẹ nínú rẹ pẹ̀lú. Nítorí ìdí èyí ni mo ṣe rán ọ létí pé kí ìwọ kí o máa ro ẹ̀bùn Ọlọ́run sókè èyí tí ń bẹ nínú rẹ nípa gbígbé ọwọ́ mi lé ọ. Nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ìbẹ̀rù bí kò ṣe ti agbára àti ti ìfẹ́ àti ti ọkàn tí ó yè kooro. Nítorí náà, má ṣe tijú ẹ̀rí Olúwa wa tàbí èmi òǹdè rẹ̀, ṣùgbọ́n kí ìwọ kí o ṣe alábàápín nínú ìpọ́njú ìrere gẹ́gẹ́ bí agbára Ọlọ́run, ẹni tí ó gbà wàhálà tí ó sì fi ìpè mímọ́ pè wá, kì í ṣe gẹ́gẹ́ bí ìṣe wa, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìpinnu àti orí ọ̀fẹ́ tirẹ̀ tí a fi fún wa nínú Kristi Jésù láti ayérayé, ṣùgbọ́n tí a fi hàn ní ìsinsìnyí nípa ìfarahàn Jésù Kristi Olùgbàlà wa, ẹni tí ó pa ikú rẹ́ tí ó sì mú ìyè àti àìdíbàjẹ́ wá sí ìmọ́lẹ̀ nípasẹ̀ ìrere. Fún èyí tí a yàn mí ṣe oníwàásù àti apostélì àti olùkọ́, nítorí ìdí èyí tí èmi ṣe ń jìyà wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni. Bí àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí ó yè kooro tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi mú nínú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù, ohun rere ni tí a ti fi lé ọ lọ́wọ́ pàá mọ́ nípa ẹ̀mí mímọ́ tí ń gbé inú wa. Èyí ni ìwọ mọ̀ pé gbogbo àwọn tí ó wà ní Áṣíà yí padà kúrò lẹ́yìn mi, nínú àwọn ẹni tí Figelu àti Hamogeni gbé wà, kí Olúwa kí ó fi àánú fún ilé Onesiforu, nítorí tí máa tù mí lára nígbà púpọ̀, ẹ̀wọ̀n mi kò sì tì í lójú, ṣùgbọ́n nígbà tí ó wà ní Rómù, ó fi ẹ̀sọ̀ wá mi, ó sì rí mi, kí Olúwa kí ó fi fún un kí ó lè rí àánú lọ́dọ̀ Olúwa ní ọjọ́ ni. Ìwọ ti kára rẹ sàmọ̀ dájúdájú iye ohun tí ó ṣe fún mi ní Éfésù.
1: Kí a tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ́ yìí. Ṣé ó wà? Mo gbàgbọ́ wípé a fẹ́ mú nǹkan kan lọ sílé, àbí kìí ṣe bẹ́ẹ̀? Ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ bíbélì, tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ́ yìí kò bá yí wọn dáradára, bí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà máa ń padà. Wọn kì í rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun ní àyà ọjọ́ òní kí o gbé bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní bíbélì lọ́wọ́ mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣé púpọ̀. A ṣe dáradára ní tiwé pé a gbé bíbélì wa wá. Ìwọ tí ó jẹ́ bíbélì òyìnbó lé ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́, a ò mú un lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì ti Yorùbá, irú bíbélì wo ló yẹ ká gbé dání? Yorùbá. Àwọn bí a bá ti jókòó tán, a á rí wípé àwọn kan dìde dúró. Àwọn wọ̀nyí ni adènà. Wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run láàrin wa. Bí wọ́n bá sọ pé kí a sún, a ní láti sún. Nílé Ọlọ́run, a kìí jà, a kìí jiyàn. A kìí sọ wípé mo ti gbé bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni. Ilé Ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, kí ẹ má jẹ́ kí a di àwọn tí Jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde. Bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí, a ki binu fun a ki binu si awon ojise olorun pelu towo towo ati irele ajoko si ebi ti won ni ki ajoko si bi a ba sin so oro olorun lo e ko shamfani ko si tona ki a ma ba ara wa soro tabi ki a ma sun bi o ba ri eni ti o sun wa fowo to eru eni be ki o le se ti sile lati gbo on ti a nso se oye wa on ti a nwe eje ki a dije wa lati gbadura baba wa tin be li orun baba jesu kristi oluwa wa iwo ti o da aye sugbon ti enikeni ko da iwo ti o wa ki aye ki o to wa iwo ipilese ati opin olorun baba olorun omo olorun emi mimo a fi ogo fun oruko yin a si fi yin fun oruko yin gba ope ati yin wa ni oruko jesu adupe lowo re wipe awa ni orile ede awon eniyan dudu awa ti a o mo olorun ni igba kan ri awon ti baba wa fi pa itan fun wa wipe enikan wa ti o nje olorun baba jesu kristi sugbon awa ti o se ni olori ire lati je ki a se alarin ba pade irere baba gba pe ati wa ni oruko jesu ninu itan ninu isedale wa ni ati gbo wipe awon obi wa awon baba nla wa won ma npa eniyan se ebo ni iwe mimo ti a npe ni bibeli won oriri won o se pa ni tan fun wipe olugbala wa ati wipe eje jesu kristi ni ma we ni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni awa ni o se ni olori ire ti o je ki a je alabajopin ninu ihirere ati igbala ti jesu wa pese re sile fun wa baba gba pe ati wa ni oruko jesu sugbon mo we pe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wipe bi o tile je pe won gbe bibeli won ka won lo si ile isin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwa ku wa kuro lowo won iwa ise kuro ni owo won sugbon sibe sibe won ke pe o won o si mo baba ambe o a fe ki ti wa ki o ri be a fe se asedanu a o si fe wa lasan ambe o wipe awon igi ti o di wa leti awon ti o ra wa niye awon ti o fo wa loju ba wa yo kuro ni oruko jesu nje je ni ti jesu ta sile ni ore ke calvary e ti o wipe yi le eje mi ti ma je mu titun fun imukuro ese opolopo ambe wipe gbogbo awon ese ti o si wa ti o le mo ni tabi to nsa pa mo ni igbesi aye wa eti ko je ki oju wa ki ori igbala olorun ba wa yo won kuro ni oruko jesu shanu fun wa o ni igba na ni ikeyin aye ni igba ti ipalarada awon eniyan mimo yo sele ni igba ti o mo kan ti o fi ekeji sile ni igba ti pe yo dun baba anbe o se waye ni oruko jesu nje bi o tin kilo fun wa le oni ti o si nje ki oro re ki o ye wa shanu fun wa egbe kegbe ti ki je ki agboran yo wa kuro laarin won ni oruko jesu awon ti won ba awon elomiran wa ti won wa wo ran ti won gbo pe a lo si oluwa ti awon na nbo sugbon ti ohun ti a nko ti ko ye won baba si won leti ni oruko jesu shanu fun wa je ki ore ki o ye wa je ki enikankan wa ki o le ni oruko ninu iwe iye ni oruko jesu kristi oluwa wa e je ki a joko. loni anye iwe mimo wo ni ori eko pataki ti o se yebiye eyi ni wipe elesin ni o tabi onigbagbo ni opolopo ibi ti a tin pe oruko oluwa opolopo ibi ti a tin gbe bibeli ni iyato ti o wa laarin elesin ati onigbagbo ti ko ye dara dara be aba sin fi elesin pe onigbagbo ti an fi onigbagbo pe elesin ede ayede yo wa nitori aimokan ti o wa ninu okan wa opolopo ni won ti le dabi eni wipe won si oluwa ṣugbọn ti o je wipe agabagebe ati afarase lo poju ti won o si mo wipe ko si ohun ko ti elesin le ri gba lowo olorun bi ko se iya idajo ati ibinu olorun ti o gbona popo popo ṣugbọn nitori aimokan ati ede ayede ti o wa ni opolopo ibi ti a ti ma nlo ni o sese pataki loni bi a ba tin pe awon ori oro olorun ki o ma se je ki ohun kon ki o di olowo bi o ba mo bi a ti kowe ki o gbegege re bi mo ba tin pe awon ori ese won yi ki o ma ko won sile bi o ba tin dele ki o tun ma ye wo lati je ki o le da oloju iyato ti o wa laarin elesin ati onigbagbo lati isedale aye lati igba ti awon eniyan tin kepe olorun ni o dabi eni wipe ati epo ati alikama ni won wa ninu aye lati igba ti awon eniyan ti a tin fi oruko olorun pe won ni awon onigbagbo tooto ati awon agabagebe elesin awon ti won fi enu sumo oluwa sugbon ti okan won jina rere si olorun ni won ti wa o wa ni ilu okere leyin okun o si wa ni ile ti wa nihiyi o ti le dabi eni wipe awon elesin ni won po ju onigbagbo lo bi iwo na ba ti wo yikakiri bi o ba de oko gege bi agbe awon epo ti o ma nku lai je wipe ati owo agbe gbin won awon ni o ma npo ju awon ohun ti a gbin ti o lere ti o ma mu eso wa awon epo ni o ma npo ju alikama lo be na ni ni ile isin gbogbo awon ti won ma nwa ṣugbọn ti ki se lati je onigbagbo tooto awon elesin awon ti won ma gbe bibeli awon ti won pe oruko olorun ma ara won ṣugbọn ti olorun o mo won ni eniyan ti re awon ni won poju awon omo imole lo o si sese a o ni feku laarin wa ni asale yi ti a joko ti a ro wipe onigbagbo tooto ni wa ṣugbọn ti o je wipe bi ojo ikeyin ba de ba o lai ni iyipada si iru ipo ti o wa nisinsiyi ika abamo olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ojo ti onikaluku yo ri ara re gege bi olorun ti ri ekun ati ose ati abamo yo po le ojo na. Mo si gbagbo wipe iwo ti o wa nihi loni nitori pe o fe tan ara re je ohun lo se wa abi be ko nitori be o se pataki bi olorun ba fi ohan gege bi elesin koni se anfani lati ba olorun jiyan eni ti o ba ba eleda re jiyan iparun ojiji ni o de ba iru eni be bi olorun ba fi esun sun o wipe o je elesin alafarase eni ti ko mo olorun eni to ro wipe ohun lo si ijoba orun nigba ti o wa ninu okunkun sibe sibe bi olorun ba tin fi ohan bi o ba le se bi dafiri ti o wipe ni tooto elese ni mi ati elesin lasan o daju wipe idajo yo kuro anu yo si tele ni iwe woli Isaiah ni o ti nte mo wa leti ti o si nje ki a mo apejuwe awon elesin ti won ki se onigbagbo iwe woli Isaiah ori ikeji din ni ogota 58 lati ese ikini kerara ma se dasi gbe ohun re soke bi pe ki o si fi ire koja awon eniyan mi han won ati ile Jakobu ese won o ati nbere ninu okan re boya o ti ka iwe ti anka yi ori ese yi boya o ti ka ri kini se ti olorun lati ma so fun ojise re oni waasu ti an pe ni woli Isaiah we pe kerara kini se ti o wi pe so ni ohun jeje so pelepele fun awon eniyan mi nitori wipe bi o ba nba agbomagba alagidi okan eni ti o nfi ara re pe eni ti ko je bi o ba nba iru eni be soro oni lati gbe ohun re soke bi o ba ti npe eniyan ni igba kugba ti o ti so wipe lagbaja ti o ni dahun bi o ba nba iru eni be soro oni lati kerara eyi je wipe awon eniyan wonyi je agbomagba asetinu eni olori kunkun nitori wipe ki se akoko ti olorun yo ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wipe won lo ni ona aigboran olorun lati so fun oniwaasu yi wipe ki o ke rara iwo na si mo ni awon ibi ti a ti njosin wipe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won a so ni ohun jeje ati pelepele awon yoruba si ma so fun a wipe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo ko le orun a ma reni pelu re wipe ah ese oda ko da ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wipe ma se dasi o n so fun a wipe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede naa ni won je elese o si n so fun a loni wipe ati agba ati ewe ati okunrin ati obirin ko si eni kan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile o ni kerara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi ire koja awon eniyan mi awon ko so wipe ki a fi ire koja eniyan mi han awon elomiran oni eni ti o ndese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ke a fi re koja won yi han wo ese ikeji ki owo iwa awon ti a npe ni elesin bi won ti dese toni bi won ti je agbo magba toni bi won si ti je ase tinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won ye lo si lesin won ye ka bibeli won ye lo lati gba omi adura won ye ka samu won si ye lo si lesin ni ojojo isimi o nso fun a wi pe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun an so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o se se ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wi pe e je ki a gbadura bi o ba si de ile re ti o nbere wi pe ah ohun ti o fe da wole ni ba o lo se le se se ah ani mo gbekele oluwa ni oluwa yo pese o se se ki o tile ko ile re ki o so wi pe Jehovah Jireh oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi sugbon sibe sibe o ti oye run lenu e o elesin o sese ko ti fa iyawo ko ti o sese ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa we pe a fe se igbeyawo awon na tun lo se waju pepe won tun won tun woso won awon tun pin awon iwe pelebe pelebe we pe a n se ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won osoro mo iru awon eniyan be ni o sese ki won ma lo awon egba owo ti orun ti oruka ti oruka gbogbo won akokora sugbon bi won ba tin bo ni elesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe guregeje ni waju oluwa bọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọ́n tún ṣí àpamọ́wọ́ wọ́n tún kò sí ti wọ́n tún kò sọ́rùn àwọn ẹlẹ̀sìn là ń pè bẹ́ẹ̀ ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó nì wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà àwọn ni bó bá di oru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wá gbọ́ jésù gbà mí jésù gbà mí jésù gbà mí dáríjì mí dáríjì mí dáríjì mí ẹ̀ṣẹ̀ tó dásùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé e lójú oorun bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi àjẹ́ ẹ̀bá ti kúrò lẹ́yìn ẹ̀ ti pẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ nì torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ àwọn tí ìwàkiwà irinkirin tó bá wà lọ́wọ́ wọn àwọn làjẹ́ lé káàkiri ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì ra padà àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé èyè lé ọ̀run bàjẹ́ ń rí wọn ó ń sá nì bó ṣe ń rí wọn ó ń sá nì èṣù pàápàá bó bá wá pẹ̀lú ìdánwò tàbí ìdẹ́wò rẹ̀ bó bá ti ń sọ wípé àkọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé mo jẹ́ aṣẹ́gun bẹ́ẹ̀ lè ṣú sá lọ ṣùgbọ́n bó wá di wípé ohun lélẹ̀ mú látojú oorun à ń sin ọ́ nínú omi à ń sin ọ́ nínú sàárè tabi an sin oka kiri o si nji o lagun o so pe pada lemi satani pada lemi satani igbala lo ye ko wa sugba awon eyan won yi won gbadura won gba awe ododun o sese ki won ka ogoji ojo ko pe pata pata kan so pe ah mi o yo kan kuro nu eri o si sese lasiko awe ni ko je memo ko je moti ko je mo siga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo goji ojo ni won ma gba awe won ma se sera ni bi ogoji ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota sugbon bo adojo sunday o and lati ri ninu lesin o si sese ko ti e ma sise papa ninu lesin awon wonyi ni bibeli nje ko ye wa wipe elesin lasan ni won bi ku ba pa oju won de niru ipo be o daju wipe orun apadi ni ni ese keta ni o so pe sugbon ese keta nitori kini awa se ngba awe ti iwo ko si ri iru awon eyan be won agbadura lasan won wa se ko bibeli lasan won agba awe lasan iwo na lo bere lowo won o sa mo won on wa leti okun bi won tin gbadura toni ti won sin gba awe toni aje oju won le awon ni won gbo ton so pe eye nke bo se tawon ton ni igbala ni awon ti a ti dari gbogbo ese won ji patapata be ye ke o kan ke danu ni sugbon bo je ten ti o ti ni igbala eni ti o ti dari ese eji bo logbo rin loru bo ba ri oju ologbo ah ani won de o koni lesun gbogbo ti ese awon kan ti won rin nita koni lesun ibi kibi to wa ko si bibedi to sun le lori ko si bo se le niye lori to o sese ko je pe se ni won mu bedi ni se ni won gbe wa lati oke okun sugbon sibe sibe koni le ronun sun bo ko le sile awon osu ati aje won ni je gbe nu e o le ko le sile ki awon eniyan ki won wa ninu re sugbon ki ohun ko tun lo wa iyara kan nita ko ma dagbe iru awon eyan be awon na o to be lati lo le lati ko ere ko lo sile won o to be nitori bi awon eyan nu aye bi won ba ri won kia won fo ba won nitori kini nitori pe won mo oju olorun won mo bi ati sin olorun won je elesin lasan sugbon won ki se onigbagbo bi won ba si gba awe olorun ki ri o ni o se so wipe nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afe e si fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli npe ni wipe eyin se afe Isaiah ori keta mo n ka lati ese ikerindinlogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon puruntu ti won o mo kankan afe o ba igbesi aye won je patapata wọn a sì náwó wọn a fowó ṣòfò láti ẹsẹ ìkẹrìndínlógún ní àìsàn orí kẹta pẹlúpẹlú olúwa wípé mo fẹ kí o fiyèsí dáradára kò sọ wípé oníwàásù wípé àwọn ẹlòmíràn bí a bá bí wọn tí a bá sọ wípé ah ṣé bí o gbọ wípé àna rẹ ń yẹ ẹyìn òkú padà ó ṣe lọ a ní ṣọọṣì wa ni àwọn ẹlẹsìn nìyẹn kò mọ̀ wípé olúwa wípé a sọ pé ṣọ́ọ̀ṣì wa ni bi ore ba de to so pe ah mo de o eh wa fi oti se mi lalejo ah ani church wo agba fun wa be awon ele bo ba se mo awon ele sin niyan awon ti ki se oni gbagbo awon ti won o ni idani loju ohun ti won gba won so wi pe ah bo ba so pe iyawo e o si bimo o si dake be bo ba dake tara ya ba idake o lo wa keji ko mu yawo keji lata buli e boya o sese ko le bimo ah ani church wo je gba mi ma se be won le mi jade abi ka so fun won pe obirin sani iyawo e nfi omo bi ekini ikeji iketa obirin obirin bo ba bi okunrin o ni reni ta se arole e o ni reni ta duro sile to ba ku o se fe keji bi won ba gba fun yin ni church yi o se fe sita ani won mo ba se mo awon elesin niyan won o ni dani loju kini oro olorun wi won o mo wi pe oluwa wi pe bodi asiko asiko kesimesi ninu elesin won abi asiko isa ajinde ta ba so pe ah o si wa be ni wi pe o nsopo o si mura gege be ni pe okunrin ni o o mo bo tin se ni ba ona tin se won ko seti ni won si ma n ko sorun ya dile gbogbo asi fi paju asi dabi egun nita obirin a wo aso to pon kanle latoke bo ba tiri to ti yo lokere wa ni awon na nbo yen awon elesin niyan sugbon won o si mo wi pe oro olorun ko fun won be won o mo tun mo wi pe oluwa wi pe bi won o ba se won a so pe ah a sese ri eko bibeli kan o won so fun won be wi pe ka ma jale o ah o me nti o fe ko jale ni won ne agbodo gba ri ba o pe owo eyin o buru o se won wi ni iwo ori ka ninu iwe oro olorun o ni pelu pelu ta lo wi pe oluwa wi pe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga o je mo e ti an pe ni afẹ irin to rin lese bo se yan ti o nfi ife kufẹ rin lati pe awon okunrin lati ba o se ife kufẹ oju olorun ri o abajo to gbadura tolorun o gbo abajo to gba awe titi sugbon ti wahala re ti o fi o sile o ni ati pelu oju ife kufẹ ewo la npe loju ife kufẹ bo ba roju wa mo tiro ati e ti won fi nko ete wa si ri ton ma soju re gberegbe be ni to fe se agbere oju ife kufẹ niyan awon na nje ki awon pastor oluso agutan awon na nje kan dese bo ba gbo pe ah pastor o tun ti bimo kan o ti a mo nipa e o awon oloju agbere na fa won si kun lesin kaakiri o si so fun wa wi pe won rin pelu orun giga ati oju ife kufẹ ti won rin ti won si yan bi won tin lo ti won si nje ki ese won roworo won fi saworo si ese awon mo esu la nfi si lese awon ti awon ti yoruba ba mo wi pe won tin wa won tin wa won tin wa ti won si mona olodun ton so pe iwo omo yi ma lo mo won wa ko nkan si won lese eyi ti won ko si awon abiku lese ni won na tun ko sese to ko sowo to ko se ti to yan esu lo ko nkan si o leti esu lo si ko si olowo besu ba si tin ri onigboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re kosi ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile rungurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon tori won yi wari won be won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe ohun ti o sun won debe ni iru iwa ti won hu eyi ni olorun ko fi gbo ti won ṣugbọn bi o ṣe awa ti olorun n ṣi leti to si je ki oju wa ki o la mo gbagbo wipe bi a ba jade a ma kilo fun won. O nso ni ese eketa dini ogun wipe nitori na Oluwa yo fi epa lu atari awon omobirin si oni. O ya mi lenu. Bo ba ri awon obirin to npari, Oluwa lo lu won ni atari. Idajo Olorun ni. Oluwa yo fi epa lu atari awon omobirin si oni. Won si kun igboro. Gbogbo irun ti lo tan patapata. Eyi ti run e o lo ina o kuro nbe opolopo etiju ni aso nbo mora eyi ti won ba si bo etiju won mora won tun ko aso oniho won tun wo gbogbo nkan tan wo yin bo se o ti je won ni ara tan patapata a o ti gbe won si won para won won ku laaye Oluya Oluwa yo si fi ho won han wi fun mi je won kirin ni o nsinsin yi won rin ni oho obirin onile olona o le ni moto ayokele sugbon sibe sibe atun mu iro e ase si meji wa ma ri oho enta won ni tijumo bo ba ri won lejo bo ri won nibi ti won tin wo cinema kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo opolo won pe nkan nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to nwa moto wa ni ejo eja fa eje ka koja eni to nsi esu oju won ki riran Olorun si so fun wa wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo Saturday bo ba ti jo di ojo Sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton sin ka oye won bo ba si jade to so pe kini won so ni lesin a lo nkan lo na ni ohun gbo kina so ni ese ekeji ni dogun le ojo na Oluwa yo mu ogo saworo won kuro ati oso won ati iweri won bi osupa mo ba lo si ile isin ni igba miran gele ti elomi awe oni ri oni wasu wa se ma garun leyin obirin alafe aye ki lo si ko sinu e paper lo ko sinu e se iwa ologbon niyan abi omugo ka tun woso ka wegele ka ma je kari oni waasu ka ma je ki agbo oro olorun elomi wa joko segbe orun ni patapata latoke dele ati ewon ati jufu ati iboju ati akete ati oso ese ati oja ori ati ago olorun didun ati oruka eti se o ri ninu bibeli ti e abi bibeli temi yato tori awon elomi won so pe ngba to de tin lo si eko bibeli won ma ti fi ofin de e kale won o ka bibeli awon ti won ki se onigbagbo ko ye won ona olorun o ye won ona awa omo olorun papa ko ye won aboye won rara oruka ati oso imu iparo aso wiwo ati aso ileke ati ibo iborun ati apo ati awojiji ati aso ogbo daradara ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awa di arugbo kale ko ti pe ogbon odun ati di arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won aka bibeli won agbadura won agbawe abajo to olorun o gbo olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo amure o ye ke awo won daradara awon ton wa ninu aye o si se ki won na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja wele wele won fe wo akisa la ya tijo bi aso eyan ba ya die ni eti aya gbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon ni sisin yi fun ra won won tun te blade abe won tun te bo won tun ja eti e wele wele bo ba ri ni apa won won tun ja wele wele ah ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won odi ara won odi ko gbadura ko olorun ma gbo odi ko gba we ko olorun so pe won ori o odi ko wo wahala ko olorun so pe ko mani kan daran kan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa yo si dipo irun didi daradara awon obirin l'Olorun soro e nihi tori awon obirin lo ma ndiri abi be ko oni ori pipa ni yo si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti an ka nihi ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki o di mo fun a wi pe awon won yi won je elesin lasan oni olorun o se gbo ti won je ki n tun wo si ni ibi ti an ka tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ti ojo yi ke le gbo ohun yi le oke eyi so fun apo lati ronuko ada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko ada ti o so fun olorun wi pe o mo wi pe o je elesin tele sugbon ni sisin yi o n fe je onigbagbo toto yo fi ojo anu re wo mo fe ki o wo awon oba ori iketa din ni ogun 17 awon oba keji ori iketa din ni ogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan wonyi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o nkilo fun wa ti o nso fun wa wi pe ke a koja jije elesin ke a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon won bẹrù olúwa pẹ̀lú won si se alufaa ibi giga won ni fun ara won ninu awon eniyan lasan ti n rubo fun won ni ile ibi giga won ni wo ese ketaleni ogbon won bẹrù olúwa won si n se orisa won bẹrù olúwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o bọ́n bá rí ẹ̀jẹ̀ àbá mọ́tò wọn agbárí wọn ní jésù wọn bẹ̀rù olúwa ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn ìwọ tó fi òrìṣà sílẹ̀ nílé tó wá débi tó ń gbé wa lẹ́nujó tó ń sọ pé ẹ gbàdúrà fún mi òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ kò ní jẹ́ kó gbà eré ìbejì ni tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe ah mo ni wahala ni orisa to wa nle lo ko wahala ba o se o mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si n gbe bibeli o si so pe o bẹru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won bẹru oluwa won si orisa won so orisa won gege bi ise awon orilede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a man kaakiri en gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun lo to lo ngba we se won na ri paso e npon imo to to ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi to birin se olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ilasi lo nba leti okun e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi ama wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri ton po ti o ti e moruko won ton asi lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo ta won alagba won ti gbadura wahala o kuro nle e agba na okuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sumo to so pe o beru oluwa to so pe ah lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o paje ri o to lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni je sugbon sibe sibe to sin wa bọ́n pe èrò ìjọba ọlọ́run wà sọ pé mi náà wà ń bẹ̀ ó jẹ́ ronú pò wàdà nítorí ìdájọ́ ń bọ̀ wá jẹ́ kí n sọ tó ṣẹlẹ̀ sí àwọn ará bíi fún ọ èyí á sì jẹ́ ìkìlọ̀ fún ọ wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó sì ṣe lé àtètè kọ́gbé ibẹ̀ wọn wọn kò bẹ̀rù olúwa nítorí náà ni olúwa ṣe rán àwọn kìnìún sáárín wọn tí wọ́n sì pa nínú wọn àwọn tí wọ́n ń dẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ àwọn tí wọ́n ń farapamọ́ ṣùgbọ́n tí wọ́n ń dẹ̀ṣẹ̀ nítorí èyí ni wọ́n sọ fún wa ní ẹsẹ̀ ìkẹsàn-án àwọn ọmọ ísírẹ́lì sì ṣe ohun ìkọ̀kọ̀ tí kò tọ́ sí olúwa ọlọ́run wọn wọ́n sì kọ́ ibi gíga fún ara wọn ní gbogbo ìlú wọn láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ tí wọ́n ń dá òun ni ọlọ́run ṣe rán kìnìún sáárín wọn tí ó sì ń pa wọ́n ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ ìdájọ́ ń bọ̀ o ṣùgbọ́n bí o bá jẹ́ ronú pàdà tí ó sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí mo gba ẹ̀rí ọlọ́run jẹ́ wípé bí o bá ronú pàdà jinlẹ̀ jinlẹ̀ tí o ronú pàdà tọkàn tọkàn yóò dáríjì ọ́ wo ìwé wòlíì Isaiah orí ìkíní ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá olúwa ní kíni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálùú tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ àwọn ẹlòmíràn àtilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta èṣù ni wọ́n ń sìn o wọn ò sin olúwa àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà ọlọ́run dà èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀ ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronú pìwàdà kí o ké pe olúwa ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi ta ló béèrè yí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi nitori won o je onigbagbo to to won o je omo Olorun won o je ni ti a ti ra pada pelu eje Jesu Kristi eyin ni Olorun se nle won kuro ni agbala re e ma mo ore asan wa mo ewo ni ore asan idamewa elese ore asan ni eni to lo se fayawo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan owo mu idamewa nu e oni mo wa fun oluwa o o ba se bo ba si di ojo ojo isimi iru awon eniyan be won a jo wa si waju pepe ni won a so wi pe oluwa bukun mi mo si wa fi ori olorun han ore ore olorun eni to nta oti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won se fun lowo lati inu owo iwa agbere atunmu idamewa wa si waju oluwa ani mo wa mo ore oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife ku fe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun se ise niyan a si mo wo e wa si waju oluwa ore asan ni tabi eni to nlu awon elomiran ni jibiti awon to je wi pe won gba ise lowo ijoba o se se ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to nda sile ko le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe gba ti owo iba tun jade atun mu idamewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wi pe eri apere lagbaja ni awon ni opo mure lo ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oni wahala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala gba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igbani a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala o kuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olorun ki yi yan mole a ko tun lo sile isin kemi olorun ko tun do ti aso e ko to de kon ni mbo lo tin bo o lo ja ni abe o lo lo se a ko ni emi olorun ni emi olorun ko yi ni awon ti wa nbe tele bí n bá ti ń lùlù àtàwọn tí wọ́n ń ṣe àgbèrè tí wọ́n ṣe panṣágà àti àwọn tí wọ́n kó obìnrin jọ bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wọn ni wọ́n ń fi orírun bẹ́ǹchì nínú léèsìn mo rí ní òkè iṣẹ́ tí wọ́n pa nítàn fún mi mo jókòó sáárín wọn ni àjọ ń gbọ́ àwẹ̀ ni àjọ ń ka sáàmù aago méjìlá aago mẹ́sàn-án lóru la ń gbàdúrà a lọ ń ṣe iṣẹ́ ọ̀rù pàápàá àjẹwọ́ bàtà bí ìṣó bá gun ẹlẹ́sẹ̀ bó bá kú lọ sọ́run àpáàdì wo ẹsẹ ìkẹta làwọn sọ fún wa pé tùràrí já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ ìsinmi ìpè àjọ èmi kò lè rọjú gbà á ẹṣẹ ni àní àpéjọpọ ọwọ ni oṣù titun yín àti àjọ ìdásílẹ yín ọkàn mi kórira wọn já sí ìyọlẹnu fún mi gbà tó ń gbàdúrà tọlọrun sọ pé yé yọ mí lẹnu o mọ pé irú èèyàn bẹẹ tẹ tó ń gbàdúrà tọlọrun sọ pé ta ló ń yọ mí lẹnu yẹn omo onina kuna wo ni e ti o pada wale to ngbadura to ranse latokere sile wipe o nfe alaafia o nfe ilera.

kẹrìnlá, ó sọ wípé oṣù titun yín àti àjọ ìdásílẹ̀ yín ọkàn mi kórira, wọ́n já sí ìyọlẹ́nu fún mi, ó sú mi láti gbà wọ́n. Nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ní tòótọ́, nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, kì í ṣe díẹ̀ o, àdúrà ká máa gbà, ká máa lami lójú, àdúrà ká máa gbà, ká máa mi gbogbo ara, àdúrà ká máa làágùn. Ó ní bó tiẹ̀ gbàdúrà tó làágùn, tó da omi lójú, bó bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń sọ wípé èmi kì yóò gbọ́, ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run wa fi wá sílẹ̀ bẹ́ẹ̀, sórí Ọlọ́run wa aláàánú ni. Bí ọmọ onínakúná bó tilẹ̀ rìn jìnà sí ilé, bẹ́ẹ̀ ni ọkàn Ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀, sá àsálà fún ẹ̀mí rẹ̀, padà wálé. Yé fi ara rẹ ṣiṣẹ́, yé fi ara rẹ jìyà. Mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wo aṣọ funfun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn wòlíì tí mo mọ̀, àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn láńgbè bẹ́ẹ̀, àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó wá síwájú wọn, kó sọ pé mo lálá o, báyìí lórí o, kán máa túmọ̀ àlá fún wa, kán sọ fún wa pé àlá ẹ̀yẹn a gba sáàmù báyìí lọ́wọ́ ẹ, wà á sì ká ní ìgbà méje, tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje, gbogbo ẹ̀ láti ṣe. Ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn, ààyè rí oṣó àti àjẹ́, ààyè sọ pé àwọn àjẹ́ wọ́n ń ṣàdúrà wa jẹ. A máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀, a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀, àwọn ọ̀nà kúnkún tẹ̀ wá mọ́lẹ̀ nígbà náà. Àìsàn wòlíì wa pàápàá, àìsàn ojúlẹ̀ tọ́rọ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀, kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ. Bó bá ń ṣiṣẹ́ fọlẹ́ Ọlọ́run á tọ́jú ẹ. A ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó, a fẹ́ sin Olúwa lé ẹ̀mí àti ní òtítọ́. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ, nsìn ó ju ọdún bíi 18 sẹ́yìn, lẹ́nìkan sọ fún mi, ló sọ pé kò sọ́nà bí tó wà yìí, kò kọ́kọ́ yé mi. Mo ń rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni, òun ni arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìn yìí. Sọ pé ó ní kí n wá kí wá gbọ́ ìhìnrere, èyí táwa náà ní yìí kan náà ni, ìhìnrere náà ni, agbára pápá wà lọ́wọ́ wa. Bàbá ti ń gbàdúrà, ta ń gbà àwẹ̀, ta ń fò sókè, ta ń lùlù, bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bàlé wà, a sì ń láàlá ń gbà náà. Mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni, bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé. Mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kan aṣọ àdúrà mi. Ohun tó ṣe pàtàkì ni ìfọ́jú ọkàn. Ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìhìnrere, bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kàn, mo sọ pé ó ti o, tùràrí mi, àbẹ́là mi, mi ò jẹ́ fílẹ̀. Èmi tí mo ti ń mọ bá ṣe ń lo sáàmù, èmi tó ku díẹ̀ kí n dí wòlíì, bí n bá ń gbààwẹ̀ láyé ọjọ́ òun, ó jẹ́ má ṣẹ̀mí torí pé bébí bá pa mí inú máa ń kan mí ni. Ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà. Lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà, pé èèyàn máa nígbàlà ni tó sì ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, àwa ọmọ kan bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, pé kéèyàn bọ́ lọ́wọ́ ọ̀tá làwa ń rò. Ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ aláàánú, tó sì ní sùúrù tó bẹ́ẹ̀ gẹ́ẹ́, ló fi ìpè yìí fún mi, ló sọ fún mi pé kí n kúrò nínú ìṣìnà tí mo wà. Mo bẹ̀rẹ̀ sí ní bá wọn lọ, mo kọ́kọ́ gbọ́ kò yé mi, mo sọ pé àwọn eléyìí ò mà màdúrà gbà, àtorí pé wọ́n bá ń gbàdúrà, wọ́n kàn máa gbàdúrà láwọn nìkan, wọn ò jan rí mọ́lẹ̀, wọn ò fò sókè, ẹ̀mí ò gbé wọn. Mo ní èwo làwọn eléyìí ṣe, alákọ̀ọ́bẹ̀rẹ̀ làwọn eléyìí ni, ẹ̀mí ò farahàn bí. Ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí i tó yé mi, tí mo rí pé àwọn wòlíì wa àgbèrè ò kúrò lọ́wọ́ wọn, ìkóbìnrin jọ kúrò lọ́wọ́ wọn, lèmi náà wá ń dánú ara mi rò pé kò máa yẹ kéèyàn kú báyìí, kéèyàn kàn jókòó sípò ẹlẹ́sìn. Ní bá jókòó lé mi, mo wá ń lọ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìhìnrere. Ó wá di ọdún 1964 ní oṣù kẹrin ọjọ́ karùn-ún lálẹ́ ọjọ́ yẹn, mo gbọ́

ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí. Mo ń bẹ Ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní. Ní alẹ́ ọjọ́ yìí gan-an bí wọ́n ti ń sọ̀rọ̀ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀, màmá mira ni, ẹ̀mí ni o. Bí n bá sì wà nílé ìsìn, bó ń sọ̀rọ̀, bó ń wàásù, màá ti máa ṣorí báyìí. Torí kì í náà a ti máa ta mí pàkan, màá ti máa sọ pé wẹ́ ẹ̀mí ń dé nìyẹn. A sì ní láti juralẹ̀ fún ẹ̀mí. Ṣùgbọ́n ọjọ́ yìí, àdúrà tí mo gbà jọ́nà yàtọ̀. Mo sọ fún Ọlọ́run wípé oṣù mi. Torí àwọn oṣù kúrò lẹ́yìn mi, àjẹ́ kúrò lẹ́yìn mi, ìbínú ńkọ́, ìjà ńkọ́, àrán kan kọ́ kí a fi èèyàn sínú ńkọ́. Mo ní ó tó. Mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, dáríjì mi, gba ọkàn mi la, fi ẹ̀jẹ̀ Jésù wẹ inú ọkàn mi. Ó jẹ́ mọ̀, olóòótọ́ lẹ Ọlọ́run. Àwọn ìlérí rẹ̀ kò yí padà. Mo wá rí wípé ayọ̀ kan wá sínú ọkàn mi. Àwọn ẹ̀ṣẹ̀ tó wù mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn. Mo á bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhere, orin ayé àtijọ́ pé bàbá fòsókè, a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú. Mo ju gbogbo ẹ̀ lẹ̀. Mo yí padà pátápátá. Wòlíì bá wá mi wálé, ó bá sọ pé òun ò rí mi mọ́, mo lóò lè rí mi mọ́. Yí kúrò níwájú ojú mi, dáwọ́ dúró láti ṣe búburú, kọ́ láti ṣe rere, wá ìdájọ́. Ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́, ṣe ìdájọ́ aláìní baba. Ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn. Gba ẹjọ́ pé wí, Olúwa wí pé wá nísinsìnyí, ọ̀la kọ́ o, má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la, wá nísinsìnyí. Kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó fún bí òjò dídì. Bí wọ́n pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà. Bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn, àwọn tí kò mọ Olúwa, àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, ó kù sọ́wọ́ ẹ o. Ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀.

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronú pò padà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí ààtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kolé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ ké pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹka sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. A fẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán lásán. Bàbá pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀tà Ọlọ́run. A fi ayé tí ṣe ènìyàn dí ẹni ọ̀run àpáàdì. Bàbá nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orígi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, yẹ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, yẹ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbébẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmúṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́run kan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kìí padà sínú èébì, ẹ̀mí tí kìí padà sínú èyí tí a kọ sílẹ̀, fífún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán lásán. Má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru,
Àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ mèrè, bàbá dá wọn sílẹ̀. Abẹ́ ọ́ o. Wípé nígbà tí ó rí ọ ní ọjọ́ ìkẹyìn. Gbogbo ohun tó ń jẹ́ kí àwọn ènìyàn kí ó kábàámọ̀, má jẹ́ kí ó ṣẹlẹ̀ sí wa. Bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìta gbangba gẹ́gẹ́ bí onígbàgbọ́, bẹ́ẹ̀ la fẹ́ rí ní ìkọ̀kọ̀, a fẹ́ máa dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, nígbà tí ó ṣe ẹnikẹ́ni, nígbà tí ó ṣe àlùfáà, a ò sì fẹ́ máa sọ fún ẹnikẹ́ni pé ṣọ́ọ̀ṣì wa ni ò jẹ́ ká ṣe. Bàbá ń bẹ̀ ọ́, ohun tí ò kì í fẹ́ dẹ́ṣẹ̀, ohun tó ń kórira ẹ̀ṣẹ̀, ohun tó ń sá fún ẹ̀ṣẹ̀, bàbá fi sínú ọkàn wọn ní orúkọ Jésù. Níbi kíbi tá a lè wà, níbi iṣẹ́ ni, tàbí ní abúlé wa, tàbí pẹ̀lú àwọn ẹbí wa, tàbí pẹ̀lú àwọn àlejò, bàbá má jẹ́ kí ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ kí ó wà ní ọwọ́ wa. Ṣé wa ni ọmọ Ọlọ́run tòótọ́? Ọ̀rọ̀ ẹnu wa ṣé ní ọ̀rọ̀ òtítọ́? Ìwà ọwọ́ wa ṣé ní ìwà mímọ́? Èrò inú ọkàn wa jẹ́ kí ó jẹ́ mímọ́? Adúpẹ́pọ̀ ti gbọ́, àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn, bàbá tí wọ́n sì wà bí ní àṣálẹ́ yìí, wò wọ́n tàn ní orúkọ Jésù. Ó sọ fún wa wípé àyà yóò pa àwọn àlejò, wọn ó sì fi ẹ̀rù sá jáde níbi kọ́lọ́fín wọn. Ǹjẹ́ apàṣẹ fún yẹyin àìsàn níbi kíbi tẹ́ lè wà? Ẹ jáde ní orúkọ Jésù. Nítorí adúró ní abẹ́ àṣẹ Ọlọ́run Olódùmarè àti ní abẹ́ òjìji Olódùmarè, adúró ní inú àṣẹ ẹ̀jẹ̀ Jésù Kristì, pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀, pẹ̀lú ẹ̀jẹ̀ tí a fi ra wọ́ padà, ní apàṣẹ fún gbogbo àìsàn pátápátá. Ẹ jáde ní orúkọ Jésù. Bàbá, fi ọwọ́ kan àwọn ènìyàn rẹ láti orí dé ẹsẹ̀, dé inú egungun, dé inú ọ̀rá, ní gbogbo ara àwọn ènìyàn rẹ, lé ìsàn jáde ní orúkọ Jésù. À ń bẹ̀ ọ́, ọmọ ìmọ́lẹ̀ ni wà, àjẹ́ òrí wa gbéṣe, oṣó òrí wa mọ̀, àwọn ẹlẹ́bọ lógun wọn mọ tí wọ́n ṣe. À ń bẹ̀ wọ Ọlọ́run, bá a ṣe wà nínú ìmọ́lẹ̀, tí oṣó ò lè súnmọ́, tí àjẹ́ ò lè farakàn, tí ẹlẹ́bọ lógun tí ò lè fojú kàn. Bàbá, sọ wá di ẹ̀rù lójú àwọn ológun. À ń bẹ̀ wípé níbi kíbi tá a lè lọ, nínú ilé ni, tàbí ní ìgboro, tàbí ní ibi iṣẹ́, bí wọ́n ti ẹ̀ṣọ́ ogun, a ba agbára rẹ̀ jẹ́ ní orúkọ Jésù. Adúpẹ́pọ̀ ti sọ wá di òmìnira, àìsàn lọ,

nínú ìwà mímọ́ ni Jésù ń padà bọ̀ wá láti kó lọ relé. Nínú Jòhánù kíní orí kejì, Jòhánù kíní orí kejì láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́ kò fẹ́ ara, ìfẹ́ kò fẹ́ ojú, àti ìrera ayé kìí ṣe ti bàbá. Bí kò ṣe ti ayé, ayé sì ń kọjá lọ, àti ìfẹ́ kò fẹ́ rẹ̀. Ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láé láé. Nítorí bẹ́ẹ̀, àpẹẹrẹ ohun tí a rí nípa ti obìnrin yìí ni wọ́n pé ó ní ìfẹ́ ayé nínú ọkàn rẹ̀. Ṣùgbọ́n a ń kí wọn nílò wípé kí a ṣọ́ra. Nítorí bẹ́ẹ̀nìyàn lọ́lá lọ́lá, tọ́lá rẹ̀ ń ṣàn rẹ́rẹ́ bí omi, tó pàtàkì nípò bí òṣùpá ń jọba láàrin ìràwọ̀, tó ń lògbà bí ẹni pé ohun tí kò ní òṣùwọ̀n ni, tó wo kòkò máyé bí ajá, wo mégogo ẹran, tó ń jayé àjẹfẹ̀yìntì. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ìgbà ò lọ bí òréré. Ọjọ́ kan ń bọ̀ tí ẹlẹ́mìí yóò béèrè, tí a ó sì farahàn níwájú ìtẹ́ ìdájọ́. Ǹjẹ́ ẹni tí ó bá fẹ́ ayé yóò bá ayé kọjá lọ? Ẹni tí ó bá fẹ́ ayé gẹ́gẹ́ bí Dema tàbí gẹ́gẹ́ bí aya Lọ́ọ̀tì, a ń sọ fún wa wípé irú ẹni bẹ́ẹ̀ yóò bá ayé parẹ́. Ìdájọ́ tí ó sì wà fún irú àwọn bẹ́ẹ̀ ni ìdájọ́ tí ó wá bá aya Lọ́ọ̀tì. Nítorí wípé ìwọ tí o jẹ́ Kìrìsìtẹ́nì, bí o bá bá ayé rẹ, ó di bí òbu iyọ̀ tí a ó dànù, tí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ àwọn aráyé. Ó ní bí o bá fẹ́ jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, kí o kọ ayé àti ìfẹ́kúfẹ́ẹ́ inú rẹ̀ sílẹ̀. Àwọn ènìyàn wa máa ń sọ fún wa wípé aláṣọ àlà kìí lọ sísọ elépo. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti fọ aṣọ rẹ mọ́, tí o sì jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́, ibi àwọn ohun ìdọ̀tí ayé, èérí ayé, ìjẹkújẹ ayé, ìmùkímọ̀ ayé àti ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé, bí ó má jẹ́ wípé nítòótọ́ ni o ní aṣọ àlà tí o mọ̀ wípé a ò gbọdọ̀ bàjẹ́, a ò gbọdọ̀ fi sínú èérí, o yẹ kí o ṣọ́ra nínú àwọn nǹkan tí ó wà nínú ayé kí o má bàa bá ayé lọ. Kí ni èrè tàbí kí ni àdánù tí ó bá aya Lọ́ọ̀tì? Ẹ jẹ́ kí a wo Genesis orí ìkọkàndínlógún láti ẹsẹ̀ ìkẹrìndínlógún ni a ti ń wo ohun tí ó bá aya Lọ́ọ̀tì. Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀ ọ̀wọ́n iyọ̀. Níhìn-ín ni a ti rí ìdájọ́ tí ó dé bá obìnrin yìí. Èyí ni Jésù fi ń tẹnu mọ́ wípé nínú Luke orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n wípé ẹ rántí aya Lọ́ọ̀tì. Lákọ̀ọ́kọ́, èyí jẹ́ kí a mọ̀ wípé ìtàn tí a kà nínú Genesis ó jẹ́ ìtàn òtítọ́, ó jẹ́ ohun tí ó ṣẹlẹ̀. Nítorí wípé bí kì í bá ṣe wípé ìtàn tó ṣẹlẹ̀, kìí ṣe ohun tí Jésù yóò fi máa kìlọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wípé ẹ rántí aya Lọ́ọ̀tì. Ìkejì ni wípé obìnrin yìí ó jẹ́ ẹni tí ó ní àǹfààní ìgbàlà, àǹfààní wípé kí ó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, ṣùgbọ́n kò mú àǹfààní yìí lò. Nítorí bẹ́ẹ̀ ni Ọlọ́run wa ṣe ń sọ láti ẹnu Jésù wípé àwa tí a ní àǹfààní, àwọn tí ó ti jẹ́ ọmọ ẹ̀yìn, àwọn tí wọ́n ń tẹ̀lé Jésù, àwọn tí ó ti rán níṣẹ́ láti lọ wàásù ìhìnrere, àwọn tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè Lọ́run, wípé kìí ṣe pé àbọ̀ ayérayé lẹ́ẹ̀kan bí a bá ti ní ìgbàlà, ó dájú wípé ọmọ Ọlọ́run yóò máa jẹ ọmọ Ọlọ́run bẹ́ẹ̀ lọ títí ó ní rárá. Ó ní kí a ṣọ́ra, kí a má padà sẹ́yìn nítorí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀. Bí ó bá tún bojú wẹ̀yìn, ó ní kò yẹ fún ìjọba Ọlọ́run. Ẹ rántí aya Lọ́ọ̀tì. Nínú Hebrews orí kejì ní ìkìlọ̀ yìí ló ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí wípé bí a bá ti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà, ṣé a ti di ẹni ìgbàlà? Bí a bá ti gbọ́ ti ìsọdí mímọ́, ṣé a ti di ẹni tí a sọdí mímọ́? Bí ṣé a ti gbọ́ ọ̀rọ̀ nípa àtúnṣe, ṣé a ti tún ọ̀nà wa ṣe? Nínú Hebrews orí kejì láti ẹsẹ̀ ìkejì, nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìré kọjá ẹ̀gba àti àìgbọràn gba ẹ̀sán tí ó tọ́, èyí jẹ́ kí a tún rántí aya Lọ́ọ̀tì wípé àwọn áńgẹ́lì méjì wọ̀nyí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀.

fún un. Wọ́n sọ fún un wípé ìdájọ́ ń bọ̀. Wọ́n sọ fún un wípé kí wọn kí ó sàn sálà fún ẹ̀mí wọn. Ó wá ń sọ fún wa pé bí àwọn ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ, bí ó bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ìrékọjá àti àìgbọràn, èyí ni ìṣelòdì sí ẹ̀kọ́ tí a ti kọ́ wa, èyí ni ẹ̀ṣẹ̀ dídá àìgbọràn sí ohun tí a ti gbọ́. Ó ní bí wọ́n bá gba ẹ̀sán tí ó tọ́, bí a ti rí ẹ̀sán náà lára aya Lọ́ọ̀tì, ó ní ní ẹsẹ̀ kẹta, àwa ó ti ṣe làá, bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́. Ó ní ó yẹ kí a kọ̀bi ara sí àwọn tí a ti gbọ́, kí àìnáání àìfẹnipeni tí ó yọ obìnrin yìí lẹ́nu, kí ó má bá yọ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́nu, nítorí a rí ohun tí ó ṣẹlẹ̀ sí wípé ó ṣubú sínú ìdájọ́ Ọlọ́run, nítorí ìdájọ́ àìròtẹ́lẹ̀ ó débá, ìdájọ́ òjijì ó débá. A sì sọ fún wa wípé ìdájọ́ tí a kò lè fẹ́ ẹnu sọ, ìdájọ́ tó banilẹ́rù ló débá aya Lọ́ọ̀tì. Òpin débá láì ní àǹfààní àti ronúpọ̀ àdà, ó lọ sí ọ̀run àpáàdì, níbi tí ìṣẹ́ àti ìyà, ìpọ́njú, ẹ̀kún àti ìpayín keke ayérayé tí ó wà. Èyí ni Jésù fún rẹ̀ olùgbàlà wa ni ó fi sọ pé bí iṣẹ́ ìgbàlà tí ó ń ṣe, bí kò bá ní jẹ asán lórí ẹnì kọ̀ọ̀kan wa, a ní láti múra sílẹ̀, a ní láti ṣọ́ra wa, kí a má jẹ́ kí ẹ̀mí ìpadà sẹ́yìn tí ó ń bá àwọn kan lọ́jọ́ òní, kí ó má dé bá ẹnì kan nínú wa. Nínú Ebeeru orí kẹwàá ẹsẹ̀ 21, ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè, nítorí Ọlọ́run wa iná àjonirun ni. Ǹjẹ́ nígbà náà bí ó bá rí bẹ́ẹ̀, kí ni ohun tí ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe? Lákọ̀ọ́kọ́, fún àwọn tí kò tíì ní ìgbàlà, fún àwọn tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọn ò tíì gbà, fún àwọn tí wọ́n ti mọ̀ wípé a ní láti ronúpọ̀ àdà ẹ̀ṣẹ̀ wa, tí wọn kò sì tíì ronúpọ̀ àdà ẹ̀ṣẹ̀ wọn, kí ni Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn tí ó yẹ kí wọn kí ó ṣe ní kíákíá, láì falẹ̀, láì jáfara, láì dágun lámọ́ wípé kò séyìí tó kàn mí, nítorí wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀. Isaiah orí 65 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje, ẹwà Olúwa. Nígbà tí ẹ lè rí ẹ pè é, nígbà tí ó wà nítòsí, ó ní nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí a ń gbọ́ ìpè, nísinsìnyí tí ẹ̀kọ́ ẹ̀yìn rere tí ó tún jáde, tí a ń gbọ́ wípé ó yẹ kí a ronú pọ̀ àdà, ó yẹ kí a gba Ọlọ́run gbọ́, ó yẹ kí a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a wá Olúwa. Nígbà tí a lè rí, nígbà tí ó wà nítòsí, báwo ni a ṣe ń wá Olúwa? Bí o bá fẹ́ ní ìgbàlà, ẹsẹ̀ ìkeje, yẹ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa. Òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa, òun ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Bí ó bá jẹ́ wípé o fẹ́ bá Jésù pàdé, o fẹ́ láti bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run, ìdájọ́ tó ń bọ̀, ohun tí a ń sọ ni wípé o ní láti fi ọkàn rẹ fún Ọlọ́run, o ní láti ronú pọ̀ àdà, láti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Ǹjẹ́ bí ó bá jẹ́ pé o ti ronú pọ̀ àdà, o jẹ́ ti Ọlọ́run nísinsìnyí, a ti gba ọkàn rẹ là, a ti tu òbí, kí ni ohun tí Ọlọ́run ń retí lọ́wọ́ rẹ kí o bá lè jogún iyè àìnípẹkun? Nínú ìwé òwe orí kẹrin ẹsẹ 18, ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí dé ọ̀sán gangan. Ó ń sọ fún awé pé bí o bá ti ní ìgbàlà kí o tẹ̀síwájú, bí o bá ti ní ìsọ̀rí mímọ́ yẹ kí a tẹ̀síwájú, bí a bá ti fi ẹ̀mí mímọ́ Ọlọ́run kọ́ yẹ kí a tẹ̀síwájú, bí o bá jẹ́ ti Ọlọ́run tí ẹ rí ẹ̀mí Ọlọ́run tó ń jẹ ọ lọ́kàn wípé o jẹ́ ti Ọlọ́run nítòótọ́, orúkọ rẹ wà nínú ìwé ìyè Ọlọ́run, ó ní ìtẹ̀síwájú ni ó yẹ kí o jẹ́ ohun tí ó farahàn nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Jóòbù orí 17 ẹsẹ 9 ni a tún ti ń sọ fún wa ohun tí ó yẹ kó jẹ́ ìpinnu ìlépa àwọn ènìyàn mímọ́, àwọn tí wọ́n jẹ́ ti Ọlọ́run. Jóòbù orí 17:9 olódodo pẹ̀lú yóò di ọ̀nà rẹ̀ mú, àti ọlọ́wọ́ mímọ́ yóò máa lera síwájú.
eje wepe ako gbodo bojuwa yin on ti a nini ki a di mo shinshin igbala ti o wa lowo wa ki a di mo shinshin eko oro olorun ti a fin ko wa lojojumo nigba ti a wa sihin ki a di mo shinshin iwa mimo ti jesu fun ara re ti o ti fun wa lakoko ti o so wa di mimo oni ki a di mo shinshin ki enikeni ki o ma ba gba nkan wonyi lowo wa ninu orin dafidi ikeji le ni adorun ogorun le mejila okan eji orin dafidi ikeji le ni adorun ni anka ni ese ikeje oni ki o beru ihin boboru aya re ti mu ona kan o gbekele olowa eje wo pe a ko gbodo je sekoseye ani lati di ona kan yi ona igbala ona hinrere ona ewa mimo ani lati di mu oni aya re tabi okan re mu ona kan o gbekele olowa eyi ni on che, oni ti ani lati se bi a ba fe de ijoba orun bi a ko ba fe da bi aya loti ti o boju weyin si ti o si di owon iyo ti oni idajo olorun ti o deba nitori ife aye nitori a ti so fun wa wepe eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa lehin mo si naga wo awon nkan ti o wa ni isaju emi nlepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Jesu Christi eyi so fun a wipe Paul apostoli ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi naga emi lepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostoli ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti o nti se awon kan wonyi leyin ti o nti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi lepa ohun kan soso li emi se emi gbagbe awon kan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa o ni ki a gbagbe awon kan ti o wa leyin ki a si ma naga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi lepa lati de opin ire ije ibere ki se onise eni ti o ba fori ti titi de opin ohun la o gbala nitori be ni apostle se so fun a wipe emi nlepa o emi si ntesiwaju lati le de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Christi Jesu ati ri ohun ti o sele si aya loti o sese ki o ro wipe nigba ti ohun ti je ibatan Abrahamu o sese ki o ro wipe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wipe nigba ti awon angeli ti je ounje ti o fi owo ohun se tabi ko ma ro wipe awon angeli won sese iyanu ninu ile wa tabi wipe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sun mo wa to be wipe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon anfani ti a ti fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma n so fun ninu ede Yoruba wepe aroba fin loba ipa nitori be bi o ba je eni ti ki nani eni to ro wepe a ti n wa si dipa eni to ro wepe a n ka bibeli eni to ro wepe a jo lo si ago ni isi ipago tabi mo je osise tabi mo n wa n je fun won be tabi mo n toju eleyi mo n toju eyi ni ranti wipe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ba ja fara eni ti o ba dagun lati o ro wipe idajo ko le de nitori be je ki a ronu pada ki o to pe ju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa ki a fi ronu pada ki a fi ja ese wa sona bi atunse ba wa niwaju wa ki a
gbogbo ona wa se ki agba Jesu Kristi gbo ki agba gege bi olugbala ki agba gege bi olowosan ki agba gege bi eni tin so ni di mimo ki agba gege bi ohun gbogbo ki o si ma joba lori ite okan wa ki a si mo wi pe a n gbe igbesi aye otun bi o tin ji lororo lo ma gbadura se olorun pe iba se oni tabi ola ni igba ku igba ti Jesu ibade olorun je ki mura sile ki ma ko ma je wo pe ohun to sele si aya lot yo sele si mi nje mo gbadura we pe ojo ti pe yo ba dun we pe o gbo loruko Jesu ati we pe o pelu awon ayanfe ta o palarada awon ti o ba Jesu goke lo si orun bi o ba fe ki adanu ayeraye ki o de ba aya lot ki o de ba o ye ki o dide o ye ki o gbadura ki o gbagbe awon nkan to ti koja mo ti se ti bi mo ti tun mo ti lo si ipago mo ti je onje ale olowa ati ri mi bo mi ati se ti bi fun mi ati se tun mo je osise je ki a gbagbe ohun ti o ti koja ki a ma ke pe olowa ki a ma so fun olowa wi pe a o fe ba aye pare a o fe ba aye koja lo a o fe fe aye tabi ife ko fe ti o wa ninu aye tabi awon ti o wa ninu aye a o fe ki oro wa ki o dabi oro aya lochi ni toto o jade kuro ni sodomu ohun gomora sugbon ko de ori oke ti a so fun won pe ki won ki o lo ko de ile ileri nisisin yo wa ni orun apadi ohun joro ohun je iya asise iya aigboran iya aikanisi iya aika oro olorun si o n jiya lọwọ lọwọ nisisin yi kepe olowa wi pe ki oro tire ki o ma se ri be ki o gba olorun gbọ ki o je ti olorun ki o je ni ti a ti fi eje Jesu we ki o ni igbala tooto ki o si je omo olorun tooto ki a le koruko re sinu iwe iye bi o ba je eni ti a ti gbala eni ti a ti koruko re sinu iwe iye o ni ki o di ona otito mu sese ki o ma je ki esu tabi awon emi esu tabi idanwo tabi isoro tabi wahala ti o wa ninu aye ki o gba igbala kuro lowo re o ni ki a tesiwaju o ni ki a ma lepa nso o ni ki a ma boju weyin o ni ki a di ohun ti a ni ki a di mu sinsin ki enikeni ki o ma ba gba ade wa ki o ma si gba ijoba olorun tabi igbala kuro lowo wa gbadura ki o so fun olorun wipe o ni pada seyin o ni baye lo o ni baye re a o ni pa ore mo aye lara o ni gba idajo to nbo lori sodomu ohun gomora o je omo olorun ni toto titi di ojo ikeyin gbadura.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé a wá sí yín láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wo ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ ilé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ẹ ń bèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀ nínú ìsìn àwa elédè Yorùbá. A dúpẹ́ wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti ṣe ìlànà yìí sílẹ̀, ó jẹ́ ohun tí ó jẹ́ àǹfààní fún wa, ó sì ṣe ojú wa kí a ba lè jẹ ọ̀rọ̀ tí ó ń bẹ nínú irú ìsìn bẹ́ẹ̀. Ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn tí ó dàbí ẹni wípé bóyá kò tí ì dé etí ìgbọ́ wọn, tàbí tí wọ́n ń lọ́ra láti wá sí ìsìn Yorùbá, ṣùgbọ́n tí a mọ̀ wípé ìsìn Yorùbá yìí ni yóò jẹ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní púpọ̀. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Pàtàkì ẹ̀sìn Kristiẹni tòótọ́. Àwọn ilé ìjọ àti àwọn àpéjọ púpọ̀ ló wà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí koríko ìgbẹ́ èyí tí ó wà lónìí tí a sì gbé sọ sínú iná lọ́la. Ohun tí a ń sọ ni wípé irú àwọn ìpéjọ bẹ́ẹ̀, ó ṣeéṣe kí wọn kí ó rẹwà lóde, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé wọ́n dára, ṣùgbọ́n nítorí wípé wọn kò ní gbòǹgbò, wọn kò fẹsẹ̀ múlẹ̀, wọn kò mọ kí ni ó jẹ́ pàtàkì igun ilé tí ó yẹ kí ó wà nínú ìjọ tàbí nínú ẹ̀sìn Kristiẹni tòótọ́, a ó gbé wọn sọ sínú iná láìpẹ́ ọjọ́. Àwọn òjíṣẹ́ Ọlọ́run ní irú ìjọ bẹ́ẹ̀, wọ́n dàbí àwọn alágbàṣe tí ń tọ́jú igi, tí ó dàbí ẹni wípé ó ṣíji bò wọ́n bí igi tí ó ṣíji bo Jona, ṣùgbọ́n tí ó rọrùn fún kòkòrò aláìlágbára láti bi àwọn igi wọ̀nyí ṣubú, láti pa wọ́n run pátápátá. Ẹ̀sìn Kristiẹni tí kò ní gbòǹgbò, tí kò sì ní ìpìlẹ̀, ó lè tètè gbèrú ṣùgbọ́n kò ní pẹ́ láti dojúbolẹ̀. Èyí ni Jésù sọ fún wa nínú Lúkù orí kẹfà ẹsẹ̀ ìkọkàndínláàádọ́rùn-ún. Ó ní ṣùgbọ́n ẹni tí ó gbọ́ tí kò sì ṣe, ó dàbí ọkùnrin tí ó kọ́ ilé sí orí ilẹ̀ láì ní ìpìlẹ̀. Nígbà tí ìgbì omi bìlú lọ́gán, ó sì wó ìwó ilé náà sì pọ̀. Èyí ni Jésù ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá kọ́ ilé ìgbàgbọ́ wa tàbí ẹ̀sìn Kristiẹni wa tí kò ní ìpìlẹ̀, tí kò ní gbòǹgbò, kì yóò lè sèso, kì yóò lè pẹ́ lọ títí wípé ní ọjọ́ ìdájọ́ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ohun tí a ó wo palẹ̀, tí ó sì dàbí ẹni wípé a fi iná sun wọ́n. Irú ẹ̀sìn Kristiẹni bẹ́ẹ̀ tí ó gbòde kan lọ́jọ́ òní ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń jọ́sìn, ó dàbí labalábá. Èyí ni irú ẹ̀sìn Kristiẹni tí kò léegun, tí kò ní iṣan, tí kò ní agbára. Labalábá lè farahàn bí ohun tí ó rẹwà nígbà tí ó bá ń fò káàkiri, ṣùgbọ́n nígbà tí ọwọ́ ọmọdé ti ń ṣeré, tí ó bá tẹ̀ ẹ́, ó jẹ́ ohun aláìlágbára àti aláìwúlò. Kò ní ipá láti sá, kò ní ipá láti dáàbò bo ara rẹ̀, kò ní ipá láti gbé ara rẹ̀ ró. Bẹ́ẹ̀ ni ẹ̀sìn Kristiẹni tí kò ní ẹ̀kọ́ nínú, ó dàbí Kristiẹni tí kò lágbára, tí kò léegun, tí kò ní iṣan, tàbí tí kò ní àwọn ohun tí ó lè pèsè wa sílẹ̀ fún ọ̀run rere. Àwọn ìwàásù tí a sì máa ń gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ó jẹ́ àwọn ìwàásù tí kò lè gbéni ró, tí kò lè múli lọ́kànle, tí kò lè darí wa síbi a ó ti mọ Kristi gẹ́gẹ́ bí olùgbàlà wa.

àti gẹ́gẹ́ bí ìdákọ̀ró wa, àti gẹ́gẹ́ bí ẹni tí yóò lè ṣe àtẹ̀gùn fún wa láti ayé lọ sí ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a sì máa ń rí ní ibi gbogbo wọ̀nyí, wọ́n dàbí àwọn tí a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri. Ṣùgbọ́n èyí ni ó fi yẹ fún wa láti gbàárò ohun tí ẹ̀sìn kìrìsìtẹ́nì tí ó dúró lé lórí. A ó wo ìkókó mẹ́ta nínú ọ̀rọ̀ tí a ó sọ fún wa. Ìkíní, ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Ìkẹta, ìpèníjà láti pa ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ mọ́. Ìpèníjà láti pa ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ mọ́. Ìkíní, ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Bí a bá wo Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, a ń sọ fún wa ohun tí ó jẹ́ tàbí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ kìrìsìtẹ́nì tòótọ́. Nínú Pétérù yìí, Pétérù kíní orí kejì ẹsẹ̀ ìkẹfà, nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé kíyè sí i, mo fi pàtàkì òkúta igun ilé àṣàyàn iyebíye lélẹ̀ ní Sioni, ẹni tí ó bá sì gbàgbọ́ ojú kì yóò tì í. A ń sọ fún wa níhìn wí pé Kristi ni ìpìlẹ̀, ó ní pàtàkì òkúta igun ilé. Bí a bá fẹ́ kọ́lé, bí a kò bá mọ pàtàkì igun ilé, a kò ní lè kọ́ ilé yìí kí ó dára tàbí kí ó jọjú. Àwọn ará Júù, bí wọ́n bá fẹ́ kọ́lé ní ìgbà tí wọ́n, wọ́n a mú pàtàkì òkúta igun ilé, wọ́n a kọ́kọ́ fi lélẹ̀. Èyí ni ó máa tọpasẹ̀ wọn láti mọ bí wọ́n ó ṣe máa gbé àwọn òkúta tàbí bíríkì tí ó bá kù lé ibi tí ó yẹ kí ó wà. Bẹ́ẹ̀ náà ni Kristi jẹ́. Bí a bá fẹ́ ṣe ìsìn kìrìsìtẹ́nì tòótọ́, bí a bá fẹ́ ṣe èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa, a ní láti fi ìpìlẹ̀ Kristi, a ní láti fi lélẹ̀, nítorí pé òun ní ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́. Nínú Kọ́rìntì kíní orí kẹta, Kọ́rìntì kíní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, nítorí ìpìlẹ̀ mìíràn lẹ́nikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ìpìlẹ̀ yìí ni ìpìlẹ̀ tí ó dájú. Bí a bá rí ẹni tí ó fẹ́ kọ́ ilé, tí kò fẹ́ kí ìjì kí ó wo ilé yìí palẹ̀, ó dájú wípé ó ní láti kọ́kọ́ ṣe ìpìlẹ̀. Nítorí pé bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilé tí ó bá kọ́ kì yóò jẹ́ ilé tí ó lè dúró pẹ́ lọ títí. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a mọ̀ wípé Kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo yìí tí a lè fi lélẹ̀. Òun sì ni ìpìlẹ̀ tòótọ́. A tún pe Kristi ní gbòǹgbò, gbòǹgbò igi. Èyí ni a fi kìrìsìtẹ́nì wé igi tí ó ní ewé, tàbí tí ó ní ẹ̀ka, tàbí tí ó ní àwọn èso púpọ̀. Ṣùgbọ́n kí a rántí wípé gbòǹgbò ni ó gbé igi yìí ró. Nínú Róòmù orí kọkànlá, Róòmù orí kọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlógún, ǹjẹ́ bí àkọ́so bá mọ́, bẹ́ẹ̀ ni àkópọ̀. Bí gbòǹgbò bá sì mọ́, bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà. À ń fi Jésù Kristi wé gbòǹgbò níhìn-ín wípé bí a bá rí i dájú wípé a gba Jésù gẹ́gẹ́ bí gbòǹgbò igi, àwa tí a jẹ́ ẹ̀ka lára igi náà, àwa pàápàá a ó lè gba oore ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀. Bí òun bá mọ́, a mọ̀ wípé ó mọ́, a mọ̀ wípé ó jẹ́ olóòótọ́, a mọ̀ wípé ó jẹ́ ẹni rere, a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà, ó jẹ́ aláìlẹ́sẹ̀. Bí òun pàápàá bá mọ́, yóò fi oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kí a jẹ́ mímọ́ pẹ̀lú. Nínú Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlélógún, Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàlélógún, nítorí pé ọkọ ní ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara.
níhì ni a fi Jésù wé ọkọ nítorí wípé òun ní ṣe orí òun ló máa ń darí òun ló máa ń kọ́ni òun ló máa ń tọ́ni sọ́nà nítorí bẹ́ẹ̀ nínú ìjọ ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ni adarí ó ní olùtọ́ni sọ́nà òun sì ní agbára tí ń gbéni ró bíbélì tún sọ fún wa wípé òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn rere nínú Yohánu orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá èmi ní olùṣọ́ àgùntàn rere olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn àwọn ẹsẹ̀ ọlọ́run tí a kà yìí ó mú dá wa lójú wípé ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ni kristi wípé kristi ni òkúta igun ilé pé kristi ni ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́ wípé kristi ni gbòǹgbò igi tí a fi wé kìrìsìtẹ́nì wípé òní orí àti agbára tí ń gbéni ró òun sì ni olùdarí fún ìjọ òun ni olùgbàlà àti olùṣọ́ àgùntàn òun ni olùfúnni ní ìyè nítorí bẹ́ẹ̀ bí kìrìsìtẹ́nì bí ìjọ tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè a ní láti mọ̀ wípé kristi gan òun ní olùgbàlà àti olùfúnni ní ìyè láìsí rẹ̀ àpéjọpọ̀ wa yóò jẹ́ ìsìn lásán tí kò ní ìyè nínú yóò jẹ́ ìsìn lásán tí kò ní agbára ọlọ́run yóò dàbí àwọn òkú tí wọ́n kó ara wọn jọ tí wọ́n ń dúró de ìdájọ́ ọlọ́run tí ó banilẹ́rù lọ́jọ́ ìkẹyìn àwọn tí a sọ wọ̀nyí nípa Jésù Kristì ó yẹ kí a gbà wọ́n rò ó yẹ kí a ronú lé wọn lórí ó yẹ kí a mọ̀ wípé bí ẹ bá ń wá sí ilé ìsìn wípé Jésù Kristì ni òkúta iyebíye ó ní ìpìlẹ̀ fún iṣẹ́ ìsìn wa ó ní ìpìlẹ̀ fún ìgbésí ayé wa ó ní ìpìlẹ̀ fún gbogbo ìjọ pátápátá lápapọ̀ jẹ́ kí a kọ́kọ́ wò ó gẹ́gẹ́ bí oníwàásù bí oníwàásù bá ń darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀ bí ó bá ń sọ̀rọ̀ bí ẹni wípé òun ni olùtọ́ni sọ́nà bí oníwàásù bá ń fi ara rẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùgbàlà wọn irú ilé ìsìn bẹ́ẹ̀ a ó rí wípé wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro nínú bíbélì tàbí bí àwọn adarí nínú ìjọ bí àwọn òṣìṣẹ́ nínú ìjọ bí wọ́n bá ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mú àwọn ènìyàn lọ sọ́run gẹ́gẹ́ bí àwọn tí yóò lè ṣe àṣepé ní ìgbésí ayé àwọn ènìyàn ó dájú wípé irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ aṣinilọ́nà nítorí wípé òkúta iyebíye òkúta igun ilé àti ìpìlẹ̀ tí ó dájú tí ṣe òtítọ́ òun ni Jésù Kristì bí àwa tí a ń wàásù bí àwa tí a ń kọ́ni bí àwa tí a ń ṣe ojúṣe nínú ìjọ bí abẹ́fẹ́ jẹ́ òtítọ́ sí olóòótọ́ sí ohun tí Ọlọ́run fi pè wá ó yẹ kí a mọ̀ wípé a ní láti máa tọ́ka àwọn ènìyàn sí Jésù Kristì àwa tí a ń wàásù àwa tí a ń kọ́ni ó yẹ kí ó yé wa wípé a ní láti máa fi hàn ní ìgbà gbogbo wípé Jésù Kristì ó ní olùgbàlà nítorí wípé bí àwọn ènìyàn bá ń wá sí inú ìjọ bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn láì fi Jésù Kristì hàn wọ́n gẹ́gẹ́ bí olùgbàlà a dàbí ẹni tí ó ń gbìyànjú láti kọ́ ilé ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀ a dàbí ẹni tí ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a kò mọ̀ wípé a ní láti fi igun ilé lélẹ̀ kí a tó máa bá iṣẹ́ lọ nítorí bẹ́ẹ̀ àwọn tí ó ń wá sínú ìjọ ohun tí a kọ́kọ́ láti máa sọ fún ni wípé wọ́n ní láti ní ìgbàlà wọ́n ní láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ wọ́n ní láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn bí àwa tí a ń wàásù àwa tí a ń kọ́ni nínú wíwá inú ìwé mímọ́ bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ni sọ́nà bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí a kò sì fi wọ́n mọ Jésù Kristì tí ó jẹ́ ìmọ́lẹ̀ ayé tí ń tọ́ni sọ́nà ìmọ́lẹ̀ tí ń fi ọ̀nà hàn wá gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó lè mú wa lọ sí ọ̀dọ̀ bàbá bí a kò bá fi Kristì lélẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ olùṣọ́ àgùntàn àti olùgbàlà àti ẹni tí ń darí wa sọ́dọ̀ bàbá ó jẹ́ wípé a ń ṣi àwọn ènìyàn náà lọ́nà bí a kò bá fi Kristì lélẹ̀ gẹ́gẹ́ bí olùfúnni líyè bí a kò bá kọ́ àwọn ènìyàn Ọlọ́run ní ẹ̀kọ́ tí ó yè kooro wípé Jésù Kristì nìkan ṣoṣo lé ó lè fún òkú ọkàn wa ní ìyè
o je wipe a ko to won sona dara dara an so nipa awa ti an wasu tabi awa ti an koni tabi awa ti an se ojuse kan abi ojuse miran ninu ijo je ki a so nipa ti awa ti an wa sinu ilesin awa ti an josin awa ti a so wipe a je omo ijo di palai o ye ki o ye wa wipe oko ta igun ile ipele ti o daju ati gbongbo ti n gbe niro ati ori ati agbara isin ati agbara ijo olugbala ati oluso agutan olufuni niye ni Jesu Christi je awon elomiran bi won ba wa si ile isin won agbiyanju lati mo awon eniyan ti o wa ni ile isin won agbiyanju lati mo awon adari ti o wa ni ile isin won agbiyanju lati mo awon nkan miran ti o wa ni ile isin bi ati ewoso bi ati ekorin bi ati gbadura bi ati se opolopo nkan sugbon won ko mo Jesu gege bi olowa ati olugbala won o da bi eni tin ko ile lai fi ipele lele eni tin wa si ile se sugbon ti ko koko yanju ati ni igbala ati je wese ki o si ko sile ati gba Jesu gege bi olowa ati olugbala re ati ni Jesu oludande ni igbese aye re eni tin wa si ile se sugbon ti ko mo Jesu gege bi eni ti o fi fi ara re robo fun wa ke ba le ko ese wa lo o je eni tin ko ile lai ni ipele nitori be o ye ke amo wi pe ohun akoko lati se oni ke amo Jesu a le mori ko bi a ko ba mo Jesu a o ti ni igbala a le ma sowo bi a ko ba mo Jesu a ko ni igbala a le mo bibeli ka bi a ko ba mo Jesu a ko ni igbala o ti le sese ke amo awon die ninu awon eko oro olorun bi a ko ba mo Jesu a ko ni igbala o da bi eni tin ko ile lai koko fi ipele ile lele nitori be ohun ti o se pataki ti o se dandan fun olukuluku wa ni pe bi ati n wa bi ati n gbo oro olorun ke a koko ri wi pe a mo Jesu gege bi olowa ati olugbala wa ani lati gbe Jesu soke gege bi odo agutan olorun ti o ko ese aye lo wo Johanu ori kini Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo eyi ni ohun akoko ti Jesu ni lati se ni igbese aye wa eyi ni ohun akoko ti ani lati mo Jesu Christi fun ni igbese aye wa bi o ba je olooto o mo wi pe ninu ese le abio ninu ese le asiloyun re bi o ba je olooto o mo wi pe ese re po to be ti a ko le ka won ni iye bi o ba je olooto o mo wi pe emi olorun da o lebi ninu okan re wi pe o je elese nipa oro enu re nipa ise owo re nipa awon nkan ti o ma nso tabi ti o ma nse o mo wi pe o je elese a si so fun a wi pe elese ko le ri ogo olowa ko le ri oju olowa wi pe bi awon ese yi ba wa sibe ti o ko ni idariji ti o ko ni igbala ko sese fun o lati ba olorun gbe ni aye raye nitori be ohun ti o se ohun ti o se pataki ohun ti o je ohun akoko aigbodo ma se ni wi pe ki o mo Jesu gege bi eni ti o dariji o gege bi eni ti o ra o pada gege bi eni ti o ko ese re lo gege bi eni ti o ti mo awon ese won jina rere si o ti a ko ni ranti won nipa re mo nitori be o ye ki a teju mo Jesu ki a mo wi pe ohun ni eni ti o je olugbala ati olurapada wa o ye ki a ma je ko ye wa nigba gbogbo wi pe olorun deniyan ni Jesu Christi o ti wa pelu olorun baba lati atete ko se lati aye baye lati aye raye sugbon o wa o deniyan nitori ti wa o gbe ago eniyan wo o si wa je olurapada fun wa o ye ki a mo wi pe nipa irubo re ati nipa ilaja ti o se laarin eniyan ati olorun ni a fi le ba olorun laja o ye ki a tenu mo wi pe iku Jesu Christi oni o gba iya wa je oni o gba iko wa ku oni o sese irubo ti o je itewogba fun wa ati wi pe nipa iku re yi lori igi agbelebo ati eje re yebiye ti o ta sile fun wa ni a fi le da wa lare nipa igbagbo ninu re bi a ko ba mo nkan wonyi o je wi pe ilese ti a nwa a ko ti fi ipele lele bi a ko ba mo nkan wonyi o je wi pe isin ti a nsin
kò ní gbòǹgbò kò sì ní ìtakùn tí ó lè gbé wa ró ní ọjọ́ ìkẹyìn gbogbo wa ni ẹ̀ṣẹ̀ ti parun ni ẹ̀ṣẹ̀ ti ba ayé rẹ̀ jẹ́ ṣùgbọ́n nígbà tí Kristi wá tí ó kú fún wa èyí ni ó fi ṣe ọ̀nà àti ètò láti rà wá padà nígbà tí a bá ronú pọ̀dà tí a sì gbàgbọ́ nínú Jésù Kristi kì í ṣe bẹ́ẹ̀ nìkan a gbọ́dọ̀ máa kéde rẹ̀ lóòrèkóòrè wípé Jésù Kristi ni olùgbàlà kan ṣoṣo kí a mọ̀ wípé òní ó wá láti gbà wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nígbà gbogbo ni ó yẹ kí a máa sọ nítorí kíni nítorí wípé àwọn tí ó ń wá sínú ìjọ gẹ́gẹ́ bí ẹni tí ó wá ní àkọ́kọ́ ó yẹ kí wọn kí ó mọ̀ wípé a ní láti gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa nínú Matthew orí kíní ẹsẹ̀ kọkànlélógún Matthew orí kíní ẹsẹ̀ kọkànlélógún yóò sì bí ọmọkùnrin kan Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀ nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ìgbà gbogbo ló yẹ kí a máa kéde èyí ló yẹ kí a máa sọ létí àwọn tí ó ń wá sínú ìjọ wípé a ní láti ní ìgbàlà a ní láti gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa a ní láti ní ìdáríjì lọ́dọ̀ ọlọ́run a ní láti lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀ ó yẹ kí a sì tún máa kéde rẹ̀ ní ìgbà gbogbo wípé Jésù ni ẹni tí ń sọni di mímọ́ wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀ wípé nípa ikú tí ó kú fún wa bí a bá gbàdúrà ìgbà yìí ni a ó rí wípé yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa nínú ọkàn wa yóò mú kúrò yóò sọ wá di mímọ́ irú ádámù tí ó wà nínú ọkàn wa yóò fàtú yóò yọ wọ́n kúrò pátápátá a ó sì rí wípé ìfẹ́ pípé àti ọkàn tí ó ń sin ọlọ́run pẹ̀lú ọkàn pípé yóò wá sínú ayé wa nígbà náà nínú Hebrew orí kẹtàlá ẹsẹ̀ kejìlá nítorí náà pẹ̀lú Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn ibodè nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn ibodè àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń wá sí ilé ìsìn nígbà gbogbo wípé èyí tó láti sọ wá di mímọ́ wípé bí a bá ń ka bíbélì nígbà gbogbo wípé díẹ̀díẹ̀ a ó máa sọ wá di mímọ́ àwọn ẹlòmíràn rò wípé bí a bá ń ṣe ojúṣe nínú ìjọ wípé nígbà tí ó bá yá a ó sọ wá di mímọ́ rárá ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ òní ó kú fún wa òní ó jìyà fún wa kí a bá lè sọ wá di mímọ́ nípa ikú tí ó kú fún wa bí o bá ti ní ìgbàlà tí o ti jẹ́ ẹ̀wọ̀ṣẹ̀ tí o ti kọ́ sílẹ̀ tí a ti sọ ayé rẹ di ọ̀tún tí o ti jẹ́ ẹni ọ̀tún níwájú ọlọ́run ó yẹ kí o tún lọ bá ọlọ́run wípé kí o sọ di mímọ́ kí o mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ nínú ọkàn rẹ kí o fà á tu kí o yọ kúrò ẹ̀dá ádámù ẹ̀dá àbínibí tí ó wà nínú rẹ wípé kí o yọ wọn kúrò bí o bá ṣe bẹ́ẹ̀ ó dájú wípé yóò sọ di mímọ́ bí o bá fara rẹ róbọ bí o bá gbé gbogbo ohun tí ó wà ní ìgbésí ayé rẹ síwájú olúwa wípé tí olúwa ni wọ́n máa jẹ́ ọkàn rẹ ayé rẹ gbogbo tí ó wà láyìíká rẹ tí o lè tọ́ka sí pé ó jẹ́ tirẹ̀ wípé fún ògo olúwa ni o máa lò wọ́n bí o bá sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú láti sọ di mímọ́ ó dájú wípé yóò sọ di mímọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan òun ni ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́ ẹni tí ó fi agbára ẹ̀mí ọlọ́run kún wa nítorí nínú Matthew orí kẹta lè a ti kà á tí Johanu tí ó fi yé àwọn ènìyàn wípé nítòótọ́ nínú Matthew orí kẹta ẹsẹ̀ ìkọkànlá ó wípé nítòótọ́ ni èmi ń fi omi baptisi yín fún ìrònúpọ̀àdà ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ èyí ń tọ́ka sí Jésù Kristì ń bọ̀ lẹ́yìn mi bàtà ẹni tí èmi kò tó gbé òní yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà kí a gbàdúrà kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú olúwa kí a dúró níwájú olúwa láti sọ wá di mímọ́ bí a bá ti ní ìsọdi mímọ́ ó yẹ kí a tún làkàkà kí a gbàdúrà kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí ọlọ́run pa láṣẹ fún wa kí a ba lè ní agbára ẹ̀mí ọlọ́run onírètí wa ní àkókò ikú bí a bá ń sọ nípa ikú
ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù. Ó sì yẹ kí ó bẹ̀rù nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristi gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristi ó ní ìrètí wa ní àkókò ikú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ní ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run. Òun sì ní alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí ó bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, bí a kò bá ní Jésù, ó dájú wípé a ó dá wa lẹ́jọ́, a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọ́n ó wà títí ayérayé, nínú ìpayín keke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró. Ṣùgbọ́n bí a bá ní Jésù, a ti mọ̀ wípé òun ni olùgbàlà wa, òun ni alágbàwí wa, òun ni ẹni tí ó ti fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé tí ó yàtọ̀ sí èyí tí a ń gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Jẹ́ kí ó yẹ wípé ẹ̀kọ́ yìí tí ó ń sọ nípa Jésù gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń batisí wa nínú ẹ̀mí mímọ́, gẹ́gẹ́ bí ìrètí wa ní àkókò ìkó, gẹ́gẹ́ bí ilẹ̀kùn kan ṣoṣo tí ó wà láti tọpa wa sí ọ̀run, àti gẹ́gẹ́ bí alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo, wọ́n jẹ́ ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì, tí ó jẹ́ pé bí a kò bá wàásù rẹ̀ bẹ́ẹ̀, bí a kò bá fi kọ́ni ní ìgbà gbogbo, irú ìjọ bẹ́ẹ̀, irú ẹ̀sìn bẹ́ẹ̀, ó jẹ́ ẹ̀sìn tí kò ní ìdákọ̀rọ̀, tí kò ní gbòǹgbò, tí kò ní ìpìlẹ̀. Jẹ́ kí a wo ìkejì, ìtàn ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́. Láti àtètèkọ́ṣe tí Jésù fún ara rẹ̀, tí ó ti fún wa ní ẹ̀sìn kìrìsìtẹ́nì yìí, tí ó sì ti jẹ́ kí ó yé wa wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni a lè fi ní ìdáǹdè láti ìgbà yìí gan-an ni a ti ń tọpinpin, tí a sì jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni olùgbàlà. Ẹ̀kọ́ yìí ni ó jẹ́ ìdákọ̀rọ̀ fún gbogbo ìjọ láti àkókò náà títí di àkókò yìí. Jẹ́ kí a wo Matthew orí 16 ẹsẹ 18. Èmi sì wí fún ọ pẹ̀lú pé ìwọ ni Pétérù, orí àpáta yìí lèmi ó kọ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù ń jẹ́ kí ó dá àwọn ọmọ ìhìn rẹ̀ lójú wípé òun ní òkúta iyebíye, òun ní ìpìlẹ̀, òun ní àpáta tí a ó kọ́ ìjọ lé lórí, àti wípé bí a bá kọ́ ìjọ lé Jésù Kristi lórí gẹ́gẹ́ bí ìpìlẹ̀, gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń dáni ní ìdè, gẹ́gẹ́ bí ẹni tí mú wa wá sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé àwọn ipò òkú tàbí àwọn ẹ̀mí kẹ́mí àti èṣù pàápàá pẹ̀lú wọn, wọn kì yóò lè borí ìjọ. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ti fi gbòǹgbò múlẹ̀ lórí ìpìlẹ̀ ìhìn rere tí kò lábòlà, tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé gbogbo àwọn ìránṣẹ́ Sàtánì àti àwọn ìránṣẹ́ ọ̀run àpáàdì wọn kò lè ṣẹ́gun rẹ̀. Àkókò yóò kùnà fún wa láti jẹ́ kí n lè sọ fún ọ, àwọn inú ni bí ni tí ó dìde sí ìjọ láti àtètèkọ́ṣe àti láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ pé ìjọ àkọ́kọ́ kì í ṣe ìjọ tí ó lówó, ìjọ tí ó ní àwọn gbajúmọ̀ tàbí ìjọ tí ó ní àwọn dúkìá, ìjọ tí ó ní ohun ìní tàbí ilẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí wípé Jésù Kristi ni ó jẹ́ ìpìlẹ̀, nítorí pé Jésù Kristi ni ó jẹ́ àpáta, nítorí bẹ́ẹ̀ àwọn inú ni bí ni tí a ṣe sí ìjọ, wọn kò lè ba ìjọ jẹ́ tàbí kí wọn kí ó da ìjọ rú tàbí kí wọn kí ó pa ìjọ run pátápátá. Síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe inú ni bí ni wọ̀nyí, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìjọ ńlá gbára sí i. Gbogbo àkójọpọ̀ ìtàn, ìtẹ̀síwájú àti ìkéde ìrere ní ìgbà àwọn apọ́stẹ́lì títí di àkókò yìí, wọ́n jẹ́ kí ó yé wa wípé ìwàásù Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà kì í ṣe gẹ́gẹ́ bí olùkọ́ni nìkan ṣoṣo, tàbí bí wòlíì, tàbí bí oníwà rere, tàbí bí ẹni ńlá kan, tàbí àpẹẹrẹ kan lásán. Kì í ṣe èyí ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára, tí ó sì jẹ́ kí ó gbèrú, ṣùgbọ́n ìwàásù Jésù Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣe àṣekágbá ìgbàlà wa tí a fi ní ìdáríjì ẹ̀ṣẹ̀,
ìwàásù yìí gan ni ó jẹ́ kí ìjọ kí ó lágbára. Ó sì yẹ kí ó yé wa wípé ohun yìí kan náà ló yẹ kí a máa tẹnu mọ́ títí di òní. Kí a sì máa tọ́ka àwọn ènìyàn tí ń wá síhìn sí Jésù Kristi, olùgbàlà àti olùdáǹdè wa. Nínú Kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá, kí a tún wò lẹ́ẹ̀kan sí i, nítorí ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ìpìlẹ̀ mìíràn ní ẹnìkan kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ, tí í ṣe Jésù Kristi. Ó yẹ kí ó yé wa wípé ìpìlẹ̀ yìí kan ṣoṣo ni ó lè gbé wa ró. Ìṣẹ́gun tí ẹ̀sìn Christianity ní, ó jẹ́ ohun tí a ní nípa ìlànà tí a fi lé wa lọ́wọ́ láti inú Bíbélì. Nítorí wípé ìlànà yìí ni ó fi Jésù hàn gẹ́gẹ́ bí ẹni tí a kọ́ ilé ìgbàgbọ́ wa lé lórí. Bí àwa pẹ̀lú bí a bá mọ nǹkan wọ̀nyí, yóò jẹ́ kí ìsìn wa kí ó jẹ́ ohun tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kí ó sì jẹ́ pé àwa pàápàá a ó jẹ́ ẹni tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kí a mọ̀ wípé àwọn ẹ̀kọ́ ìhìn rere tí ó gbé Jésù kalẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn àti gẹ́gẹ́ bí olùgbàlà, àwọn wọ̀nyí ni ó wúlò fún wa láti jẹ́ kí ìjọ kí ó dúró níwájú Ọlọ́run. Bí ó bá jẹ́ pé olùdásílẹ̀ ìjọ lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ pé olùṣọ́ àgùntàn ẹlẹ́ran ara lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn olùkọ́ lè à ń fi hàn àwọn ènìyàn, bí ó bá jẹ́ wípé àwọn ènìyàn kan tí a kà sí pàtàkì nínú ìjọ lè à ń fi hàn àwọn ènìyàn, ìjọ bẹ́ẹ̀ kí ó lè dúró. Ìjọ bẹ́ẹ̀ kí ó lè fún àwọn ènìyàn wọ̀nyí ní ohun tí ó ṣe kókó láti lè darí wọn sí ọ̀dọ̀ Ọlọ́run láti lè ní ìgbàlà. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé ohun tí a kọ́ nínú ìtàn Kristẹni ni wípé láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti fi òǹtẹ̀tẹ̀ ọ̀rọ̀ yìí wípé Jésù Kristi nìkan ni ó máa sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùgbàlà àti olùfúnni ní ìyè. Àpẹẹrẹ yìí ni ó yẹ kí àwa pẹ̀lú kí ó tẹ̀lé. Jẹ́ kí a wo Hebrew orí kejì ẹsẹ̀ kẹta. Hebrew orí kejì ẹsẹ̀ kẹta, àwa ó ti ṣe làá. Bí àwa kò bá náà ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́ ọ. Ó ní àwa ó ti ṣe làá, àwa ó ti ṣe bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àwa ó ti ṣe bọ́ nínú ìjìyà ayérayé. Bí a kò bá náà ní ìgbàlà ńlá bí irú èyí, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó jẹ́ ohun tí a ń sọ ní ìgbà gbogbo fún àwọn tí ó ń wá sí inú ìjọ wípé wọ́n ní láti gbàdúrà títí wọn ó fi rí wípé a ti gba ọkàn wọn là, a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, a ti yí ìgbésí ayé wọn padà sí rere nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi nìkan ṣoṣo. Nínú Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkejì, kí ẹ̀yin kí ó lè máa rántí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn wòlíì mímọ́ sọ ṣáájú, àti òfin Olúwa àti olùgbàlà wa láti ọ̀dọ̀ àwọn apóstélì yín, wípé ẹ̀kọ́ yìí tí àwọn apóstélì fi lélẹ̀ tí wọ́n jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni olùgbàlà, òun ẹni tí sọni di mímọ́, òun ẹni tí fi agbára ẹ̀mí mọ́kúni, òun ni ìrètí wa ní àkókò ikú, òun sì ni ìdákọ̀ró wa, òun ni alágbàwé wa níwájú Ọlọ́run. Ó ní kí a máa rántí àwọn ẹ̀kọ́ yìí nítorí pé èyí ni yóò jẹ́ ìdákọ̀ró wa ní àkókò ikú. Ìkọ́ni tí ó yè kooro nípa Kristi ni ó ń fúnni ní ìgbàgbọ́ láti lè dojúkọ ikú nígbà tí ikú bá dé. Èyí ni yóò jẹ́ kí a máa rin ìrìn àjò wa nígbà tí ìrìn àjò bá ń lọ sópin gẹ́gẹ́ bí ẹni tí ń rí ohun tí a kò rí tí í ṣe ti ayérayé. Ẹ̀kọ́ Kristi gẹ́gẹ́ bí onílàjà láàrin àwa àti Ọlọ́run, gẹ́gẹ́ bí arọ́pò wa tí ó gba ìyá wa jẹ tí ó sì kú fún wa, gẹ́gẹ́ bí ẹni tí ń ṣìpẹ̀ fún wa, àti gẹ́gẹ́ bí olùràpadà wa, ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa tí ó sì jí dìde fún ìdáláre wa,
ẹ̀kọ́ yìí ni ó lè fún wa ní ìgboyà láti dojúkọ ikú nígbà tí àkókò yìí bá tó. Èyí ni ó jẹ́ kí a sọ wípé ikú oró rẹ dà, isa òkú ìṣẹ́gun rẹ dà. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí o bá ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, nígbà náà ni o lè ní ìdákọ̀rọ̀ ní ẹ̀sìn Kristẹni tí ó sin sìn yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kì í ṣe èyí nìkan, a ń pè wá níjà wípé a ní láti pa ẹ̀sìn Kristẹni yìí, a ní láti pamọ́ ní tòótọ́ títí a ó fi rí Olúwa. Jẹ́ kí a wo epistle ti Juda sí ènìyàn gbogbo. Epistle ti Juda sí ènìyàn gbogbo, ẹsẹ̀ kẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí ṣe ti gbogbo ènìyàn, kò gbọ́dọ̀ ṣàì má kọ̀wé sí yín, kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí ni ìpèníjà tí Bíbélì ń fún wa wípé kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Kí a má jẹ́ kí àwọn tí wọ́n ń wàásù ìwàásù èké tàbí ẹ̀kọ́ èké, kí wọ́n kí ó fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá wa káàkiri. Kristi àti àwọn apọ́stẹ́lì rẹ̀, wọ́n ti sọ tẹ́lẹ̀ ṣáájú wípé ní ìgbà ìkẹyìn àwọn ẹlẹ́kọ́ èké yóò pọ̀, àwọn wòlíì èké yóò pọ̀, àwọn Kristi èké pàápàá wọn yóò pọ̀ jọjọ, wípé yóò sì rọrùn fún àwọn ènìyàn láti ṣípò padà àti láti kúrò nínú ẹ̀kọ́ tí ó yè kooro àti láti lọ sí ibi ẹ̀tàn. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí àwọn ẹ̀gàn aládùúgbò rẹ, má ṣe jẹ́ kí ẹlẹ́yà tí àwọn ará ayé tí wọ́n ń fi ọ́ ṣe, nítorí wípé o jẹ́ ẹni tí ń sin Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi, tàbí ìyọṣò tí sí tí àwọn aláriwísí àwọn apẹ̀yìndà tí wọ́n yọ ṣòtí sí ọ, má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ padà, má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó mú ọ gbọ̀jẹ̀gẹ́ tàbí kí ó mọ kúrò lórí ìpìlẹ̀ tí a ti fi lélẹ̀ fún ọ, èyí tí ṣe Jésù Kristi. Jẹ́ kí ó yé ọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí o ti gbọ́ nípa Jésù, nípa wípé a ní láti ní ìgbàlà wípé o jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dúró nínú ọkàn rẹ, o sì sinmi lé wọn, o sì dúró tì wọ́n, o sì ń ṣe àìsimi láti rí wípé o jẹ́ ẹni tí a ti gba ọkàn rẹ̀ là nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Hebrew orí kẹrin ẹsẹ ìkíní. Nítorí náà, ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa, kí ẹnikẹ́ni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó kùnà rẹ̀. Bí a bá kúrò lórí ìpìlẹ̀, bí a bá kúrò nínú ẹ̀kọ́ Bíbélì, bí a bá kúrò lórí ẹ̀kọ́ tí ó sọ fún wa nípa Jésù gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń fi agbára ẹ̀mí mọ́kúni, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùṣọ́ àgùntàn wa, olùṣọ́ àgùntàn rere, àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìn rere. Bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí, a kò ní lè dé ìjọba ọ̀run, a kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a bẹ̀rù, kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀, wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù Olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa, tí ó jẹ́ ilẹ̀kùn sí ayérayé sí ọ̀dọ̀ Ọlọ́run, wípé a ó dì í mú ṣinṣin títí di ọjọ́ ìkẹyìn. A kò ní jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ẹ̀kọ́ èké kí ó fi tàn wá jẹ, tàbí kí ó fi gbá wa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Dìde dúró, kí o díjú rẹ, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o rí wípé o pa ìgbàgbọ́ tòótọ́ mọ́. Bí o kò bá tí ì ní ìgbàlà, èyí ni ohun àkọ́kọ́ tí o ní láti ṣe.
oyin lati so fun olorun wi pe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wi pe o fe ni isodi mimo

tọ́tọ́ wà nídìí ọ̀rọ̀ ṣùgbọ́n nísinsìnyí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìbùkún ó dáhùn ó wí pé Jacob ni orúkọ òun ó sì wí pé a kì yóò pe orúkọ rẹ ní Jacob mọ́ bí kò ṣe Israeli nítorí pé ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà èyí jẹ́ wípé ó jìjà kadì nínú ìbéèrè nínú ìṣẹ̀pẹ̀ nínú àdúrà ìwọ sì borí Jacob sì bí owe ó sì wí pé èmi bẹ̀ ọ́ sọ orúkọ rẹ fún mi òun sì wí pé èé ṣe tí ìwọ fi ń béèrè orúkọ mi ó sì súre fún un níbẹ̀ Jésù yóò súre fún ọ níhìn Ọlọ́run fúnra rẹ̀ yóò súre fún ọ níhìn Jacob sì sọ orúkọ ibẹ̀ náà ní Peniel ó ní nítorí tí mo ti rí Ọlọ́run lójúkojú mo gbàgbọ́ wípé ó rí Ọlọ́run ó rí ìbùkún Ọlọ́run ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀ ó wípé ó sì dá ẹ̀mí mi sí ọjọ́ tí ọ̀rọ̀ oníbìnú jẹ́ ènìyàn yóò bá di ayọ̀ ọjọ́ tí a ó bá nu omijé gbogbo nù kúrò lójú ẹni tí ń sọkún ọjọ́ tí òkè ìṣòro yóò bá wólulẹ̀ wì nínú ọ̀rọ̀ ayé tara ilé àti tara oko ọjọ́ náà ni ẹ̀mí mímọ́ máa ń darí wọn sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè ọba tó ń tayé ẹni ṣe ọba tó ń sọ ayé ẹni di rere ohun tí ó mú kí o jẹ́ ọ̀kan nínú àwọn olóríire tó wá sí ìpàgọ́ àjíǹde ọdún yìí rèé ǹjẹ́ nítorí náà mo kí ọ kú oríire mo sì kí olúkúlùkù wa káàbọ̀ sí ìpàdé ìkíní ìpàgọ́ àrà ọ̀tọ̀ yìí lórúkọ Jésù Olúwa wa ṣùgbọ́n ó yẹ kí ó yé wa wípé oríṣi olórí jorí ènìyàn méjì ni wọ́n ti bá Ọlọ́run pàdé tí Olúwa sì fọwọ́ tọ́ ìgbésí ayé wọn ìtàn ẹnìkan ni mo kà fún ọ nísinsìnyí ó sọ nípa ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kìíní ni àwọn tó múra sílẹ̀ àwọn tó pèsè ọkàn wọn sílẹ̀ gẹ́gẹ́ bí àwòtán gan-an tí a fọ̀ tó mọ́ tónítóní ní ìmúra sílẹ̀ láti gba ìṣúra iyebíye sí mo gbàgbọ́ wípé ó jẹ́ ọ̀kan nínú irú ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ máa ń gba ìfọwọ́tọ́ àti ìfọwọ́kàn Ọlọ́run wọ́n máa ní ìyípadà nínú ayé wọn ìsọdọ̀tun ìwẹ̀nùmọ́ ní ìgbésí ayé wọn wọ́n sì di orísun ìbùkún fún àwọn ẹlòmíràn bí ó bá jẹ́ wípé ìwọ náà ṣetán wípé kí ọwọ́ Ọlọ́run agbára Ọlọ́run ipe kí ó fi ọwọ́ kàn ọ́ mo gbàgbọ́ wípé yóò rí bẹ́ẹ̀ fún ọ lórúkọ Jésù bí a ti ń sọ ti ọkùnrin tí ó jẹ́ kí Ọlọ́run kí ó fọwọ́ kàn ọ́ kí ó jẹ́ kí ọwọ́ ìṣẹ̀dá ọwọ́ ìyípadà ọwọ́ agbára Ọlọ́run kí ó kàn ọ́ bẹ́ẹ̀ ni a tún sọ ti àwọn obìnrin tí wọ́n gba Ọlọ́run láàyè tí wọ́n sọ wípé àwọn ò ní jẹ́ èrò wòran abániwá tí kì í rí ohunkóhun gbà èyí ni a ń sọ nípa ti Anna nínú Samueli kìíní orí kìíní a ń sọ nípa ti obìnrin yìí láti ẹsẹ ìkẹsàn-án àsọfún àwe pé bẹ́ẹ̀ ni Anna sì dìde lẹ́yìn ìgbà tí wọ́n jẹun òun náà ó jẹ́ ìkan nínú àwọn tí ó jẹ́ alábàápín ire ọ̀run alábàápín ìbùkún Ọlọ́run nínú ìpàgọ́ bí irú èyí ó ní nígbà tí wọ́n ti jẹun tán nínú àgọ́ tí wọ́n sì ti mu tán ní sílò Eli àlùfáà sì jókòó lórí àpótí ní ẹ̀bá ọ̀pọ̀ tẹ́ḿpìlì Olúwa òun sì wà nínú ìbìnújẹ́ ọkàn ó sì ń bẹ Olúwa ó sì sọkún gidigidi òun sì jẹ́jẹ́ẹ́ ó sì wẹ̀ pé Olúwa àwọn ọmọ ogun bí ìwọ nítòótọ́ bá bójú wo ìpọ́njú ìránṣẹ́bìnrin rẹ tí o sì rántí mi tí ìwọ kò sì gbàgbé ìránṣẹ́bìnrin rẹ ṣùgbọ́n tí ìwọ bá fi ọmọkùnrin kan fún ìránṣẹ́bìnrin rẹ nígbà náà ni èmi ó fi fún Olúwa ní gbogbo ọjọ́ ayé rẹ abẹ kì yóò sì kàn án lórí òun sì ṣe ó sì ṣe bí ó ti ń bẹ̀bẹ̀ síbẹ̀ níwájú Olúwa bẹ́ẹ̀ ni Eli kíyèsí ẹnu rẹ̀ ǹjẹ́ Anna

0: unsoro ni okanre kikietere ni omi sugbon a ko gbo ohun re nitori na ni ele fi ro pe o mo ti wine yo ele si wi fun pe iwo ti mo ti wine pe to mo ti wine re kuro lodo re ana si dahun wi pe be ko oluwa mi emi ni obirin onirobinu je okan emi ko mu oti wine tabi oti lile sugbon okan mi ni emi tu jade ni waju oluwa ma se ka iranse birin re si obirin belieli nitori pe ninu opolopo iro ati ibinu je inu mi ni mo tin so bi sisin yi nigba na ni ele dahun o si we pe ma lo le alaafia o gbo iru oro be loruko Jesu o lo le alaafia pelu iwosan olorun pelu agbara olorun pelu igbala olorun olodumare o ni ki o ma lo le alaafia ki olorun israeli olorun ti se ni lore olorun ti tu tenida olorun ti funi ni ibukun ti orun ki olorun israeli ki o fi idahun ibere ti iwo bere lodo re fun o aso fun awe pe ana ri ohun ti o nbere lowo olorun mo gbagbo we pe iwo na ni ipago yi o ni ibokun olorun ma ni gbagbe ni igbesi aye re loruko Jesu bi o ba wa pelu okan to npo ngbe o se ko nge olorun olodumare lesa ogbeji iwo na yo si gba ifowokan lati de orun aye re yo yi pada ibokun olorun yo je ti re o si di orisun ayo o si ni iriri to ma royin re fun awon elomiran ti o mu won wa sinu ibokun ihirere sugbon ki se egbe kan yi lo wa atun ni egbe awon eniyan miran ni idakeji ti o je wi pe awon ma n fi oju tembelu ibapade olorun ati ifowokan ologbala so ti mo wi pe eni to wa saye kopo bi eni to sin won wa eni to sisin won wa kopo bi eni ti o ya lati wa woran mi o mo iru eyan ti o je boya o sin won wa ni boya o fe pare mo ero lara abi o kan wa ninu agbo o wa won ni ka wa na ni mo wa woran ni mo wa wo kini won se nbe sugbon mo gbagbo wi pe bi o ba pinu wi pe o ni sin won wa saye o ni pare ma ye lara o daju wi pe ibokun olorun ajemonu ibokun yo je ti re loruko Jesu ari apere awon to je wi pe won si won wa awon to je wi pe ibokun olorun ko je ti won mo be olorun wi pe o ni wa ninu iru egbe be iru egbe be ni Esau lo wa ninu Genesis ori iketalelogbon Genesis ori iketa o le logbon ni ese ikesan Esau si wi pe emi nito arakunrin mi pa eyi ti won ni mo fun ara re bi atin ri awon to ngbadura ti won be olorun wi pe won fe ibokun olorun be na ni ari awon ara le Esau awon egbon ati aburo Esau awon ibatan Esau ti won wi pe emi nito o pe ti mo tin lo si lesin mo kan wa ni ki se we pe mo fe gba ohunkohun lowo olorun o ni je ara ile ibatan Esau loruko Jesu ki ohun ti an so ki o le ye wa daada a wo iwasu yi ni ipa meta ikini ifowokan ikeji isodotun iketa igbagbo lekan si ikini ikini ni ifowokan mani gbagbe pelu ika Kristi ifowokan mani gbagbe pelu ika Kristi ikeji isodotun nipa ifowokan Kristi isodotun nipa ifowokan Kristi iketa igbagbo to nfowokan Kristi igbagbo to nfowokan Kristi ikini ni ifowokan mani gbagbe mo gbagbo wi pe ohun to wa fun niyi o nfe ifowokan to je wi pe oni gbagbe titi aye loruko Jesu ìfọwọ́kànmáni ìgbàgbé yìí ó pín sí ipa mẹ́rin. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ìkejì, ìfọwọ́kàn tí ó ń yọrí sí ìyípadà. Ìkẹta, ìfọwọ́kàn ti ìwòsàn. Àti ìkẹrin, ìfọwọ́kàn ti ìkáàánú. Ìkíní, ìfọwọ́kàn nígbà ìṣẹ̀dá. Ṣé o mọ̀ wípé Ọlọ́run Olódùmarè òní ó dá gbogbo wa? Bí a ti kà á nínú Genesis orí ìkejì ẹsẹ̀ ìkeje, Genesis orí ìkejì ẹsẹ̀ ìkeje, ó ní Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn, ó sì mí ẹ̀mí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Nígbà ìṣẹ̀dá, Ọlọ́run amọ̀kòkò ńlá fi erùpẹ̀ mọ́ ènìyàn lí àwòrán ara rẹ̀. Erùpẹ̀ jẹ́ ohun àtẹ̀mọ́lẹ̀ tí kò ní ìyè nínú, ṣùgbọ́n ohun tí ọwọ́ Ọlọ́run bá ti kàn dandan ni kò di rere. Pẹ̀lú ìfọwọ́kàn ẹlẹ́dàá, ó fi ògo àti ẹwà dé ènìyàn ní adé. Ènìyàn sì ní ìyè àti ẹwà ìwà mímọ́. Ènìyàn di aláṣẹ wà lórí gbogbo ẹ̀dá alàyè yòókù tó ń bẹ lókè erùpẹ̀. Lọ́rọ̀ kan, ènìyàn di ẹni àmúṣeranwọ̀ tí à ń bọlá fún, tí àwọn áńgẹ́lì pàápàá tí wọ́n ń wò ti yanu ti yanu. Nínú Ebero orí kejì ẹsẹ̀ ìkeje, kí ó ba lè jẹ́ kí o rántí a ti ka Genesis orí kejì ẹsẹ̀ ìkeje. Nísinsìnyí à ń wo Ebero orí kejì ẹsẹ̀ ìkeje, ó ní ìwọ dá, ó ń sọ nípa dídá ènìyàn, ìwọ dá rẹlẹ̀ díẹ̀ ju áńgẹ́lì lọ. Díẹ̀ kì í ṣe púpọ̀, ó dá rẹlẹ̀ ju áńgẹ́lì lọ níwọ̀n díẹ̀. Ìwọ sì fi ògo àti ọlá dé ilé adé, ìwọ sì fi jẹ olórí iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ni ohun tí Ọlọ́run ṣe ní ìgbà ìṣẹ̀dá ayé. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ènìyàn ṣubú. Àjálù ìbànújẹ́ ńlá ṣẹlẹ̀ sí Ádámù àti àwọn ọmọ ìran Ádámù. Ènìyàn ṣẹ̀, ó di ẹni ẹ̀tẹ́, ẹni ẹ̀gàn, ẹni àbùkù níwájú Ọlọ́run. Ó di ẹni tí Ọlọ́run yẹra fún, nítorí wípé ẹ̀ṣẹ̀ ní sọ ní dẹdun arinlẹ̀. Ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún, ẹlẹ́ṣẹ̀ ní fi gba ìṣẹ́ mọ̀kọ. Ó yẹ kí a ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ wa nígbà náà, bí a bá ń fẹ́ kí ọwọ́ Ọlọ́run kí ó kàn wá. Èyí ni a ń sọ ní ipa kejì wípé a nílò ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà. Ìfọwọ́kàn tí yọrí sí ìyípadà, àánú Ọlọ́run pọ̀. Ọlọ́run ṣe ọ̀nà láti mú ènìyàn tí ó ti ṣubú padà sórí ìtẹ́. Ó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Jésù, sáyé fún ìyípadà, fún ìgbàlà àti fún ìsọdọ̀tun àtúnrọ ènìyàn. Èyí ni a fi sọ fún wa nínú Kọ́rìntì kejì orí kẹtàdínlógún. Kọ́rìntì kejì orí kẹtàdínlógún wípé, nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ó di irú ẹ̀dá wọ, ó di ẹ̀dá titun. Ohun àtijọ́ ti kọjá lọ, kíyè sí i, wọ́n sì di, wọ́n di titun. Ẹ̀ṣẹ̀ sọ ènìyàn di òkú, ṣùgbọ́n ìgbàlà Ọlọ́run ní sọ ní di alààyè. Ìfọwọ́kàn olùgbàlà ní tún ayé ẹni rọ, bí alágbẹ̀dẹ ṣe tún irin tí ó ti dípẹ tààrọ. Ènìyàn tí a bí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ wà nínú ìdíbàjẹ́. Ó nílò ìfọwọ́kàn Jésù fún iṣẹ́ ìgbàlà àti iṣẹ́ ìwẹ̀nàmọ́. Ẹlẹ́ṣẹ̀ wà nínú òkùnkùn nítorí ìfọ́jú ọkàn rẹ̀. Ìfọwọ́kàn ìgbàlà Jésù ló ń tàn mọ́lẹ̀ sáyé ẹni tí ó ti dojúrú. Mo sì mọ̀ wípé bí a ti wá sí irú ìpàgọ́ yìí, tí ẹ̀mí Ọlọ́run pàápàá tí ó ń sọ fún wa wípé kí a dìde lati tan mole bi jesu ba fowo kan o okunkun yo pora ni igbese aye re ati awon ohun ti esu ti o ti fi pamọ si olara ti o fi pamọ si ebi re nigbati o ba gba ifowo kan jesu gbogbo re la o le jade loroko jesu iketa ni ifowo kan ti iwosan ki o ye wa wi pe agbara kan na ti olorun fi si oju ise ni akoko iseda agbara yi kan na ni olorun fi si oju ise ni akoko iyipada agbara kan na ni olorun si tun lo ni akoko ifowo kan ti iwosan ninu marko ori ikejo marko ori kejo ese ikejile logun o si wa si Bethsaida won si mu afoju kan wa sodo re won si be pe ki o fi owo kan won be we pe ki o fi owo kan nitori won mo we pe bi Jesu ba fowo kan afoju oju afoju ala bi Jesu ba fowo kan aro aro yo dide lati rin bi o ba fowo kan eni ti o ni arun yala ninu eje yala ninu egungun tabi ninu eran ara bi Jesu ba fowo kan iru eni be o daju we pe iwosan yo de e ni won fi so wi pe ki o fowo kan okunrin yi ninu ese ikarun din logbon oni leyin yi ni o si tun fi owo kan loju o si mu ki o woke o si san o san loroko Jesu o si ri gbogbo eniyan gbangba mura sile nitori wipe lasale yi nigbati a ba bere si ni gbadura o ri ifowo kan iwosan Jesu o lo iwosan nla ni Jesu o nikan ni awo gba arun magbeje o ni iwe mimo jeri re wipe o n kiri sore o n se dida ara gbogbo awon ti esu n pon loju ninu iwe mimo la tun ti so fun a wipe o n se iwosan gbogbo arun ati gbogbo aisan ni ara awon eniyan iwe mimo je ki o ye wa ninu Matthew ori kesan ese ikarun din ni ogoji Matthew ori kesan ese ikarun din logoji Jesu sirin si gbogbo ilu nla ati ileto o n koni ninu sinagogo won o si n wa su irere ijoba o si n se iwosan arun gbogbo ati gbogbo aisan ni ara awon eniyan ninu Matthew ori ikeji laise kedogo ni nigbati Jesu simo o ye ara kuro nibe opo ijo eniyan to leyin o si mu gbogbo won larada se o gbagbo we pe Olorun yo mo larada o ni Jesu jade lo ni Matthew ori kerin laise kerin la o si ri opo eniyan inu re si yo si won o si se dida arun ara won se oran ti obirin onisun eje odun mejila fun opo odun ni o fi da ajo aiko sowo awon onisegun lai ri iwosan ojo to ko firi Jesu bi won na se wa ni asale yi to fowo kan ise ti asore ni isun eje isun itiju isun ibanoje isun ikoro lo gbe ninu aye obirin yi bi esu ba ti fi seke seke emi aimode o bi awon omo araye ba ti ta olofa bi o ba dabi eni wo pe won ti tabon fun o loju orun kete bi o ba ti gboro Jesu lasale yi ti o ba se konge re pelu igbagbo ti o fi owo kan ni awon emi esu ti o tin da oloro lo yo gbagire loroko Jesu ifowo kan Jesu yo mu ota awon ota ati ti awon emi esu yo mu ki won ki o pora ki won ki o yoro danu ni igbesi aye re pelu ifowo kan Jesu lasale yi gbogbo igikigi ti baba mi ti nbe lorun ko gbin ni a o fa tu ti gbongbo loroko Jesu a o si wo won so sinu ina bi o ba dabi eni wi pe oni majele ninu eje tabi oni eje riro tabi oni egun idile gbongbo ikoro aisan ojo pepe won fese fe loruko Jesu. Gbogbo eyin ti satani si ti da iyo yin mo yepe ti aye ti su e mura lati da muso lati korin dande nitori Jesu ti setan lati fi owo kan enikokan wa loruko Jesu. Nitori wepe eyi ni kerin a o ni ifowo kan ti kaanu lati odo Jesu. Ifowo kan ti ikaanu ninu Matthew ori kesan Matthew ori kesan ese ikerin di logoji sugbon nigbati ori opo eniyan anu won se nitori are mu won won si tuka akiri bi agotan ti ko ni oluso. Jesu ni oluso agotan to nkanu awon agotan re o ni an pe ni abanikedun are ni lekun. Ifowo kan re lo mu ki banuje ki o dagbere ibi ki bi ti Jesu ba de ifoju a di ohun igbagbe iyagan a yago lona osi ani odegbo se aisan asepora nitori wipe Jesu oni olodande oni olutunu oni abanikedun eni tin re ni lekun o si wa nihin lasale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamo si igbesi aye re lati mu won koro yo si mu won koro loruko Jesu. Ini o je ki asare lo nisisin si ikoko keji isodotun nipase ifowokan Kristi isodotun nipase ifowokan Kristi ninu orin Dafidi orin Dafidi ori ikokan le ni adota orin Dafidi ori ikokan le ni adota lati ese karun oni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikokan ni iwo o mu mi mo ogbon oni fi ewe sopo for me emi o si mo we mi emi o si fuju egbon owo lo eyi le o so nipa isodotun iwenu mo ti Jesu yo se fun enikokan wa ni asale yi oni mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sese se sinu mi o wa so wepe ni ese ikeji la mu ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira gbe mi duro mo gbagbo wepe Olorun yo se yi fun enikokan wa lasale yi bi abawa pelu ironu powada bi abawa pelu igbagbo wepe ki o wo ese wa nu ki o wo wa le awe mo o ti se ileri wepe ohun yo se ko si le se ke ninu Ezekiel ori ikerin din logoji Ezekiel ori ikerin din ni ogoji ese ikarun din logbon eyi ni ileri Olorun fun enikokan wa enikokan wa ti o nfe iwenumo enikokan wa ti o nfe isodotun ti o nfe igbala Olorun oni nigba na ese ke dogbon nigba na ni emi o fi omi mimo won yin eyi ni omi rere omi ori ofe omi atoke wa ki se omi awon oli ti ntan ni je oni nigba na le mi o fi omi mimo won yin eyin o si mo e o mo loruko Jesu emi o si we yin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo orisa yin nigbati awon ti ojo won ni ti ijosi ti won ba Jesu pade o we won o gba won la o yi won pada o so won dotun ninu aye won bakan na ni aranti awon kan ninu majemo titun bi Matthew bi Saul ara Tarsu ti won ri isodotun gba nigba ti won ba Jesu pade eni ti o ti je farisi tele tele se bi o ba ti mo itan solo ara tasu o mo we pe o je farisi adani loro elesin sugbon o di ajin rere o di alaanu o di onife o n paapa nigba ti o gba ifowo kan Jesu ati isodotun lati odo omo Olorun o di orisun ibukun fun igbala awon elomiran Jesu yi solo yi pada eni ti o je wepe tele tele o je apanilekun jaye sugbon o yi pada o wa de eni to n gbadura fun awon elomiran pelu omije isepe ni oju re loni bi Jesu ba fowo kan eni kokan wa bi o ti le je wepe aje elese tele aje eni ti o buru tele yo yi wa pada moni yo yi wa pada yo so wa dotun a o di ojulowo omo Olorun a o si di orisun ibukun fun awon elomiran bo bi eleda bi olugbala bi o ba bere ise ni igbesi aye wa bi a ba je ki Jesu ki o fowo kan wa lati asale yi yo tun wa ro yo tun wa se yo so wa dotun ohun yi ni eni kokan wa la nilo nitori ifowo kan re ni yo so aye re dotun nipa se ifowo kan Jesu elese adi eni mimo nitori gbogbo ese ti o wa ni igbesi aye re ni yo we pelu eje ti o ti ta sile ni ori oke Calvary o si so elepe di aladura iwo to je pe bo ba ji la ro kotokoto epe lo fi bere ojo sugbon nisisiyi gba ti o ba gba isodotun igbala yi pada lati odo Jesu a mu epe kuro lenu re a so di aladura bi a ba Jesu pade o ma nso alagbere di oniwa funfun olododo ati olotito okan bi o ba je aborisha tele tele a so di olusin Olorun bi o se je elesin laso tele tele a so di onigbagbo awa ti awa sihin o ye ki atura wa ni waju Olorun eyi je wo pe gbogbo yi ti a ti fi pamo sokan ki a tupaya ni waju Olowa bi a ba ti je oba ye re tele ki a so fun Olowa we pe a n fe yi pada a n fe isodotun a o si di eni ti a yi pada ti o yara re soto fun Olowa loruko Jesu bi o ba je jagoda paali tele tele bi o ba ba Jesu pade a so di olododo olooto alaanu eniyan ti yo si je eni pele nitori ifowo kan Jesu lo mu isodotun wa sinu aye wa ifowo kan re ni o so ni dotun ti o si mu ki alaran kan ki o di onife ki alaimo ki o di oniwa mimo ki osonu ki o di oloyaya ati ki eru esu eru taba eru oti ki o di ominira iwo ti o ti je olofofo tele tele o di eni ti o le ko ara re ni ijanu iwo ti o se je apaniyan mayoda tele tele o di oniwa titu onigbagbo atunbi awon ti o se je oporo eleke igbo tele tele yo di olododo ati oniwa titu bi adaba mo gbagbo we pe Jesu setan lati ye wa pada mo ni Jesu setan lati ye wa pada sugbon ohun kan ni Olorun bere lowo wa eyi ni o mu wa lo si koko keta igbagbo to nfowo kan Jesu ipinu temi ni asale yi ni we pe won fowo kan Jesu se eyi na ni ipinu re nitori we pe bi o ba to Olorun wa pelu igbagbo ti o ba si so we pe o fowo kan Jesu pelu igbagbo ohun gbogbo ni sise ni igbesi aye re igbagbo je ohun ti o se pataki bi a o se gbadura laipe Jesu n bi eni kokan wa we pe se a o fowo kan orisun ibukun a o fowo kan olugbala a o fowo kan eni ti so ni dotun a o se a o fowo kan oluwosan ti mu gbogbo aisan kuro ni igbesi aye eni o ni bi o ba wa pelu igbagbo a o ni ta onu bi o ti won ki ori awon ibere re a o si se fun o loruko Jesu ninu Marko ori kesan Marko ori kesan ese iketalilogun. Marko ori kesan ese iketalilogun. Jesu si wi fun pe bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo ni asale yi bi a tin to olorun wa bi a o ti ma gbadura Jesu ran wa leti we pe bi a ba le gbagbo ohun gbogbo ni sise fun eni keni ti o ba gbagbo lati ni igbala sa gbagbo lati ni iwosan sa gbagbo ki a le yi igbesi aye re pada sa gbagbo o daju we pe bi o ba wa ti o si gba olorun gbo iyi pada nla yo sele ni igbesi aye re loruko Jesu ninu Matthew ori ikesan Matthew ori kesan lati ese ikeji din logbon Matthew ori kesan ese ikeji din logbon oni nigbati o si wo ile awon afojuna to wa Jesu bi won pe eyin gbagbo pe mo le se yi e je pe se o gbagbo wi pe agbara isodotun agbara ti yi ni pada se o gbagbo wi pe o le wo afojusan o ni eyin ha gbagbo pe mo le se yi won wi fun pe iwo le se olowa nigba na le o fi owo ba won le oju o wi pe ki ori fun yin gege bi igbagbo yin lasale yi Jesu so oro kan na fun enikokan wa yo ri fun o gege bi igbagbo re bi o ba gbagbo we pe yo gba ola yo yi opada yo so aye re dotun oni gege bi o ti gbagbo ni oni be na ni yo ri ni igbesi aye re bi o ba gbagbo we pe arun ko gbogun to wa ni igbesi aye re we pe a o mu won koro lasale yi pe bo foju o riran bo yaro o dide bi oni arun miran ni ago ara re we pe a o wo san oni bi o ba gbagbo be oni ki o ri fun o gege bi igbagbo re lese kese ti o ti so be fun won ari ni ese ogbon we pe oju won si la oju won si la oju iwo na yo la agbara olorun yo wo ni igbese aye re a o mu olarada olorun yo se se ase pe ni aye re loruko Jesu ninu Marko ori kefa Marko ori kefa ese ikerin din ni ogota yi ni ese ti o gbeyin ninu ori yi oni ni bi kibi ti o ba si gbe wo ni ileto gbogbo ati ni ilo nla ati ni aroko won gbe olokunrun kale ni igboro won si be pe ki won ki o sa le fi owo kan ise ti aso re iwon awon ti o si fi owo kan amu won larada gbogbo awon ti o fi owo kan ni amu larada a se mo we pe Jesu yi pada okan na lana loni ati titi aye bi o ti se ni igbani o fe se be loni ni igbesi aye re bi o ba gba Jesu laye gbogbo wahala gbogbo ese gbogbo aisan ni yo mu kuro ni igbesi aye re ki a to dide duro lati gbadura e je ki a wo Marko ori karun Marko ori karun ese ikerin din logoji Marko ori karun ese ikerin din ni ogoji loju kana bi Jesu ti gbo oro na ti a so o si we fun olori sinagogo na pe ma beru sa gbagbo nikan eyi ni oro itunu oro ikiya oro igbagbo ti Jesu so fun enikokan wa ni asale yi oni ki a ma se beru oni ki a sa gbagbo nikan sugbon ki o to dide lati gbadura je ki nso eleyi fun o we pe bi omode ba ti ja sinu ere abata ti o si fe fi owo kan baba re to wo agbada funfun gbo baba ko ni le gbe mora omo yi ni lati koko wo ina oluwa ni ki iwo na ki o koko ronu po ada ki o si we ninu ejo ogdo agutan olorun oni bi o ba se be ki iwo ti o je elese ile ri elegbin ki o to le fi owo kan ohun o ni owo ti o ti fi kan agbere ti o ti fi kan panshaga ti o ti fi kan riba gbigba tabi ole jija tabi iboresa tabi ipaniyan tabi wobia tabi itanje tabi imutipara tabi iwa eri gbogbo o ni ki o kokko we ninu eje Jesu o ni leyin na ki o wa ki o le fi owo kan oba mimo alai le ri bi o ba ye igbese aye re wo ti o ri wi pe ese wa ni igbese aye re iwa eri idoti egbin o wa ni igbese aye re o ni ki o lo luwe pelu igbagbo ninu eje Jesu ki a we omo ninu lode o ni ni igba na o le pada wa lati fi owo kan Jesu bi o ba si fi owo kan Jesu pelu igbagbo ni asale yi o korin ayo idande yo je tire iwosan yo je tire gbogbo aisan gbogbo arun ko gbogun to ti wa ni igbese aye re gbogbo won ni a o le jade loruko Jesu akoko na to bayi lati fi owo kan Oluwa lati fi owo kan eni ti so ni dotun eni ti yi ni pada eni ti wo ni san eni ti dani need akoko to fun eni keni ti ki se ara ile Esau fun eni keni ti ki se farisi fun eni keni ti ki se alaga begebe akoko to fun eni ti o fe gbadura fun eni ti o wa ibukun Olorun fun eni ti o fe ki aye o pada ki a so aye o dire akoko to fun eni kokan ti o wa gege bi Anna ti o wa gege bi Jacob ti o fe gba iwosan ti o fe gba anu ti o fe ki a so aye o dire akoko to lati kepe Oluwa akoko to lati wa pelu igbagbo akoko to lati wa pelu ironupo ada akoko to lati kepe Oluwa wi pe ki o fi owo kan ki o tun aye re se ki o tun oro ki awon araye ki o dekun lati ma bere wi pe Olorun reda o se dide ki o so fun Olorun wi pe o fe yi pada tooto wi pe o fe ise anu Olorun wi pe o fe ifowokan agbara Olorun ni igbese aye re bi o ba kepe Olorun pelu igbagbo pelu emi otito lai si agabagebe o daju wi pe Olorun yo gbo Olorun yo so aye re dire Olorun yo mu gbogbo wahala ati gbogbo aisan ati gbogbo ede ati gbogbo idaloro satani ti o wa ni igbese aye re Olorun yo mu kuro kepe Oluwa kepe Oluwa kepe Oluwa nitori akoko to ti Jesu Christi olugbala olodande olowosan ti yo fowo kan enikokan wa bi abagbadura pelu igbagbo oni se o gbagbo we pe o n le se yi ni igbese aye re bi o ba fi igbagbo dahun tinu tinu tokan tokan bi o ba so fun Olorun we pe o gbagbo wi pe ise iyanu o sumo bi ewo to wo sorun oni bi o ba gbagbo wi pe agbara Olorun sumo gege bi ewo to wo sorun ti sumo petipeti oni o dajo we pe ohun o gbo ti re ohun o nu omi je gbogbo nu koro sugbon ranti o bi o ba fe fowo igbagbo kan Olorun ese to wa ni igbese aye re eri idoti ti o wa ni igbese aye re egbin to wa ni igbese aye re oni lati koko ko sile ki o so fun Olorun ki o ronu po ada ise re ki o kepe pelu emi otito ki o sa fun ese ki o yago fun ese bi o ba se be anu Olorun yo je ti re iyi pada ni ibukun akoko igbala ni ibukun akoko kepe ki o gba ola ki o dariji o ki o we omo ki o pa agbara eserun ni igbese aye re ki o fun ni ki o fun ni iyipada tooto ori leyin na bi o ba se alai ni iwosan ilera ayọ̀ ìbùkún ó ní òun ó ṣe fún ọ. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó rí àánú gbà. Ó ní ṣùgbọ́n ẹni tí ó bá bọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀ kò lè ṣe rere. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódo líle òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ó ní èmi ó fi omi mi wọ́n yín, ẹ̀yin ó sì mọ́. Ó ní òun wẹ̀ ọ́ nù kúrò nínú ìdọ̀tí èérí ìbọ̀rìṣà gbogbo. Képe olúwa, képe olúwa, bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, ẹ̀ṣẹ̀ lè dènà ìbùkún Ọlọ́run nínú ayé rẹ. Nítorí bẹ́ẹ̀ képe kí ó dáríjì ọ́, kí ó wẹ̀ ọ́ mọ́, kí ó sọ ọ́ dọ̀tun. Nígbà tí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, èyí ni ó jẹ́ kí o wà ní ìmúra sílẹ̀ láti gba ìfọwọ́kàn Jésù. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ́ sílẹ̀, jẹ́ kí a wẹ̀ ọ́ ní àwẹ̀ mọ́, kí o múra sílẹ̀ fún ìfọwọ́kàn Jésù ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ìwọ tí o bá ń fẹ́ kí Ọlọ́run kí o mú ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ kúrò, tí o fẹ́ di ẹni ìgbàlà, tí o sì ti fi òtítọ́ ọkàn jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o ti pinnu, tí o sì ti ṣe ìlérí fún Ọlọ́run wípé o ní padà sínú èébì tí ajá rẹ tí o ti pọ̀ sílẹ̀, ìwọ tí o ní ẹ̀mí ìrònú pọ̀ àdà tòótọ́, tí o ń sọ fún Ọlọ́run wípé bí o bá lè dáríjì ọ́, tí o sì fún ọ ní oore ọ̀fẹ́ àti agbára máa lọ má dẹṣẹ̀ mọ́, wípé o rìn nínú òtítọ́ Bíbélì, o rìn nínú ìwà mímọ́ tí Ọlọ́run kọ́ wa, ṣùgbọ́n tí o jẹ́ wípé ohun tó ń retí nísinsìnyí ni kí Ọlọ́run kí o ṣe àánú fún ọ, kí o dáríjì ọ́, kí o sọ ọ́ dọ̀tun, kí o yí ọ padà. Mo ń fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà papọ̀. Ṣùgbọ́n bí o ti ń gbé ọwọ́ sókè, kí o ní ìpinnu, kí o sì ṣe ìlérí fún Ọlọ́run wípé àwọn ẹ̀ṣẹ̀ tó o ti kọ̀ sílẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ tí o ti jẹ́wọ́ rẹ̀, o ò ní padà sínú wọn. Wípé o gba oore ọ̀fẹ́ agbára ẹ̀jẹ̀ Jésù láàyè ní ìgbésí ayé rẹ, kí o sọ ọ́ dọ̀tun ní tòótọ́, kí o sì jẹ́ kí o gbé ìgbésí ayé ọ̀tun. Bí o ti ń nawọ́ sókè, dìjú kí a gbàdúrà papọ̀. Ọlọ́run aláàánú, tí ń dáríji ni, tí ń mú ẹ̀ṣẹ̀ kúrò, tí ń gba nílà, a dúpẹ́ wípé ìwọ ló pè wá, o sì wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. A ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ sókè pẹ̀lú ìrònú pọ̀ àdà, pẹ̀lú ìlérí àti pẹ̀lú ìpinnu ọ̀tún wípé bí o bá lè gbà wọ́n là, wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́. A bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì wọn lórúkọ Jésù. Àwọn ẹ̀ṣẹ̀ tó ti di bárakú, àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ já dànù ṣùgbọ́n kò ṣeé ṣe, wọ́n fẹ́ fi sílẹ̀, wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe, agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. À ń bẹ̀ yín wípé kí ẹ dáríjì wọn, kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù. Ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́, ẹ sọ wọ́n dọ̀tun, ẹ yí wọn padà, ẹ jẹ́ kí ìgbà ọ̀tọ̀ kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù. Ayọ̀ ìgbàlà àtòkèwá, ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn. Ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè Lọ́run lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wọn, ẹ jẹ́ kí orin ayọ̀, orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmì. Nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn tàbí ní àgọ́ ara wọn. Ohun kan tí Jésù ń béèrè lọ́wọ́ rẹ ni wípé ṣé o gbàgbọ́ wípé òun lè ṣe èyí? pé ó lè mú àìsàn rẹ kúrò àrùn ọjọ́ pípẹ́ pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ nínú ẹ̀jẹ̀ ni pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ bó jẹ́ ọgbẹ́ inú bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú tàbí o mú ọmọ kan wá o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn ṣé o gbàgbọ́ wípé láṣálẹ̀ yìí ọlọ́run lè ṣe èyí ó ní bí o bá gbàgbọ́ o rí ògo ọlọ́run bí a ó ti gbàdúrà mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́ kí o máa fi bá àdúrà náà lọ nítorí wípé ohun tó ti ṣe fún àwọn ẹlòmíràn ó dájú wípé yóò ṣe fún ọ lórúkọ Jésù ní àìpẹ́ yìí ni mo wà ní ìlú Pọ́tá ní bí a ti gbàdúrà ni àwọn tí ó ti fọ́jú àwọn tí ó ti dití àwọn tí ó ti yarọ bí a ṣe ń ṣe àmì ìkẹyìn bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ni ó lè fọ́jú kúrò lójú wọn bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ni ó jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀ kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn bí ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀ ohun tí mo ń sọ kì í ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́ ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kalaba sí àwọn ìlú mìíràn kí n tó dé Kalaba bí ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò ló mú gẹ̀gẹ́ ọrùn ló mú kúrò bí ọlọ́run ti mú àwọn oníwárápá tí ó mú wọn gba ìdáǹdè bẹ́ẹ̀ ni ó tún mú àwọn asínwín ni ó mú wọn gba ìdáǹdè bí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ní oṣù tó kọjá yìí mélòó mélòó àwa tí a wà níhìn tí a fẹ́ gba ìfọwọ́kàn agbára tóbi jù ní ìgbésí ayé wa mo gbàgbọ́ wípé àkókò tirẹ̀ nìyí bí a ó ti gbàdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti gbọ́ àmì tí ó kẹ́yìn àwọn ohun tó lè ṣe rí kò bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bí o bá lè rìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò dìde kò bẹ̀rẹ̀ sí ní rìn bí o bá fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o lajú láti ríran bí ohun kan bá wú sí ọ ní àgọ́ ara bóyá ní ìtàn ló wú sí ni tàbí ẹsẹ̀ ló wú sí tàbí ọrùn ló wú sí gẹ́rẹ́ tí a bá ti gbàdúrà ni kí o yí ara rẹ wò ókè hallelujah ó yin ọlọ́run lógo nítorí wípé ọlọ́run ṣetán nísinsìnyí láti mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa ohun tí a fẹ́ kí o ṣe ni wípé kí o fọwọ́ kan ara rẹ ibikíbi tí o bá ní ohun tí ó wú sí ní àgọ́ ara rẹ ibikíbi tí o bá ní ìrora sí ibikíbi tí o bá dàbí ẹni wípé ibẹ̀ ni èṣù ti ń fìtínà rẹ tí ó ti ń bá ọ jà kí o gbé ọwọ́ le kí o sì jẹ́ kí a gbàdúrà nítorí wípé àkókò náà tó mo ní àkókò náà tó tí ọlọ́run fúnra rẹ tí ó dábìrà ní ìgbésí ayé rẹ fi ọwọ́ lé ara rẹ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́ kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà rántí wípé lẹ́yìn àdúrà o ní láti yí ara rẹ wò bí o ti ń yí ara rẹ wò o rí iṣẹ́ ìyanu ọlọ́run lára rẹ lórúkọ Jésù bí o sì ti ń rí iṣẹ́ ìyanu náà ló máa ké hallelujah ló máa yin ọlọ́run lógo ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin ọlọ́run lógo pẹ̀lú rẹ ẹ̀díjú kí a gbàdúrà ọlọ́run aláàánú alágbára ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀ a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́ a mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́ bí ẹ ti ń la ojú afọ́jú bí ẹ ti ń mú arọ dìde láti rìn bí ẹ ti ń mú àrùn bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá bí ẹ ti ń mú kúrò àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́ tí ẹ ti ṣe ní ibòmíràn a mọ̀ wípé àṣálẹ̀ yìí ni ọjọ́ tiwa wípé ẹ ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ọlọ́run a kì í káàbọ̀ láàrin wa ní gbọ̀ngàn kọ̀ọ̀kan à ń bẹ̀yìn nísìnyí wípé ìbáàjẹ́ ọkùnrin ìbáàjẹ́ obìnrin ìbáàjẹ́ ọmọdé ìbáàjẹ́ àgbà wípé ọwọ́ agbára àtòkè wá kí ẹ fi kan ẹnì kọ̀ọ̀kan wọn lórúkọ Jésù níhìn ni a mọ̀ wípé kò sí kò ṣeé ṣe fún ọlọ́run nítorí bẹ́ẹ̀ a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́ a sì ń bèrè wípé ẹ ó ṣe ju bí a ti ń bèrè lórúkọ Jésù nísinsìnyí mo gbàdúrà fún àwọn tí ó ní ohunkóhun tí ó wú ní àgọ́ ara wọn yálà ìpákẹ́ ni tàbí gẹ̀gẹ́ ọrùn tàbí ẹsẹ̀ tí ó dàbí ti erin tàbí inú tí ó wú
1: Iwo ti o wu ni ago ara won mo pase fun o jade kuro loruko Jesu. O lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko Jesu pelu eje Jesu pelu agbara emi Olorun mo pase fun awon nkan to wu ni Lorun ni labiya ni nikun ni lesson ni labi ara ni mo pase fun yi e kuro loruko Jesu. Olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni iko fe mo gbadura nisisi pe iko fe yi iko to fe pa won mo gbadura wi pe e o jade loruko Jesu. Eje riru eje gbogbona mo gbadura wi pe ki Jesu ki o fowo kan yin ki awon aisan awon arun won ki won ki o pora loruko Jesu. Nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbese aye won iwo emi kemi ti o nda awon eniyan won yi loro lese kese nisisiyi nitori wipe o ni agbara lati joba sibe lati joko sibe nigbati a ba ndaruko Jesu. Iwo emi kemi emi esu emi warapa emi isinwi mo gbadura e jade loruko Jesu. Gbogbo emi ti njobi ina ninu ori ninu opolo ninu ago ara ninu eje ninu egungun ninu isan mo pase fun yin e jade loruko Jesu. Olorun alaanu aisan kaisan to ba wa ni ago ara awon eniyan woyi ni ikun ni ni eyin ni ninu egungun ni ninu eti ni ninu opolo ni mo gbadura pe nisisiyi owo iwosan yin owo agbara yin ki o bale won ki e le awon arun won jade loruko Jesu. Nje mo gbadura fun awon ti o je wipe won loju won riran nitori wipe esu so won sinu okunkun. Nje lese kese nisisiyi mo gbadura wipe owo Jesu owo iwosan Jesu owo anu Jesu owo agbara Jesu ki o kan oju afoju nisisiyi iwo oju fifo gba iriran loruko Jesu. Gbogbo idiju ti esu fi di o loju mo tu won kuro ni agbara Olorun pelu agbara eje Jesu e kuro loruko Jesu. Onkun ti ibaje ti o mu ifoju yi wa mo gbadura pe lese kese nisisiyi a o mu won kuro loruko Jesu. Bi a o se pari adura ti e o ma laju e gba iriran loruko Jesu. Iwo ti o wa nibe ti o je wipe eti di o si gboran mo gbadura we pe ki emi Olorun ki o be owo nisisin ki owo Jesu ki o kan iti re iditi ki o kuro aile soro ki o kuro. Mo gbadura we pe lese kese nisisin yi eti ti o di ela ni oruko Jesu. Ahon ti ade ti ko le soro e gba itusile ki e se bere si ni soro loruko Jesu. Nje mo gbadura fun awon ti o yaro bi o ba je wo pe abio gege bi aro abi o je pe nigba ti aisan ko lo ni odi eni ti o yaro lese kese mo gbadura wo pe ki agbara Olorun ki o ba le oni sinsiyi ninu isan ninu ikoro ara re ninu egungun ati ninu opolo ki ago ara re ki o gba imularada loruko Jesu. Iwo ti o yaro mo gbadura wo pe ki owo Jesu owo ti tun ni sile owo ti dani need ki o kan nisisiyi dide ki o rin loruko Jesu. Gbogbo arun gbogbo aisan ti o wa ni ago ara won e to saka kiri e to fa pamo nibi kibi e ti won ti gbe lo si ile iwosan ti awon onisegun so wi pe ko si abayo ko si iwosan lese kese nisisiyi loju kan na bi a ba ti daruko Jesu aisan o lagbara mo arun o lagbara mo ise so lagbara mo e kuro loruko Jesu. Awon egun idile awon egun lati odo awon arugbo ile awon egun ti o je pe awon aye ni won fi le olara mo gbadura we pe nisisiyi awon egun won yi ki won ki o kuro loruko Jesu. Olorun alaanu eyin ni Olorun alagbara e so wi pe bi a ba ti n kepe ile o ma daun eni ki ati ile to pari adura e fun wa ni ibeere wa. Nje nitori na ni mo se nbere we pe gbogbo awon ti a ti gbadura fun yala adaroko won ni kokan abi odarako ni kokan awon ti o ni aisan arun igun ni igbese aye won lese kese nisisiyi e mu won kuro loruko Jesu. Ki won ki o gba iwosan won ki o gba idande tu sile won e sanu foni kaluku loruko Jesu e je ki owo iyanu owo agbara owo iwosan owo idande ki o kan eni kokan nisisin loruko Jesu adupe upe ti gbo ti wa adupe upe ti se fun wa adupe upe ti fun ni ise iyanu a o si ri ami re ni igbesi aye wa ni oruko Jesu Kristi Oluwa wa nisisin oni lati ye ara re wo ki o wo ohun ti Olorun ti se bi o ba si ti ri wi pe ohun ti o wu si o lara tele tele wi pe ati le won jade won o si nibe mo o ma kigbe hallelujah a o si ma yo pelu re bi ba ri wi pe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo o ye ki o ke hallelujah ki a si yo pelu re andro de o ye ara re wo nitori wi pe

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí á fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kì í kùnà. Bí a bá ké pe Ọlọ́run, ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ìrí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pé yín, ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yà ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀yìn wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀, tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe ké pè yín, ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdi mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámọ̀ kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀yìn wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀yìn wípé bí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀yìn wípé ẹ ó gbàdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà, kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

nítorí ìwọ ti pa ojú rẹ mọ kúrò lára wa ìwọ sì ti run wá nítorí àìṣedédé wa ṣùgbọn nísinsìnyí olúwa ìwọ ni bàbá wa àwa ni àmọ ìwọ sì ni ọmọ gbogbo wa sì ni iṣẹ ọwọ rẹ lónìí ọrọ ìyànjú wa yóò dúró lórí ru ara rẹ sókè bí a bá wo ẹsẹ ìkeje ó wípé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ sókè láti dì ó mú nítorí tí ìwọ pa ojú rẹ mọ kúrò lára wa ìwọ sì ti run wá nítorí àìṣedédé wa ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ olúwa wọn kò gbàdúrà bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí ọlọ́run mú àwọn tí ó jẹ́ jàǹbá tàbí èṣe ohun tí ó wo wọn léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà wọn kò mọ bí a ti dìlérí ọlọ́run mú wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú ọlọ́run àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún ọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn àìlágbára àìlè gbàdúrà àìlè di ìlérí ọlọ́run mú ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lè ó dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin ó sọ wípé gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ èyí ni a ń sọ fún ọmọ Ísíráẹlì wípé nítorí ẹ̀ṣẹ̀ tí ó jọba nínú ọkàn wọn àti nítorí àwọn àìṣedédé tí ó wà ní ìgbésí ayé wọn wípé ó ṣòro fún wọn láti gbàdúrà sí ọlọ́run àti wípé àìsàn àìlè gbàdúrà yìí ni ó mú kí àwọn nǹkan púpọ̀ tí ó ń dojú ti ní kí ó wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a pè wọ́n níjà a sì sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó lè ru ara wọn sókè ó yẹ kí wọn kí ó lè pe orúkọ olúwa ó yẹ kí wọn kí ó lè gbàdúrà èyí ni a mú wá sọ̀dọ̀ wa lónìí wípé àwa pàápàá a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé wa ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa ní àǹfààní tàbí ààyè tàbí ìgboyà ọkàn láti lè gbàdúrà sí ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa láàyè láti rú ara wa sókè láti lè képe orúkọ olúwa kí ó bá lè gbọ́ àdúrà wa nítorí bẹ́ẹ̀ ohun àkọ́kọ́ ní ìgbésí ayé wa ni wípé kí a jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a kàn wọ́n sílẹ̀ kí a ba lè ní ìgboyà láti wá sí ìtẹ́ àánú ọlọ́run nínú orin dáfídì orí kẹrìnléníàádọ́rin ẹsẹ ìkejìdínlógún ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi olúwa kì yóò gbóhùn mi bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi olúwa kì yóò gbóhùn mi ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni ó máa ń bá àwa ọmọ ènìyàn àwọn ìdánwò wọ̀nyí ni ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lọ sínú ẹ̀ṣẹ̀ nígbà tí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ ó máa ń mú ẹ̀rí ọkàn tí ó ní ìdálẹ́bi wá sí ọkàn wa bí ìdálẹ́bi wọ̀nyí bá sì ti wá sí ọkàn wa yóò ṣòro fún wa jọjọ láti gbàdúrà sí olúwa nítorí wípé ọkàn tí ó ní ìdálẹ́bi ọkàn tí ó ń bẹ̀rù níwájú ọlọ́run ọkàn tí ó mọ ẹ̀bi rẹ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléèrí aláìṣòótọ́ níwájú ọlọ́run kò lè ní ìgboyà láti gbàdúrà sí ọlọ́run ní àkókò kan náà èyí ni olórin dáfídì fi ń sọ fún wa wípé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa bí àwa bá mọ̀ wípé a ní àìṣedédé a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti ọlọ́run èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti ọlọ́run wo ìwé wòlíì Isaiah tí a ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti orí 111 ìwé wòlíì Isaiah orí

0: ojú àti ìkàánú. Ohun tí wọ́n jẹ́ kí ó yé wa níyìn ni wípé àwọn ẹlòmíràn ẹ̀wẹ̀ wọ́n máa bòkù, wọ́n máa fà sẹ́yìn nítorí ìnira. Àwọn ẹlòmíràn tí a máa ń rí ni wípé wọn kì í rìn déédéé mọ́ nínú ìjọ. Bí wọ́n bá ní wàhálà díẹ̀, èyí tí wọn bá fi àkókò yìí dúró de Olúwa, kí wọn kí ó dúró ti Olúwa, kí wọn kí ó gbàdúrà, kí wọn kí ó rọ̀ mọ́ àgbélébu Jésù Kristì, kí wọn kí ó sọ bí Jákọ́bù wípé èmi kì yóò jẹ́ kí o lọ, àfi bí ìwọ bá bùkún mi. Èyí tí wọn bá fi ṣe bẹ́ẹ̀, wọn máa rìn ségesège. Bí a bá ti sọ wípé lágbájá kí ló dé, wọn pe orúkọ yín ní ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa, tàbí wa inú ìwé mímọ́ wípé kí ẹ ka àkó sórí, tàbí wípé kí ẹ dáhùn ìbéèrè kan, àmàrí yìn ṣé kì í ṣe pé ẹ wá sílé ìsìn? Ọ̀nà mi pọ̀, wàhálà tó dé bá mi nísìn, mi ò mọ bí màá ṣe yanjú ẹ. Ọlọ́run ló ń bá wa yanjú wàhálà, Jésù ló ń bá wa ru wàhálà wa lọ, òun ló wá kó ẹ̀ṣẹ̀ àti àwọn nǹkan tó wá sí ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ègún nítorí ẹ̀ṣẹ̀, òun ló wá kó wọn lọ. A ò ṣe wá sẹ́sẹ̀ àgbélébò, a ṣe ń rìn káàkiri, a fẹ́ di ọmọ onínakúnà, a ń fà sẹ́yìn nítorí ìnira àti ìpọ́njú àti nítorí àwọn àjálù tó ń dé bá wa nínú ayé. Èyí ni ìṣe àwọn ẹlòmíràn, wọ́n máa ṣe bẹ́ni tí kò nírètí, wọ́n máa ṣe bẹ́ni tí kò lọ́lọ́run, wọ́n máa ṣe bí ẹni tí kò lè gbàdúrà, wọ́n máa ṣe bí ẹni tí kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Ṣùgbọ́n jẹ́ kí ó dá ọ lójú, bí a bá ní Olúwa, bí a bá sì wà nínú Olúwa, kò sí ìṣòro tí ó lè dé bá wa tí agbára Ọlọ́run ò ká, kò sí òkè tí ó lè wà níwájú wa tí agbára Ọlọ́run kò lè ṣí nídìí, kò sí àìsàn tí ó lè wà nínú àgọ́ ara wa tí ìwòsàn tí a ní láti inú ìná Jésù Kristì tí ó lè dé bá wa, kò sí àwọn nǹkan tí ó lè dé nínú ẹbí, níbi iṣẹ́, ládùúgbò, lábúlé, lọ́dọ̀ àwọn òbí wa tí Ọlọ́run kò kápá rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a wà pẹ̀lú Olúwa, ó yẹ kí a gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, ó yẹ kí a máa gbàdúrà sí nígbà ìnira àti nígbà ìpọ́njú wa, kí a mọ̀ wípé kò sóhun tó ṣẹ̀yìn Ọlọ́run. Ṣé o mọ̀ wípé gbogbo wàhálà tí a ní, Ọlọ́run mọ̀ nípa wọn, ó sì ṣetán láti mú wọn kúrò? Ohun tí àwọn ẹlòmíràn máa ń rò ni wípé Ọlọ́run ò rí wàhálà wọn, Ọlọ́run ò sì ṣetán láti mú wàhálà wọn kúrò. Ṣùgbọ́n ẹ̀tàn èṣù ni èyí. Ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run mọ wàhálà wa, ó sì mọ ìpọ́njú tí à ń là kọjá, ó sì mọ bí òun ṣe lè yọ wá kúrò nínú wọn. Nínú Exodus 3:7, ẹsẹ̀ ìkeje, Olúwa sì wípé, nítòótọ́ èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tí ó wà ní Íjíbítì, mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akóniṣiṣẹ́ wọn, nítorí tí mo mọ ìbànújẹ́ wọn, èmi sì sọ̀kalẹ̀ wá láti gbà wọ́n lọ́wọ́ àwọn ará Íjíbítì. Yẹ ká mẹ́nu dúró níbẹ̀, níhìn-ín à ń sọ fún wa wípé Ọlọ́run ní òun mọ ìpọ́njú àwọn ọmọ Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí, wọ́n lè ṣaláìmọ̀ wípé Ọlọ́run mọ̀ nípa ìpọ́njú wọn. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, wọ́n lè ṣe aláìrántí wípé Ọlọ́run ti sọ fún Ábráhámù wípé, Ábráhámù, àwọn ọmọ rẹ ní ìran kẹrin wípé wọn ó lọ sí ilẹ̀ àjèjì. Ní ilẹ̀ àjèjì yìí, òun ó mú wọn jáde wá sí ilẹ̀ ìlérí. Àwọn wọ̀nyí ti gbàgbé. Ó ṣeéṣe kí àwa náà kí a ti gbàgbé wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a mọ Ọlọ́run, ẹnì kọ̀ọ̀kan wa tí a mọ Jésù Kristì gẹ́gẹ́ bí Olùgbàlà, ẹnì kọ̀ọ̀kan wa tí a ti di àtúnbí, Ọlọ́run ṣẹ̀ṣọ̀ lórí wa. Ó mọ ìgbésí ayé wa, ó mọ ìṣòro wa, ó mọ ìdánwò tó dojúkọ wa, ó mọ àwọn ìpọ́njú tí à ń là kọjá, ó mọ omi jíjìn tí ó wà níwájú wa àti àwọn òkè tí ó wà níwájú wa. Ó ní, èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi, èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi, gbogbo àwọn ohun tí ó pamọ́ fún ènìyàn, gbogbo àwọn ohun tí ènìyàn kò náání tàbí tí wọn kò mọ̀ nípa rẹ̀ ní ìgbésí ayé rẹ, Ọlọ́run mọ̀ nípa wọn, ó sì dájú wípé Ọlọ́run yóò mú wọn kúrò. Bí a bá gbàdúrà kí a sì gbà á gbọ́, ṣé o rántí ọkùnrin kan, Jóòbù ni a ń pe orúkọ rẹ̀, o rántí wàhálà tó dé bá a nínú ẹbí, o rántí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ rẹ̀, o rántí èyí tí ìyàwó rẹ̀ sọ, o sì rántí àwọn ẹ̀sùn ti awon ore re ti won fi sun be ni we pe o je odaran tabi o je elese ti o buruju won ro we pe nitori be ni awon kan won se sele si kini idahun jobu wo jobu ori keta le logun jobu ori keta le logun ese ikewa sugbon o mo ona ti emi nto nigbati o ba dan mi wo emi o jade bi wura nigbati o ba dan mi wo emi o jade bi wura opolopo ninu wa ni a ko mo ise olorun a ko mo idi ti olorun fi n gba awon nkankan laye sugbon jobu o je ologbon o je eni ti oyeye o je eni ti o mo inu olorun o ni sugbon o mo ona ti emi nto o ye ki eni kokan wa ki a le so be o ye ki eni kokan wa ki a le ni igbagbo ati ifokantan ninu olorun wi pe o mo ona ti a wa nto o ni nigbati o ba dan mi wo nigbati o ba dan mi wo kini itumo yi wi pe ki a dan eniyan wo awa te a je agbalagba ti a ni omo ti o lo si ile eko a mo wi pe omo ile eko yi a ki gbe won si class iwaju bi ki ba se wi pe a dan won wo bi ki ba se wi pe a yiri won wo lati mo kini oye ti won ni kini eko ti won ti ko bawo ni won se ja papa si ninu awon eko ti won ti ko bi ki ba se wi pe a se idanwo fun won a ki gbe won siwaju awa na o mo wi pe eni ti olorun ba fe da lola eni ti olorun ba fe fi si ipo giga olorun le fi aye sile ki awon wahala kan ki won dan igbagbo re wo o se se ki eyi ki o ya o lenu sugbon je ki n so fun o awon eniyan wa won ma n so fun a wi pe ikoko ti o sebe to dun idi re agbona eyi ni wi pe bi ikoko le sebe to dun tabi ki o wa ounje ti o le bo opolopo eniyan bi ki ba se wi pe adana si idi re ki se be nikan ikoko ti a n so nipa re yi ki o to di wi pe agbe wa soja lati ta fun enikeni ati koko fi sinu ina ki ina yi ki o le se jina awa na o mo wi pe adabi awon jagunjagun ki awon jagunjagun ki o to wa soju ogun a o ti mura won sile a o ti pese won sile a o ti yiri won wo daradara a o ti dan won wo daradara awa na ki a to jade bi wura ki a to je ohun elo bi ola si ni owo olorun awon nkan miran wa ti a ni lati lakoja bi a ba n so nipa idariji idariji o le mo boya o le dariji enikeni bi olorun o ba fi aye sile fun awon kan lati se o bi a ba n so nipa igbagbo ninu olorun o le mo boya o ni igbagbo ninu olorun o saisan ri o ni wahala ri bawo ni igbagbo re yo se gbona bawo ni igbagbo re yo se dagba bawo ni adura re yo se munodoko nigbati o ti le ni wahala kan to n gbadura lori re ri eyi ni olorun ma se n fi aye sile we pe awon nkan wonyi won le yire wa wo won le dan igbagbo wa wo we pe nigbati awon nkan wonyi ba pari to a o jade bi wura sugbon o ye ki o ye wa ohun ti a n so ni wo pe olorun mo isoro wa olorun mo awon ohun ti a n la koja o si daju wi pe olorun le gba wa wo orin dafidi lekan si orin dafidi ori kejila ese ikarun nitori inira awon talaka nitori imi edun awon alaini oluwa wi pe nigba yi emi o dide emi o si yo si ibi ailewu kuro lowo eniti nfe si nihi ni olorun so fun wa wi pe bi talaka ba je eniti anilara bi awon alaini ba mi imi edun si oluwa wi pe oluwa yo dide lati gba won ati lati yo won kuro ninu awon nkan ti o rogba yi won ka ati awon ti o n gberaga lori won wepe owo gba won o ye ki a mo wepe bi awon ota wa
1: bi won ti le lagbara ju wa lo bi awon ota wa bi won ti le ni ohun ija oloro ju ti wa lo bi awon ota wa bi o ba da bi eni wi pe won le ni ipa won si gbon pupo pupo ju wa lo ki a mo wi pe olorun to bi ju awon ota wa lo o si le gba wa lowo awon ota wa bi won ti le je alagbara ninu ori dafidi ori kejidinlogun ese iketadinlogun ori dafidi ori kejidinlogun ese iketadinlogun o gba mi lowo ota mi alagbara ati lowo awon ti o korira mi nitori won le agbara ju mi lo bi awon ota ti le lagbara ju wa lo o daju pe olorun yo gba wa olorun yo to wa sile olorun yo da wa need ki o je ki awon ota ki won ki o gbe wa mi sugbon kini a le se ti a o fi ni idande pipe idande kikun kini a si le se leyin igba ti a ba ti ni idande pipe yi lati pa idande na mo ye ki a wo ikini ani lati je eni ti o mo olowa ati ni eni ti oluwa mo gege bi eni ti re ani lati di atunbi ani lati di omo olorun nitori eyi ni afile ni isegun wo ewe Isaiah ori ikerin le ni adota ori ikerin le ni adota ese ti o gbeyin ko si ohun ija ti a se si o ti yo le se ti o le se nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo dale ebi eyi ni ogun awon iranse oluwa lati odo mi ni ododo won ti wa le oluwa wi nihi o so wi pe eyi le ogun awon iranse oluwa e ni wi pe bi aba fe ni idande ti a se fe wa ni ipo ti o je pe ko si ohun ija ti a le se si wa ti o le se wa ni nkan ani lati je iranse oluwa ani lati je eni ti o mo olorun ani lati je eni ti o ti ba olorun laja nipa kiko ese wa sile a se ti gba ise ori igi agbelebo ti jesu se ati gba gbo oni bi o ba ri be ko si ohun ija ti a se si o ti o le se o ni nkan ati gbogbo ahan ti o dide si o ni idajo ni iwo da lebi mo fe ki o di imo fun o wi pe ki Isaiah ki o tun ma so oro yi fun awon omo Israeli awon ohun popo ni o ti sele lara awon isele ti o ti sele ni a ri ninu Isaiah ori ketadini ogoji Isaiah ori ketadini ogoji se kiakia ki o si bibeli re ki ka si o leti lati ese ikini o si se nigbati esikaya oba gbo o fa aso re ya o si fi aso ofo bora o si lo sinu ile oluwa ohun kan ni o sele nihin oba Assyria ni o ran awon iranse re lati deroba esikaya oba Assyria sin so fun wi pe ko si bi o se le gbadura to ko si bi o se le gbekele olorun to wi pe ohun o segun re ohun o segun awon eniyan re ohun o ko won lo gege bi eru ohun o si se ipalara pupo si won o si be si ni gbadura ni waju oluwa nihi ni olorun ti fun ni isegun bi o ti le je wi pe oba Assyria o je eni ti o ni awon ohun ija oloro pupo sugbon oba Hezekiah ko ni ohun pupo eru nba sugbon a so fun wa wi pe bi a ba je eni bi tinu olorun eni ti o gbekele olorun wi pe bi a ti le dide ogun si wa bi a ti le koju ija si wa bi awon alaigbagbo bi won ti le do ti wa ti won fe se wa ni ibi wi pe olorun ni ohun o da wa sile olorun ni ohun o gbeja wa wo ese iketalelogbon ese iketalelogbon nitori na bayi ni oluwa wi ni ti oba Assyria ohun ki yo wa si ilu yi bẹẹni ki yo ta ọfa kan sibẹ ki yo si mu asa wa siwaju rẹ bẹẹni ki yo si wo ki yo si wa odi ti nihin ni ọlọrun sọ fun Hezekiah wipe o mọ pe ko so ija ti ọba Assyria se si o ti o le se o ni nkan nitori wipe olorun ti se tan lati daabo bo ilu yi oni oba Assyria ki yo wa si ilu yi o da mi loju wo pe oba Assyria eyi ni ni oba tabi alagbara ninu awon egbe okunkun awon alagba okunkun won ki yo wa si ile re won ki yo wa si odo awon omo re oni ki yo si ta ofa sibe ofa ota ki yo wa si ile re loruko Jesu pada si Isaiah ori keri leni adota ki o wo ese iketadilogun ko si ohun eja ti a se si o ti o le se o ni nkan Isaiah o ran awon Israeli leti ki won ki o ran ti obi oba Egypt bi o ti lagbara to sugbon ko si ohun eja ti oba Egypt ti o se si won ko si bi

ó ní kí wọn kí ó rántí agbára Goliath. Ó ní ṣùgbọ́n kò sí ohun tí Goliath lè ṣe fún Dáfídì àti fún Ísíráẹlì. Ó ní kí wọn kí ó sì rántí èyí tí ó ṣẹlẹ̀ ní lọ́lọ́ yìí nígbà tí ọba Síríà tí ó dìde sí ọba Hezekiah. Ó ní kò sí ohun ìjà tí ó lè ṣe sí tí ó lè ṣe nǹkan. Ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ìránṣẹ́ Olúwa kọ̀ọ̀kan, bẹ́ẹ̀ gẹ́gẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó mọ orúkọ Olúwa, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fún ẹnì kọ̀ọ̀kan wá tí ó gbẹ́kẹ̀lé Olúwa, wípé kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọlóògùn, kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn

agbára òkùnkùn kò sí ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́mí òkùnkùn àwọn tí ó ní ẹ̀mí èmèrè kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà tàbí láti ọ̀dọ̀ àwọn eléégún tí ó wà ní abúlé ó ní kò sí ohun ìjà tí a ṣe láti ọ̀dọ̀ àwọn alálùpà ìdà kankan tí ó lè ṣe ọ́ nìkan ó ní gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dálẹ́bi èyí ni ogún àwọn ìránṣẹ́ olúwa láti ọ̀dọ̀ olúwa ní òdodo wọn ti wá ní olúwa wí nítorí bẹ́ẹ̀ jẹ́ kí a rí wípé

Mo kí olúkúlùkù yín padà ní àṣálẹ́ ní orúkọ Jésù. Mo sì gbàdúrà pé Olúwa yóò san ìjólóòtọ́ yín ní èrè ní gbogbo ìgbà tẹ́ ń wá. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín lálẹ́ yìí, a fi forúkọ yín fún ọ̀rọ̀ yín. Ọ̀rọ̀ yín ọ̀tún ọ̀tún ní gbogbo ìgbà. Ó sì ń wọnú gbogbo ọkàn. A gbàdúrà Olúwa pé ìbùkún yín yóò tẹ̀lé ọ̀rọ̀ yín ní alẹ́ yìí ní orúkọ Jésù. A gbàdúrà wípé ẹ̀mí yín yóò bá ọ̀rọ̀ náà jáde, yóò sì lo ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí láti jẹ́ kí àwọn èèyàn dúró, kí wọ́n dúró, kí wọ́n fẹsẹ̀ múlẹ̀ nínú ibi tí ẹgbẹ́ olúkúlùkù wá sí. Ẹ pa wá mọ́ kátají bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí i pé a ò ní sùn nígbà tẹ́ ń sọ̀rọ̀, àti pé ọ̀rọ̀ náà yóò mú ìsọjí, iná ìsọjí wá sínú ọkàn kọ̀ọ̀kan ní orúkọ Jésù. Ẹ di ẹni ẹ̀yìn lógúnú ayé olúkúlùkù wa. Ẹ ṣe Olúwa torí pé àmọ̀pẹ ti dáhùn. Ní orúkọ Jésù ni a gbàdúà. Ìjọ yóò wí pé àmì Olúwa yóò bùkún fún ẹ lè jókòó. À ń wá sí orin Dáfídì 24:24. A ó ka ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Orin Dáfídì 24:23. Ta ni yóò gun orí òkè Olúwa lọ, tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀? Ní ẹsẹ̀ ìkẹrin ìdáhùn wá wá, ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn. Dáfídì ní tó kọ sáàmù, ọba Ísíráélì, ó ń béèrè, ó fẹ́ mọ̀ pé lẹ́yìn ayé yìí tó bá parí, lẹ́yìn ìgbà tí gbogbo iṣẹ́ ìsìnyàn nínú ayé tó bá parí tó dópin, nígbà tá a bá wá dojú kọ Ọlọ́run gbangba gbangba, lẹ́yìn ikú tàbí lẹ́yìn ìgbàsókè, ta ni yóò gun orí òkè Olúwa lọ, àti pé ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ títí láéláé? Ṣé n tó yẹ kí wọ́n náà kó máa rò kọ́ lílé yìí? Torí pé kò sí ọkùnrin tàbí obìnrin kan, kò sún ní gbàgbọ́ kan, kò sí ènìyàn mímọ́ kan tó wá sínú ayé yìí tí ó sì wà nínú ayé títí láéláé, àti ẹ̀fẹ̀ wà nínú ayé títí láéláé. Ayé dàbí aginjù tó léwu, kò sẹ́ tó máa fẹ́ gbé nínú aginjù ayé títí ayé láéláé. A fẹ́ lọ sí ọ̀run, bá àti ẹ̀fẹ́ lọ lọ́jọ́ kan, a ó fi ayé sílẹ̀. Nígbà tá a bá wá fi ayé sílẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀dùn ọkàn wa pé níbo ni wọ́n ti lo ayérayé mi, níbo ni ìwọ náà yóò ti lo ayérayé rẹ? Ìdí rè tí ìbéèrè yẹn ṣe pàtàkì. Pé ta ni yóò gun orí òkè Olúwa lọ, ta ni yóò dúró, ta ni yóò mọ gbé, ta ni yóò kù nínú bẹ̀ títí láéláé ní ayérayé ní òkè mímọ́ Olúwa? Ó ń béèrè pé ta ni yóò dọrùn gan, kí ni àmúyẹ, kí ni nǹkan tí Ọlọ́run yóò wò kó ba lè jẹ́ pé a ó di ọ̀run rere? Ìdáhùn wa wá láti ọ̀dọ̀ Olúwa fúnrara rẹ̀. Ó ní ẹni tí ó ní ọwọ́ mímọ́, òdìkejì ọwọ́ mímọ́ ó ní àìmọ́. Àwọn tó ní ọwọ́ tí ò mọ́, ètè tí ò mọ́, bí Ásáyà ti sọ wípé mo gbé torí pé mo jẹ́ ní elétè àìmọ́, mo sì ń gbé láàrin àwọn ènìyàn aláìmọ́ ètè. Àwọn tó bá ní ahọ́n àìmọ́, èdè àìmọ́, ìwà tí ò mọ́, ìwàsí tí ò mọ́, àbọ̀ ní kọ̀kọ̀ tí wọn ò mọ́, wọn ò ní débẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n wá nípasẹ̀ Kristi olùgbàlà wa, ẹni náà tí ó wẹ̀wá, ẹni tó sọ wádìí funfun, ẹni tó wẹ̀wá mọ́ kúrò nínú gbogbo àìsàn òdodo, òun ni ẹni náà tó ti la ìpèsè Kávárì kọjá, tó ti la ìwẹ̀nù mọ́, tí ń bẹ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn mọ́. Ó ní ọwọ́ mímọ́, ìwà mímọ́, ìwàsí mímọ́, ìṣe mímọ́. Ẹni tó bá ní ọwọ́ mímọ́ bẹ́ẹ̀ àti ọkàn funfun, kì í ṣe ìkan tàbí ètí kejì. Èkíní àti kejì ni méjèèjì ìfarahàn wa lóde nípa ìgbàlà. A ní ọwọ́ mímọ́, ìfarahàn wa lóde tí a rí nínú ìwà wa, a ní ọwọ́ ìwà mímọ́. Ìfarahàn lóde tí a rí ní ojoojúmọ́, ohun tá à ń ṣe tí àwọn èèyàn lè rí,
awon nkan ta nse ni osan gangan iwasi wa ise wa igbe aye ta ngbe eni to ba ni owo mimo ati okan funfun eti o je funfun odikeji e ni dudu ti okan re o ba mo ara a o sin leyin ku okan emi oni yo goke lo si odo Olorun lati lo siro tabi lati lo jiyin ohun to ti se daju daju okan yi gan oni orisun gbogbo igbe aye wa ohun to ba ntinu okan wa ohun ta nsasaro le lori ohun ti a hu ninu wa nipase okan wa ohun gan ni o pinu ohun gbogbo ta nse okan ni orisun gbogbo ise oni orisun gbogbo ede wa oni orisun gbogbo iwasi ti a fi han tori na agbodo ni okan funfun okan to mo ti okan re ba si wa bo ti wa ni ibere pepe ese atijo wa nbe ti okan to ba wa ninu bo se wa ni igba iwase yo di baje koni mo koni je mimo koni je itewogba ni waju oluwa eni to ba ni owo mimo ati okan funfun ati aya funfun o mo en to lowo mimo atokan funfun nkan kan wa ti o ni se eni ti ko gbe okan re soke si asan tabi ki o bura etan awon to n bura ni etan ko won se nkan kan ti o mo pe nti awon se o da won ni mo bura mo fo lo n bura won ni ani mo fi bura mo so wipe bo se ri gan ni o nilo lati bura to ba se nkan to to otito ni yo soro fun rara re sugbon awon to je wipe won folo nseleri pelu etan ti won bura lona to lodi ti won bura si nkan kan fun olorun lati je ri fun nkan ti won si so to iru awon e be won o ni asepo to dara pelu oluwa awon awon ni yo de oke mimo olorun en to ngbe ti o ma gbe bi mo re awon to ni owo mimo ni awon ti won ni okan funfun awon ti won ko bura etan ti won ko si gbe okan won soke ti asan awon wo nkan meta labe koko yi bi a se wo oro ti akori iwa su ta pe ni owo ati okan awon eniyan mimo ti nlo si orun rere orurere la nlo a fe do orurere a ti fe mo a fe kenikan bi wa ninu tenikan ba so fun wa pe ba se nlowo ten ko wa ba se nlowo tenikan ba so fun wa bi a se le ni lera pipe ba o la se le wa mo binu tabi ka mi pe won se mi nigba tenikan ba wa so fun wa ona lo si orurere amuye lati wa ni iwaju oluwa ni iwaju oluwa titi lai lai tin ayo kan ba wa to ye ka ni pe enikan o ninu re si wa lati ma so fun wa pe eleyi ni oju ona na lo si orun rere ti idunu kan ba wa ta ni o ye ko je pe en to so pe wo wo ipese to Olorun ti pese sile wo ipese ti Christ ti pese fun o wo irubo Christ pe a le jere ninu re ele ni o si wa dorun rere bo se ye ka layo ni pe a je eni to wa nu njo to so pe ele ni ona na ba o la se je olorire to pe ani adari oluko oluso agutan oluso agutan to nto wa to so pe e wo oro Olorun e je wo papo e je ajumo wo ka juma jere ninu re pe ele ni ona na to lo so rere idire ta fi so nipa koko iwasu yi owo ati okan awon eniyan mimo tin lo si orun rere nkan meta la fe wo akoko akoko okan ti owo ti o dibaje ati ti o balumo ti awon

ènìyàn mímọ́ tí wọ́n lọ sí ọ̀run rere àwọn kan láti ọjọ́ ìwé wọn ní wọ́n ti gbọ́ nípa ọ̀run rere àwọn oníwàásù báyìí wọ́n di onígbàlà tàbí onígbàlà a ò lè sọ ṣùgbọ́n máa ń sọ nípa ọ̀run akọrin nípa ọ̀run wọ́n sọ fún wa nípa àwọn áńgẹ́lì tó ń bẹ níbẹ̀ wọ́n sọ fún wa nípa ẹwà tí ń bẹ lọ́run àti ògo ọ̀run rere a sọ wípé ibi tí mo fẹ́ lọ rèé ibi tí mo fẹ́ ti lo ayérayé mi rèé ṣùgbọ́n wọn ò sọ fún wa kí la ó ṣe báwo la ṣe lè gbé báwo la ṣe lè hùwà kó ba lè jẹ́ wípé a ó débẹ̀ ìkejì ọwọ́ mímọ́ àti àyà funfun tí àwọn èèyàn mímọ́ tí wọ́n ń lọ sí ọ̀run rere ìkẹta ọwọ́ tí a yà sọ́tà a fẹ́ lọ síbẹ̀ nìkan a fẹ́ débẹ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn torí náà ọwọ́ wa ọgbọ́n wa okun wa gbogbo tá a ní a yà sọ́tọ̀ fún olúwa ká lè fọwọ́ kan eléyìí ká tún ayé ìdọ̀tun ká mú eléyìí wá sínú òde rere kí ẹni jẹ́ ká jọ máa lọ a ya gbogbo tá a ní sọ́tọ̀ ká bà lè mú àwọn ẹlòmíràn lọ sí ọ̀run rere à ń wo ìkẹta ọwọ́ tí a yà sọ́tọ̀ àti ọkàn tí ń fàyà rán ti àwọn ìránṣẹ́ akéde àwọn tí wọ́n wá kéde ohun tó wá kéde fún wa nípa bíbọ olúwa ọwọ́ tí a yà sọ́tọ̀ àti ọkàn tí a fàyà rán ti àwọn ìránṣẹ́ akéde àkọ́kọ́ báyìí à ń wo ọwọ́ tí ó dìbàjẹ́ tí ó sì bàlùmọ̀ tí àwọn ẹlẹ́sẹ̀ tí wọ́n mórí lé ọ̀run àpáàdì orin dáfídì orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin má ṣe jẹ́ kí ọkàn mi kó dàpọ̀ pẹ̀lú àwọn ẹni búburú ẹsẹ̀ ìkẹwàá sọ wípé ní ọwọ́ ẹni tí ìwà ìkà ń bẹ ọwọ́ ọ̀tún wọ́n sì kún fún àbẹ̀tẹ́lẹ̀ àwọn yẹn wọ́n ti pinnu pọ̀rùn àpáàdì làwọn ń lọ wọ́n ti gbọ́ pé ọ̀nà ní lọ sí ọ̀run àpáàdì wọ́n ń ṣe eléyìí ni ọ̀nà sọ́run àpáàdì wọ́n á máa gba ọ̀nà yìí lọ bí ẹ tilẹ̀ kìlọ̀ fún wọn àìsàyà orí kẹtàlélọ́gbọ̀n 33 ẹsẹ̀ ìkẹrìnlá àìsàyà orí kẹtàlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá àwọn ẹlẹ́sẹ̀ ní sioni ẹ̀rù bà wọ́n so ronú pé ẹlẹ́sẹ̀ lè wà ní sioni sá ó ní ẹlẹ́sẹ̀ ó wà ní sioni ìlú tó rẹwà yìí ìlú ọlọ́run wa àwọn ẹlẹ́sẹ̀ wà ńbẹ̀ ó ní ẹ̀rù bà àwọn ẹlẹ́sẹ̀ ní sioni ó ní ìbẹ̀rùbojo ti mú àwọn àgàbàgebè ta ni nínú wa tí ó lè gbé inú ajónirun náà ta ni nínú wa tí yóò lè gbé inú iná àìnípẹ̀kun àwọn mẹ́ta lábẹ́ eléyìí àkọ́kọ́ àwọn àpèjúwe àwọn ọwọ́ tí ó burú jàì èkejì àwọn ṣíṣe ìdámọ̀ àwọn ọwọ́ ìkọ̀kọ̀ tí ń ṣe àkóso ìkẹta afẹ́wo ìgbé ti àwọn ọkàn ọ̀run àpáàdì tí a dá lẹ́bi ẹjẹ́ wo àkọ́kọ́ níbẹ̀ àkọ́kọ́ ó ní àpèjúwe àwọn ọwọ́ tí ó burú jàì tó burú jàì àwọn ọwọ́ tó burú jàì ó sọ nínú àìsàyà orí kìíní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún àìsàyà orí kìíní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 15 nígbàtí ẹ̀yìn na ọwọ́ yín jáde èmi ó pa ojú mi mọ́ fún yín nítòótọ́ nígbàtí ẹ̀yìn bá sì gba àdúrà púpọ̀ èmi kì yóò gbọ́ ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀ àwọn ẹlẹ́sìn lélẹ́yìí o wọ́n na ọwọ́ wọn níwájú ọlọ́run nínú àdúrà wọ́n ń sin ọlọ́run wọ́n ń gbàdúrà púpọ̀ oríṣiríṣi àdúrà ọlọ́run sọ pé òun ní gbọ́ nítorí pé ọwọ́ wọn ó kún fún ẹ̀jẹ̀ ọwọ́ wọn ó kún fún ẹ̀jẹ̀ ìpànìyàn pípa àwọn ẹlòmíràn bóyá wọ́n kà wọ́n sí ọ̀tá ni o tàbí ẹni tí ń fagabága pẹ̀lú wọn tó bá pa ẹlòmíì tí ọlọ́run ṣẹ̀dá rẹ̀ ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀ àwọn kan sọ wípé n ò retí ọmọ yìí kí ni n ó ṣe báyìí o wọ́n dẹ̀ pinnu pé àwọn ò lọ ṣẹ oyún ọmọ náà pé àwọn ò tẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ ọmọ tí ò mọ́wọ́ mẹsẹ̀ yìí olúwa sọ wípé ọwọ́ wọn ó kún fún ẹ̀jẹ̀ ọwọ́ wọn ó jẹ ibi ní ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 ó ní ẹwẹ̀ kí ẹ mọ́ ọlọ́run ń béèrè pé kí ọwọ́ rẹ ó gbọ́dọ̀ mọ́.

iwájú rẹ jẹ ọjọ iwájú rẹ lọrun rere torí pé o ti wọnú o ti fi ọkàn rẹ sínú nǹkan tayé yìí kó mọ bá dàbẹ pé ká ya ọ nípa kúrò ní kó mọ faramọ ohun ayé kí ọjọ olúwa wá lọ débọ lójúmọ lójijì ọtí tàbí àníyàn ayé kó mọ bá mú ẹ tí ọjọ náà yóò fi dé bá yín láyé lójijì bí ẹkẹkùn ẹsẹ 35 nítorí bẹ́ẹ̀ ni yóò dé bá gbogbo àwọn tí ń gbé orí ilẹ̀ ayé ohun tó lù wá sọ fún wa nìyí ló wà ní ẹsẹ̀ ìkẹrìndínlógún ní 36 ǹjẹ́ kí ẹ máa sọ́nà ó ń bọ̀ yóò wà lójijì ẹ máa sọ́nà ó ń bọ̀ yóò wà láìpẹ́ ẹ máa sọ́nà ó ń bọ̀ wíwà rẹ̀ dájú níjẹ́ kí ẹ máa sọ́nà ó ń bọ̀ bí ó ti rí ní ọjọ́ noa ní ọjọ́ lọ́ọ̀tì wọ́n ń jẹ wọ́n mu wọ́n ń gbéyàwó ṣègbéyàwó fún wọn wọ́n ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe títí ọjọ́ náà fi dé bá wọn lójijì wọn ò sì bọ́ wọn ò mórí bọ́ nínú ìdájọ́ ọlọ́run ǹjẹ́ kí ẹ máa sọ́nà kí ẹ sì máa gbàdúrà nígbà gbogbo kí ẹ bá lè lá gbogbo nǹkan wọ̀nyí tí ń bọ̀ wá ṣe kí ẹ sì lè dúró kí ẹ sì lè dúró níwájú ọmọ ènìyàn à ń wá sí ìkẹta báyìí ìkẹta òun ni ọkàn tó nígboyà tó ń sọ àwọn ènìyàn mímọ́ di mímọ́ fún ìpadàbọ̀ rẹ̀ tó súnmọ́ etí lé ọkàn tó ní ìgboyà tó ń pèsè àwọn ènìyàn mímọ́ sílẹ̀ tó ń sọ àwọn ènìyàn mímọ́ di mímọ́ pípé tí ó sì ń lé àwọn ènìyàn mímọ́ tó ń lé wọn tó ń já wọn gbà kúrò nínú gbogbo àwọn nǹkan ayé yìí tí ó gbìyànjú láti sọ ìran wọn di bàìbàì tí ó fẹ́ fọ́ wọn lójú tí a bá fẹ́ ṣe léyìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ olúwa gẹ́gẹ́ bí ìránṣẹ́ olúwa a gbọ́dọ̀ ní ìgboyà kí ló dé sátani ó lè dúró lọ́nà rẹ kó sọ wípé kí ló kẹ́ gan o ti dẹni ìgbàlà máa bá tiẹ̀ lọ kí ló dé tó fẹ́ tó já ẹni ìgbà kúrò nínú àgò mi sátani lè fẹ́ dènà ẹ máa sọ́nà kẹ́sì nígboyà kí ló dé torí pé àwọn èèyàn gan tó ń gbìyànjú láti ràn lọ́wọ́ tó ń gbìyànjú láti fà wọ́n jáde kúrò nínú gbogbo nǹkan tó ń bẹ nínú ayé yìí wọ́n lè ti lẹ̀ mọ́ nǹkan ayé yìí tó jẹ́ pé gbogbo nǹkan yìí ló ń fà wọ́n mọ́ra àwọn tó ń gbìyànjú láti ràn lọ́wọ́ wọ́n tiẹ̀ lè kórira rẹ fún tó ń ṣe yẹn òun láti ní ìgboyà kó o ní ohun tẹ́ ẹ bá wù kẹ́ẹ́ ṣe sí mi ohunkóhun tẹ́ ẹ sọ sí mi ohun tó bá jẹ́ ìwà yín sí mi mo mọ ète mo mọ ìlépa mi mo gbọ́dọ̀ mú ọ múra sílẹ̀ fún bíbọ̀ olúwa tó bá wo ègún tí ń bẹ lójú ọ̀nà tó bá wo àwọn ìpèníjà tí ń bẹ lójú ọ̀nà tó bá wo àwọn ìdíwọ́ tí ń bẹ lójú ọ̀nà o lè sọ wípé kí tiẹ̀ ní wàhálà mi gan kí ló dé tí mo ní ìtara báyìí wọ́n ní bíbélì ó yẹ wọn ó kà fúnra ara wọn wọ́n lè múra sílẹ̀ fúnra ara wọn bí mo ṣe ń tẹ̀lé wọn sí tí mò ń lépa wọn tí mo fẹ́ mú wọn kí wọ́n jáde kúrò nínú ìwà ọ̀rẹ́rẹ́ wọn kí wọ́n lè múra sílẹ̀ fún bíbo olúwa bẹ́ẹ̀ ni wọ́n ń ju àwọn nǹkan ẹ̀sìn mi ó wá di aláàárẹ̀ ó káwọ́ gbéra o lè ṣe nǹkan ṣùgbọ́n ò fẹ́ ṣe nǹkan kan mọ́ ìdí rẹ̀ tá a fi nílò ìgboyà a ní ìgboyà láti jáde lọ ká sọ fún àwọn ènìyàn tí wọ́n jẹ́ òpè nípa bíbọ̀ olúwa tó súnmọ́ etílé kí àwọn pẹ̀lú kí wọ́n lè dáhùn fún ìbéèrè náà pé ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró ní ibi mímọ́ rẹ̀ nígbà náà wọ́n lè sọ wípé àwa tí a ní ọwọ́ mímọ́ àti àyà funfun à ń wo málákì orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún málákì orí kẹrin ẹsẹ̀ ìkarùn-ún wo èmi yóò ràn án wòlíì èlìjà sí yín kí ọjọ́ ńlá olúwa àti ọjọ́ tí ó ní ẹ̀rù tó dé ní ẹsẹ̀ ìkẹfà ó ní yóò sì pa ọkàn àwọn bàbá dà sí ti àwọn ọmọ àti ọkàn àwọn ọmọ sí ti àwọn bàbá wọn kí èmi kí ó má bàa wá fi ayé gégùn-ún ó sọ fún wa nínú kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n 28 ẹni tí àwa ń wàásù rẹ̀ tí a ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn tí a ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn tí a ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn eléyìí máa ná wa ní ìgboyà.

ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn láradá, ó sì gbà wọ́n kúrò nínú ìparun wọn. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a kún fún àdúrà. Bí mo ti sọ tẹ́lẹ̀, kí a ṣe bí Jákọ́bù tí ó rọ̀ mọ́ Olúwa, tí ó bẹ̀rẹ̀ sí ní jàjàkadì nínú àdúrà, nínú ìfi omijé béèrè lọ́wọ́ Ọlọ́run, wípé èmi kì yóò jẹ́ kí o lọ bí kì í bá ṣe pé ìwọ bùkún mi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó yẹ kí a ní ìgbàgbọ́ nínú Olúwa. Nítorí ìgbàgbọ́ nínú Olúwa ni yóò fún wa ní ìṣẹ́gun. Nínú Éfésù orí kẹfà ẹsẹ̀ 16.

kí gbogbo rẹ̀ ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni. Ẹ mú apata ìgbàgbọ́ nípa èyí tí ẹ̀yin ó lè máa fi paná gbogbo ọfà ẹni ibi ni. Ìgbà mìíràn a máa ń gbọ́ tí àwọn ènìyàn wa ní orílẹ̀-èdè wa tí wọ́n ń sọ èdè káàárọ̀ òjíire, wọ́n máa ń sọ wípé lágbájá wọ́n ta lọ́fà ni, lágbájá ọfà yìí.

gbogbo rẹ̀, kí ẹ mú àwọn apáta ìgbàgbọ́. Bí a bá ti ń sọ ọfà sí onígbàgbọ́, ìgbàgbọ́ yìí ni kò ní jẹ́ kí ọfà yìí kí ó dọ́dọ̀ rẹ̀. Bí a bá mú orúkọ rẹ lọ sí ilé àwọn ẹlẹ́bọ lóògùn, ìgbàgbọ́ tí o ní nínú Olúwa ni kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ. Bí ó bá dàbí ẹni pé àwọn kan fẹ́ ṣe ọ́ ní ibi, wọ́n fẹ́ rán àwọn ẹ̀mí òkùnkùn sí ọ, apáta ìgbàgbọ́ yìí ló fi máa paná ọfà ẹ ní ibi nì, tí kò ní jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dé ọ̀dọ̀ rẹ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, o ní láti sá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ṣé orí ẹ̀jẹ̀ Jésù Kristì ó fún wa ní ààbò púpọ̀ púpọ̀? Ààbò wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nínú ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 11, orí 12 ẹsẹ̀ 11, wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn, wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Ó ní wọ́n ṣẹ́gun, wọ́n ṣẹ́gun èṣù, wọ́n ṣẹ́gun dragoni, nítorí wípé wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Yẹ kí a tún wo ìwé òwe orí 12 ẹsẹ̀ 10, ìwé òwe orí 12 ẹsẹ̀ 10. Orúkọ Olúwa ilé èṣù agbára ni, olódodo sá wọ inú rẹ̀, ó sì là. Bí a bá ti ń gbàdúrà, tí a ń gbàdúrà ní orúkọ Jésù, èyí jẹ́ wípé a ń sá wọ inú ilé èṣù ńlá ni, kí ọwọ́ èṣù, ọwọ́ ọ̀tá, kí ó má bàa tẹ̀ wá. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, yẹ kí a ní ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ó fi ṣẹ́gun èṣù. Ṣé o mọ̀ wípé nígbà tí èṣù wá, tí ó ná Jésù Kristì wọ̀, ọ̀rọ̀ yìí ni Jésù Kristì ni ó fi ṣẹ́gun èṣù. Kí a sì rí wípé a ní ìfàmì òróró yan Olúwa, ìjẹ́ pé kí a ní ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé wa. Bí a bá ní ẹ̀mí Ọlọ́run, agbára Ọlọ́run bí ó bá wà ní ìgbésí ayé wa, gbogbo àjàgà tí ó wà ni a ó jà kúrò ní ìgbésí ayé wa. Kí a jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, kí a jẹ́ ẹni tí ó fa agbára Ọlọ́run wá sí ìgbésí ayé wa. Wò ó nínú Isaiah orí 10 ẹsẹ̀ 17. Isaiah orí 10 ẹsẹ̀ 17, yóò sì ṣe lé ọjọ́ náà, ni a ó gbé ẹrù rẹ kúrò lé èjìká rẹ, àti àjàgà rẹ kúrò lé ọrùn rẹ, a ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀. A ó sì ba àjàgà náà jẹ́ nítorí ọ̀rá púpọ̀. Ohun tí a pè ní ọ̀rá púpọ̀ níhìn, bí a bá wo èdè mìíràn, èyí ni èdè òyìnbó àti èdè Greek tí a fi kọ Bíbélì, ó ń sọ nípa agbára Ọlọ́run, ó ń sọ nípa ohun tí Ọlọ́run, èyí tí Ọlọ́run tulé wa lórí, ó ń sọ nípa ìfàmì òróró yan Ọlọ́run, èyí tí Ọlọ́run dà lé wa lórí, tí a ó fi lè já gbogbo àjàgà kúrò ní ìgbésí ayé wa. Àti sọ fún ọ, ó ti mọ̀ nísinsìnyí wípé bí o bá ń fẹ́ ìdáǹdè, ìdáǹdè súnmọ́ tòsí rẹ̀. O ń fẹ́ ìwòsàn ni, ìwòsàn súnmọ́ tòsí rẹ̀. Bí o bá ń fẹ́ ìpèsè láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ìpèsè súnmọ́ tòsí rẹ̀. Ohun kan ló ní láti ṣe, o ní láti mọ̀ wípé o ti ba Ọlọ́run dọ́rẹ̀, o ti di ẹbí Ọlọ́run, a ti sọ di àtúnbí, o ti ní ìgbàlà nínú Jésù Kristì. O ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbàdúrà. Ṣé o rántí òwe tí Jésù pa fún àwọn ọmọ ẹ̀yìn nípa obìnrin opó kan tí ó sọ wípé òun fẹ́ kí a gbẹ̀sùn lára ọ̀tàun? Ó lọ ń bá adájọ́ yìí, adájọ́ yóò sì tètè dá lóhùn, ṣùgbọ́n nípa àwí ìyanu rẹ̀, nípa sísọ nígbà gbogbo, nípa lílọ sọ́dọ̀ adájọ́ yìí nígbà gbogbo ni a fi dá a lóhùn. Èyí ni Jésù wá sọ fún wa wípé àwa náà tí a jẹ́ onígbàgbọ́, a ò mọ̀ wípé ó yẹ ká máa gbàdúrà ni.

ẹni tílẹ̀. Ọlọ́run kì í ṣe ẹni tí ń dojú ti ni. Ọlọ́run kì í ṣe ẹni tí ń ṣe ìlérí kí ó má mú un ṣe. Sọ fún Ọlọ́run, rí wípé o ti di àtúnbí. Rí wípé o jẹ́ ọmọ Ọlọ́run. Rí wípé o jẹ́ ènìyàn Ọlọ́run. Kí o sì wá máa sọ fún Ọlọ́run nípa àwọn ìlérí tí o ti ṣe. Wípé kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára. Nítorí èyí ni ogún àwọn ènìyàn mímọ́. Wípé o jẹ́ ẹni tí gbàdúrà ọ. Gbàdúrà pẹ̀lú gbogbo ọkàn rẹ. Gbàdúrà pẹ̀lú gbogbo ìgbàgbọ́ tí ó wà nínú rẹ. Gbàdúrà nípa dídúró kí o sì dúró lórí àwọn ìlérí Ọlọ́run. Rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Jẹ́ kí a fi ẹ̀jẹ̀ Jésù Kristì kí a fi wẹ̀ ọ́, kí a fi bọ̀ ọ́, kí a fi dáàbò bọ̀ ọ́, kí o sì rántí wípé orúkọ Olúwa, orúkọ Olúwa, orúkọ Olúwa, ilé ìṣọ́ agbára ni. Olódodo sá wọnú rẹ̀, ó sì yè. Olódodo sá wọnú rẹ̀, a sì dáàbò bọ̀ ọ́, ó ní ìpamọ́. Rántí ọ̀rọ̀ Olúwa, rántí ìlérí Olúwa, kí o fi ọ̀rọ̀ Olúwa, kí o fi ṣẹ́gun èṣù. Bí o bá ti ní ìgbàlà, kí o jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó wà lórí rẹ, kí ó wà nínú ayé rẹ, kí a sọ di mọ́, kí a fi agbára ẹ̀mí Ọlọ́run fún ọ. Nítorí ẹ̀mí Ọlọ́run yìí ní já gbogbo àjàgà tí máa wá sí ìgbésí ayé ènìyàn. Lónìí sọ fún Ọlọ́run wípé ìwòsàn pípé yóò jẹ́ tirẹ̀, wípé ìdáǹdè kíkún yóò jẹ́ tirẹ̀. Sọ fún Ọlọ́run, ó dájú pé bó bá gbàgbọ́, ó rí ògo Olúwa.

0: Epistle ti Paul Apostle si Titu ori iketa ma ran won leti lati ma teriba fun awon ijoye ati fun awon alase lati ma gbo ti won ati lati ma mura si ise rere gbogbo ki won ma soro enikeni ni ibi ki won ma je onija bi ko se eni pele ki won ma fi watutu gbogbo han si gbogbo eniyan nitori awa pelu ti je were nigba kan ri alai gboran asako eni tin si oniruru ife ku fe ati adun aye awa ninu aran kan ati ilara aje eni irira a si n korira awon omo ni keji wa sugbon nigba ti ise won olorun olugbala wa ati ife re si eniyan farahan ki se nipa ise ti awa se ninu ododo sugbon gege bi anu re ni o gba wala nipa iwenu atunbi ati isodi titun emi mimo ti o da si wa lori lopolopo nipase jesu kristi olugbala wa ki a le da wa lare nipa ore ofe re ki a si le so wa di ajogun gege bi ireti iye ani pekun otito ni oro naa emi si n fe ki iwo ki o tenumo nkan wonyi gidigidi ki awon ti o gba olorun gbo le ma toju ati se ise rere nkan wonyi dara won si se anfani fun eniyan sugbon ya kuro ninu ibere were ati itan iran ati ijiyan ati ija nipa ti ofin nitori pe alailere ati asan ni won eni ti o ba se aladamo leyin kilo ikini ati ekeji ko ki o mo pe iru eni be ti yapa o si se o da ara re lebi nigba ti mo ba ran atema si o tabi ti kiku yara to mi wa ni nikopoli nitori ibe ni mo ti pinnu lati lo akoko otutu pese daradara fun sena amofin ati apolo ni ona ajo won ki ohunkohun ma se ku won ku ki awon eniyan wa pelu si ko lati ma se ise rere fun ohun ti a ko le se alaini ki won ki o ma baje alaileso gbogbo awon ti n be lodo mi ki o ki awon ti o fe wa ninu igbagbo ki ore ofe ki o wa pelu gbogbo yin ami eyi ni opin epistle ti Paul Apostle si Titu.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ lè o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi. O sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. A ń bẹ̀ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà ẹ̀mí tí o máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí o máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ wípé gbogbo ọkàn aṣáko àti tí o máa ń rìn kiri èyí tí o máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè jẹ́ kí o jìnà sí wa. Jẹ́ ká lè dúró ti ọ̀dẹ́ òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní, ni a ó yẹ

0: ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà, ó jẹ́ ayé tí a ò tí ì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ, tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, ká lè mẹ́ni tó ṣe láṣe lórúkọ, wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la, nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. A ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodu. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí ìkejìlá. Exodu, orí ìkọkànléníàádọ́ta. Exodu, orí ìkejìlá, mutografara, ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísíráẹlì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kìí ṣe Mósè lè ó mú àwọn ọmọ Ísíráẹlì jáde, kìí sì ṣe Áróònì, kìí sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀, Olúwa ọ̀run òun ayé, ẹlẹ́dàá wa, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ìgbésí ayé wa, ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀, pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni ó kọ sí àwọn ọmọ Ísíráẹlì. Ó rí wípé bí wọ́n tilẹ̀ ti jẹ́ ìran Ábráhámù, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó ń ka Bíbélì, ó ti mọ̀ wípé Jósẹ́fù ni ẹni tí a tà sí Íjíptì. Bí ọjọ́ ti ń gorí ọjọ́, tí ọdún sì ń gorí ọdún, ni èèyàn bẹ̀rẹ̀ sí ní mú ní Íjíptì. Èèyàn yìí sì mú dé Kénánì, níbi tí Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà. Bí a sì ń gbọ́ ìròyìn wípé ọ̀pọ̀ oúnjẹ wà ní Íjíptì, bẹ́ẹ̀ni Jákọ́bù rán àwọn ọmọ wọ̀nyí ni wọ́n lọ. Ìtàn náà gùn púpọ̀, ṣùgbọ́n ní ìparí gbogbo rẹ̀ ni àwọn mẹ́wàá tí a rán lọ ni wọ́n rí wípé wọ́n ní ìṣòro púpọ̀, nítorí Jósẹ́fù ó ń bi wọ́n léèrè ọ̀rọ̀. Ó rò wí, ó ń sọ fún wọn wípé ṣé kìí ṣe pé ẹ wá ṣe àmì ní ilẹ̀ Íjíptì, ẹ ń fẹ́ rí ìhòhò ilẹ̀ náà? Wọ́n ní da ò, rárá, kìí ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó fi yé wọn wípé bí wọ́n bá fẹ́ oúnjẹ, wọ́n láti mú Bẹ́ńjámínì, tí ó jẹ́ àbúrò wọn ìkẹyìn, tí ó sì jẹ́ ọmọ ìyá Jósẹ́fù, wọ́n láti mú wá. Nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Jósẹ́fù fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí, èyí ni ó gbé Jákọ́bù àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú wá sí Íjíptì. Gbà tó yá, Jákọ́bù kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Jósẹ́fù, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jákọ́bù, nígbà tí a ti yí orúkọ Jákọ́bù padà sí Ísíráẹlì, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Góṣénì ní ti ilẹ̀ orílẹ̀-èdè Íjíptì. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. ni inu isinru yin ni won wa ni won fi ke pe oluwa ni olorun ran mose si won o si so wi pe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin wi pe o si se le ojo na ga oluwa mu awon omo israeli jade kuro ni ile Egypt. Ile Egypt ni afise ape ni afise apere fun wa wi pe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan ti won o le se bi won ti nfe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele tele ti a je eru ese eru esu ti asinsin oluwa ororo ni ti a pe ni satani sugbon nigba ti o wo oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se ye biye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a ti fi hàn wi pe eyi yi ni odo agutan olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a ke pe oluwa ti a si jewo ese wonyi fun olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisi sentele ni a ko gbogbo re patapata ni a ko le olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wi pe mo ti di onigbagbo eyi je wi pe mo n lo si ijoba orun sugbon nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan tin ba fe ma se ohun to ba wun mi ma dawo le sugbon gege bi eni ti o n fe mo kini inu olorun kini ife olorun bi a ba ti ni igbala ni a je ki olorun ki o di adari oko ti a wo ohun lo ma n fi eto si igbesi aye wa ohun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye a ki pe enikeni joko we pe bayi ni a se ngbeyawo ko si itoni oni isina pupo se wa ni igbeyawo awon opolopo to si nje wi pe se awa na ti mo ni ile yoruba won so wi pe iyawo ti a fi ijo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe iyawo ile ijo la ti n ba won pade tabi idi tete ni a ti n ba won pade o si se se ninu oja ki a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wi pe awon paapa a o fi panitan fun won baba ati won o fe pupo ni iya ati won na o se se ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si ti n dagba ni won wo arowoto won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori ire bi o ba wa nibi ni asale yi ti o n gbo awon eko wonyi a o pa ni itan fun wa wipe awon baba wa ki won ki o to gbe yawo wipe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se n gbese ko ri be tabi ki a so fun wa wipe gba ti a n ka iwe iroyin ti awon orile ede ti won ma n te jade wipe a mo ma se alariba pade eto igbeyawo won si so fun ninu iwe iroyin we pe ba se ngbeyawo niyi se e ma ri ka ninu iwe iroyin tabi ni itan àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́ ẹ̀tí abájòkó sí ìdí ẹmu àti ìdí ọtí tàbí tí a ń ta ayò bó sì jẹ́ ludo ni a tanámọ́rí tí a ń ta a ò pa ní ìtàn fún wa wípé níbi tí a ti ń ta ayò tàbí ludo tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣe wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ́ nìyí rárá ò kì í rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ni ọlọ́run dìídì jókòó ni ó kọ bíbélì fún àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má bàa ṣe ẹsẹ̀ gbé kí ayé wa kí ó má bàa dàrú kí ó má bàa dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà ti ìgbàgbọ́ ọlọ́run wa ń sọ fún wa wípé ìtọ́ni wà mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí àbí inú ọ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run àwọn tí ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí mo sì ń bẹ ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́ kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe kí a lè ṣe ìfẹ́ ọlọ́run títẹ ọ̀fìrí jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run àwọn wọ̀nyí lẹ́yìn tí ọlọ́run gba ọkàn wọn là tí ó yọ wọn kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọn kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá exodus ẹsẹ ìkẹta mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní íjíbítì kúrò lé oko ẹrú nítorí ọwọ́ agbára lé olúwa fi mú yín jáde kúrò níhìn-ín a kì yóò jẹ àkàrà wíwú ó ń sọ fún wa ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ là ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀ ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ jésù wẹ̀ tí o ti di ènìyàn ọ̀tún ẹ̀dá titun ó ní ẹ̀ràn tí ọjọ́ òní ọjọ́ tí a gbà ọ́ là ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ ọjọ́ tí ọ̀rọ̀ ọlọ́run tí ó là ọ́ lóye tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà ó ní ẹ̀ràn tí ọjọ́ òní nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé kúrò nínú ìfẹ́ ti ara ẹni kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ kí o máa sọ fún ọ wípé kí o máa tì ọ́ gbọ̀n ọ́ gbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí jésù tí ó gbà mí ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ jésù wẹ ọkàn rẹ mọ́ ọjọ́ ńlá ni ọjọ́ náà kò sì yẹ kí o gbàgbé ó ṣeéṣe níbi tí o ti ń wá owó níbi tí o ti ń fẹ́ ṣòwò kí àwọn ènìyàn kí wọn kí o fẹ́ kí o ṣe fàyàwọ́ rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré o ní jẹ bí ayé ṣe ń jẹ o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó bí o bá fẹ́ jẹ aṣẹ́gun o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kì í ṣe wípé ọkàn wọn nìkan ni ọlọ́run gbà ó gba ètò ìgbésí ayé wọn ó gba ẹ̀mí wọn ó gba ọkàn wọn ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní exodus orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléníogún wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti sukkoti lọ wọ́n sì dó sí etamu létí ijù olúwa sì ń lọ níwájú wọn olúwa sì ń lọ níwájú wọn ìwọ tó ṣáájú ọlọ́run níbo ló ń sáré lọ bó bá sáré ṣáájú ọlọ́run wà á kúkú. Ìgbà tó bá sáré sáré sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wà á kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wà á débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà. Wà á kan àpáta, báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó tó tí ì gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀ tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀ tó gbéyàwó fún Ádámù. Ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́, ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé, níbo ló ń sáré lọ? Àwọn wọ̀nyí, gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì, ó yẹ kí wọ́n kánjú. Ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré, ṣùgbọ́n wọ́n dúró de Olúwa. Wọ́n sì sọ fún wa wípé Olúwa sì ń lọ níwájú wọn. Nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn. Amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà, tí ó sì ń lọ síwájú. Tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí, kí o lọ sí ìhà ìhín, tàbí kí o lọ sí ọ̀run. Láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn, láti máa rìn lé ọ̀sán àti ilé òru. Ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán, tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà. Ẹ̀dúró. Ṣé bí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún, tó sì máa ń kó àwọn ẹran Jethro tó máa ń kó wọn rìn láti jẹun, láti momi, irú olùdarí bẹ́ẹ̀, alákòóso bẹ́ẹ̀ tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún, Ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣé bí Mose ti mọ̀nà? Àwa tí a wá wòlíì káàkiri, wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀. Ìyàwó tiẹ̀ sá lọ, kò mọ bó ṣe máa pè é padà. Àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi, wọ́n ya kògbọ́kan alágídí sínú ilé tiẹ̀. Ohun ò tí ì fètò sí ilé tiẹ̀, ìwọ náà tún lọ kó tiẹ̀ bá. Ó fẹ́ ṣìnà nìyẹn. Mose tó ti lo 40 ọdún nínú aginjù, Ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà ọmọ Ísíráẹ̀lì lé e lọ́wọ́. Ọlọ́run fúnra ara rẹ̀ ó tún ṣáájú wọn. Jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀, ṣé Ọlọ́run ṣáájú ẹ? Ṣó ń sọ ọ̀nà? Ṣó ń sọ fún ọ? Nínú ìṣòwò rẹ, nínú ọjà rẹ, níbi tí o máa ń lọ, ṣé Ọlọ́run ṣáájú rẹ lọ? Àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀, tí wọ́n sì ń ka bíbélì, wọ́n lè ka sáàmù ju kíni lọ, ó yẹ kí a bí wọ́n. Ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí? Àwọn tí wọ́n lọ sí ilé sinimá, tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri, àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́, ṣé Ọlọ́run ló lọ ṣáájú wọn, ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀wọ̀ ẹ̀yin ọmọ mi, ẹ wá wo nǹkan àràmàǹdà láti India? Ṣé Ọlọ́run ló ń tọ́ wọn, àbí ẹ̀mí òkùnkùn, àbí ẹ̀mí èṣù? Àwọn tí wọ́n lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe, Ọlọ́run ló ṣíwájú wọn lọ, tó sì ń roko sílẹ̀, tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó ya nílé tẹ́tẹ́, ilé ọtí ńkọ́, ilé ìjó ńkọ́, àbí àwọn tí wọ́n ń fi ẹsẹ̀ ṣeré ti bọ́ọ̀lù, tó di pé ìgbà tí eré bá dójú ẹ̀, wọn bẹ̀rẹ̀ sí ní ju ìgò fúnra wọn. Ṣé Ọlọ́run ló ṣe amọ̀nà tiẹ̀ lọ síbẹ̀, tó sọ pé ó yá o? Kò rí ìwàásù gbélé ẹ lọ́wọ́, ìran wíwò ló gbélé ọ lọ́wọ́. Ṣùgbọ́n bó ṣe ti àmọ́ Ísíráẹ̀lì ni, wọ́n sọ fún wa wípé Olúwa sì ń lọ ṣáájú wọn. Ẹ wo Númérì orí ìkẹwàá. Númérì orí ìkẹwàá. Ẹ jẹ́ kí a wo àṣìṣe tí ọmọ Ísíráẹ̀lì wọ̀nyí tí wọ́n ṣe nípa ìtọ́ni Ọlọ́run. Númeri orí kẹwàá kí a wò láti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n. Mose sì wí fún Hobabu, ọmọ Ragueli, ara Midiani, àna Mose pé, àwa ń ṣílọ̀ sí ibi tí Olúwa ti wí pé, èmi ò fi fún yín, wá bá wa lọ. Àwa ò ṣe ọ́ lé oore nítorí pé Olúwa sọ̀rọ̀ rere nípa Ísíráẹ̀lì. Rántí wípé Olúwa ni ó ti ń darí àwọn ọmọ Ísíráẹ̀lì, Olúwa ń ṣamọ̀nà wọn. Ọ̀wọ́n iná ní òru àti ìkúùkù ti àwọ̀sánmọ̀ gẹ́gẹ́ bí ọ̀wọ́n pílà ni à ń pè ní ọ̀wọ̀n ní ọ̀sán gangan. Ó sì ń lọ níwájú wọn. Áńgẹ́lì Olúwa pàápàá ń lọ níwájú wọn. Ṣùgbọ́n ó tó àkókò kan. Ìtọ́ni Ọlọ́run dàbí ẹni wípé ó fẹ́ sú àwọn ènìyàn wọ̀nyí. Ká máa dúró de Ọlọ́run, ó fẹ́ sú wọn. Ká sọ wípé a ò mọ̀nà kí ká ṣe máa sọ pé Ọlọ́run ṣamọ̀nà wà, ó fẹ́ sú wọn. Ni Mose bá sọ fún Hobabu, ọmọ Ragueli, àna rẹ̀ wípé wá bá wa lọ, à á sanwó fún ẹ. Èyí tó ń gbà lọ́fẹ̀ẹ́ bí owó ńlá ni wọ́n ń san níta fún ìwòsàn lọ́fẹ̀ẹ́ tọ́lọ́run wò wá sàn. Bàbá bèrè nínú àwọn tó wà nínú ayé, owó púpọ̀ ni wọ́n ń sàn. Ìwọ tó jẹ́ wípé láti ìgbà tí o ti di onígbàgbọ́ àtúnbí tí Ọlọ́run ti gba ọkàn rẹ̀ là, bí orí bá ń fọ, Jésù orí ń fọ́ mi o, a sì mú kúrò. Bínú ń rán ni Jésù, èwo ni mo tún rìn bá mú kúrò, a mú kúrò. Bó dàbí ẹni wípé o wà nípò ìlóyún ni bó bá ṣe àti bó ti jẹun. Ẹ̀tọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ tán kà fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣé o mọ̀ pé àwọn ẹlẹ́ṣẹ̀ bí ẹ̀fọ́ wà lóko wọn, èṣù wá sọ pé wọn ò gbọdọ̀ fẹnu kan ẹ̀fọ́. Bó jẹ́ àgbálùmọ̀ ni, bó jẹ́ ọsàn ni, èṣù wá sọ wípé o gbọdọ̀ jẹ́ bó bá jẹ́ ara ẹ̀ funfun, bí lájáde kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ẹ̀wà ló jáde lóko ẹ̀, kò gbọdọ̀ jẹ́. Bó jẹ́ ọsàn ni, a kan máa wọ̀ dànù. Bó jẹ́ ẹ̀bẹ́pẹ, kò gbọdọ̀ jẹ́. Ó sì lè wà nípò ìlóyún. Gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé ará nílò nírú ipò bẹ́ẹ̀, bóyá bí ẹyin ni, wọ́n á ti máa ka èèwọ̀ fún wípé òrìṣà ẹ ní o gbọ́dọ̀ jẹ́yìn o, òrìṣà ọ̀fẹ́ rere fún ẹ̀, ó fẹ́ kó kú sínú oyún yẹn ni. Ó tiẹ̀ ṣeéṣe kan, wọ́n lè sọ débi wípé kán tún máa ka èèwọ̀ omi mímu fún ẹ, ó parí folúwa ẹ̀. Ṣùgbọ́n gbà tá a ti di onígbàgbọ́, gbogbo èèwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọsàn ni, ìbẹ́pẹ ni, gbogbo nǹkan pátápátá làwa ń jẹ, tara ẹ̀ ń dán. Ṣùgbọ́n kò sí pé o tún sanwó mọ́. Bẹ́ẹ̀ náà ni pé o ń fẹ́ ìmọ̀ràn láti ọ̀dọ̀ Ọlọ́run, o ń fẹ́ ìtọ́sọ́nà, kò ní pé o ń sanwó. Nǹkan tó jẹ́ pé nínú ayé, àwọn tí wọ́n ń pè ní kánsẹ́lọ̀, àwọn tí wọ́n ń gbani ní ìmọ̀ràn, owó púpọ̀ ni wọ́n ń san fún wọn. Èyí ni ìṣìnà tí Mose àti ọmọ Israẹli tí wọ́n tún fẹ́ wọnú rẹ̀ lọ. Wọ́n sọ fún Hobabu pé a ṣe ọ́ lóore, a san fún ọ, bó bá lè bá wa lọ. Nínú ẹsẹ̀ ọgbọ̀n, òun sì wí fún pé èmi kì yóò lọ, ṣùgbọ́n èmi ó padà lọ sí ilẹ̀ mi àti sọ́dọ̀ ará mi. Ó sì wí pé má ṣe fi wá sílẹ̀, èmi bẹ̀ ọ́, ìwọ sáà mọ̀ pé ní ìjùlẹ̀ àwa dó sí, ìwọ ó sì máa ṣe ojú fún wa. Ìṣìnà púpọ̀ ni èyí. Wọ́n ti rí ọwọ́ Ọlọ́run, agbára Ọlọ́run, ìtọ́ni Ọlọ́run ṣáájú àkókò yìí. Ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn, wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí, ẹni tí wọ́n mọ̀. Ta ni ìwọ fẹ́ gbẹ́kẹ̀lé? Ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ? Èyí tó ti ń dúró de Ọlọ́run tọ́lọ́run ti ń tọ́ ń kọ́. Ò rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? Ò rántí kò tó wá sèkò, ṣé bí Ọlọ́run ló darí rẹ? Ò rántí ilé tó ń gbé ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? Gbà tíṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́, ṣe bí Ọlọ́run ló darí rẹ síbi tí o ti ríṣẹ́? Gbà tó dàbẹ ni wípé ẹ̀yìn kan wọ́n níta, ṣe bí Ọlọ́run ló ti ń darí rẹ? Ó wá fi Ọlọ́run yìí sílẹ̀, ó wá dàbí ẹni wípé kò ní tọ ọmọ. Ó wá ń lọ bá àwọn ènìyàn wípé ẹ jọwọ́. Èyí ni àṣìṣe tí Mose àti àwọn àgbà Ísíráẹ̀lì tí wọ́n ṣe ní àkókò yìí. Ṣùgbọ́n ó bá bù sọ pé rárá o, mo fẹ́ lọ bá àwọn ará mi. Wọ́n ní má ṣe bẹ́ẹ̀,
1: to ba ba wa lo
0: wa je oju fun wa mo se fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun o babu sugba dupe lowo olorun we pe o ri ijati e lodo eniyan bo ba ri ijati le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo o ni le o se je ki ru eje kule be ki o wa aye ni ese keji le logbon ni ese iketa le logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si si waju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbe yawo o nso pe mo ti e fe isimi bi n ba gbe yawo nsin ile eni tin ba wa ma le mo wi pe mo debi ti mo nlo olorun lo ma wa ibi isimi ori ti won so wi pe apoti majemu oluwa si si waju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma se awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma wa to si ma ri to si ma je ki o di mo fun wa wi pe ohun ti ri ni ese ekerin le logbon awo samo oluwa nbe lori won le osan nigba ti won ba si sikuro ni ibudo o nso fun wa ni exodus ori ikerinla igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wi pe to ba je se wi pe olorun lo ndari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wi pe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wi pe wadi ara re bere lowo olorun wi pe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbe bi ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wi pe isoro yi de ki a le fi agbara olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowo fa re afihan o bo ba je wi pe o ye ki o ronu pe wada afihan bakan na ranti wi pe olorun dari awon mo israeli o si nto won o si nto won won lo ni jesus tele won tele olorun won wo awon awon ikukuni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re sugbon wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa nigba ti farao sin sumo to si awon omo israeli gbe oju soke won si kiyesi awon ara egypt n bo leyin won eru si ba won gidigidi omo israeli si ki gbe pe oluwa o sese nigba ti o ti n wa ti a ti n to sona gege bi oro olorun ti a ti n ko gege bi oro olorun ti a laaye o ni kinikini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se n ka bibeli bo se n gbadura sugbon o sese gege bi a ti n dari re ti a n to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele ta n pe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa niwaju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si so wipe ah se bi won so fun wa wipe baba gboto lohun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala onko lo tun de yi kini ki se won ba ki gbe gba ti farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nípa ìgbéyàwó rẹ bóyá pé kò ṣe àtúnṣe ní tàà sọ fún ẹ pé orí ọ̀pẹ ọlọ́run yóò tó fún ọ pé bó o bá ti ní ìyàwó méjì dandan ni òun láti ṣe àtúnṣe bó o bá fẹ́ wọ ìjọba ọlọ́run tàbí bó o bá tí ní kankan òun láti dúró de àkókò àti ìgbà tí ọlọ́run yóò yàn fún ọ pé o sì ní láti dúró de ìtọ́ni ọlọ́run ó sì jẹ́ wípé o ti ń gbọ́ràn yìí tọ́lọ́run sì ń tọ́ tínú rẹ̀ ń dùn tó ń kọrin ayọ̀ tó ń sọ pé gbangba ìjọba ọlọ́run àjọ débẹ̀ ni bíná ń jó bójò ń rọ̀ àmàjọ déjọba ọlọ́run ní ìṣọ́ wa ni kò fòkó nìṣó pé ṣó ń kọrin ni ó sọ pé o bọ́ lọ́wọ́ mi ò tí ì kú mo lọ sábúlé ni mo lọ ṣiṣẹ́ lábúlé ni mo tún ti dé ìsìn àyà wájá bí irú ẹ bá ṣẹlẹ̀ lọ́jọ́ monday wàá máa sọ pé ǹjẹ́ máa lè lọ ní ọjọ́ ìṣẹ́gun lọ́jọ́ tuesday ǹjẹ́ máa lè lọ sẹ́kọ̀ bẹ́ẹ̀lì yẹn pé àwọn á sọ pé ó ṣe bẹ̀rẹ̀ ní àwọn aráalé wọ́n á sọ pé mi ò sọ fún ẹ ìgbàgbọ́ kò sẹ́ni tó ka bíbélì bíi ti ẹ̀yìn tí kì í dáran bíbélì èyí táwọn òyìnbó kàkàkà tí ó gbé wọn ìwọ náà wá gbé ìwọ èèyàn dúdú ìfa náà fi kọ́ wa nínú ilẹ̀ tiwa ojú òrìṣà ti wálẹ̀ ògbé bíbélì ó di nǹkan mí ìmọ̀ ẹ̀ lọ́wọ́ abẹ́rẹ́ bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ ó dètè àyà ẹ wá já ó ní kíni kí n ṣe èyí ni ó dé bá ọmọ ísírẹ́lì ni wọ́n gbójú sókè náà rí fáráò ló wá ń bọ̀ náà wá kígbe wọ ẹsẹ̀ kọkànlá wọ́n sì wí fún mose pé nítorí isa kò sí ní íjíbítì kí ìwọ ṣe mú wa wá láti kú ní agíjù láti kú ní ìjù èéṣe tí ìwọ fi ṣe wá bẹ́ẹ̀ láti mú wa jáde tí íjíbítì wá bó o bá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ wà á bọ́hùn gbà tó bá délé ìwọ tó wá sẹ́kọ̀ọ́ ibélì tá a kọrin tá a pàtẹ́wọ́ tá a gbàdúrà tá a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì ṣe ìpinnu wípé kò sí nǹkan náà gbangba ìjọba ọlọ́run a máa jọ débẹ̀ ni bó o ti délé náà tilẹ̀kùn àbí eré ni ó kánlẹ̀kùn wọn ò dáhùn o sì ń gbọ́ rédíógrám ó ń kọrin nínú ilé ó ń gbọ́ bóyá ọkọ ẹ ni ó ń kọrin ní tiẹ̀ ó sì pe àwọn ọmọ ó ní ẹjẹ máa ju ìyá ẹ ju ìyá wèrè ìyá àjẹ́ júlẹ̀ olóhùn ọ̀rọ̀ tó wá káàkiri lóru yìí ó tún kánlẹ̀kùn kò sẹ́ni tó dáhùn ó pe ọmọ ẹ̀ pé adé o tó o bá dáhùn tó o bá ṣílẹ̀kùn adé náà jókòó lé àbọ̀mọ̀ mi kọ́ yìí ni ìṣó a máa sọ pé ṣé mo fẹ́ ka bíbélì ni ẹ̀wọ̀n ti ka bíbélì ibélì náà ó gbé ẹ̀ ń sìn ìgbàgbọ́ náà ó gbé ẹ̀ dáadáa o ò tí ì mọ nǹkan ojú wa rí nǹkan àyà bẹ̀ sí níjà àwọn ọmọ ísírẹ́lì náà bá bẹ̀ sí ní kígbe náà sọ pé mose ṣé kò sí isa òkú ní íjíbítì ò bá ti fi wálẹ̀ ká kú àkúdànù sínú oko ẹrú sínú ẹ̀ṣẹ̀ kakun lọ sọ́run àpáàdì ju èyí tó mú wa jáde wo èyí tó wá dé bá wa ń sìn náà wá ń kígbe wo ẹsẹ̀ ìkẹtàlá mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ ní sùúrù mose fún ara ẹ̀ kò tí ì gbàdúrà ó ní ẹ̀dúró jẹ́ màá ṣe àlàyé fún ọ yékéyéké èyí tí ó fi jẹ́ wípé ẹ̀dúró jẹ́ tó wí ni kò yẹ kó wí bẹ́ẹ̀ ó ní ẹ má bẹ̀rù ẹ̀dúró jẹ́ kí ẹ sì rí ìgbàlá olúwa tí yóò fi hàn yín léòní nítorí àwọn ara ìjíbítì tí ẹ̀yin rí léòní yìí ẹ̀yin kì yóò tún rí wọn mọ́ láéláé nítorí tí olúwa yóò jà fún yín kí ẹ̀yin kí ó pa ẹnu yín mọ́ olúwa sì wí fún mose pé èéṣe tí ìwọ ń ké pè mí sọ fún àwọn ọmọ ìsírẹ́lì kí o sì sọ fún ọmọ ìsírẹ́lì kí wọn kí ó dúró jẹ́ àbí kí wọn kí ó ṣe kí ni ọlọ́run ò ní ká dúró ẹ̀kọ́ bíbélì torí ìṣòro ọlọ́run ò ní ká dúró pé a ò gbọ́dọ̀ ṣiṣẹ́ sí òun nítorí ìṣòro nítorí wípé ẹgbà tí mo dẹ̀ fẹ́ gbéyàwó náà wọ́n dẹ̀ sọ fún mi ò ká gbàdúrà mo sì gbàdúrà wo ìṣòro tí mo ń rí èyí tí ọlọ́run sì yàn fún mi mo dẹ̀ ti gbéyàwó sàn ọdún kan kọjá ọdún méjì ń kọjá a ò bímọ ọlọ́run ni kò tẹ̀síwájú àdúrà ni kò tẹ̀síwájú ẹ̀kọ́ bíbélì ni kò tẹ̀síwájú àti máa kọrin yan ọlọ́run lógo ni kò tẹ̀síwájú àti máa jẹ́rìí káàkiri pé jésù ń gbàlà jésù sọ di mímọ́ jésù fi agbára ẹ̀ mọ́kún ni jésù ń wòsàn jésù sì máa ń pèsè Jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu a ma so pe duro je o e to tin wa su tele tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo te si waju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawon obi e tan so fun e wi pe o to su e na awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon ni o si ti loko o si ti gbe yawo awon eyan si ma so fun e pe te jeje ti eyin na ti poju iwo lo pa Jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o ti ngba were mesin o ti eyin ti poju won ma so fun e pe duro je olorun si so fun wi pe eitan e bon se nsoro si yen ton se nunu bi ni ise si yen oni ko tun tes waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni eyanbe ile aarin isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se mo pe awa ba idi ni se olorun awon ti won o ni igbagbo apoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o a fe bere rin ajo wa o ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tes waju o eje ka lo o iwo to nri isoro ni gbesi aye e ta so pe o ya o eje a tes waju a fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tes waju tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sunku ma so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon se pe lorun mama se pe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesiwaju ni tesiwaju adura tesiwaju ati ma ka oro olorun tesiwaju ati ma gbo onse olorun lenu tesiwaju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re fi le olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesiwaju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesiwaju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyin fara o wa leyin bo ba pada olorun o ni be pada o olorun ni ti be ko ni ba ni keni pada si egypt bo ba pada owo fara o ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni olorun wa o si siwaju wa lo bọlọrun ba wo okun pa mo ro ko ye ka ni igba lati wo okun pa bọlọrun wa ninu na se na ki ju olorun abo ma ju olorun ina ti o ba ju olorun ko gbodo ju omo olorun se bi awon sedraki mesaki ati abenigo ati se ife olorun ni o wa ninu okan won ni nebukadnezar wa pe won pe ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je we pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ki won be ba ko ta ni olorun na ti o gba yin lowo mi won ni ba je be oba e to so yen o ti so ko je ite eyan so bo ba je be ni so ina na lo dale olorun yen a fe sin a si fe ko ye oba wi pe olorun ti a wa nsin o le gba wa inu ba bi Nebukadnezari awon elomiran won ma se igbagbo won so pe ma je kinu bi awon agba o gbatelese oba binu ta lo ma binu kan binu dada awon iya agba to wa nle awon baba agba to wa nle awon ko lọlọrun fi kan se tan wa nle o ye kinu bi won abi o ye be inu ba bi Nebukadnezari o ba dana
1: okun men to nda kun men to dana fun awon omo odo ti e lo dana fun lati pa okosimo o ba de awon omo olorun a ki de omo olorun owo to ba fi de omo olorun ma ro ni o ba de won won ba ni o ya o won ni ta lo ma le gbe awon eyan won ju sinu na awon ti won mo wi pe ojo ton ma lo keyin lojo aye won awon ton fe sise fun esu fun ne kadnesari won ba bo si waju gbe awon eyan won ba ju won sinu na ina to owo owo ina to mi o ko pa won re patapata na bo se laju won ba ina run apadi na tun jade si lohun awon sedraki mesaki ate abenigo ton so pe bi na njo ma debi ton tin keko oro lorun bojo nro bi o so umbrella ma debe bo je pe fara on bo leyin okun po wa waju mo lati sin olorun ti won se ipin meta ni won won opo o won opo rarara bo ba ton denu na okun ta fi de won ojo rau rau irun won aso won bata won ko si nkan tojo ni Jesu ba Jesu latoke orun lohun wa lo ba so pe awon omo mi ni mo ri yen o ye kin lo ba won lo ni won ba rin kakiri ni una na ba soro o le mo nkan ton so o le mo gba ti wo ba se tan lati la ina ti e koja ni wa mo nkan ti won so tori pe baba wa ninu una baba wa ninu wahala igba ni Jesu ma wa iru oro to ba won so ninu una yen a ba wa so ru e iwo ta ya nje to debe o le gboru oro be a ki kan gbo ni ni ara ofosa ka kan ma lo ko si isoro ko si wahala a o fe gba igbagbo to wa pelu ninu bi ni oke o ni gboru oro be gba ti wo ba wo inu na ti e koja lo ti Nebukadnesari ti esu ti awon iya agba awon baba agba awon baba asale ti won da sile fun wa ta si so pe ko si nkan na ko si nkan to mi mi laya mo nlo ninu na yen Jesu wa wa pade e nbe on wa soro Nebukadnesari ba taju kan pe emo kini mo ri ninu na won rin won ni ipalara kankan o wa so pe eyin omo olorun eyin omo oga ogo o ni ejade na ba jade ah won ni ko siru olorun to le gba yan bi iru eyi awon ton fe tele ona to olorun niyan kila ti ri si ko pe na gba ti Nebukadnesari to ti ku ti omo e na to ti ku ni Darius yen tun gori oye lawon kan ba fi ofin kale na ba so pe ofin ma gbadura ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niye gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin to nwo oko lo ko le gbele ninu ile ofin pe kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o ta la tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be si ni gbadura awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura ese to da niyan o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na niyan ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje kuje ni sugbon sin o wa lo n ti ri kan ije kuje ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo n joko sinsin iyen gan lo n ta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma n fun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma re koja ni iru ofin be ni Daniel ni gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gba ta ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo n gbadura gba tan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni wọ́n sọ pé kò sí ṣíṣe kò sí àìṣe inú òkè ni wọ́n ni wàá parí ẹ̀ sí olóyè awon kini ibi ti npa won won ba ju Daniel sinu e eni to ngbadura a le pa en to ngbadura Olorun ayeraye wa pele en to ngbadura eni to fe se fe Olorun to fe fi oro Olorun se amona re Olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore Daniel ni Daniel sun ninu oro kini ti o e kan o ya Daniel lara ni oba ba de laaro ojo keji pe Daniel Olorun to nsin so gba o ta ba nsin Olorun o ma ngba ninin Daniel ba so pe Olorun temi si o ki se awon Olorun to loju to riran e to le titi o gboran ki se Olorun tigi ati ope ati rin ati orisa Olorun temi nsin o gba mi o ran angeli re o seso lori mi ah oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofin buburu lele oba ba ni eyin na adanrawo abi eyin na sa nsin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e sa nse kan eh o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko ojo nu e ah igbagbo yato si igbagbo igbagbo agala ma sako gbe yan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won sin se iru ti Daniel ni abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aroni olorun to ma se amona won eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igbani lojo oponju bolorun ba lana fun wa ba so fun wa pe ka lo sibi ma mi kan bi wa ala wa loju ona t'olorun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fo mo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe jokoti abi o fe jokoti pe ohun kun t'olorun ba fe ibi kibi t'olorun ba ni kin lo ona kona t'olorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya opo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo si waju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te si waju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te si waju ni ase re bi o ba dabi eni pe ota n doju ko sa te si waju ninu ise esin olorun bi leri re tile pe ki yo pale bekele oluwa ma se foya ni oruko Jesu Kristi oluwa wa adupe lowo re olorun wipe o je ki o da wa loju wipe bi o ba gba nila o ma nduro tini pe bi o ba gba nila igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wipe ma je ki abule o lowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo olorun alaye gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re
0: yo kuro ni oko wa ni oruko Jesu. Oro re so fun wa wi pe iwo gbe oro re gaju oruko re lo. Ati wi pe oro re to imole si ipo ona wa. Je anbe o wi pe bi a se ngbo yi je ki a fi oro re si se. Gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu. Ma to wa. Ma saju wa lo. Lana sile fun wa. Je ki oro re ki o ye wa. Gbogbo isina ti a ti tori bo tele tele. Abe o wi pe ki o ka won kuro ni waju wa. Asin be o wi pe iwon ibadie ti igbesi aye wa ku ki Jesu ki Kristi ki o to de. Shanu fun ma je ki a sha ko kiri. Ma je ki a sonu. Ninu igbeyawo wa. Ninu esise wa. Ninu igbese ki igbese ti a fe gbe. Je ki itoni re ki o da wa loju ki a to gbese. Bi a se nlo loni je ki abo re ki o wa lori eni kankan wa. Anbe o pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara. Ki o wo awon eni bi ki o ma se te wa.
2: Amen.
0: Pa wa mo.
2: Amen.
0: Ki o si je ki a layo ninu isin re.
2: Amen.
0: Gbogbo wahala ti a si ko wa si yin boya bi aisan tabi wahala tabi iponju ohun kan ti o ni mu ki o je le won jiyan si wa ni oruko Jesu. Adupe ko ti gbo ti wa. Ma to wa lo.
2: Amen.
0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
4: Bisele ti Paul apostle si Filemoni ori ikini Paul onde Christi Jesu ati Timothy arakunrin wa si Filemoni olufe ati alabasise wa owon ati si Afia arabirin wa ati si Akipu omo ogun egbe wa ati si ijo inu ile re ori ofe ati alaafia si yin lati odo Olorun baba wa ati Jesu Christi Oluwa. Emi n dupe lowo Olorun nigba gbogbo emi n se iranti re ninu adura mi bi mo ti gbo ti ife re ati igbagbo ti iwo ni si Jesu Oluwa ati si gbogbo awon eniyan mimo ki idapo igbagbo re le lagbara ni imo ohun rere gbogbo ti n be ninu yin si Kristi. Emi sa ni ayo pupo ati itunu nitori ife re nitori ti a ti tu okan awon eniyan mimo lara lati owo re wa arakunrin. Nitori na bi mo ti le ni igboya pupo ninu Kristi lati pase ohun ti o ye fun o. Ṣùgbọ́n nítorí ìfẹ́ èmi kúkú bẹ̀bẹ̀ irú ẹni bí èmi Paul arúgbó àti ní ìsinsìnyí òǹdè Kristi Jésù pẹ̀lú èmi bẹ̀ ọ́ fún ọmọ mi tí mo bí nínú ìdè mi Onésimo. Nígbà kan rí ẹni tí ó jẹ́ aláìlérè fún ọ ṣùgbọ́n ní ìsinsìnyí ó lérè fún ọ àti fún mi. Ẹni tí mo rán padà àní òun ti kálá rẹ̀ èyí ni ní olùfẹ́ mi. Ẹni tí èmi ìbá fẹ́ dá dúró pẹ̀lú mi kí ó lè máa ṣe ìránṣẹ́ fún mi nípò rẹ̀ nínú ìdè rere. Ṣùgbọ́n ní àìmọ inú rẹ èmi kò fẹ́ ṣe nǹkan kí oore rẹ kí ó má bàa dàbí àfihànjú ṣe bí kò ṣe tìfẹ́ tìfẹ́. Nítorí bóyá ìdí rẹ ni èyí tí ó fi kúrò lọ́dọ̀ rẹ fún ìgbà díẹ̀ kí ìwọ kí o bá lè ní títí láé. Kì í ṣe bí ẹrú mọ́ ṣùgbọ́n ó ju ẹrú lọ. Arákùnrin olùfẹ́ pàápàá fún mi mélòó mélòó jù bẹ́ẹ̀ lọ fún ọ nípa ti ara àti nípa ti Olúwa. Nítorí náà bí ìwọ bá kà mí sí ẹlẹgbẹ́ rẹ gbà á bí èmi ti kara mi. Ṣùgbọ́n bí ó bá ti ṣe ọ rárá tàbí tí ó jẹ ọ nígbèsè kan kà á sí mi lọ́rùn. Èmi Paul ni ó fi ọwọ́ ara mi kọ́ èmi ó san padà kí èmi má sọ fún ọ bí o ti jẹ mí nígbèsè ara rẹ pẹ̀lú. Nítòótọ́ arákùnrin jẹ́ kí èmi kí ó ní ayọ̀ rẹ nínú Olúwa tú ọkàn mi lára nínú Kristi. Bí mo ti ní ìgbẹ́kẹ̀lé nínú ìgbọràn rẹ ni mo fi kọ̀wé sí ọ nítorí mo mọ̀ pé ìwọ tilẹ̀ ṣe ju bí mo ti wí lọ àti pẹ̀lú pèsè ìbùwọ́sílẹ̀ dèmí nítorí mo gbẹ́kẹ̀lé pé nípa àdúrà yín a ó fi mi fún yín. Epafra òǹdè ẹlẹgbẹ́ mi nínú Kristi Jésù kí ọ. Máàkù, Arísákù, Déémà, Lúùkù, àwọn olùbáṣiṣẹ́ mi kí ọ pẹ̀lú. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín. Àmì. Èyí ni òpin Epístẹ́lì ti Paul apostle sí Filemoni.
3: This CLM Radio. Your spiritual welfare is our concern.
5: Ẹ jẹ́ kí a gbàdúrà. baba wa ti nbe le orun a dupe lowo yin wepe loni a wa laye

wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. Àdúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa, ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristì Olúwa Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. Àdúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn lè ràn wá lọ́wọ́ dé. Àdúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá, láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristì jẹ́ tiwa. Ẹgbà pé àti ìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun láti sin Olúwa, ọdún tuntun láti ka ọ̀rọ̀ Ọlọ́run, ọdún tuntun láti jẹ́ alábápín síwájú sí nínú ìbùkún àtọ̀run wa, ọdún tuntun láti lè gbẹ́kẹ̀lé yín ju bẹ́ẹ̀ lọ, ọdún tuntun láti mọ̀ wípé ẹ̀yin ṣẹ̀ṣọ́ lórí wa. À ń bẹ̀bẹ̀ wípé nínú ọdún tuntun yìí ìgbàgbọ́ wa yóò rékọjá ìgbàgbọ́ ti ọdún tí ó kọjá, ìbùkún tí ó máa dàlé wa lórí yóò rékọjá àwọn ìbùkún ti ọdún tí ó kọjá, àti ìsinmi ìfọkànbalẹ̀ tí a ó ní nínú yín yóò rékọjá ti ọdún tí ó kọjá. À ń bẹ̀yìn wípé nínú ọdún yìí ní ọjọ́ ẹ ó máa jẹ́ kí ọkàn wa kí ó máa sinmi lé yín, kí ó máa fẹ́ràn yín sí i, kí ó máa gbàgbọ́ sí i, kí ó máa gbàdúrà sí i, kí ó sì máa rí ìbùkún jù bẹ́ẹ̀ lọ síwájú àti síwájú lórúkọ Jésù. Lónìí ẹ bá wa sọ̀rọ̀, lónìí ẹ fà wá mọ́ra, lónìí ẹ kọ́ wa, lónìí ẹ jẹ́ kí ìfẹ́ wa kí ó fẹsẹ̀ múlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, lónìí ẹ jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó dàgbà jù bẹ́ẹ̀ lọ. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ ṣe wà lójú ti ẹ̀mí, kí a bá lè rí àwọn ohun tí ẹ ti pèsè fún wa nínú ọ̀rọ̀ yín lónìí. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí a wà láàyè lónìí. Gẹ́gẹ́ bí o ti mọ̀, òní ni ìsìn àkọ́kọ́ wa nínú ọdún tuntun, pàápàá ìsìn ti ìsọjí, kí a lè bá Ọlọ́run dá májẹ̀mú, kí a lè gbàdúrà sí Ọlọ́run, kí a lè fi ìgbésí ayé wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ọdún tuntun yìí. Ohun tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí lórí rẹ̀ ni Olúwa Olùṣọ́ àgùntàn wa. Olúwa Olùṣọ́ àgùntàn wa, èyí ni Olúwa tí í ṣe Olùṣọ́ àgùntàn wa. Kò sí ohun tí ó fini lọ́kàn balẹ̀ nínú ayé tí a wà yìí ju ìmọ̀ wípé Jésù Kristì ó jẹ́ olùgbàlà àti Olùṣọ́ àgùntàn wa. À ń wo orin Dáfídì orí kẹtàlélógún, orin Dáfídì orí kẹtàlélógún. Nínú orin Dáfídì yìí ni a ti rí ìtọ́jú, ìbùkún, ìpèsè, ìpamọ́, ìdákọ̀rọ̀ tí Ọlọ́run fún àwọn ọmọ tirẹ̀. Ó ṣeéṣe gbà tí a pe orin Dáfídì orí kẹtàlélógún, ó ṣeéṣe kí a rí àwọn tí ó mọ orin Dáfídì yìí tí wọ́n ti kà á, tí wọ́n ti kọ ní àkọ́sórí. Ṣùgbọ́n ó ṣeéṣe wípé kí ènìyàn mọ orin Dáfídì yìí láì mọ Olùṣọ́ àgùntàn tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú orin Dáfídì náà. Ó sì ṣeéṣe ẹ̀wẹ̀ wípé kí àwọn ẹlòmíràn kí wọn kí ó mọ Olùṣọ́ àgùntàn, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí olùgbàlà, kí wọn kí ó ní gẹ́gẹ́ bí Olúwa wọn. Ṣùgbọ́n láì mọ àwọn ìpèsè àti ìbùkún tí a ti pèsè sílẹ̀ fún àwọn ọmọ Ọlọ́run.

ninu orisamu yi oran mi leti itan kan timoka itan yi so nipa awon ipejopo kan ninu ipejopo yi ni ati ri agbedegbeyo ti o le ka orin dabidi ori iketalelogun awa pe eni yi wo pe ki o dide duro ki o ka fun awon eniyan ti o joko eni ti o pe je eni ti o dagba eni ti o mo oluwa eni ti o wa ninu kristi agbedegbeyo yi ti o dabi akede sugbon ti o je wi pe o kan mo orin dabidi nitori pe o le ka ni akasori o so fun agbalagba yi wi pe afi bi o na ba le ka bi o ba ka tan eni yi ti o je omo olorun ti o ti pe ninu jesu ti o ti ni iriri ti o ti la opolopo igba koja ninu jesu kristi sugbon ti o ti ri wi pe jesu to gege bi oluwa gege bi olugbala gege bi oluso agutan o gba wi pe ohun o ka orin dabidi yi pelu leyin igba ti eni yi ti o ba ka tan bi eni yi ti dide be ni o bere orin dabidi yi ti o be sini ka o si ka dara dara ti o je wi pe nigba ti o ka tan gbogbo awon eniyan won be sini patewo fun won ho ye nitori wi pe o je eni ti oro dun lenu re nigba ti o ka tan ni a wa pe eni ti o mo oluwa eni ti o mo oluso agutan eni ti o mo jesu eni ti jesu ti marin lojo ojo eni ti o ni dakoro ninu olorun eni yi o dide duro lati ka orin dabidi yi kan na o je mo nigba ti eni yi nigba ti o ka tan ko si atewo omije lo njade loju awon ti o gbo orin dabidi lenu eni yi be ni won be si ni mu nkan nuju won jade ko si eni ti ko sunkun lojo na nitori wi pe won mo wi pe eni ti nka bi o ti nka be ni o ndun ki lokan won be ni o je ki won mo jesu kristi be ni o je ki won mo oluso agutan ati oluwa ju be lo ni eyin ore yin nigba ti eni yi ka tan ti awon eniyan sunkun ti won nu omi je kuro le oju won be ni eni ti o koko ka orin dabidi yi be ni o wa si odo eni ti o mo olorun wi pe ohun ri iyato nitori wi pe ohun mo orin dabidi lai mo olugbala wi pe iyato ti o wa ni ti onigbagbo ti o ka orin dabidi ni pe o mo oluwa o tun mo oro oluwa o mo oluwa o mo anu oluwa o mo oluwa o mo itoni oluwa o mo oluwa o mo isimi ti o wa ninu jesu kristi o mo oluwa o mo ibukun atorunwa o mo oluwa o mo alaafia ti o wa ninu wi pe ati di atunbi iyato ni yi o sese ki a ri eni ti o mo orin dabidi ori ketalelogun sugbon ti ko mo jesu kristi ti a n soro nipa re o si sese ki a ri eni ti o mo jesu kristi sugbon ti ko mo kini jijin kini giga ibu ati fife anu olorun ati ipese olorun ti a pamo fun wa ninu orin dabidi yi adura mi ni wi pe bi a ti n keko ninu re loni wi pe olorun yo se wa loju olorun yo fowo to wa le okan wi pe eru kankan ko ni si ninu okan wa bi a ti wo ipese ati o ribiribi ti olorun ti lana sile fun awon ajogun igbala o ye ki a mo olugbala bawo ni a se le mo olugbala ke a mo ni oluwa gege bi oluso agutan wa ke a wa na ki o le so wi pe oluwa li oluso agutan mi emi ki yo se alaini bawo ni a se le mo gege bi olugbala iwe mimo je ki o ye wa gege bi a se le mo bi oluso agutan wa ninu peteru kini ori keji lati ese ikerin lelogun de ike dogmon eni ti o n ti ka ara re fi ara re ru ese wa lori igi pe ki awa ki o le di oku si ese ki a si di aaye si ododo nipa ina eni ti a mu yin larada nitori eyin ti n sako lo bi agutan
ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́àgùtàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín. Níhìn ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn wa. Ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò. Ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa, àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀, a di ààyè sí òdodo. Ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ 25 wípé nítorí tẹ́lẹ̀ àti ṣàkólọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù, ṣùgbọ́n ó ní nísinsìnyí nípa ìrònú pọ̀ada nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti kíkọ̀ wọ́n sílẹ̀ nípa rírọ̀ mọ́ àgbélébò Jésù Kristì, nípa wíwẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ wípé a ti di ẹni tí a dáni ìdè, ẹni tí a dáríjì, a ti di àgùntàn nínú agbo, àti wípé nísinsìnyí a ti padà sí ọ̀dọ̀ olùṣọ́àgùtàn àti bíṣọ́ọ̀bù ọkàn wa. Níhìn ni ó yé wa bí a ṣe ń di ọmọ Ọlọ́run, bí a ṣe ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí a ṣe ń jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, bí a ṣe ń rọ̀ mọ́ Jésù Kristì láti wọ ẹ̀ṣẹ̀ wa nù, nítorí wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ rẹ̀ ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ èyí gẹ́gẹ́ bí ìrírí, bí a bá ní èyí gẹ́gẹ́ bí ìrírí ìgbàlà, ìrírí àtúnbí, ó jẹ́ wípé a jẹ́ ti Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tí ń lọ sílé ìsìn ni a ń pè ní ọmọlẹ́yìn Jésù. Kì í ṣe gbogbo ẹni tí ń ka Bíbélì ni ó mọ ẹni tí ó kọ Bíbélì. Kì í ṣe gbogbo ẹni tí ó wà nínú agbo ni ó ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́àgùtàn rẹ̀. Kìkì àwọn tí a ti dáríjì, kìkì àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, kìkì àwọn tí ó ní ẹ̀rí yìí nínú ọkàn wọn wípé Jésù ti sọ wọ́n dòmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, àwọn ni wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. Mo sọ lẹ́ẹ̀kan wípé ìkan ni kí a mọ olùgbàlà, ìkejì ni kí a mọ ìtọ́ni, ìtọ́jú, ìpèsè àti ìbùkún tí ó jẹ́ tiwa. Nítorí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, bí a bá wo orin Dáfídì yìí dáradára, bí a bá sì kà á ní àkàyé, a ó rí àwọn ìpèsè àti ìtọ́ni àti ìtọ́jú tí Ọlọ́run pèsè fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Báwo ni a ṣe lè ní ìmọ̀ tí ó tó? Nínú orin Dáfídì yìí yẹ kí a wo òwe orí 4 ẹsẹ 20 àti ẹsẹ 21. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi, dẹ̀tí rẹ sílẹ̀ sí ọ̀rọ̀ mi. Ọmọ mi, fetí sí ọ̀rọ̀ mi. Báwo ni a ṣe máa mọ ọmọ dáradára, ọmọ rere nínú ilé, ọmọ tó kẹ́kọ̀ọ́, tó gbẹ́kọ̀ọ́ nínú ilé? Nígbà mìíràn bí a bá ń bá ọmọdé sọ̀rọ̀, bí ọmọdé yìí bí ó bá fi wá sílẹ̀ ní ìdúró níbi tí a ti ń bá sọ̀rọ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan mìíràn, tí ó bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹlòmíràn sọ̀rọ̀, a máa ń sọ wípé irú ọmọdé wo nìyí? Ṣé o mọ̀ wípé bàbá ń bá ọ sọ̀rọ̀ ni? Bí àwa pàápàá bí a bá jẹ́ ẹni tí ó súnmọ́ ẹbí yìí, bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀, a máa ń fọwọ́ tọ ọmọ bẹ́ẹ̀ wípé ọmọ dáadáa kì í ṣe bẹ́ẹ̀. Dúró títí bàbá fi sọ̀rọ̀ tán tó fi fetí sí ohun tó ń sọ, wípé lẹ́yìn náà ni o lè kúrò nígbà tí bàbá tàbí ìyá bá ti sọ̀rọ̀ tán. Bákan náà ni àwa tí a pe Ọlọ́run ní bàbá wa, àwa tí a mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ tiwa, àwa tí a ti di àtúnbí, àwa tí a ń wá sí ilé ìsìn, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń gbọ́ ìwàásù, kò yẹ kí ó jẹ́ àṣà láàrin wa wípé bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run kí a má lè fetí sílẹ̀. Àwọn ẹlòmíràn ó ti jẹ́ àṣà wọn wípé bí a bá ti ń ka Bíbélì ni wọn ó dìde láti lọ sí ilé ìlòsí láti lọ gbọ̀nsẹ̀. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run àti fetí sílẹ̀, ó dẹ̀tì fún wọn, wọn a máa bá ara wọn sọ̀rọ̀. Àwọn ẹlòmíràn wọn a máa fọwọ́ tó ara wọn. Àwọn ẹlòmíràn wọn a tún máa ní ìpàdé ìdákọ́ńkọ́ nínú ilé ìsìn nígbà tí ìwàásù ń lọ. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní ọmọ mi, bí a bá sọ wípé a jẹ́ ti Ọlọ́run, ó ní kí a fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, kí a dẹ̀tí wa sílẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀.
ninu ese ikokanlelogun ma se je ki won ki o lo kuro li oju re pa won mo li aarin aya re pa won mo li aarin aya re awa ti a mo ede bibeli oye wa bi a ba so wi pe ki a pa nkan mo ni aarin aya wa o je wi pe ki a ma fi sere o je wi pe ki a toju re ki a ma je ki ohunkohun ki o gba oro yi kuro ninu okan wa je ki a lo si orin dapidi nisisiyi orin dapidi lati ori ketalelogun o ni oluwa li oluso agutan mi emi ki yo se alaini nihi dapidi fun ara re ti o nso nipa oluso agutan o npa apa ti je adaran tele tele o npa apa ti je oluso agutan tele tele nitori be ohun ti o nso o ni iriri nipa re o ti dapidi nso nihi o je ohun ti o ye o ti o ni iriri o ti o npa apa ti o ti je alabapin nitori pe o je oluso agutan fun ara re tele tele wo orin dapidi ori kejile logorin orin dapidi segafa fun mi ori kejidin ni ogorin lati ese adorin de ese kokanle laadorin o si yan dapidi iranse re o si mu kuro lati inu agbo agutan wa lati ma to awon lati ma to awon agutan leyin ti o tobi foyun o mu lati bo Jacobu eniyan re ati Israeli ile ini re nihin ni a so fun wa ise ti dapidi se tele tele dapidi mo nipa agutan o mo nipa wipe ki a ma daran ki a ma toju won ki a ma bo won ki a ma daabo bo won ki a gba won lowo ikekun ati wipe ki awon eranko buburu ti o le wa lati da agboru ki a le daabo bo awon agutan lowo awon eranko buburu won yi sugbon dapidi mo ju be lo o mo wi pe bi ohun ti je oluso agutan tele tele lori agbo eran be gege ni oluwa je oluso agutan fun ohun e ni o fun wa ni eri wi pe o je eni ti o ni iriri o je eni ti o mo oluwa bi a ba so nipa wi pe ki a mo oluwa a mo wi pe o ni idaniloju idariji ese o ni idaniloju wi pe a ti we ohun mo bi o ba ti je eni ti o ka orin dapidi ori kejilelogbon o ri iriri igbala iriri sodomo iriri atunbi ti dapidi ti o ni ki se be nikan nigbati o fa seyin nipa aigboran nipa ese bi o ba ka orin dapidi ori kokanlelaadota o ri nigbati o n bebe fun anu fun iwenomo fun idariji fun ayo igbala lati pada wa sinu okan ohun o ri wipe o je eni ti o mo olorun eyi ni o fi ro olorun lati le ko orin saamu yi wipe oluwa li oluso agutan mi bi iwo paapaa bi o ba ti mo olorun bi iwo paapaa bi o ba ti ni jesu bi iwo naa ba ti di atunbi bi a ba ti dari ese re ji o nigba naa ni iwo naa yi o le wipe oluwa li oluso agutan mi bi aba wo ohun ti dapidi n so nihin a ri wipe awon elomiran ma ni iriri ogbologbo iriri atijo ti ko ba won di odun titun dapidi ki se iru eni be nihin le o wipe nitooto lati eyin wa lati kekere ni oluwa ti je oluso agutan mi sugbon o n fi ope fun olorun wipe ni akoko ti o n ko saamu yi o ri wipe oluwa si je oluso agutan ohun iwo paapaa igbala ti o n jeri nipa re idande ti o n jeri nipa re idariji ese ti o n jeri nipa re iriri isodomo ti atunbi ti o n jeri nipa re se eyi ti o wa titi di isinsiyi ni tabi eyi ti o ti koja lo eyi ti o ni ni odun ti o koja sugbon ti ko ba owo inu odun titun o ye ki o ni idaniloju wipe ninu odun titun yi o je ti olorun
wipe o ki se iwo re o je agutan ninu agbo olorun ki se agutan ti o sako agutan ti o sonu sugbon agutan ti o ti pada wale eti iwo ibale wipe oluwa li oluso agutan mi awon elomiran won ma fi ojo egbala won dola awon elomiran won ma sun ojo egbala won mo waju won ki won o mo oro olorun ti o so wipe loni ni ojo egbala loni ni ojo idande won ma so wipe ni gbo se awon o fi aye won fun jesu ni gbo se awon o fi aye won fun olorun lati ni igbala e je wipe won ko fe oluso agutan nisinsiyi won ko fe oludaabobo nisinsiyi won ko fe idariji nisinsiyi sugbon won fe ki oluwa ki o je oluso agutan won ni ojo iwaju kini ru awon eniyan be yo se nigbati eran ko boburu nigbati ejo lailae ni nigbati esu satani bi o ba deruba won ti o wa si igbese aye won ti o fe pa won je ti o fe da igbese aye won ru kini won yo se nigbati won ko ti ni oluso agutan bi o ba je ru eni be ti o fi ojo igbala dola bi o ba je ru eni be ti ko mo oluso agutan ti ko mo oluwa gege bi oluso agutan re loni o ye ki o fe aye re fun jesu o ye ki o ko ese re sile o ye ki o so fun olorun wi pe loni ni o fe ki oluwa ki o je oluwa olugbala ati olurapada ati oluso agutan re kini awon anfani awon ibukun ti o wa ninu wi pe oluwa je oluso agutan wa won po ye ki a wo won ni ikokan wo ese kini oluwa le oluso agutan mi emi ki yo se alaini o ti dara to lati mo ninu aye ti a wa loni aye ti o je wi pe ati jeun o deti ati woso o doran aye ti o je wi pe a ko ni anito ati aniseku aye ti o je wi pe awon ti won ti le je olowo papa won kigbe wi pe nkan le sugbon awa ti a mo olorun awa ti a ni oluwa gege bi oluso agutan wa ko si eru nitori wipe awa ki yo se alaini onkohun eyi ni eri ti a ri ninu bibeli wipe ni igba oda ni igba kugba wipe oluwa o ma npese fun awon ti re aran ti itan omo israeli li aginju ki won ti le to kuro ni oko eru egypt se aran ti wipe bi won ti npon won loju si be ni won dagba si bẹ́ẹ̀ ni wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n lágbára jù bẹ́ẹ̀ lọ nítorí wípé ọlọ́run ló kọjú sí wọn láti ṣe wọ́n lóore nígbà tí wọ́n sì wà ní aginjù a rí wípé kìí ṣe wípé owó ni wọ́n fi ń ra oúnjẹ nítorí wípé mánà látòkè wá ni ọlọ́run fi ń bọ́ wọn àwọn pàápàá lè sọ ní ìgbà náà wípé olúwa lè olùṣọ́ àgùntàn wọn wípé wọn kò ṣe aláìní ohunkóhun bí ó bá dàbí ẹni wípé àìsàn wà láìsí ilé ìwòsàn bẹ́ẹ̀ la mú wọn láada lọ́fẹ̀ẹ́ ní tó ń jẹ ńkọ́ bẹ́ẹ̀ la ń pèsè fún wọn ní ti aṣọ wíwọ̀ ńkọ́ aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn fún ogójì ọjọ́ kò ya bẹ́ẹ̀ ni kò gbó mọ́ wọn lára àwọn wọ̀nyí lè kọrin àwọn wọ̀nyí lè fò fáyọ̀ wípé olúwa lè olùṣọ́ àgùntàn wọn wípé nígbà tí olúwa jẹ́ olùṣọ́ àgùntàn wọn àwọn kò ṣe aláìní ohunkóhun àwa pàápàá lónìí a lè sọ pẹ̀lú ìdániloju a lè sọ ẹ̀rí yìí láti ẹnu wa fún àwọn ẹlòmíràn wípé láti ìgbà tí olúwa ti jẹ́ olùṣọ́ àgùntàn wa a kò ṣe aláìní ohun tí ó dára nínú orin dáfídì orí kẹtàdínlógójì orin dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n èmi ti wà lé ewé èmi sì dàgbà èmi kò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ orin dáfídì yìí ló tún jẹ́ kí ó yé wa dáfídì yìí kan náà ló ń sọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìrírí gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó mọ ọ̀pọ̀lọpọ̀ láti gbogbo ìdílé ísírẹ́lì ó sọ wípé láti ìgbà tí òun ti wà lé ewé títí òun fi dàgbà nísinsìnyí wípé òun ò tí ì rí kí a kọ olódodo sílẹ̀ àti kí irú ọmọ rẹ̀ kí ó máa ṣàgbé oúnjẹ
Enje ki o da wa loju wi pe Olorun ma npese fun awon ti re opolopo eri ni a le so fun wa gege bi ijo gege bi enikokan bi Olorun ti npese fun awon ti re mo si mo daju wi pe ninu odun titun yi a o ri wi pe Oluwa yo ma pese fun wa Oluwa yo ma fun wa ni anito ati anisheku yo ma mu ki ibukun orun ibukun ajemonu ki o je ti wa loruko Jesu ninu orin Dafidi ori 84 ese ikokanla orin Dafidi ori 84 ese ikokanla nitori Oluwa Olorun li orun ati asa Oluwa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti rin dede o ti ani lati boju to ni wepe ki a rin dede gege bi oro Olorun a o ri wipe ibukun ipese atorun wa yo je ti wa a o ri wipe Oluwa le le so agutan wa wipe awa ki yo se alai ni ohun kohun ninu Filipi ori 4 ese 19 ni Paul apostoli ni o ti je ki o da wa loju ipese ti Olorun ni fun awon ti re sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu je ki a wo anfani keji ti a ni nipa wipe Oluwa je oluso agutan wa ki a wo ninu orin Dafidi ori 23 ese ikeji o mu mi dubule ninu papa oko tutu o mu mi dubule ninu papa oko tutu ohun ti onisamu so fun wa nihin ni wipe o mu aniyan kuro ninu okan ohun opolopo nitori akoledo aye yi aniyan poju fun won opolopo ni o je wipe aniyan yi ni o ti di aisan si won lara opo ni o je wipe eje riru ati awon nkan miran ni o ti wa lara won nitori wipe won ni aniyan popo sugbon o nso fun anihin wipe o mu mi dubule o fun mi ni isimi okan awa ti a je ti Olorun o ye ki a ni isimi nitori eyi ni Jesu Kristi pe wa si o ye ki a ni alaafia ninu okan wa o ye ki a mo wipe nigba ti Olorun fun ara re ti o sise wa ni olorire ti o je ki a ba Jesu pade ti o ti fun ani igbala Olorun o ye ki a mo wipe nigba ti Olorun ti je ti wa o ye ko si aniyan ninu okan wa je ki a wo Matthew ori kefa Matthew ori kefa ese ikokanlelogbon nitori na e ma sese aniyan wipe kile a o je ati kile a o mu ati asowo li a o fi bo le a o fi wo wa aigbagbo ni o ma mu ki aniyan ki o wa ninu okan wa kile a o je kini ebi yo je bawo ni a o se toju aya bawo ni a o se toju omo bawo ni a o se ran omo lo si ile iwe bawo ni a o se san owo ile ti a n gbe iru asowo ni a o wo bi aso ba gbomo wa lara kini a o fi paaro re ki bawo ni a o se le gbe igbesi aye irorun ninu aye ti a wa o so fun a wipe igba ti a ni Oluwa gege bi oluso agutan wa a ni Oluwa gege bi olugbala olurapada wa e se ti a fi n se aniyan o ni sugbon ki a ma tete wa ijoba Olorun na ati ododo re o ni gbogbo nkan wonyi le o se fi kun fun yin ninu Matthew ori 11 lati ese 28 Matthew ori 11 ese 28 e wa sodo mi gbogbo eyin ti n sise ati ti a si di ero wuwo le lori emi o si fi isimi fun yin e gba ajaga mi si orun yin ki e si ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan li emi
ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa nígbà tí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Nígbà tí a bá ní Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́àgùntàn wa, ó máa ń fún wa ní ìsinmi nínú ọkàn wa. Èyí ó máa ń jẹ́ kí onígbàgbọ́ kí ó ní àlàáfíà àti ìsinmi. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé ewu wà lọ́nà, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìdojúkọ tàbí inú níbí ni, bí ó tilẹ̀ dàbí ẹni wípé àjálù wá lọ́tún, ó ń wá lọ́sì, síbẹ̀síbẹ̀ ọkàn wa máa ń balẹ̀ nínú Ọlọ́run. Bí o bá wo ìgbésí ayé Jésù, nítorí wípé ó ní kí ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn Farisí tàbí àwọn Sadusí tàbí àwọn ará àwọn tó ń tẹ̀lé Hẹ́rọ́dù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá ọ̀rọ̀ kan láti kà sí i lẹ́sẹ̀, láti mú mọ lẹ́nu tàbí láti ká mọ lọ́wọ́ kí wọ́n ba lè ṣe é ní ibi. Àwọn ènìyàn sì máa kìlọ̀ fún Jésù wípé ṣé o mọ̀ wípé àwọn Farisí ń dọdẹ rẹ, ṣé o mọ̀ wípé àwọn Sadusí ń dọdẹ rẹ, ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tíì tó. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ó ṣe, ìbáṣe ní Galilee, ìbáṣe ní Jerusalem, ìbáṣe ní Samaria, ibikíbi tí ó yẹ kí ó lọ, a máa lọ. Nítorí kì í bẹ̀rù, ó ní kí a kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun. Nítorí bàbá ni ó rán òun, ẹni tí ó sì rán òun, ó wà pẹ̀lú òun wípé nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúgbà àti níbikíbi. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa, kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa, kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ìbá ṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun. Iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo, nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ. Yóò sọ ọkàn àti èrò yín, yóò ṣọ́ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù máa ń fúnni ní ìsinmi, ìsinmi ọkàn, ìsinmi ti ẹ̀mí, ìsinmi nínú ẹ̀mí wa. Bí a bá mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Olúwa, gẹ́gẹ́ bí Olùṣọ́àgùntàn, gẹ́gẹ́ bí Olùràpadà Olùgbàlà wa. Kí a padà sí orin Dáfídì orí 23 ẹsẹ̀ 2, ó mú mi dùbúlẹ̀ nínú pápá ọkọ̀ tútù, ó mú mi lọ ní ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó jẹ́ kí a mọ̀ níhìn wípé ìtọ́ni Ọlọ́run ó máa ń jẹ́ ti àwọn tí ó bẹ̀rù rẹ̀, ó máa ń jẹ́ ti àwọn ọmọ ìgbàlà. Ìtọ́ni Ọlọ́run ó wà fún àwọn tí wọ́n mọ Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́àgùntàn. Ó ti Olùṣọ́àgùntàn máa ń ṣe ni wípé a lọ síwájú láti wá ibi tí omi tútù wà, omi dídákẹ́ rọ́rọ́ láti wá ibi tó wà. Ó máa ń lọ síwájú àwọn àgùntàn láti wá ibi tí kì yóò ní ewu, ibi tí wọn kì yóò ha sínú pàlàpálá òkúta, ibi tí àwọn òkè kì yóò lè wólù wọn. Olùṣọ́àgùntàn àti kọ́kọ́ lọ ṣáájú wọn. Olùṣọ́àgùntàn jẹ́ ẹni tí máa lọ ṣáájú wa. Kí a tó ṣe ìgbéyàwó, yóò lọ ṣáájú wa, yóò wá ẹni tí ó yẹ kí a fẹ́, yóò wá ẹni tí a lè fẹ́, tí a ó ní ìrọ̀rùn àti àlàáfíà ní ìdílé wa. Kí a tó lọ síbi iṣẹ́ kan, a máa lọ ṣáájú wa. Kí a tó lọ sí ìrìn àjò, a máa lọ ṣáájú wa. Bí ó bá ti lọ ṣáájú wa, yóò dì wá lọ́wọ́ mú, yóò máa tọ́ wa, yóò mú wa lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Jẹ́ kí n sọ nǹkan kan fún ọ níhìn-ín. Àwọn ẹlòmíràn, wọn kì í ní àkókò ìdákẹ́ jẹ́ láàárọ̀, wọn kì í lè farabalẹ̀. Bí àwọn àgùntàn bá farabalẹ̀ nígbà tí Olùṣọ́àgùntàn tí ó ń wá ọ̀nà fún wọn, tí ó ń fi ọ̀nà hàn wọ́n, wọn kì yóò lè mọ ọ̀nà tí ó dára. A rí wípé àwọn ẹlòmíràn tí wọ́n pe ara wọn ní onígbàgbọ́,
won ki ni akoko idakeje laaro kini an pe ni akoko idakeje akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan won yi ki o wa sinu okan wa ajoko je akabibeli asi gbadura asi ba olorun soro aje ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idakeje be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai kabibeli lai gbadura asi sare jade ati lo soja ati lo sibi okowo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro ṣugbọn akoko idakeje o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu habakuku ori keji ese ogun ni habakuku tin je ki o ye wa oni sugbon oluwa nbe ninu tempili re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti a mu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apa won ani ki gbogbo nkan ki o wa ni idake je ni waju re ase ka oro re ni hin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si ha omi dida keroro ninu orin David yi kan na ori keta lilo ori keta lilogun ese keta o tu okan wa lara o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba dabi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ki a mo wipe Jesu Christi oluwa oluso agutan o lo ma ntu okan wa lara oro re ma ntu ni lara ibukun re ma ntu ni lara iwenu mo eje re o ma ntu ni lara idani loju idariji o ma ntu ni lara ati iye ni pekun ti a ni o ma nje itura fun okan wa o tu okan mi lara se ori wi pe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi oluwa ti olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona ododo nitori oriko re o ni ododo wa oni iwa mimo wa o lo ma fun ani ododo ati iwa mimo nipa ori ofe re ni a fi le gbe igbesi aye asegun ni toto idanwo lati odo isu yo wa ni toto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru isu yo wa sugbon bi a ba gbekele olorun oni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma n fun okan wa ati so nipa itura ti o ma n fun wa ati we pe ninu ese ikerin oni nitooto bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o nso fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro nilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe nibo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin
láàrin àfonífojì òjìjì ikú. Èmi kì yóò bẹ̀rù ibi kan. Dávidì ó mọ ohun tí a ń pè ní kí a máa rìn ní àfonífojì òjìjì ikú. Ṣé o mọ̀ wípé Sọ́ọ̀lù ó dọdẹ Dávidì fún ìgbà pípẹ́? Ìgbà mìíràn ó ṣeéṣe kí Dávidì kí ó wà ní ẹ̀gbẹ́ òkè, kí ó wà ní ẹ̀gbẹ́ níhìn-ín, kí Sọ́ọ̀lù kí ó wà ní ẹ̀gbẹ́ lọ́hùn-ún. Ṣùgbọ́n bí èyí tilẹ̀ jẹ́ àfonífojì òjìjì ikú fún Dávidì, ó ní Jésù Kristì àti Ọlọ́run wọn kò fi mí sílẹ̀ rí. Èmi kì yóò bẹ̀rù ibi kan. Ìgbà mìíràn ó ṣeéṣe kí ó jẹ́ láàrin àwọn Fílísítíìnì ni Dávidì yóò gbé rí ara rẹ̀. Ó ní ṣùgbọ́n ní gbogbo ìgbà yìí Jésù Kristì tàbí Olúwa Olùṣọ́àgùtàn wípé ó tó fún òun. Àwa pàápàá yẹ kí a mọ̀ wípé bí a tilẹ̀ láàlà tí ó bani lẹ́rù, bí a tilẹ̀ ń rí ìrísí tí ó bani lẹ́rù, bí àwọn ọ̀tá bí wọ́n tilẹ̀ ń halẹ̀, ó yẹ kí a mọ̀ wípé kò séwu, nítorí wípé àwa kì yóò bẹ̀rù ibi kan. Bí Olùṣọ́àgùtàn wa bí ó bá wà nítòsí, ìmọ́lẹ̀ ayé bí ó bá wà nítòsí, ẹ̀rù kì yóò bà wá nítorí òkùnkùn. Bí àjínde àti iyẹ̀ bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù òjìjì ikú. Bí kìnìún ẹ̀yà Júdà bí ó bá wà nítòsí wa, a kì yóò bẹ̀rù bí kìnìún láéláé ni bí ó tilẹ̀ ń ké. Nítorí bẹ́ẹ̀ kí ó yé wa wípé ẹ̀rù kò sí fún ọmọ Ọlọ́run. Kí a sá máa gbàdúrà, kí a máa gbàgbọ́, kí a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó dájú wípé yóò mú wa ṣẹ́gun. Ó ní ìwọ wà pẹ̀lú mi. Ìfarahàn Ọlọ́run ó jẹ́ tiwa nígbà gbogbo. Níbikíbi tí a bá wà, bí a bá jẹ́ olóòótọ́, bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, bí a bá wà nínú òdodo Jésù Kristì, ó dájú wípé yóò wà pẹ̀lú wa. Nínú ẹsẹ̀ ìkarùn-ún, ìwọ́tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ìwọ́ dá òróró sí mi lé orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Ìwọ́ tẹ́ tábìlì oúnjẹ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Lé ojú àwọn ọ̀tá mi. Àwa tí a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara, bí a bá rí ọ̀tá tàbí bí a bá gbúròó wípé ọ̀tá ń bọ̀, ẹ̀rù a máa bà wá, nítorí wípé a kò ní ìsinmi, a kò ní ìgbàgbọ́ nínú Jésù Kristì tí ó jẹ́ Olúwa Olùṣọ́àgùtàn wa. Ṣùgbọ́n Dáfídì ń sọ fún wa wípé bí àwọn ọ̀tá tilẹ̀ wà, bí wọ́n tilẹ̀ pọ̀ ní iye tí a kò lè kà wọ́n tán, wípé Olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú òun, níwájú àwọn ọ̀tá òun. Ìbéèrè tí o lè ní ní ọkàn rẹ ni wípé èéṣe tí Ọlọ́run kò pa gbogbo àwọn ọ̀tá wọ̀nyí rẹ, kí a ba lè gbádùn tábìlì tí Ọlọ́run tẹ́ sílẹ̀ níwájú wa. Ohun tí ó yẹ kí ó yé ọ ni wípé Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè mìíràn, Ọlọ́run tí ó ti pa ààlà sí àárín omi àti ilẹ̀, tí ó sọ fún omi wípé níhìn-ín ni omi rẹ ni omi yóò dé, wípé kò gbọdọ̀ kọjá ibẹ̀. Ọlọ́run ti de àwọn ọ̀tá wa, ó ti dè wọ́n mọ́lẹ̀. Bí a tilẹ̀ ń rí wọn, wọn kò lè kọjá ààlà tàbí ààyè tí Ọlọ́run fún wọn. Nítorí bẹ́ẹ̀, bí ó bá tẹ tábìlì sílẹ̀ níwájú wa, ọ̀tá lè wà, ṣùgbọ́n èyí kò dí wa lọ́wọ́. Àwọn ẹlòmíràn a máa sá káàkiri, wọ́n máa sọ wípé àwọn kò lè wá sínú ìjọ dípà nínú ẹkùn yìí, àwọn fẹ́ lọ sí ìjọ dípà nínú ẹkùn mìíràn, nítorí pé ẹni tí àwọn ń rí lójú àlá ó dàbí ẹni wípé kò fẹ́ kí àwọn kí ó ríire, kò fẹ́ kí ọdún yìí kí ó yabo fún wọn. Bí a bá jẹ ọmọ Ọlọ́run, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá tilẹ̀ bá wa jókòó lórí àga kan náà, èyí ò ṣe ohunkóhun. Bí ọ̀tá bí ó bá tilẹ̀ bá a péjọ nínú ilé ìsìn kan náà, ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lè ojú àwọn ọ̀tá mi. Ẹlòmíràn wọ́n máa sọ wípé àwọn ò mọ̀ wípé bóyá àwọn fẹ́ dúró nínú ìjọ àbí àwọn fẹ́ wá ibòmíràn láti lọ máa jọ́sìn. Kí ló dé? Wọ́n máa sọ wípé àwọn láàlá ni, àwọn rí obìnrin kan tí ó nírùngbọ̀n. Bí wọ́n bá sì ti rí obìnrin tí ó nírùngbọ̀n, ó dájú wípé àjẹ́ nirú ẹni bẹ́ẹ̀. Ìyẹn ò ṣe ohunkóhun. Bí ẹnikẹ́ni tilẹ̀ jẹ́ àjẹ́ tàbí ẹnikẹ́ni jẹ́ oṣó, bí ó tilẹ̀ wù kó gbé èṣùmí, kí ó sì máa búra múra mọ̀, bí ó wù kí ó máa pàdé wa lójú àlá lójoojúmọ́,
iba ni ogbon iba ni ohun ko ohun lo le ni iyi o se ohun ko ohun awa ti a je ti olorun a mo wi pe iwo tetabiri ounje sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a ma ni ibukun atorun wa loju awon ota wa a ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo olorun yo ma pese ni kokun fun o je ki a wo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu titi odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wi pe emi o ma gbe inu ile oluwa lai lai Jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayiraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori pe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wi pe a fe more lati so fun olorun wi pe a dupe lati so fun olorun wi pe awa lo se lo lorire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re jio bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun we pe o dupe we pe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje Jesu Christi we dupe lowo olorun wi pe oluwa le oluso agutan re ati wi pe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupada bo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anu nko ati ibugbe ayiraye je ki a dupe lowo olorun wi pe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o se pinu wi pe ko si ohunkohun ti o mu igbala Jesu Christi kuro ninu okan re ki o pinu wi pe ko si ohunkohun ti yo fa o kuro lodo olorun so fun olorun wi pe o fe je tire titi lai gbadura bi aini tabi ohunkohun ba ni igbesi aye re nipa ti emi ni o ni idanwo o si fe je eni ti o segun eni ti o bori so fun olorun so fun olorun yo fun o lagbara so fun olorun yo mu ki gbogbo eru re ki o kuro so fun olorun yo pese ni kikun fun gbogbo aini re

sọ wípé ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀. A sọ wípé kí ó máa gbé inú wa. Èyí ni Bíbélì jẹ́ kí ó yé wa wípé inú ọkàn wa ni a ní láti gba ọ̀rọ̀ Ọlọ́run sí. Inú ọkàn wa ni ọ̀rọ̀ Ọlọ́run ní láti máa gbé. Jẹ́ kí a wo Deuteronomy orí kẹfà, ẹsẹ̀ ìkẹfà, àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Èyí ni ní lé ọkàn rẹ. Àwọn ọmọ Ísíráẹlì wọ́n ń lọ sí ilẹ̀ àwọn òmìràn, ilẹ̀ tí ó jẹ́ wípé àwọn dàbí ẹlẹ́ngà lójú àwọn tí wọ́n ń lọ bá, lójú àwọn ọba Jericho àti àwọn ọba mìíràn. Àwọn wọ̀nyí wọ́n ń lọ sí ilẹ̀ wọn. Àwọn ọba wọ̀nyí tí ó wà ní ilẹ̀ Kenani, ó ṣeéṣe kí wọn kí ó máa sọ̀rọ̀ tí ó lè dá ìyàfóni, ọ̀rọ̀ tí ó lè banilẹ́rù, ọ̀rọ̀ tí ó lè jẹ́ kí ó dàbí ẹni wípé kí a padà síbi tí a ti ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún ọ wípé àti ọ̀rọ̀ wọ̀nyí tí èmi pa láṣẹ fún yín lé òní kí ó máa wà lé àyà yín, kí ó máa wà lé àyà rẹ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé bí Filistini tilẹ̀ ń sọ̀rọ̀, bí Goliati bí ó tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn olùgbé Kenani bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, bí àwọn ara Hiti tàbí àwọn ara Jebusi tàbí àwọn kèfèrí bí wọ́n tilẹ̀ ń sọ̀rọ̀, ohun kan láì gbọ́dọ̀ má ṣe fún wa. Kí a má fi etí sí ohun tí àwọn kèfèrí ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ọ̀tá ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn àjòjì sí ìhìnrere ohun tí wọ́n ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn apẹ̀yìndà tí wọ́n ń sọ. Kí a má fi etí sí ohun tí àwọn ọmọ onínàkúnà tí wọ́n ti rìn jìnà réré sí ìjọba ọ̀run. Kí a má fi etí sí ohun tí wọ́n ń sọ. Ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ tí a ń gbọ́, ọ̀rọ̀ inú Bíbélì, ọ̀rọ̀ tí ó ní ìyè, ọ̀rọ̀ tí ó ní agbára, ọ̀rọ̀ tí ó ní ìmísí, ọ̀rọ̀ tí ó ní ìrètí, ọ̀rọ̀ tí ó ní àlàáfíà, ọ̀rọ̀ tí ó ní àwọn ìlérí láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ọ̀rọ̀ yìí ni ó yẹ kí a fi etí sí. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà lé àyà rẹ. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó ní ìṣẹ́gun. Bí a bá ṣe èyí, a ó rí wípé agbára yóò wà nínú wa. Bí a bá ṣe èyí, a ó rí wípé a ó lè máa rin ìrìn òdodo. A ó lè wà ní ìwà mímọ́. Ṣùgbọ́n bí a bá ń ro àwọn ọ̀rọ̀ mìíràn, bí ó bá jẹ́ àwọn ọ̀rọ̀ mìíràn ni ó wà ní ókàn àyà wa, àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó dájú wọn ó gbé wa ṣubú. Jẹ́ kí n fọ ní àpẹẹrẹ. Bóyá o ti ní ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí obìnrin, ọmọkùnrin yìí ó sì jẹ́ ẹni tí ẹjọ́ ń rin ìrìnkurìn, tí ẹjọ́ ń ṣe ìfẹ́kùfẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti di onígbàgbọ́ nísinsìnyí. Bí o ti di onígbàgbọ́ nísinsìnyí, ọmọkùnrin yìí ó tún kọ ìwé ránṣẹ́ sí ọ. Ó tún sọ àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ wípé kẹ tún jọ máa rìn ìrìn tí kò bójúmu, kẹ tún jọ máa rìn papọ̀. Bí o bá ronú sí àwọn ìlérí tí ó ń ṣe fún ọ, àwọn ohun tí ó ń sọ fún ọ, àwọn ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ tí ó ń sọ, ó dájú wípé ó ṣubú. Ṣùgbọ́n bí o bá fetí sí, bí o bá jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó máa gbé inú ọkàn rẹ, ọ̀rọ̀ Kristi kí ó máa gbé inú ọkàn rẹ, ó jẹ́ aṣẹ́gun. Ó lè borí èṣù, ó lè borí ìdánwò. Ó ṣeéṣe ìwọ tí ó jẹ́ ọkùnrin kí ó jẹ́ wípé ẹnìkan ti wà tí ẹjọ́ rin ìrìnkurìn tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n o ti jù ú sílẹ̀ nítorí wípé o ti di ọmọ Ọlọ́run. Bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá wá bá ọ, ó ṣeéṣe kí ó máa sọ ọ̀rọ̀ ìdẹ̀wò tàbí ọ̀rọ̀ ìdánwò. Bí o bá fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, àwọn ọ̀rọ̀ wọ̀nyí wọ́n lágbára láti gbé ọ ṣubú. Ṣùgbọ́n bí o bá kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀, tí o fetí sí ọ̀rọ̀ Ọlọ́run, tí o ń ronú lórí ọ̀rọ̀ Ọlọ́run, tí o ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run tí o ń ronú sí yìí yóò fún ọ ní agbára, yóò fún ọ ní okun, yóò sì jẹ́ kí o jẹ́ akọni nínú ìgbàgbọ́. Wo orin Dáfídì orí 69. Orin Dáfídì orí 69, 1:9. Ẹsẹ̀ 11. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí ó má bàa ṣẹ̀ sí ọ.

0: Tí o bá jẹ́ ọlọ́pàá tí o sì jẹ́ ẹni tí ó wà ní ìhìn rere, o ti ní ìgbàlà, o sì mọ ọ̀rọ̀ Ọlọ́run, o fẹ́ máa gba owó ẹ̀yìn tàbí owó àbẹ̀tẹ́lẹ̀. Bí o bá fetí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá mìíràn tí wọn ò tí ì di àtún bí, ó ṣeé ṣe kí o padà sẹ́yìn. Ó ṣeé ṣe kí o bẹ̀rẹ̀ sí ní kó àwọn èébì tí o ti pọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní kó wọn jẹ. Owó ẹ̀yìn tí o ti kọ̀ sílẹ̀ kí o bẹ̀rẹ̀ sí ní gbà á, ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má baà ṣẹ̀ sí ọ. Ó ṣeé ṣe kí o jẹ́ ìyàwó nínú ilé. Bí o bá fetí sí ohun tí àwọn obìnrin mìíràn ń sọ nígbà tí a bá wà ní ilé ìdáná, o ṣẹ̀ sí ọkọ rẹ, o ṣẹ̀ sí Ọlọ́run, o ṣẹ̀ sí ìjọ. Ṣùgbọ́n bí o bá kọ èyí tí wọ́n ń sọ sílẹ̀, bí o bá pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ lé àyà rẹ, ọ̀rọ̀ Ọlọ́run yìí ni ó pa ọ́ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má baà ṣẹ̀ sí ọ. Ó ṣeé ṣe kí o jẹ́ wípé láàrin ọkọ àti aya, àti ní èdè àìyedè díẹ̀, ìyàwó sọ ọ̀rọ̀ sí ọkọ, ọkọ sì sọ ọ̀rọ̀ sí aya. Ṣé o mọ̀ wípé ní àkókò èdè àìyedè, bí a ò bá ṣọ́ra, ọ̀rọ̀ a máa jáde láti ẹnu wa láì sí wípé a ń ṣe àbójútó ohun tí à ń sọ? Ṣùgbọ́n bí oníkálukú, ìkíní sí ẹnìkejì, bí o bá ti bẹ̀bẹ̀ wípé kí a parí àwọn ọ̀rọ̀ yìí, bí o bá ń ronú sí àwọn nǹkan tí ìyàwó rẹ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àbí o ń ronú sí nǹkan tí ọkọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀rọ̀ yìí ò ní parí. O máa dá ẹ̀ṣẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni. Ìbínú yóò dé, àràn kan yóò dé, kí a máa nodì, kí a máa fẹ́ kí ara wa yóò dé, tàbí kí a máa rìn láàrin ilé gẹ́gẹ́ bí èkúsí ológbò, yóò jẹ́ ìwà irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá lé àwọn ọ̀rọ̀ wọ̀nyí jáde kúrò nínú ọkàn rẹ, bí o bá gba àwọn ọ̀rọ̀ èdè àìyedè nínú ọkàn rẹ, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run láàyè nínú ọkàn rẹ, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní kí a dáríji ara wa, kí a fẹ́ràn ara wa, kí a tẹríba fún ọkọ, kí a tọ́jú ìyàwó wa, kí a tẹríba fún àwọn tí ó jù wá lọ, kí a ní ìrẹ̀lẹ̀ ẹnìkan sí ẹnìkejì. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń gbé yẹ̀wò ní ìgbà gbogbo, ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ lé àyà mi kí èmi kí o má baà ṣẹ̀ sí ọ. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ yìí ni a ń ronú lé, a ó rí wípé ọ̀rọ̀ yìí yóò fún alágbára láti rin ìrìn òdodo àti láti rí wípé kò sí ìkórira, kò sí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Róòmù orí 10 ẹsẹ̀ 8. Ṣùgbọ́n kí ni ó wí? Ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ, lé ẹnu rẹ, àti lé ọkàn rẹ. Èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù. Ó ní ó yẹ kí ọ̀rọ̀ kí ó wà lé ọkàn wa, kí ó sì wà lé ẹnu wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù, gẹ́gẹ́ bí a bá ti ń gbọ́ ìwàásù, kò yẹ kí a jẹ́ kí ó gba etí ọ̀tún wọlé, kí ó gba ti òsì jáde. Ó yẹ kí a tò ó jọ sí ọkàn wa. Ọ̀rọ̀ ìgbàgbọ́ tí à ń wàásù, ọ̀rọ̀ ìgbàlà tí à ń wàásù, ọ̀rọ̀ ìyè ẹnipẹ̀kun tí à ń wàásù, ọ̀rọ̀ ìwà mímọ́ tí à ń wàásù, ó yẹ kí ó wà nínú ọkàn wa, ó yẹ kí ó wà lé ẹnu wa. Ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́jọ́ ajé, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́bọ̀, ọ̀rọ̀ tí a ń gbọ́ ní ọjọ́ Àìkú, ọ̀rọ̀ tí a ti gbà sínú kásẹ́ẹ̀tì tí à ń gbọ́ ní ìgbà gbogbo, ó yẹ kí a tò wọ́n jọ sí ọkàn wa. Èyí ni yóò jẹ́ kí a gbé ìgbésí ayé òdodo, kí a sì máa rìn déédé níwájú Olúwa, níwájú Ọlọ́run. Nínú Deuteronomy orí 8 ẹsẹ̀ 3, ó sì rẹ̀ ọ́ sílẹ̀, ó sì fi ebi pa ọ́, ó sì fi mánà bọ́ ọ, tí ìwọ kò mọ̀, bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ kò mọ̀, kí ó lè mú ọ mọ̀ pé ènìyàn kò ti pa oúnjẹ nìkan wà láàyè, bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu Olúwa jáde lè ènìyàn wà láàyè. Bí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a kà yìí, bí ó bá yé wa, a ó dín àkókò tí a ń lò ní ibi iṣẹ́, ní ilé ìtajà, a ó dín kù díẹ̀ kí a lè wá sí ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé. Bí ohun tí a kà yìí, bí ó bá yé wa, bí a bá jẹ́ kí Ọlọ́run kí ó kọ́ sínú ọkàn wa, a ó dín ìrìnkèrindò tí a ń rìn nínú ayé, a ó dín ikù. Mo fẹ́ lọ sí abúlé, mo fẹ́ lọ sí yìí, mo fẹ́ lọ sí ọ̀hún. Èyí tí ó ń jẹ́ kí a pa ẹ̀kọ́ ọjọ́ ajé, tí ó ń jẹ́ kí a pa wọ́n jẹ, a ó dín wọn kù. a o wa lati gbo oro Olorun. Bi ohun ti a ka yi bi o ba ye wa dara dara, a o pale mo oja ti a n ta ni akoko ti o ye. A o wa lati gbo oro Olorun, je ki n tun ka si o leti bi mo ti n la yi o. O si re o sile, o si fi ebi pa o. Ohun ti a n so fun wa nihin ni wo pe Olorun din ounje ti ara ko. Ebi pa wa die, ke a ba le fi aye sile fun oro Olorun nitori ohun ni ounje emi. Mo fe ki o wa ara re gege bi eniyan meta ti o wa papo si ojo kan. Eniyan nipa ti ara, eniyan ti okan, eniyan ti emi. O sese ki o ma yi o, o yi Olorun. Sugbon teti sile ninu awon eniyan meta yi, o n fi ounje fun ti ara ni igba gbogbo. O n bo ara yi ni igba gbogbo ni e meta lojumo, ni ojo meje ni ose, e je ni igba mokanlelogun ni ose kan ni o n bo ara. Sise apere ti mo n se fun o yi feti sile daradara. Eni meta ni o wa ni iwaju re. Eni kan ninu awon meta yi o fun won lounje ni igba mokanlelogun ni ose. Eni ikeji o fun ni ounje ni ekan soso ni ose. Nitori wepe ojo Aiku nikan ni awon elomiran ni won wa si ile ijosin lati gbo oro Olorun. Ojo Aje won o si nihin. Ojo Alamisi eyi ti se ojobo won o si nihin. Ounje ekan soso ni a n fun iru eni be. Iketa a o tile fun ni ounje kankan rara. So fun mi gbati eyi ti o fi eyi to je aropo fun ara o n dagba, eyi ti a fun ni ounje ekan soso lose ko ni pe ku, eyi ti a o fun ni ounje rara nko iku ti de. O ye ki a mo wepe ara, okan ati emi, o ye ki a ma bo won. Ara ki a bo pelu ounje ti a n je ti a n fi senu. Okan ati emi wa ki a ma bo pelu adura ti a n gba, pelu isin ti a n sin, pelu orin emi ti a n ko, pelu oro Olorun ti a n je, pelu oro Olorun ti a n fa sinu okan wa ni igba gbogbo. Sugbon bi a ba tile ni ki a wa ni ojo Aje ati ojo bo ati ojo isinmi e meta lose. Se e meta yi poju nigba ti o je wipe e meta lojojumo ni a n bo ara. O ye ki a fi atunse si awon nkan ti a n se. O ye ki a ri wipe a n bo emi ati okan wa pelu ounje ye. Je ki n tun ka fun o lekan si. O si re o sile, o si fi ebi pa o, o si fi mana bo o, ki iwo ki o le mo beni ti iwo ko mo, beni awon baba re ko mo, ki o le mu o mo pe eniyan ko ti pa ounje nikan wa laaye. Bi ko se nipa gbogbo oro ti o ti enu Oluwa jade le eniyan wa laaye. Bi a ba fe wa laaye ni tooto, o ye ki a le ri wepe a n je ounje ti emi, ounje iye. A se fi oro iye yi a n fi bo ara wa ni igba gbogbo. Bawo ni a se le se eyi? Awon elomiran orin Dafidi nikan ni won ma n ka. Won ma n ro wepe Dafidi je eni ti o mo Olorun, o je eni ti o la inu re mi ni koja, o je eni ti o la iponju koja, o je eni ti o wa ni ipo opolopo gege bi baba, gege bi oba, gege bi jagun jagun, gege bi eni ti o wa, eni ti o n sa kaakiri ti ota n le kaakiri, gege bi eni ti o ni isegun, gege bi eni ti o ni awon omo, gege bi eni ti o sin Oluwa, gege bi eni ti o josin, gege bi eni ti a pe ni eni bi ti inu Olorun. Nitori awon ohun amuye yi ti o wa ni inu Dafidi, awon elomiran won ki ka nkan miran bi ko se orin Dafidi nikan soso. Sugbon a so fun anihin ni apa ti o gbeyin ninu ese iketa, o ni bi ko se nipa gbogbo oro ti o ti enu Oluwa jade le eniyan wa laaye. E je wepe ki se orin Dafidi nikan ni o ye ki a ma ka, gbogbo oro ti o ti enu Oluwa jade. Awon elomiran ni ti won nkan ti won ma nka ni ewe owe, won ki ka nkan miran ewe owe. Won ni nitori Solomon ti o ko iwe owe yi oye Olorun fun ni ogbon ogbon ti a ko fun awon eniyan saaju re ti a ko se fun awon elomiran leyin ti re yato si Jesu Christi omo bibi Olorun ni kan soso nitori be loro losan lale igba ki igba ti won ba fe ka bibeli iwe owe nikan ni won ka awon elomiran nkan ti won ka ni awon bi Samueli awon bi Chronicle awon bi Chronicle awon bi awon iwe awon oba won ni nitori opolopo iriri ni o wa ninu awon iwe wonyi nitori be ni won se nka awon iwe be won ni opolopo ogun jija opolopo ogbon mebemeye ti a fi jagun ti a fi segun ni o wa ninu awon iwe wonyi nitori be eyi nikan ni awon ma nka awon elomiran ni ti won ofin mo ofin mewa ti o wa ninu iwe eti Mose ko ninu Exodus ati ni Deuteronomy eyi nikan ni won ma nka ni ti won awon elomiran ti le so pe awon o ti le ni fi nkan won yi se awon iwe woli nitori pe awon woli won yi le ase loju lati mo kini ife olorun lati mo kini isipaya ti won ni lati oke wa nitori be Isaiah tabi Ezekiel tabi Jeremiah tabi Danieli tabi Hosea tabi Joel ni awon ma nka ni ti won sugbon a nso fun wa wi pe gbogbo oro ti o ti enu oluwa jade eyi ni o mu ki a wa laaye awon elomiran o je mo wi pe won ki ka majemo lai lai majemo titun ni won ma nka ni ti won won ma fe wo igbese aye Jesu oro ti Jesu Christ so ise iyanu ti o se won atele lo si Galilee nibi ti a ti nka won atele lo si Jericho nibi ti a ti nka won atele lo si Jerusalem nibi ti a ti nka won ki ka gbogbo oro Olorun won so wi pe an fe mo nipa Jesu si o mo wi pe ati e ti anka lati majemo lai lai gbogbo won ni o so nipa Jesu Christi awon elomiran so wi pe Jesu papa o so fun awon omo ehin re wi pe opolopo oni mo ni lati so ti n ko ti so fun yin nitori e ko ti le gba won nisinsin yi sugbon nigba ti emi mimo bade yo fi oyi ohun gbogbo ye yin nitori be won mo we pe episteli won yi ti ako ako nipa imisi emi olorun nipa be episteli nikan ni awon ka awon ki ka nkan miran awon elomiran iwe ifihan nikan ni won joko ti won ka ti won yewo won ni Jesu papa ti so nipase angeli ni fun Johanu we pe awon nkan wonyi ni ohun ti ko le sala isele ni lolo nitori be iyi nikan ni awon nka sugbon ohun ti olorun je ki o di mo fun ani we pe ki se apa kan bibeli ni o ye ki a ma ka ni igba gbogbo o ye ki a ma ka gbogbo bibeli ohun so fun a wi pe bi ko se nipa gbogbo oro ki se majemu lai lai nikan ki se majemu titun nikan gbogbo oro ti o ti enu oluwa jade nipasẹ bayi ni a o wa laaye bi o ba wo bi a se nse nihin ninu ijo wa o ri we pe bi a ba nko eko ninu Kolose bi a se nse le oni bi a ti nko eko ninu Kolose ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun be ni a n lo sinu majemu titun be ni a n lo sinu majemu laelae be ni a n lo kaakiri si awon oro ti a ti pese sile fun wa lati odo Olorun wa bayi ni Olorun fe ki a se bi a ba ti nko eko ni apa kan a o tun ma fi awon apa miran ninu bibeli a o fi ma di won a o fi ma se alaye won a o fi ma se itumo won ki ohun gbogbo ti o ti enu Olorun wa ki o ba le je anfani fun enikokan wa ye ki a wo Jobu ori iketalelogun ese ikejila Jobu ori iketalelogun ese ikejila bẹẹni emi ko pada sẹyin kuro ninu ofin enu re emi pa oro enu re mo ju ofin inu mi lo bi abanso nipa ofin ti inu iwo ti o ba je eni ti o gbo yoruba dara dara o mo we pe a nso nipa ohun jije bi enikan ba bi o ba nfe be enikan nise bi o ba so wi pe jo je ki n lo toju ofin ti inu mi na bi o ba so wi pe ki lo n so fun mi a so wi pe o ki se omo kaaro ojire ni ohun ti mo n so ni wi pe mo fe lo jeun wi pe ofin inu n fa mi ofin inu n so wi pe nisinsin mo lati dawo ohun gbogbo duro ki n lo mu ofin ti inu se eyi ni wi pe ki o lo jeun bi o ba ka yi ohun ti o nso ni wo pe emi pa oro re oro enu re mo ju ounje ti o se pataki fun mi mo pa ofin olorun mo ju ounje lo ohun ti a so yi o je ohun ti o se pataki popo o ye ki a mo we pe ounje ti ara ikan oro olorun ti emi ikan awon elomiran ti oro yi ti ye dara dara won ma nso fun a we pe lai si oro olorun ko si ounje aaro e ni wo pe ki won ki o to jeun laaro ohun ti won o kokko se ni pe won o ni akoko idakeje akoko ti won o ka oro olorun akoko ti won o gbadura nitori pe won fe lati je ki oro olorun ki o wa ni akoko awon elomiran won ma nse ju bayi lo awon elomiran ti won ma nse ni we pe awon cassette ti ati ni sile ti ati wasu oro olorun sile bi won ba njeun yala looro tabi losan tabi lale won fi cassette yi won fi sibe bi won ti njeun ti won bo ara be ni won tun bo emi pelu onje ye pelu oro olorun awon elomiran o sese ki o je pe bibeli ti ati ka ni ede yoruba ni won wa si odo awon ti won ba wa toju cassette ni won wa ra awon cassette won yi ki o ba le je wepe boya won we ni ile iwe tabi won jeun won a fi awon cassette yi sinu ibi ti kini yo ti ma jade ki won ki o ba le ma gbo oro olorun ni igba gbogbo awon arakunrin wa awon arabirin wa ti o tin se be ti o je wepe laaro won ni akoko idakeje won ka bibeli won agbadura bi won jeun won fi cassette oro olorun won fi si ibi ti won ti le ma gbo cassette yi bi won we lowo won se be iru awon eni ni ari pe won di alagbara awon ni won di akoni ninu igbagbo awon ni won di ajagun segun ni irin ajo wa bi a tin lo si orun sugbon awon ti ko le se be awon ti won je ole awon ti won ki ka bibeli awon ti won o ti e mo majemu titun yato si majemu lai lai gbogbo idanwo ti nwa lati owo esu ni o bi won sobo nitori be e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo bawo ni eyi yo sesese o marun ni ikini ki a ka oro olorun ikeji ki a gbo oro olorun iketa ki a ri wi pe a nla kaka lati ni oye ohun ti a nka ninu oro olorun ikerin ki a ri wi pe a nsasaro ninu oro olorun ikarun ki a ri wi pe ohun ti a nka ohun ti a ngbo ohun ti a ni oye re ohun ti a nsasaro ninu re a mu si se bi a ba nse be a o ri wi pe a o je alagbara ninu olorun je ki a pada lo si kolose ori keta ese ikerindinlogun ki a ri wi pe oro olorun ti a nso nipa re yi o nso ni di ologbon o n fun wa ni ogbon ogbon ti emi wo kolose ori keta ese ikerindinlogun e je ki oro kristi ki o ma gbe inu yin le opolopo ninu ogbon gbogbo ninu ogbon gbogbo oro olorun ni ma fun ni le ogbon je ki a wo bi oro olorun se ma fun ni le ogbon ninu timothy keji ori keta ese ikedogun ati pe lati igba omode ni iwo ti mo iwe mimo ti o le so di ologbon si igbala ologbon si igbala nipase igbagbo ninu kristi jesu oro olorun ni je ki a mo ona igbala oro olorun ni o je ki o ye wa wi pe gbogbo eniyan ni o sa ti se ti o si ti kuna ogun olorun oro olorun ni o je ki a mo wi pe gbogbo eni ti a bi lati inu obirin elese ni oro olorun ni o je ki a mo wi pe a bi wa ninu ese a mu ese gege bi eni momi a nje ese gege bi eni jeun tele tele oro olorun ni o je ki a mo wi pe awon irawo paapa won ko mo won ko pe ni waju olorun ki a ma to so nipa okunrin nipa enikeni ti a bi ninu obirin nipa be ni a fi mo wi pe oro olorun je ki a mo wi pe elese ni enikokan wa ni a ti je lati akoko ibi wa ki se be nikan oro olorun ni o je ki a mo ni o fun wa ni ogbon lati ri wi pe aba ati gbogbo wa fun talaka eyi ko fun wa ni igbala wi pe ko si ohunkohun ti a le se nipa ise ododo ara wa wi pe a o le ni igbala olorun ni o je ki a mo wi pe wo odo agutan olorun eni ti o ko ese ara aye lo àti pé a ó pe orúkọ rẹ̀ ní Jésù, nítorí òun ni ó gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé bí a bá wo ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, bí a bá kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, bí a bá sì kọ̀ wọ́n sílẹ̀, bí a bá rọ̀ mọ́ Jésù Kristì, kí a sì gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa wípé a ó ní ìgbàlà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó sọ wá di ọlọgbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ kí a mọ̀ wípé ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ tí a lè ní nínú Ọlọ́run wípé ọgbọ́n yìí yóò jẹ́ kí a borí èṣù, yóò jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀, yóò jẹ́ kí a borí àwọn tí ó ń ṣe inú ni bíni sí wa. Ṣé o mọ̀ wípé lákòókò Jésù Kristì, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n wá, tí wọ́n fẹ́ ká ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu, tí wọ́n fẹ́ fi wọn ìdẹ́kùn, tí wọ́n fẹ́ fi mú un, ọ̀rọ̀ tí ó ń sọ ni wọ́n fi ń sọ wípé a kò rí ọlọgbọ́n, ẹnikẹ́ni kò sọ̀rọ̀ bí èyí rí. Òun pàápàá sì ti fún wa ní ìlérí wípé bí a bá tẹ̀lé òun, kí a sì ń jẹ́ kí ọ̀rọ̀ òun kí ó wà nínú ọkàn wa wípé òun ó fún wa ní ọgbọ́n, kí àwọn ọ̀tá wa, àwọn tí ń ṣe lòdì sí wa àti àwọn tí ń ṣe inúnibíni sí wa tí wọn kì yóò lè fi borí wa. Wo Lúùkù orí 21:15. Lúùkù orí 21:15. Nítorí tí èmi ò fún yín lé ẹnu àti ọgbọ́n tí gbogbo àwọn ọ̀tá yín kì yóò lè sọ̀rọ̀ òdì sí, tí wọn kì yóò sì lè kò lójú. Bí ọ̀rọ̀ Jésù Kristì, bí ó bá wà nínú ọkàn wa, bí ó bá wà nínú ẹ̀mí wa, tí a tò wọ́n jọ tí ó kan àyà wa, a ó rí wípé ní àkókò inú ni bíni. Bí àwọn ọ̀tá tilẹ̀ dìde sí wa, ọ̀rọ̀ yìí ni yóò fún wa ní ọgbọ́n. Ọgbọ́n Ọlọ́run yóò sì jẹ́ kí a lè borí àwọn ènìyàn wọ̀nyí. Wo orin Dáfídì orí 90:1. Orin Dáfídì orí 90:1. Ẹsẹ̀ 92 àti ẹsẹ̀ 90:1. Nípa àṣẹ rẹ, ìwọ mú mi gbọ́n ju àwọn ọ̀tá mi lọ. Nítorí tí ó wà pẹ̀lú mi láéláé. Ní ẹsẹ̀ 90:1, èmi ní iyì ju gbogbo àwọn olùkọ́ mi lọ. Nítorí pé ẹ̀rí rẹ ni ìṣàrò mi. Nítorí bẹ́ẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run ni ó fún wa ní ọgbọ́n. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn ọ̀tá wa lọ. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ń ṣe inú ni bíni sí wa. Ó jẹ́ kí a gbọ́n ju àwọn tí ó tilẹ̀ ń gbìyànjú láti máa fún wa ní ìmọ̀ tí wọn tàbí àbá tí wọn. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó kún inú ọkàn wa, kí a tò wọ́n jọ sí òkan àyà wa, kí ó ba lè fún wa ní ọgbọ́n. Ṣùgbọ́n ọgbọ́n tí a ń sọ nípa rẹ̀ kì í ṣe ọgbọ́n ti ayé, kì í ṣe ọgbọ́n ti àwọn ẹlẹ́ran ara tí wọn ò ní ẹ̀mí Ọlọ́run. A ń sọ nípa ọgbọ́n ti ẹ̀mí, èyí tí ó tún ìwà wa ṣe, èyí tí ó jẹ́ kí a mọ bí a ti ń rìn, bí a ti ń sọ̀rọ̀ àti ìwà tí a ń hù gẹ́gẹ́ bí onígbàgbọ́. Jẹ́ kí a wo Deuteronomy orí 4 ẹsẹ̀ 5 àti 6. Deuteronomy orí 4 ẹsẹ̀ 5 àti 6. Wò ó, èmi ti kọ́ yín ní ìlànà àti ìdájọ́ bí Olúwa Ọlọ́run mi ti pàṣẹ fún mi pé kí ẹ̀yin kí ó lè máa ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ náà níbi tí ẹ̀yin ń lọ láti gbàá. Nítorí náà, ẹ pa wọ́n mọ́ kí ẹ sì máa ṣe wọ́n, nítorí pé èyí le ọgbọ́n yín. Ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa, kì í ṣe ìtàn àròsọ, kì í ṣe ìtàn láti ọ̀dọ̀ àwọn kèfèrí, kì í ṣe àwọn òwe ìbílẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ọgbọ́n wa. Ọ̀rọ̀ Ọlọ́run ni yóò fún wa ní ọgbọ́n àti òye láti mọ bí a ti ń rìn, bí a ti ṣe, bí a ti jẹun, bí a ti gbé ẹbí dúró àti bí a ti tọ́jú ẹbí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa dà wá lóye irú ìwà tí ó yẹ kí onígbàgbọ́ hù, ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ kí ó rìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni fúnni ní ọgbọ́n. Nínú Jákọ́bù orí kẹta. Jákọ́bù orí kẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ ìkejìdínlógún. Ṣùgbọ́n ọgbọ́n tí ó ti òkè wá àkọ́mọ́ a sì ní àlàáfíà a ní ìpamọ́ra kì í sì ṣòro láti bẹ̀ a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè àti lé àìsí àgàbàgebè èso òdodo lé à ń gbìn lé àlàáfíà fún àwọn tí ń ṣiṣẹ́ àlàáfíà bí a bá rí ẹnikẹ́ni tí ó sọ wípé òun gbọ́n ṣùgbọ́n tí kò sí ní ìwà mímọ́ èyí tí ìṣe ọgbọ́n ọlọ́run nítorí ọgbọ́n tí ó ti òkè wá àkọ́kọ́ mọ́ ohun àkọ́kọ́ tí a mọ̀ nípa ọgbọ́n tí ó ti òkè wá ni wípé a jẹ́ kí a ní ìwà mímọ́ ìwà òdodo a jẹ́ kí a máa rìn déédé ẹni tí ó bá ní ọgbọ́n àtòkè wá kì í ṣe ọgbọ́n oníkópani ọgbọ́n alágídí ọgbọ́n ajínilẹ́sẹ̀ ọgbọ́n ẹni tí ó lè jalè ṣùgbọ́n tí ohun gbogbo tí ó mú láti inú ọjà wa ó ṣeéṣe kí a má rí ọgbọ́n tí ó ti òkè wá ó jẹ́ ọgbọ́n tí jẹ́ kí a wà ní ìwà mímọ́ àkọ́kọ́ mọ́ kì í ṣe bẹ́ẹ̀ nìkan a sì ní àlàáfíà ẹni tí ó bá sọ wípé òun jẹ́ ọlọ́gbọ́n ṣùgbọ́n tí kò lè pa àlàáfíà inú ẹbí mọ́ tí kò lè pa àlàáfíà mọ́ nínú ìjọ tí kò lè pa àlàáfíà mọ́ nínú láàrin àwọn ọ̀rẹ́ èyí kì í ṣe ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń kọ ẹ̀yìn ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tí ó ń da ilé onílé tí ó ń dàárú ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí ó ń bí ìyàwó rẹ̀ nínú ní ìgbà gbogbo èyí kì í ṣe ọgbọ́n àtòkè wá ọgbọ́n tí ó ti òkè wá a máa fúnni ní àlàáfíà a ní ìpamọ́ra ẹni tí ó sọ wípé òun ní ọgbọ́n ṣùgbọ́n tí kò ní ìfaradà tí kò ní ìpamọ́ra èyí kì í ṣe ọgbọ́n tí ó ti òkè wá kì í ṣòro láti bẹ̀ ẹlòmíràn a sọ wípé òun ní ọgbọ́n bí a bá ṣẹ̀ kì í jẹ́ kì í gbẹ̀bẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó ní ọgbọ́n ọlọ́run a kún fún àánú àti fún èso rere lé àìsí ègbè lé àìsí àgàbàgebè ohun tí a pè ní ègbè níhìn ni wípé kì í gbé ẹlẹ́ṣẹ̀ sí aláìṣẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ojúsàájú ènìyàn ṣùgbọ́n láìsí ègbè àti láìsí àgàbàgebè irú ẹni bẹ́ẹ̀ a ní èso òdodo a ní àlàáfíà èyí ni ọgbọ́n ọlọ́run èyí ni a fi ń sọ wípé ọgbọ́n ọlọ́run á jẹ́ kí a mọ ìwà hù á jẹ́ kí a mọ bí onígbàgbọ́ bí a ṣe ń rìn àti ohun tí ó yẹ kí onígbàgbọ́ kí ó máa ṣe wo éfésù orí karùn-ún kí a wo iṣẹ́ tí ọgbọ́n ọlọ́run ṣe ní ìgbésí ayé wa éfésù orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kì í ṣe bí aláìlọ́gbọ́n ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n a ó wà ní ìwà pípé a ó rìn ìrìn òdodo a ó ní àmúyẹ tí múni lọ sí ọ̀run àmúyẹ tí sì múni lọ sí ọ̀run ni ìwà mímọ́ láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run ẹsẹ̀ ìkẹrìndínlógún ẹ máa ra ìgbà padà nítorí gbogbo olè àwọn ọjọ́ ohun tí a ń sọ ni wípé ẹni tí ó bá ní ọgbọ́n ọlọ́run tí ó ní ọ̀rọ̀ ọlọ́run kì yóò máa fi àkókò ṣòfò a ń fi àkókò ṣòfò bí a bá ń lọ sí ilé ijó bí a bá ń lọ sí ilé sinimá bí a bá ń lọ sí ilé tẹ́tẹ́ a ń fi àkókò ṣòfò ni àkókò tí ó yẹ kí a fi ka bíbélì àkókò tí ó yẹ kí a fi tọ́jú ẹbí àkókò tí ó yẹ kí a wà lé ẹnu iṣẹ́ àkókò tí ó yẹ kí a máa ṣe ìjèrè ọkàn a fi ń ta tẹ́tẹ́ irú ẹni bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n ẹni tí ó jẹ́ ọlọ́gbọ́n a máa ra ìgbà padà nítorí búburú lè àwọn ọjọ́ nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye aláìlọ́gbọ́n ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ olúwa já sí ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ìfẹ́ ọlọ́run ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ẹsẹ̀ ìkejìdínlógún ẹ má sì ṣe mu wáìnì lé àmupara èyí nínú èyí tí rúdurùdu wà ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n ọlọ́run ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo ó di aláìlọ́gbọ́n. Ẹ má sì ẹsì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí ẹ máa kọrin, kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá lé orúkọ Jésù Kristì Olúwa wá. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n, ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wòó nínú Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó káwọ́ gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kì í ṣe orin ẹ̀mí, orin tí kì í gbéni dúró, orin tí tún fa ọkàn wá padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kì í ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristì kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gbára yín níyànjú nínú sáàmù, èyí ni orin Dáfídì, tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí, àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ìkẹta ó wà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa. Ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe, ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde, láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo Ọlọ́run, àti kí a máa ṣe ní orúkọ Jésù Olúwa wa. Èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa. Ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí, ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ. Bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ, kò mọ àkókò àti jókòó, àkókò àti dìde, àkókò àti jẹun, àkókò bí a ti wọṣọ, bí a ti rìn, bí a ṣe ṣe nǹkan pẹ̀, bí ọmọ lúàbí, kò mọ irú nǹkan bẹ́ẹ̀. Irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu tí a kà nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún yìí, ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀, tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀, ó dàbí ilé tí kò ní ìpìlẹ̀, ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́, ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun. Ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa, bí a bá fẹ́ dé ìbúté rere, ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa ní láti ní ìpinnu. Ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yìn bá ń ṣe, ni oro tabi ni ise ke ma se gbogbo won le oruko Jesu Kristi Oluwa wese iketa le logun onko un ti eyin ba si nse e ma fi tokan tokan se gege bi ifu Oluwa ki se fun eniyan ninu Korinti kini ori kewa Korinti kini ori kewa ese ikokan le logbon nitori na bi eyin ba nje tabi bi eyin ba mu tabi ohunkohun ti eyin ba nse ohunkohun ti eyin ba nse e ma se gbogbo won fun ogo Olorun eyin ni o ye ki o je ipinu enikokan wa we pe ohun gbogbo ti a nse ni oro ni ise ni irin ni bikibi ni akoko kakoko yala ni ibere odun tabi ni opin odun tabi ni aarin odun ninu ijo tabi ni bikibi ti a ba ti ba ara wa ogo Olorun ni o ye ki o ma je ilepa wa ki se wi pe ki a ma fe tabi ki a ma gberaga tabi ki a ma gbe ara wa soke bi o ba je wi pe ohun ti a nse lati fe a nse lati gbe ara wa soke eyi ki se ife Olorun iru nkan be yo mu ese lowo ni waju Olowa sugbon ohunkohun ti a nse ni ibikibi ni akoko kakoko ni igba ki igba o ye ki a mo wi pe ohun gbogbo ti a nse wonyi won wa fun ogo Olorun nikan soso e je ki a dide duro ki a ba Olorun soro ati gbo oro Olorun loni ipinu wo lo mu se o fe ma to oro Olorun jo sinu okan re o fe ma ka nigba gbogbo o fe ma je gege be ni jeun o fe ma ri wi pe oro Olorun wa ninu okan re o si fun oni ogbon ti o je ki o ma rin ki o ma se gege bi eko oro Olorun o si fun ni igbala o bo lowo ese o rin dede o rin ni iwa mimo ki o ba le ni ohun amuye ki mo ni lo si orun o si re pe ipinu yi lati ma wa lati ma gbe fun ogo Olorun nikan soso ni o wa ni igbese aye re gbadura so fun Olorun ki o ba le fun ni ogbon ti o ye ore ofe ti o ye ki oro Olorun ki o ba le je ajemonu fun o ki oro Olorun ki o ba le ma so ni igba gbogbo so fun Olorun bi o ti re pe o ti je alapara tele tele o ti je apara ati ma ka oro Olorun ni igba gbogbo ati ma gbo oro Olorun ni igba gbogbo mu ipinu loni wi pe gbogbo awon ija para won yi o mo ko ni igbese aye re ati lati sisin lo o ri wi pe o rin o se fun ogo Olorun gege bi ikoni oro Olorun ni kan soso
1: Epísẹ́lì Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn Hébrew, orí ìkejì. Nítorí náà, ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin, àti tí olúkúlùkù ré kọjá àti àgbọràn sì gba ẹ̀sán tí ó tọ́, àwa ó ti ṣe làá bí àwa kò bá ná ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí sọ láti ọ̀dọ̀ Olúwa, tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́. Ọlọ́run sì ń fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti onírúurú iṣẹ́ agbára àti ẹ̀bùn ẹ̀mí mímọ́ bá wọn jẹ́rìí gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, nítorí pé kì í ṣe abẹ́ àwọn áńgẹ́lì ni ó fi ayé tí ń bọ̀ tí àwa ń sọ̀rọ̀ rẹ̀ sí. Ṣùgbọ́n ẹnìkan sọ níbìkan wípé, kí ni ènìyàn tí ó fi ń ṣe ìrántí rẹ̀, tàbí ọmọ ènìyàn tí ó ń bẹ̀ ẹ́ wò? Ìwọ́ dá ara rẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ, ìwọ́ fi ògo àti ọlá dé ilé adé, ìwọ́ sì fi ìje olórí iṣẹ́ ọwọ́ rẹ̀, ìwọ́ fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Nítorí ní ti pé ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀, kò kú nǹkan tí kò fi sábẹ́ rẹ̀, ṣùgbọ́n ní ìsinsìnyí àwa kò tí ì rí pé a fi ohun gbogbo sábẹ́ rẹ̀. Àwa rí ẹni tí a dárẹ̀lẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ, àní Jésù, ẹni tí a fi ògo àti ọlá dé ní adé nítorí ìjìyà ikú, kí ó lè tọ ikú wò fún olúkúlùkù ènìyàn nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, nítorí pé ó yẹ fún un, nítorí ẹni tí ohun gbogbo ṣe wà àti nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà, ní mímú àwọn ọmọ púpọ̀ wá sínú ògo láti ṣe balógun ìgbàlà wọn ní àṣepé nípa ìjìyà. Nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́ àti àwọn tí a ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ni gbogbo wọn, nítorí èyí tí kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin, wípé èmi ó sọ̀rọ̀ orúkọ rẹ fún àwọn ará mi, ní àárín ìjọ ni èmi ó kọrin ìyìn rẹ, àti pẹ̀lú èmi ó gbẹ́kẹ̀ mi lé e, àti pẹ̀lú kíyèsí èmi àti àwọn ọmọ tí Ọlọ́run fi fún mi. Ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ohun pẹ̀lú sì ṣe alábàápín nínú ọ̀kan náà, kí ó lè ti pa ikú pa ẹni tí ó ní agbára ikú run, èyí ni ní èṣù, kí ó sì lè gba gbogbo àwọn tí ó ti ìtòrí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo. Nítorí pé ní tòótọ́ kì í ṣe àwọn áńgẹ́lì ni ó ṣe ìrànlọ́wọ́ fún, ṣùgbọ́n irú ọmọ Ábrahàmù ni ó ṣe ìrànlọ́wọ́ fún. Nítorí náà, ó yẹ pé nínú ohun gbogbo kí ó dàbí àwọn ará rẹ̀, kí ó lè jẹ́ aláàánú àti olóòótọ́ olórí àlùfáà nínú ohun tí ṣe ti Ọlọ́run, kí ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn. Nítorí níwọ̀n bí ohun tìkára rẹ̀ ti jìyà nípa ìdánwò, ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹjẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run ẹ̀bẹ̀ yóò wò kí a ní, kí a sọ fún Ọlọ́run kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

ni orukọ Jesu Kristi Oluwa wa. Baba wa ti n bẹ le ọrun, a dupẹ fun awọn eri ti a ti gbọ, a dupẹ wipe agbara yin kii ba ti wipe bi a ba sadi yin aabo iwosan ore ọfẹ igbala n bẹ lọdọ yin. A n bẹbẹ wipe bi a ṣe wa ni aṣalẹ yii gbogbo oniruuru ẹbẹ ti a mu wa wipe ẹ o da awọn ni orukọ Jesu. A n bẹ yin wipe awọn ti ile nle ti ọna nna wipe agbara atoke wa yoo wa si igbesi aye wọn, yoo si le gbogbo awọn emi esuwọn lọ ni orukọ Jesu. Ibi ti ẹsẹ wa ẹmu igbala wa, ibi ti o dabi ẹni wipe ruke rudo wa, a n bẹ yin wipe alaafia yoo jọba ni orukọ Jesu. A n bẹbẹ wipe ibi ti aini wa wipe ipese yi ni kikun lati oke wa yoo wa si igbesi aye awọn eniyan yi ni orukọ Jesu. Gbogbo ibi ti wọn ti ni wahala ni igbesi aye wọn tabi ninu ẹbi wọn, ẹfọwọle ẹ ṣaanu fun wọn. Bi a si ti wa si iwaju yin lati gbọrọ yin nisisiyi, ẹ jẹ ki imọlẹ atọran wa ki o han si ọna yi ni orukọ Jesu. Ẹ mu ki ọrọ yin ki o ye wa, ki a ba le jẹ alabukun fun. A dupẹ pe ẹ ti gbọ ni orukọ Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila, lati ese kejila si ese ketala. Exodus ori kejila, lati ese kejila. Ni toriti emi o la ile Egypt ja li oruna, emi o se ko li gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt lèmi o ṣe ìdájọ́ ìmìlì Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá. Ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísírẹ́lì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí tí a paláṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì tí ó sì ní ìtumọ̀ púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísírẹ́lì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon woyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani woyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturu ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun owe pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wi pe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wi pe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wi pe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo eyi ja si nigba ti a so wi pe won wa ni ile Egypt eyi so wi pe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypti nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypti nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypti jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypti ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde

kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ Íjíptì ni ó ń kó tì ọ́. Ní ipò yìí kan náà ni àwọn ọmọ Ísírẹ́lì wà tí Olúwa fi ránṣẹ́ sí wọn. Bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà, àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká, ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú. Ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìdáǹdè yóò dé bá ọ, ìgbàlà yóò dé bá ọ, yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà. Olúwa sì sọ fún Mose àti Aaroni ní ilẹ̀ Íjíptì pé, jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa, bí àwọn Mose àti Aaroni, bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ Ọlọ́run, kí ni ìbàjẹ́ ìní wọn? Kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò yìí? Ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ, àìrímu, àìnítọ́jú, àìnílé tán máa gbé, wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn Ọlọ́run, àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà. Rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà, nípa ọ̀rọ̀ Ọlọ́run gbígbọ́, nípa àti sin Ọlọ́run, wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run wípé bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Mose ń gbọ́, bí Ọlọ́run ti ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni Aaroni ń gbọ́. Mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí, ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní àgbọ́yé, kí Ọlọ́run kí ó bá mú kúrò ní orúkọ Jésù. Ní ẹsẹ̀ ìkejì, oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín, òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín. Àwọn yìí ti wà ní ilẹ̀ Íjíptì láti ìran dé ìran fún ọdún púpọ̀. Ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ Íjíptì kò ṣe àǹfààní kankan fún wọn. Ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn, nínú ìyà tàbí ìpọ́njú wọn, nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá, ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí, nítorí pé láìmọ̀ Jésù ò ní ìyè. Láìmọ̀ Jésù, ó dàbí ẹni wípé o wà nínú ayé, o ń fi àkókò ṣòfò. Ní àkókò yìí tí Ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn, ìlànà ìdásílẹ̀ àti ìdáǹde wọn, ni Ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan tí a ó dá wọn sílẹ̀, tí a ó gbà wọ́n là, ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn. Àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn. Ní ọjọ́ tí o bá Jésù pàdé, ní ọjọ́ náà ni ìyè àìnípẹ̀kun, ìgbésí ayé tòótọ́, ìgbésí ayé rere, ìgbésí ayé tó ṣàǹfààní yóò dé bá ìgbésí ayé rẹ. Ní àkókò náà ni Ọlọ́run rán Mose àti Aaroni sí àwọn ọmọ Ísírẹ́lì. Èyí ni ìlànà tí ó fi lé wọn lọ́wọ́ láti ẹsẹ̀ ìkẹrin, bí àwọn ará ilé náà bá sì kéré ju ìwọ̀n ọ̀dọ́ àgùntàn náà lọ, kí òun àti aládùúgbò rẹ̀ tí ó súnmọ́ etí ilé rẹ̀, kí ó mú gẹ́gẹ́ bí iye àwọn ọkàn náà olúkúlùkù ní ìwọ̀n ìjẹ rẹ̀, ni kí ẹ̀ṣirò ọ̀dọ́ àgùntàn náà àìlábùkù, ni kí ọ̀dọ́ àgùntàn yín kí ó jẹ́ akọ ọlọ́dún kan. Ẹ̀yin yóò mú nínú àgùntàn tàbí nínú ewúrẹ́, ẹ̀yin yóò fi pamọ́ títí di ìjọ kẹrìnlá oṣù náà. Gbogbo àgbájọ ìjọ Ísírẹ́lì ni yóò sì pa á lé àṣálẹ́, wọn ó mú nínú ẹ̀jẹ̀ náà, wọn ó sì fi tọ́ ara òpó ìhà méjèèjì àti sára àtẹrígbà ilé wọn ni. Nínú èyí tí wọn ó jẹ́, wọn ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà èwo, ewébẹ̀ kíkorò ni wọn ó fi jẹ. Èyí ni ìlànà tí a fún àwọn ọmọ Ísírẹ́lì tí a ń pè ní àjọ ìrékọjá. Ohun tí a sọ fún ọ ni wípé ìdájọ́ ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní ilẹ̀ Íjíptì. Kí ìdájọ́ yìí kí ó lè ré wọn kọjá, kí àwọn ìpọ́njú láwọn yìí kí ó lè ré àwọn ọmọ Ísírẹ́lì kọjá, ohun ni a sọ fún ọ wípé ó yẹ kí wọn kí ó mú ọ̀dọ́ àgùntàn kan jáde. Ọ̀dọ́ àgùntàn yìí láti jẹ́ aláìléèrí,

O ní láti jẹ́ èyí tí ó mọ́. O ní láti jẹ́ èyí tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Olúwa. A sì sọ fún ọ wípé wọ́n ó pa ọ̀dọ́ àgùntàn náà. Pé bí a bá ti pa á, a ó gba ẹ̀jẹ̀ rẹ̀ sínú àwo kòtò. Lẹ́yìn ìgbà náà, lẹ ó fi ewé hísòpù, a ó tẹ́ bọ inú ẹ̀jẹ̀ náà. A ó sì fi wọ́n àtẹ́rígbà ilé wọn àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà ilé wọn. Ní ìwọ̀nyí, ní bí wọ́n bá ṣe bẹ́ẹ̀, èyí yóò jẹ́ kí ó mú ọ̀dá wọn lójú wípé bí apanirun bá ti ń la ilẹ̀ Egypt kọjá, wípé apanirun yìí kò ní dé ọ̀dọ̀ wọn. Wo ẹsẹ̀ 21 títí dé 23. Ó ní nígbà náà ni Mose pé gbogbo àwọn àgbà Ísíráẹ̀lì. Ó sì wí fún ọ pé ẹ jáde lọ yín mọ́ ọ̀dọ́ àgùntàn fún ara yín. Gẹ́gẹ́ bí ìdílé yín, kí ẹ sì pa ìrékọjá náà. Ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpù. Ẹ ó tẹ́bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò. Ẹ ó fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì. Ẹnikẹ́ni nínú yín kò sì gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀. Nítorí tí Olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíbítì, nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì, Olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà. Kì yóò sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Èyí ni ìlérí tí a fún wọn wípé nígbà tí apanirun bá rí ẹ̀jẹ̀ náà, kì yóò jẹ́ kí ó lè wọlé láti pa wọ́n run, láti dá wọn lẹ́jọ́, kì yóò jẹ́ kí ó lè wọlé láti ṣe wọ́n lọ́ṣẹ́. Báyìí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ṣe. Èyí ni ó fún wọn ní ìgbàlà kíkún tí ó sì jẹ́ kí wọn kí ó bọ́ lọ́wọ́ apanirun tí ó la ilẹ̀ Egypt kọjá. Ọmọ Ísíráẹ̀lì àti ọ̀pọ̀ àwọn ẹlẹ̀sìn lónìí ni ó ń pàdánù ìbùkún Ọlọ́run, nítorí pé wọn kò ṣe àfiyèsí gbogbo ohun tí Ọlọ́run pa láṣẹ fún wọn kí ìbùkún wọ̀nyí kí ó lè jẹ́ tiwọn. Ẹ jẹ́ kí a wò ó ní fínífíní àwọn ohun mẹ́fà tí a lè rí kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. Àwọn àfiyèsí tí a kò gbọdọ̀ gbójú fò dá. Ìkíní ni wípé a ó pa ọ̀dọ́ àgùntàn. Èyí ni ó jẹ́ fún ìgbàlà wọn. Rántí wípé bí ọ̀dọ́ àgùntàn tilẹ̀ jẹ́ aláìlábàwọ́n, aláìléèrí, bí a kò bá pa ọ̀dọ́ àgùntàn náà, apanirun yóò wọlé tọ̀ wọ́n lọ. Bí kì í bá ṣe nítorí ikú ọ̀dọ́ àgùntàn náà, àwọn wọ̀nyí ìbá kú pátápátá sínú àwọn ìsìnrú àti ìpọ́njú tí wọ́n wà ní ilẹ̀ Egypt. Wò ó ní Exodus lẹ́ẹ̀kan sí i. Exodus 12 láti ẹsẹ 6. Ẹ̀yin ó sì fi pamọ́ títí di 14 oṣù náà. Gbogbo àgbájọ ìjọ ni yóò sì pa á lé àṣálẹ́. Rántí wípé ní pípa ọ̀dọ́ àgùntàn náà ni yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, ni yóò mú àìṣedédé àti ìpọ́njú wọn kúrò. Èyí ni à ń tọ́ka sí Jésù wípé ọ̀dọ́ àgùntàn náà tí ó jẹ́ olùgbàlà fún wa, tí ó jẹ́ ẹni tí ó dá wa sílẹ̀ kúrò nínú ìpọ́njú, òun ni Jésù Kristì Olúwa wa. Wò ó láti Jọ́hánù 1:29. Ní ìjọ kejì, Jọ́hánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀. Ó wí pé, wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ. Àwọn mìíràn máa ń sọ fún wa wípé wọ́n gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí olùkọ́ni ńlá. Ṣùgbọ́n rántí, kì í ṣe ìkọ́ni rẹ̀ nìkan ṣoṣo ni ó fún wa ní ìgbàlà, bí kì í ṣe wípé ikú rẹ̀ fún wa lórí àgbélébùú. Àwọn mìíràn máa ń sọ wípé wọ́n gba Jésù gẹ́gẹ́ bí wòlíì ńlá, ṣùgbọ́n kì í ṣe ìríran tàbí ìsọtẹ́lẹ̀ tàbí ìwàásù tí Jésù Kristì ṣe gẹ́gẹ́ bí wòlíì ni ó ń fún wa ní ìgbàlà, bí kì í ṣe nípa ikú rẹ̀ ní orí igi àgbélébùú.
ti pe lasiko aye omo Israeli bi ki ba se wepe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti an so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara tun pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe eje yebiye yi ni a fi gba wahala kuro lowo idajo olorun ninu Peteru kini ori kini ese ikokandinlogun Peteru kini ori kini ese ikokandinlogun ko se pe bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi awon elomiran ma gbekele awon oludasile ile isin won ranti wi pe gbogbo eni ti abi lati inu obirin elese ni nitori be ko si oludasile esin oludasile ijo tabi oludasile tabi enikeni nibi kibi ti o wa ni ailaba won aileri ailegan nitori be ni o fi je wipe Jesu Kristi ni kan soso o ni odo agutan alailaboko eni ti o le ko ese wa lo siranti wipe nigba ti a kan Jesu Kristi mo agbelebo a se yi ni akoko irekoja lasiko awon omo Israeli ranti ni eketa wepe afiyesi keta ti o ye ki a ni wo exodus ori kejila ese ikerindini aadota exodus ori kejila ese ikerindini aadota ni ile kan le a o je iwo ko gbodo mu ninu eran ara re jade sode kuro ninu ile naa bẹẹli ẹyin kò gbọdọ fọ ọkan nínú egungun rẹ ẹyin kò gbọdọ fọ ọkan nínú egungun rẹ ta ni èyí ń tọ́ka sí nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ ìsírẹ́lì nípa ìsẹ̀yí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè
a si gba won kuro ninu iponju nla ti o wa ni ile awon ara Egypt ni akoko na a so we pe odo agutan yi ti a fi robo fun won won ko gbodo fo egungun re tani yi n toka si je ke a wo Johanu ori ikokandilogun ese keta le logbon sugbon nigbati won de odo Jesu won ti won si ri pe o ti kuna won ko se egungun itan re kini itumo yi ese ikerin dilogoji nkan won yi si se ki iwe mimo ki o le se ti o wi pe a ki yo fo egungun re eyi ni o je ki o da wa loju wi pe Jesu Christi ni odo agutan na nitori pe awon afiyesi pupo ti o wa ninu majemu lailai awon won yi ni ari ninu majemu titun ti o n toka si Jesu Christi eni ti o ku fun wa lati yo wa kuro ninu Egypt lati yo wa kuro ninu iponju lati yo wa kuro ninu aye lati mo wa kuro ninu okunkun tabi awon kan ti o wa ninu aye afiyesi kerin eje ti a ta sile yi koto bi ki ba se wi pe a fi igbagbo won eje na si aterigba ati opo ile na mo so fun ni isaju wi pe ani lati pa odo agutan na sugbon yi koto ikeji o pe odo agutan na lati je alailaboko alaileri alailegan eyi koto iketa wi pe a ko fo egungun re sugbon ni itesiwaju ni a n so fun a wi pe bi eje yi ba wa ninu awo koto bi a ko ba fi eje na si aterigba ile won bi a ko ba fi eje na si awon opo ile won sibe sibe bi o ti le je wi pe a ti pa odo agutan na bi o ti le je pe a ti gba eje re si ibi kan bi o ti le je wi pe a ti se awon nkan won yi gege bi ilana oro olorun bi a ko ba lo eje yi gege bi olorun ti pa lase sibe sibe awon eniyan wonyi ba se gbe patapata wo exodus ori kejila exodus ori kejila lati ese ikejilelogun eyin o si mu idi ewe hisopo el si fi bo eje ti o wa ninu awo koto el fi el si fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wipe nitooto ni Jesu Christi ti ku nitooto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji dinlogbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibo won eje ki eni ti n pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le a da nkan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise wonyi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si ja si fun wa wipe awa paapa ni won gba ti a ti mo wipe ati pa Jesu Christi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na
nitori nipa igbagbo yi ninu eje Jesu Christi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wipe bi ki ba se wipe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wipe o se olanu wipe o ti je elese ti o boruju o si so fun olorun wipe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o bi ki ba se wipe o se be apanirun yo wo ile re bi ki ba se wipe o gbagbo ninu eje Jesu Christi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wipe o gbagbo ninu eje Jesu Christi ti atasile fun o logan ni eje yi o we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ranti wipe aso fun won wipe won ni lati je eran ara odo agutan na wo exodu ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe kikoro ni ki won ki o fi je kini itumo yi wipe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Christi o n toka si Jesu Christi fun wa ki wa ni itumo wipe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese kini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awa si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wipe ki a je odo agutan na ni wipe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wipe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketale ni ogota ori kefa ti Johanu ese ketale ni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni iyesi ni oro olorun ti a nso fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki a gba si okan wa eyi ni o n toka si wipe bi a ti wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wipe oro na ti emi so fun yin iyi ni o ni emi si ni pelu ikefa ni wipe won ni lati je akara aiwo pelu re gbogbo iyi ni ati ka fun wa ni exodo ori kejila a si ti ka fun wa ninu korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo Korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ere koja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma n lo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu eyi ti a n pe ni iwokara atijo o wa ni igbesi aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba oro olorun mu eyi si wa ni igbesi aye won
ṣùgbọ́n sọ fún ẹ wípé bí ẹ bá fẹ́ jẹ àǹfààní tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí wípé a ní láti jẹ́ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ wípé àìwókàrà àránkan ìwà búburú àgbèrè panṣágà olè òfófó ojú kòkòrò àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí kí wá ní àwọn àǹfààní àti ìbùkún tí ó wà lórí wa bí a bá wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní kíákíá jẹ́ kí a wo exodo orí kejìlá lẹ́ẹ̀kan sí i láti ẹsẹ̀ ìkẹtàlá ó ní ẹ̀jẹ̀ náà ni yóò ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yìn gbé wà nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí èmi bá rí iṣẹ́ òdodo ara ẹni ó ní nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà kò sọ wípé nígbà tí mo bá rí iṣẹ́ àánú tí ó ń ṣe fún àwọn alágbe ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ ti omi àdúrà tàbí àbẹ́là ó ní nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa aṣọ funfun nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà kò sọ nípa kí a jẹ́ ẹlẹ́sìn lásán ó ní nígbà tí mo bá rí i wípé o ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ nígbà tí èmi bá sì rí ẹ̀jẹ̀ náà èmi ò re yín kọjá ìyọnu tàbí ìpọ́njú tàbí ìdààmú tí ó wà lórí àwọn tí ó wà nínú ayé ìyọnu náà kì yóò sì wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Íjíbítì ẹni tí kò bá sí lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù ó dàbí ẹni tí ó ń gbé ilé kan ilé tí kò ní ilẹ̀kùn ilé tí kò ní fèrèsé ilé tí kò ní òrùlé kí ni a ti mọ irú ẹni bẹ́ẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ewu púpọ̀ ìkíní ewu olè nítorí wípé kò sí ilẹ̀kùn kò sí fèrèsé nítorí bẹ́ẹ̀ yóò rọrùn fún olè láti wọlé o jẹ́ mọ̀ wípé bí o bá sí lábẹ́ ẹ̀jẹ̀ Jésù Kristì olè tàbí apanirun ni èyí tí a pè ní sàtánì yóò lè wọlé yóò sì lè máa ṣe gudugudu méje ní ìgbésí ayé rẹ yóò máa dà ọ́ láàmú yóò máa pọ́n ọ lójú nítorí pé o kò sí lábẹ́ òrùlé tàbí lábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì o jẹ́ bí ẹni tí ń gbé ilé tí kò ní ilẹ̀kùn tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé irú ẹni bẹ́ẹ̀ tí ó ń gbé irú ilé bẹ́ẹ̀ àwọn ẹranko búburú gẹ́gẹ́ bí ejò wọ́n lè wọlé wọ́n sì lè ṣe ọ́ lọ́ṣẹ́ irú ẹni tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ejò láéláé ni èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé ẹyẹ yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀ bí o bá wo àyíká rẹ ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò ilé tí kò ní òrùlé ilé tí kò ní fèrèsé tí ó jẹ́ wípé àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n jọba ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀ àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀lọpọ̀ kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀ bí ìjì bá ń jà fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run òjò àjàkálẹ̀ àrùn ìjì àìsàn ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀ bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé o mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn nítorí bẹ́ẹ̀ kíá ni ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wa tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù kí a sá wá sí ibi ìtí àánú kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá kí
kiaje kiaje jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki awo dafidi ori dafidi ori keje dini ogorin ori dafidi ori keje dini ogorin ki awo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo israeli eyi so nipa awon omo egypt se gafara fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje jesu christi ki dande ipamo igbala olorun ki o le je tire ikeji ni we pe awon wonyi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je tire bi a se le bo lowo idajo olorun ni pe ki a gba jesu christi gbo ki a ba le bo lowo ibinu olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wi pe idajo olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku siru ipo be idajo aye raye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo israeli ati ti egypt nipa wi pe eje odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ise jamba popo lo wa sugbon bi o ba fe ki yato ki o wa laarin igbese aye tire ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wi pe ki o wa se abe abo ti o wa ninu eje jesu christi nipa be ni awon nkan ti n sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu exodus rike edogun ese ikerindinlogbon o si wi pe bi iwo ba teti sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o toli oju re iwo ti iwo ba peti si opin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapaa ko ba fe ma jiya bi iwo paapaa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje jesu christi ikerin iwosan je ti awon omo israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin dafidi lekan si orin dafidi ori karundini adofa orin dafidi ori karundini adofa arun le ni ogorun ese iketale ese iketadinlogoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won
nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o sese ni igbese aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti ata sile ranti pe anfani tabi bukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisin ya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti nfi igbagbo wa ninu eje na ti o nso fun olorun ti o nko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo olorun eje re ni kan soso ni o le fun ni igbala eje re ni kan soso ni o le fun ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo koro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panshaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o gbagbo ninu eje naa ti a ta sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan naa ti a ta sile ni yo wo san sugbon ranti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ran mo eje Jesu Kristi ti ata sile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o de atunbi gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀san ẹ̀jẹ̀ ti ń kọjá
ni ayika re be ni yo ma re okoja nitori pe o wa labe abo eje Jesu Christi bi esan ba wa ni ago ara re aisan ka aisan yo wo ko je bi o ba gbekele agbara ti o wa ninu eje Jesu Christi oni nigba ti emi ba ri eje na emi o re yin koja aisan yo re okoja bi a ba ri eje Jesu Christi le okan re pelu igbagbo iponju yo re okoja wahala aye yi yo re okoja isiru labe agbara satani yo re okoja nigbati emi ba ri eje na emi o re yin koja

0: Epistle Paul Apostle si awon Eberu ori iketa. Nitori na eyin ara mimo alabapin pe orun egba ti apostle ati olori alufa ijewo waro ani Jesu eni ti o se olooto si eni ti o yan bi Mose pelu ti se ninu gbogbo ile re nitori aka okunrin yi ni yiye si ogoju Mose lo niwon bi eni ti o ko ile ti ni olaju ile lo lati owo eniyan kan ni asa ti ko lukuluku ile sugbon eni ti o ko gbogbo ni Olorun Mose ni tooto si se olooto ninu gbogbo ile re bi iranse fun eri ohun ti a o soro won nigba ikeyin ṣùgbọ́n Kristi bí ọmọ lórí ilé rẹ̀ ilé ẹni tí àwa ṣe bí àwa bá di ìgbẹ́kẹ̀lé àti ìṣògo ìrètí wa mú ṣinṣin títí dé òpin nítorí náà gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ ti wí lónìí bí ẹ̀yin bá gbọ́ ohun rẹ̀ ẹ má ṣe sí ọkàn yín le bí ìgbà ìmúnibínú bí ní ọjọ́ ìdánwò ní aginjù níbi tí àwọn bàbá yín dán mi wò nípa wíwádìí mi tí wọ́n sì rí iṣẹ́ mi ní ogójì ọdún nítorí náà inú mi bàjẹ́ sí ìran náà mo sì wí pé nígbà gbogbo ni wọ́n ń ṣìnà ní ọkàn wọn wọn kò sì mọ ọ̀nà mi bí mo ti múra ní ìbínú mi wọn kì yóò wọ inú ìsinmi mi ẹ kíyèsára ara kí ọkàn búburú ti àgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ ọlọ́run àlàyé ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú ní ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é ní òní kí a má bàa sí ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ìtàn ẹ̀ṣẹ̀ nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin nígbà tí à ń wí pé lónìí bí ẹ̀yin bá gbọ́ ohun rẹ̀ ẹ má ṣe sí ọkàn yín le bí ìgbà ìmúnibínú nítorí àwọn tani bí yín nínú nígbà tí wọ́n gbọ́ kì í a ṣe gbogbo àwọn tí ó ti pàṣẹ Mose jáde láti Egypti wá àwọn tani ó sì bínú sí fún ogójì ọdún kì í a ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀ òkú àwọn tí ó sùn ní aginjù àwọn tani ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn àwa sì rí pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistle ti Paul Apostle si awon Eberu ori ikerin nitori na e je ki a beru bi a ti fi ileri ati wo inu isinmi re sile fun wa keni keni ninu yin ki o ma ba dabi eni pe o ti kuna re nitori pe a ti waasu irere fun wa gege bi fun awon na sugbon oro ti won gbo ko se won ni ire nitori ti ko dapo mo igbagbo ninu awon ti o gbo nitori pe awa ti o ti gbagbo wo inu isinmi gege bi o ti wi bí mo ti búra nínú ìbínú mi wọn kì yóò wọ inú ìsinmi mi bí ó tilẹ̀ ti ṣe pé a ti parí iṣẹ́ wọn ni láti ìpìlẹ̀ ayé nítorí ó ti sọ níbìkan ní ti ọjọ́ keje báyìí pé ọlọ́run sì sinmi ní ìjọ keje kúrò nínú iṣẹ́ rẹ gbogbo àti níhìn yí ẹ̀wẹ̀ pé wọn kì yóò wọ inú ìsinmi mi nítorí náà bí ó ti jẹ́ pé ó kù kí àwọn kan wọ inú rẹ̀ àti àwọn tí a ti wàásù ìhìn rere náà fún ní ṣáájú kò wọ inú rẹ̀ nítorí àìgbọràn ẹ̀wẹ̀ ó yan ọjọ́ kan ó wí nínú ìwé Dáfídì pé lónìí lẹ́yìn ìgbà pípẹ́ bẹ́ẹ̀ bí a ti wí ní ṣáájú lónìí bí ẹ̀yin bá gbọ́ ohun rẹ̀ ẹ má ṣe sí ọkàn yín le nítorí ìbáṣe pé Joshua ti fún wọn ní ìsinmi òun kì bá ti sọ̀rọ̀ nípa ọjọ́ mìíràn lẹ́yìn náà nítorí náà ìsinmi kan kù fún àwọn ènìyàn Ọlọ́run nítorí pé ẹni tí ó bá bọ́ sínú ìsinmi rẹ̀ òun pẹ̀lú sinmi kúrò nínú iṣẹ́ tirẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sinmi kúrò ní tirẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a múra gírí láti wọ inú ìsinmi náà kí ẹnikẹ́ni kí ó má bàa ṣubú nípa àpẹẹrẹ àìgbàgbọ́ kan náà nítorí ọ̀rọ̀ Ọlọ́run yé ó sì ní agbára ó sì mú ju ìdàkídà olójú méjì lọ ó sì ń gúnni àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun òun sì ni olùmọ̀ èrò inú àti ète ọkàn kò sì sí ẹ̀dá kan tí kò farahàn níwájú rẹ̀ ṣùgbọ́n ohun gbogbo ni ó wà ní hòhò tí a sì ṣe payá fún ojú rẹ̀ ẹni tí a wà ní ìbálò ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan tí ó ti la àwọn ọ̀run kọjá lọ Jésù ọmọ Ọlọ́run ẹ jẹ́ kí á di ìjẹ́wọ́ wa mú ṣinṣin nítorí a kò ní olórí àlùfáà tí kò lè ṣàìbánikẹ́dùn nínú àìlera wa ẹni tí a ti dánwò ní ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa ṣùgbọ́n láì lẹ́ṣẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ orí ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kí a lè rí àánúgbà kí a sì rí orí ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀.
2: Epistle Paul Apostle si awon Eberu ori ikarun nítorí olúkúlùkù olórí àlùfáà tí a yàn nínú àwọn ènìyàn ni a fi jẹ fún àwọn ènìyàn ní ti ohun tí í ṣe ti Ọlọ́run kí ó lè máa mú ẹ̀bùn wá àti láti ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀ ẹni tí ó lè bá àwọn aláìmòye àti àwọn tí ó ti yapa kẹ́dùn nítorí a fi àìlera yìí òun náà ká pẹ̀lú nítorí ìdí èyí ni ó sì ṣe yẹ bí ó ti ń ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ pẹ̀lú ni kí ó ṣe fún ara rẹ̀ kò sì sí ẹni tí ó gba ọlá yìí fún ara rẹ̀ bí kò sí ẹni tí a pè láti ọ̀dọ̀ Ọlọ́run wá gẹ́gẹ́ bí a ti pè Aaroni bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú kò sì ṣe ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà bí kò ṣe ẹni tí ó wí fún un pé ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ bí ó ti wí pẹ̀lú níbòmíràn pé ìwọ ni àlùfáà títí láé nípa ẹsẹ̀ mi kì sédékì ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rara àti omijé gbàdúrà tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú a sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ́ rẹ̀. Bí ó ti jẹ́ ọmọ nì síbẹ̀ ó kọ́ ìgbọràn nípa ohun tí ó jìyà bí a sì ti sọ́ di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀ tí a yàn ní olórí àlùfáà láti ọ̀dọ̀ Ọlọ́run wá nípa ẹsẹ̀ Mekisedeki ní ti ẹni tí àwa ní ohun púpọ̀ láti sọ tí ó sì ṣòro láti túmọ̀ nítorí pé ẹyí ìgbè ní gbígbọ́ nítorí nígbà tí àkókò tó tí ó yẹ kí ẹ jẹ́ olùkọ́ ẹ tún wà ní ẹni tí ẹnìkan yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìní wàrà tí wọn kò sì fẹ́ oúnjẹ líle nítorí olúkúlùkù ẹni tí mo wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo nítorí ọmọ ọwọ́ ni ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó dàgbà àwọn ẹni nípa ìrírí tí wọ́n ń lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàrin rere àti búburú.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ìpèsèlè Pọ́lù Àpọ́sẹ́lì sí àwọn Ẹbẹ́rù orí ìkẹfà. Nítorí náà, kí a fi ìpìlẹ̀sẹ̀ ẹ̀kọ́ Kristi sílẹ̀, kí a lọ sí pípé ní àìtún fi ìpìlẹ̀ ìrònú pìwàdà kúrò nínú òkú iṣẹ́ lílẹ̀ àti ti ìgbàgbọ́ sípa ti Ọlọ́run, àti ti ẹ̀kọ́ ti ìwẹ̀nù, àti ti ìgbọ́wọ́léni, àti ti àjíǹde òkú, àti ti ìdájọ́ àìnípẹ̀kun. Èyí ni àwa ó sì ṣe bí Ọlọ́run fẹ́. Nítorí àwọn tí a ti là lójú lẹ́ẹ̀kan tí wọ́n sì ti tọ́ ẹ̀bùn ọ̀run wò tí wọ́n sì ti di alábàápín ẹ̀mí mímọ́ tí wọ́n sì ti tọ́ ọ̀rọ̀ rere Ọlọ́run wò àti agbára ayé tí ń bọ̀ tí wọ́n sì ti ṣubú kúrò kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tún sí ìrònú pìwàdà nítorí wọ́n tún kan ọmọ Ọlọ́run máa gbélébu sí ara wọn ní ọ̀tún wọ́n sì dojú tì í ní gbangba nítorí ilẹ̀ tí ó fi omi òjò tí ń rọ̀ sórí rẹ̀ nígbà gbogbo mu tí ó sì ń pe ewébẹ̀ tí ó dára fún àwọn tí a ń ti ìtorí wọn ro pẹ̀lú ń gba ìbùkún lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n èyí tí ó ń pe ẹ̀gún àti òṣùṣú akọ kò sì jìnnà sí ègún òpin èyí tí yóò jẹ́ fún ìjóná ṣùgbọ́n olùfẹ́ àwa ní ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín àti ohun tí ó faramọ́ ìgbàlà bí àwa tilẹ̀ ń sọ báyìí nítorí Ọlọ́run kìí ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ti ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe àwa sì ń fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti pa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí nítorí nígbà tí Ọlọ́run ṣe ìlérí fún Ábráhámù bí kò ti rí ẹni tí ó pọ̀ ju òun láti fi búra ó fi ara rẹ̀ búra wípé ní tòótọ́ ní bíbùkún èmi ó bùkún fún ọ àti ní bíbí sí èmi ó mú ọ bí sí i bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà tí ó fi sùúrù dúró ó rí ìlérí náà gbà nítorí ènìyàn a máa fi ẹni tí ó pọ̀ jù wọ́n búra ìbúra náà sì fi òpin sí gbogbo ìjìyàn wọn fún ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ nínú èyí tí bí Ọlọ́run ti ń fẹ́ gidigidi láti fi àìlè yí padà ìmọ̀ rẹ̀ hàn fún àwọn ajogún ìlérí ó fi ìbúra sáàrin wọn pé nípa ohun àìlè yí padà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké kí àwa tí ó ti sásá bí ààbò lè ní ìṣírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú èyí tí àwa ní kí ìdákọ̀rú ọkàn ìrètí tí ó dájú tí ó sì dúró ṣinṣin tí ó sì wọ inú ilé lọ lẹ́yìn aṣọ ìkélé níbi tí aṣáájú wa ti wọ̀ lọ fún wa àní Jésù tí a fi di olórí àlùfáà títí láé nípa ẹsẹ̀ Mekisedeki.
0: Epístélì Pọ́lù Àpọ́sẹ́lì sí àwọn Ẹbẹ́rù orí ìkeje. Nítorí Mekisedeki yìí ọba Sálẹ́mù àlùfáà Ọlọ́run ọ̀gá ògo ẹni tí ó pàdé Ábráhámù bí ó ti ń padà láti ibi pípa àwọn ọba bọ̀ tí ó sì súre fún ẹni tí Ábráhámù sì pín ìdámẹ́wàá ohun gbogbo fún ní ọ̀nà ìkíní ní ìtumọ̀ rẹ̀ ọba òdodo àti lẹ́yìn náà pẹ̀lú ọba Sálẹ́mù tí í ṣe ọba àlàáfíà láì ní bàbá láì ní ìyá láì ní ìtàn ìran bẹ́ẹ̀ ni kò ní ìbẹ̀rẹ̀ ọjọ́ tàbí òpin ọjọ́ ayé ṣùgbọ́n a ṣe é bí ọmọ Ọlọ́run ó wà ní àlùfáà títí ǹjẹ́ ẹ gbàárò bí ọkùnrin yìí ti pọ̀ tó ẹni tí Ábráhámù babańlá fi ìdámẹ́wàá nínú àwọn àṣàyàn ìkógun fún àti ní tòótọ́ àwọn tí í ṣe ọmọ Léfì tí ó gba oyè àlùfáà wọ́n ní àṣẹ láti máa gba ìdámẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí òfin èyí ìní lọ́wọ́ àwọn arákùnrin wọn bí ó tilẹ̀ ti jẹ́ pé wọ́n ti inú Ábráhámù jáde ṣùgbọ́n òun ẹni tí a kò tilẹ̀ pìtàn ìran rẹ̀ láti ọ̀dọ̀ wọn wá ti gba ìdámẹ́wàá lọ́wọ́ Ábráhámù ó sì ti súre fún ẹni tí ó gba ìlérí àti ní àìsíjiyàn rárá ẹni tí kò tó ẹni ni a súre fún láti ọ̀dọ̀ ẹni tí ó juni àti níhìn-ín àwọn ẹni kíkú gba ìdámẹ́wàá ṣùgbọ́n níbẹ̀ ẹni tí a jẹ́rìí rẹ̀ pé ó ń bẹ láàyè àti bí a ti lè wí Léfì pàápàá ti ń gba ìdámẹ́wàá ti san ìdámẹ́wàá nípasẹ̀ Ábráhámù nítorí ó sàsì ń bẹ nínú bàbá rẹ̀ nígbà tí Mekisedeki pàdé rẹ̀ ǹjẹ́ ìbáṣepé pípé ń bẹ nípa oyè àlùfáà Léfì nítorí pé lábẹ́ rẹ̀ ni àwọn ènìyàn gba òfin
2: kini o si tun ku mo ti alufa miran iba fi dide nipa ese Melchizedeki ti a ko si wi pe nipa ese Aaroni nitori pe bi a ti paro oye alufa a ko si le sai paro ofin nitori eni ti a nsoro nkan won yi nipa re je iya miran lati inu eyi ti enikeni ko ijosin ri nibi pepe nitori o han gbangba pe lati inu eya Juda ni Oluwa wa ti dide nipa eya ti Mose ko so nko ni ti awon alufa o si tun han gbangba ju be lo bi o ti je pe alufa miran dide gege bi Melchizedeki eyi ti a ko fi je gege bi ofin ilana nipa ti ara bi ko se nipa agbara ti iya ilopin nitori a jeri pe iwo ni alufa titi lai nipa ese Melchizedeki nitori a mu ofin isaju kuro nitori ailera ati ailere re nitori ofin ko mu ohunkohun pe a si mu ireti ti o dara ju wa nipa eyi ti a wa n sumo Olorun niwon bi o si ti se pe ki se ni aibura ni nitori a ti fi won je alufa lai si ibura nipa eni ti o wi fun pe Oluwa bura ki yo si ronu pe wada iwo ni alufa kan titi lai nipa ese Melchizedeki niwon be ni Jesu ti di onigbowo majemu ti o dara ju ati ni tooto awon pupo ni a ti fi je alufa nitori won ko le wa titi nitori iku sugbon ohun nitori ti o wa titi lai o ni oye alufa ti a ko le ro nipo nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to Olorun wa nipase re nitori ti o n be laye titi lai lati ma bebe fun won nitori pe iru olori alufa be ni o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eni ti ko ni lati ma ko rubo lojojumo bi awon olori alufa won ni fun ese ti ara re na ati leyin na fun ti awon eniyan nitori eyi ni o ti se leekan soso nigba ti o fi ara re rubo nitori pe ofin a ma fi awon eniyan ti o ni ailera je olori alufa sugbon oro ti ibura ti a se leyin ofin o fi omo je eni ti a so di pipe titi lai.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

Àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé òmọ̀ tí ó fi ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́ adúpẹ́ fún bíbélì ìwé ọ̀rọ̀ ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. Adúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn kí a má ba ṣìnà, kí a má ba ṣègbé. Gbàpẹ́ àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wí pé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. Adúpẹ́ ipò ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmí. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye òye wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀, àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n

ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni àgbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbẹ̀ tọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sínágọ́gù lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, ó rí ibi tí àgbẹ̀ kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi. Nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́, àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà, ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òun ni ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ̀jì sínú ikòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún wọn wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ikòtò tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ 8, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì, 146, ẹsẹ̀ 8. Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde. Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì tí Ọlọ́run máa ń ṣe. Ó máa ń ṣí ojú àwọn afọ́jú. Ní Aísáyà orí 42, ni wòlíì tí ó rí ìṣípayá ọ̀rọ̀.